ayé la mọ̀ mí sí olórí ìwé ayé má mọ̀ mí o.

0: ọlọrun a dúpẹ o ẹ ṣe tẹ ń tí wa lẹyìn ẹlẹ mú wa kúrò nínú dáńdí ayé yìí ẹ ṣe ọlọrun a dúpẹ lọwọ ọlọrun elédùmarè bẹẹ ni àwọn èèyàn ń sọ bí ká dúpẹ lọwọ bàbá wa wí kóńkó tí wọn fún wa ní ọrọ ọlọrun gbogbo ọjọ sunday tí ìdédé ń já tó ń tú bẹẹ ni à ń dúpẹ lọwọ yín o bàbá ọlọrun wa ṣagbára yín dọtun ẹ ṣe àṣeyege ibi tí ọrọ náà ti ń jáde àgbà elédùmarè a ṣe àfikún rẹ torí pé àwọn ènìyàn ń pè wá ipe àwọn ń gbádùn yín àwọn dẹ̀ ń rí ìtúsílẹ̀ àti ìdáǹdè nínú ọ̀rọ̀ yín bàbá wa kò ní rẹ̀yìn lórúkọ jésù kí ni bàbá wí bàbá wa lẹ́sìn májẹ̀mú ògúnbàjò láti inú ìjọ CNA Church of Zion International
1: bàbá aládùúrà worldwide
0: ní Majidun ní 30 ayé gbajẹjẹ kábíyèsí ọlọ́run o a dúpẹ́ lọ́wọ́ yín kí ni bàbá wí bàbá wa.

0: ọba tó wá sí ayé tó kú fún wa kí a lè ní iyì ẹ ti wá ẹ ti ṣẹ́gun fún wa wọn ni àwọn tó ṣẹ́gun wọn ṣẹ́gun nítorí ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn ànítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn agbára ṣẹ́gun lónìí jó bàlẹ̀ wa gbogbo ìjì tó rán àwọn ènìyàn lọ sínú ìdè wọn pàṣẹ lórúkọ jésù ẹ gba ìdákẹ́rọ́rọ́ ìdè òkùnkùn èyí tí ó yọ ayé rẹ lẹ́nu mo tan ìmọ́lẹ̀ ọlọ́run síbẹ̀ gbogbo alágbára tó sọ pé òní ṣe rere lórúkọ jésù wọn ṣubú níwájú rẹ gbogbo ìdè sátani lórí rẹ lórí ayé rẹ lórí iṣẹ rẹ lórí ọmọ rẹ lórí ìdáwọlé rẹ lórí ìtẹ̀síwájú rẹ ó já lórúkọ jésù mo pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì gbogbo ogun táyé fi dè ọ́ tí kò jẹ́ kí ayé rẹ ní ìtumọ̀ mo gbàdúrà ogun náà ṣẹ́ wọlẹ̀ lónìí òní lórúkọ jésù orúkọ tó borí gbogbo orúkọ mo fi gbàdúrà fún ọ lónìí látòní lọ ìdè ayé rẹ já ayé rẹ máa ní ìtumọ̀ ògbó rẹ máa búyọ ọwọ́ òkùnkùn èyí tó bo ògbó rẹ mọ́lẹ̀ ọwọ́ náà gbẹ ọwọ́ táyé fi ń fà ọ sẹ́yìn ọwọ́ náà gbẹ aṣọ ìrí táyé fi wọ̀ ọ́ iná ní ni mo bọ kúrò ògbó rẹ búyọ ìṣeré rẹ dé ìpolongo rẹ dé ayé rẹ ní ìtumọ̀ ìwọ́ tó wà ní ọgbà ẹ̀wọ̀n àlọ́run tú ọ sílẹ̀ ìwọ́ tó wà ní ìdùbílẹ̀ àìsàn ìdí àìsàn já lára rẹ orí bẹ́ẹ̀ ò ṣẹ bẹ́ẹ̀ jésù olúwa wa lónìí a ó bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ìdáǹdè kúrò nínú ìdè sátani that is deliverance from satanic bondage èyí fi hàn pé ayé yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà sátani ti dé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ́lẹ̀ òun ni ìtàn tí jésù sọ ní matthew 21 yẹn pé kẹ́tẹ́kẹ́tẹ́ kan àti ọmọ rẹ̀ ayé dè wọ́n sílẹ̀ sójú kan àfìgbà tó olùgbàlà débẹ̀ olùgbàlà nìkan ló lè jẹ́ kí ayé rẹ̀ ní ìtumọ̀ torí ìdè pọ̀ ìdè àrọ́mọbí pọ̀ ìdè àríjẹ́ pọ̀ ìdè àìsàn pọ̀ ìdè àtẹ́gbẹ́ pọ̀ ìdè ká máa ṣiṣẹ́ ká máa làkójọ pọ̀ ìdè kéèyàn wà lójú kan ó pọ̀ mo gbàdúrà orúkọ kí orúkọ tí ìdè náà lè máa jẹ́ lórúkọ jésù ọ̀run já kí ni ìwé johanu orí kẹwàá ẹsẹ̀ kẹwàá wí.
1: olè kí wá bí kò ṣe láti jalè àti láti parun èyí wá kí wọn lè ní iyì àní kí wọn lè ní lọ́pọ̀lọpọ̀.
0: ti sátani láti dè tọmọlọ́run láti tú má bẹ̀rù ìdè sátani ẹlòmíràn torí ìdè sátani ó lọ kí ara rẹ̀ bọnú ìdè sùn ó lọ wọnú agbára òkùnkùn ó rò pé ibẹ̀ ni ìgbàlá wà ìgbàlá ò sí níbẹ̀ ó tún lọ sínú ìdè ni sátani ń ta ènìyàn ni wọ́n ní olè kí ń wá bí kò sí láti jalè àti láti parun jésù nìkan ló lè fún ọ ní ìgbàlà nínú jésù nìkan ni òmìnira wà mo gbàdúrà látòmí lọ ayé rẹ máa gba òmìnira. kí ni ìdè ìdè jẹ́ ìpèníjà ní ìrìn àjò ènìyàn ní orílẹ̀-èdè ayé ó jẹ́ ìṣòro ó jẹ́ ìpọ́njú ó jẹ́ wàhálà ó jẹ́ ipò àbalẹ̀ ọkàn ó jẹ́ ipò ìbẹ̀rù ó jẹ́ ipò ikú ó jẹ́ ipò àìsàn ó jẹ́ ipò ìfòyà ó jẹ́ ìdojúkọ sátani àti ìrèkúrúdò àti èrò búburú nílé ayé sátani ló mú ènìyàn lọ sínú ìdè ó ń fìyàn sójú kan ènìyàn wà nílé ọkọ kò ní ní ìbàlẹ̀ ọkàn ó lè jẹ́ àìsàn ni lórí ọmọ ó lè jẹ́ kí ènìyàn lọ sílé ìwé kó bẹ̀rẹ̀ sí máa gbé pálẹ̀ káàkiri kó máa rí iṣẹ́ ṣe orúkọ kí orúkọ tí ìdè lè máa jẹ́ orúkọ tó borí gbogbo orúkọ ó palẹ̀ ìdè náà mọ́. àwọn ẹlòmíràn ó lè jẹ́ wákàtí òru ni wọ́n á máa jìjà kadì ìmíràn ó lè máa jẹ oúnjẹ oúnjẹ yẹn ni wọ́n fi ń gba ògo lára ènìyàn ẹlòmíràn ó lè jẹ́ ìbálòpọ̀ òkùnkùn ni mo gbàdúrà orúkọ kí orúkọ tí ìdè náà lè máa jẹ́ ọ̀run máa gbà ọ́ ẹlòmíràn ó lè jẹ́ ìlàkàkà mìíràn ni a máa làkàkà láti inú ìlàkàkà dé ìlàkàkà láti inú àjálù kan dé àjálù ẹlòmíràn ó lè jẹ́ pé àgbàna ni a máa ṣiṣẹ́ a máa rówó ní tòótọ́ ibi tí ẹni tó ń ṣaláàrù tó ti ń kọ́lé ẹni tó ń jẹ́ ẹ́ndì nílé iṣẹ́ kò nílé ìgbà tán tó sàkẹ̀ lẹ́nu iṣẹ́ ló tó rántí pé ó máa yẹ kí n kọ́lé ìdè sátani ni lórúkọ jésù ìdè sátani ò ní lágbára nínú ayé rẹ ìdè yìí sátani máa ń fi dojúkọ ọmọ ọlọ́run ni ẹni tó lóògo ni sátani máa ń kọjú ìjà sí láti dè kó má bá rí ògo rẹ lò mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi wà á rí ògo rẹ lò ọmọ rẹ á rí ògo rẹ lò torí bẹ́ẹ̀ ni orin wa kan ní hymn 357 ìwé rí cms ó ní kristẹni máa ti wá ìsinmi ó ní kò gbọ́ bí áńgẹ́lì rẹ ti wí ó ní láàrin ọ̀tá ló wà kò máa ṣọ́ra ọ̀tá ló máa ń fi ìdèdè ènìyàn ọ̀tá ló máa ń mú ènìyàn wà lójú kan ọ̀tá ló máa ń mú ènìyàn kéèyàn ṣiṣẹ́ kó máa rí àkójọ mo gbadura lato ni lo ide na ja lara re fun apere bibeli soro ni ni makori marun o soro nipa were gadara were gadara yi a o bi pelu were aye lo so di were nigba ti won so di were won le kuro ni ile won gbe lo si ibeji awon oku atawon mi okuku lo ba sise won ni ni bi ti agbara emi okuku po lara re de bi won ba fi se ni tutu ton ba fi de o ma ja ni kaka agbara okuku o gbe wo ah mo gbadura gbogbo ami okuku lara re eje jesu pare aisan nigba miran aye ma fi de niyan soju kan obirin o ri iseje odun mejila o le asan gbede soju kan ide satani ni e wa birun to wa leti odo besida fun 38 years ide oju kan ni mo gbadura ide oju kan taye fi de o lati oni lo boyo o ti wa lo hospital lati January abi lati odun to ti pe orun tu o sile amen ebi mo tu o sile amen aro to wa ni temple dara dara e ti petero ati johanu ba pade ti won pase fun ewura ati fadaka wa ko ni sugbo ti a ni afifun loruko jesu ti nasare gbe akitere ko si ma rin mo ba soro oro olorun loni iwo to gbo mi ide kide taye fi o si mo gbadura loruko jesu ide ja lara re amen ogun ijile baba ati iya to le oko ni tesiwaju ogun yen gbina amen lato ni lo ogun tin ja lori omo ti oku fe ki o je won omo loruko jesu ide ni aje amen ogun omo re ti aye ndamu ide kan niyan loruko jesu ogun omo re buyo amen isere ra omo re de amen afoju to foju lati ni iya re wa ide kan ni awon ogun kan wa tin ja eniyan lati ni iya wa ide aye ni mo gbadura iwo to gbo mi ogun to nja o lati yin iya re wa to lo ni serere ogun na se wole amen olaya ti dide samo seli bi won ba ti gbohun re bayi eru aba won everybody ma sa ki lo npa leru omo olorun gba to le le gbadura oni baba ni gbeja mo gbadura adura dide lati segun fun Peteru, Paul ati Silas won fi won sinu tubu olorun ti na angel re to gba Peteru to gba Paul ati Silas olorun ma ran angel re o ma ja ide lara re aye re ma ni itumo
2: amen
0: wa gbe gba ope
2: amen
0: wa si yin olorun logun
2: amen
0: jesu oluwa wa
2: amen
3: omi rere ola sade owo yemi
4: omo olorun ma wi pe esu ye ale mo mi tori mo ti loluwa o e aja tin

ìyànjú lẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá a jí tò rẹ̀ ra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ̀ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ̀ láàrẹ̀ ọ̀rẹ́ láàrò jìnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpá mọ́ṣẹ́ kájìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárá kọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ làákọ̀run ìsúntẹ́lẹ́tẹ́lẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè akẹ́kọ̀ọ́ nìwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbẹ́ga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dẹ Elédùmàdè ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà Yorùbá nìwọ ni Haúsá ni Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká ní ìfaradà rárá wa Bond FM 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

ṣáájú àwọn kò tẹ̀ dá mi wọn wá. Tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fáwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀. Bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí ti ní ìgbìnà wá. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Sétí ìgbọ̀yìn.

0: fẹ na lo japan ti waju o ngbona feri feri yo si ma tin dara lo ti we fi san ti bon laaro yi ba kana iwe sunday telegraph na gbero pe oro ko kale ma te ko fe teni won ni o ma je nbe labi orule lo pe ko se ule ti le won ni je agbe pamọ o be se nkan sala si ijoba apapo le wa nigeria be se be ni won o won tun wa ba won ni wo awon wo lo npe akesi awon egbe acf awon middle belt wa pa julo awon ale ni ipile ebonu won ni lowo lo bayi awon casco han wo wi pe we on sokan la ran sin tenmo awon to je ko wa ni kawo boko haram awon si okokun banditi to je pa awon otorede wa nigeria ninu gokijiki won lo lo bi odunro boju ba koju oro ma do so won ko ko dupe lowo are le wa nigeria so jola me ti nubu wa ati gbogbo agbofure jade le wa se dola emi awon akeko ati oluko ni ijoba tore ni ipinle oyo ko ninu gbo won sugbo lowo lo bayi awon agbagba to ni oke oya won ni wo lo to lo si pelu akole awon to opolopo awon apa awon kan si to wa ni igbo kan ni oke oya won ni fun ile ebonu won la awon mo ile iwe government day secondary school to je ko wa ni ko lo bi meji le logoji awon omode fe pe won wa ninu igbo ara won to ni ile iwe kan na to wa ni ipinle ebonu government day secondary school lasa pa awon akeko won lo bi meji logoji won ta ba ni karu de si ile aduna won ni abule kan te npe ni ariko ti o jina si kwase abi pe awon eto awon igbo lo bi metadi logoji to je pe awon de ati agbalagba de lati osu kedo 26 won ni ka tun rule lo si ipinle kwara o won ni awon eto pe wa ni bokijikiji won lo bi merede ni adosan 176 lati osu keta ojo keta osu keje ojo 26 won ra ijoba apapo le wa nigeria so jola me tinu bi pa won ka julu ogbon ti an lo to je ko sele ni ijoba abi lorire iyen ni ipinle ko won lo fa awon te ko to wa nu igbo wo fi rule wa nigeria ko si sele ato jajagule wa nigeria won ni yo si si ni sunday tribune balance je di iroyin obere o sunday telegram erica laaro yi
1: lojo in the nation laaro to ninu famu iroyin ni bi ti ile ise are tin so tun ni bi pe sẹ́lórí owó kùdìẹ̀ kúdẹ́ nípa ètò ètò ààbò kòjú lórílẹ̀‐èdè yìí iléeṣẹ́ ààrẹ sọ wípé àwọn ń fojú wo ó ṣeéṣe ó dàbí wípé àwọn kan láti orílẹ̀‐èdè kan ní wọ́n lọ́wọ́ sírú nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ látàrí wípé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ èrò ń wò ẹni tó sọ ilé ẹni tó jẹ́ adánidámọ̀ràn àgbà fún ààrẹ lórílẹ̀‐èdè yìí ìyẹn tó pè ní daniel buhala ló ti ń ṣàlàyé oríṣiríṣi nǹkan làwọn ilẹ̀ wọn fi ran one plus one papọ̀ tó fẹ́ pé wọ́n wá one plus one ó bá di ìbẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ti kọ́ wọn lẹ́kọ́ one plus one tọ́wọ́n rò papọ̀ ló máa débẹ̀ ó ní lọ tó àwọn wò nígbà kan tá a bá gbàgbé nígbà táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n fi ẹ̀hónú nípa fún ni pé end bad governance ó ní tẹ́ ẹ bá wọn tí wọ́n gbé àsíá pèdè ilé tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè russia tí wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu nígbà tó yẹ pé wọ́n wọ wọ́n sọ fún ọlọ́dà pé kọ́ máa sọ ọ̀kọ́ bá jẹ́ kó ní wàhálà alẹ̀ nílùú wọ́n ní pàápàá ní ìpínlẹ̀ kánò ní ìpínlẹ̀ kaduna ìgbẹ́lẹ̀ zamfara àti katsina ni wọ́n ti ṣe ètò ìwọ́de tó ń sọ pé ní end governance protest tó ṣe ní ọdún 2024 wọ́n ní aláìsàn àkọ́kọ́ ni wọ́n ìkejì tún ni pé táwọn tún fi wò pé ó yẹ kó àwọn òye ọ̀rọ̀ yìí ó ní pé dáàbò gbàgbé ẹni tó jẹ́ ìpínlẹ̀ àwọn ẹ̀ tó ń ṣe òfin lórílẹ̀-èdè usa ìyẹn united states of america lọ́hùn tí wọ́n porúkọ ní scott perry wọ́n ní sọ ọ̀sọ̀ nínú ọ̀rọ̀ nígbà tó wà nínú ilé aṣòfin wọn wípé ó ń jẹ́ pé àwọn tó wà lára àwọn tó wọ́n ìgbà tí wọ́n fi owó báyìí tí wọ́n fi ń ran àwọn àfẹ̀míṣòfò lọ́wọ́

0: ìdìbò ọ̀hún àwọn máa ń sàn yìí ní sẹ́ bẹ́ẹ̀ kan náà làwọn tó jẹ́ ìgbọ́jẹ̀rí apc tó ń dáwọ́ lọ́hùn pé mọ́ tọ́ra yín aláti ò lè sẹ́ òun lè léyìí tí ẹ̀ ń sọ nítorí pé iṣẹ́ takuntakun ni ẹgbẹ́ òṣèlú apc ti ṣe pàápàá lábẹ́ ìtàkùnṣe ahmed bola tinubu tó wà lórí àlééfà èèyàn sọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú náà ìyẹn abubakar yusuf ni ó ṣe lálàyé pé ó káwọn fi lè yan ọ̀gbẹ́ni ṣèyí mákindé àwọn ikú ńlá káàkì ó tó ó pójú òṣùwọ̀n ó dẹ̀ ní àwọn iṣẹ́ àmúṣẹ pápá ọgbọ́n ọnú láti lè da ìlú tó wọ́n ṣe yan pápá lè tún jẹ́ ọ̀dọ́ tí ò tí ì dàgbà táwọn kan léyìí ẹ lọ kọ́kọ́ bá lọ ẹ̀yọ́ ọgbẹ́ òṣèlú
1: olóṣèlú yẹtọ náà wọn lẹtọ lónìí òṣèlú ṣùgbọn àwọn olóyè ètò ìpínlẹ ọtọ ọrọ ìpínlẹ ọrọ lọ sí ìpínlẹ torí bẹẹ náà lẹẹpa ti jáde wa ọ lílàbọsìn oko kí ló ń ṣẹlẹ ní ìpínlẹ ọyọ ipò lọdọ ta ló ń tarifo síyàn wọn ni bẹẹ ni méjì bá wà lórí bí ọba já sọmi ajá sí tún jọ lálẹ kókó ẹsẹ àǹjá rí náà kò jẹ wọn wọn lágbà tí wọn lọ jàpórí ọmọ tuntun wọn pé ọmọ tó bá ti wà gbàdábò òsìkà ni asọ́jì wọn ti dá sí àwọ̀tọ́ ẹ̀kọ́ lọ lẹ́ẹ̀gbẹ́ òsèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní bẹ́ẹ̀ bàbá ìlẹ́nu kò pẹ́ kó pẹ́ ìdìbò kọ́mẹ́ṣẹ́ ọ̀yọ́ ìdìbò abẹ́nu ó wáyé fún

0: olùgbé ìjọba Shemori local government, alága àwọn ìjọba ìbílẹ̀ Shemori local government, Honorable Abdulatif Ashimi, bí ká máa fi tẹ́yìn létí pé pàápàá jùlọ ó gbọ́ ní fọ́ọ̀mù owó ìrànwọ́ láti máa bọ̀ wá sí Council Secretariat ní Sunday 3 July 2026 láago mẹ́wàá àárọ̀. Gbogbo ètò ti wà nílẹ̀ láti pín owó ìrànwọ́ oní 15 million naira fáwọn olókoòwò àti àwọn tí kò rí ká mọ̀ bí 500 ìyẹn 500 tí wọ́n máa rẹ́rìn lọ́wọ́ 1,000,000 naira 100,000 naira fáwọn tí fọ́ọ̀mù lọ́wọ́ tẹ́lẹ̀ ni o, èyí tí ó jẹ́ ìrànwọ́ fún àwọn olókoòwò kéékèèké láti fi kí iṣẹ́ wọn lẹ́yìn lábẹ́ ètò ìrètí ọ̀tún èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu gbé kalẹ̀ tí gómìnà wà ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé sọ wí tí ìṣe agbátẹrù rẹ̀ aago mẹ́wàá àárọ̀ lè tó máa bẹ̀rẹ̀ ní ìjọba Shemori local government. Olùkéde Honorable Abdulatif Ashimi, Executive Chairman Shemori local government.
1: Sùúrù lérè pé ọdún mẹ́wàá lórí àpèrè kẹgbẹ́ kẹgbẹ́ fọwọ́ pọ́n ṣẹ̀rì jíjọ́ bí Israel Majesty Ọba Latif Àtọ̀dá Abiodun Adams Akinwunmi Kínní onítàtẹ́ kàtẹ́ sùúrù lérè ọjọ́ ajé 20-24 ni àwọn ètò máa wáyé nínú oṣù keje ọdún tá a wà yìí. Àwọn ètò sì ti wà lálàkalẹ̀ bí ìbáyé egungun fífi oyè jẹ lílọ sílé àwọn ọmọ aláìlóbìí àṣekágbé ọjúmọ̀ 24/7.

0: wọn ohun tó fi gbé wọn sílẹ̀ sọ nípa owó tá ohun tá a bá fi tọmọ ńkọ owó wọn ni owó tó fi kọ wọn owó tí kò mọ ni tí ẹ pé wọn gbà lọnà tí kò fi mú òun lọ fi kọ àwọn ilé náà olùdájọ àgbà dẹyìndé alẹ ìgbà owó ẹyẹ ló pa àṣẹ náà ni ọjọrú ọjọ oṣù tá a rí ṣe tá a wà yìí ni ó ti ń sọ wípé látàrí pé àwọn tó jẹ lake zonal director fún economic and financial crimes commission efcc àjọ tó wà àbàjẹ nìhun ni wọn kọ pé àwọn ìwé yìí àwọn ti ṣiṣẹ ìwádìí àwọn ìlú ọwé yìí àwọn ilé yìí ó jẹ pé tó kọ sílẹ yìí owó tó fi kọ wọn owó pé ó yẹ kó ṣe aráàlú lóore ni tó yẹ kó wọn kó ọ̀nà ọ̀rẹ́mọ̀kánná lọ fi do àwọn ilé náà lọ́wọ́ gbé ẹjọ́ lọ́wọ́ sílé ẹjọ́ gíga ni ìdájọ́ àgbà dẹ̀yìndé ti sọ wípé látàrí bí wọ́n ṣe wo gbogbo iṣẹ́ ìwádìí tí wọ́n sì wo ìjábọ̀ wọn wọ́n rí wípé àwọn ilé náà tó ṣe sọ méjìléníàádọ́ta ni wọn àwọn ilé náà kí wọ́n lọ wà ní abẹ́ orúkọ ìjọba àpapọ̀ yẹn ti pé ti ìjọba àpapọ̀ àwọn ilé náà tí wọ́n sọ lára wọn ni kí mú díẹ̀ nínú ẹ̀ ní Mercyville Estate Covenant Way off New Road Ìlàsàn kí wọ́n ní pé eléyìí tó tún léèkì sí Few Dreams Limited tó ní ọgbẹ́ni kan Ifeanyi Nweke and Ahmed Service Loans Limited àwọn náà ni wọ́n ni ibè ilé yìí tí wọ́n kọ́ estate ọ̀hún níbẹ̀ ni wọ́n sọ pé lára àwọn ilé yìí òun ni wọ́n ti dárúkọ yìí wọ́n ní àjọ EFCC ó wá láti pé àwọn ilé yìí sẹ́ ẹ bá wa yanjú ẹ̀ tó ní pé àwọn ti ṣiṣẹ́ ìwádìí látàrí ilé tí wọ́n gbé wá òun náà ni adájọ́ àgbà fi sọ ilé yìí pé àwọn ilé ọ̀hún tí ilé yẹn wọ́n lé ní 52 kí wọ́n kọ lórúkọ ilé ìjọba torí pọ́n àpapọ̀ báyìí o tò ní wọ́n ti ṣiṣẹ́ ìwádìí ó sì ti hàn gẹ́gẹ́ báyìí pé lóòótọ́ ohun tí àwọn efcc gbé wá ọ̀rọ̀ tó yẹ pé òótọ́ ni kò sí rọ́ níbẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò nínú ipa ti ilé àti pé tó tún wá jẹ́ pé òun ló ń gbẹnusọ fún àwọn tó jẹ́ pé àjọ efcc franklin ofoma ló sọ pé iṣẹ́ ìwádìí táwọn ṣe ni ó fi hàn dájúdájú wípé àwọn ilé táwọn sọ yìí àwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí wọ́n hàn pẹ̀lú àwọn owó tó jẹ́ pé kò bófin mu ó wá rọ àjọ yìí lọ pé nítorí ìdí èyí kí wọ́n gbìyànjú láti sọ ìdá ẹjọ́ náà bó ti sọ nídìí èyí ló jẹ́ pé ilé ẹjọ́ gíga sọ pé àwọn ilé náà odidi ìjọba báyìí ẹ̀kú rẹ̀ ó wà nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòun.
1: lórí ó ti sáré ti mú un lára ètò ní ọjọ́ séde ọjọ́ àti ó máa la fi àkókò ẹ̀ ọlọ́run bá yọ gbàdúrà wọn ní ká máa ṣàdúrà láìsinmi náà ni ìwé bíbélì jẹ́pọ̀ sọ májẹ̀mú lálẹ́ àti májẹ̀mú tuntun ẹ̀bàgbẹ̀ bá lè kà á wọ́n tún wá ní àdúrà ọ̀sẹ̀ ìlú mi pé àdúrà náà ní ìdààmú mi pé n tó dá ń fi àdúrà tó kù díẹ̀ káàtó ó ń fi àdúrà orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́lọ́ba ti bùkún wọn ní ànító àníṣẹ́kù tọ́rọ̀ mọ́ ti àlùmọ́nì ilẹ̀ gbogbo náà lórílẹ̀-èdè wa orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń sàn fún wàrà ó ń sàn fún oyin ṣùgbọ́n ní a sì nílò àdúrà o wọ́n ní gbogbo àwọn àgbààgbà àwọn aṣáájú ẹlẹ́sìn kristẹ ẹlẹ́sìn mùsùlùmí wípé kí àwọ ọ̀dọ́ wípé ká wà ní ṣọ̀kan fọ́jọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ọjọ́ iwájú ẹkọ lè bá wọn fò lókè lálá oníbójú bá kojú ọ̀rọ̀ amọ̀dún sọ àwọn tó lọ́ mọ́ ti àwọn aṣáájú ẹlẹ́sìn kristẹ ló fi àkíyèsí kápàmùdí ẹnu rẹ̀ reverend dr isike ajibade ilé ìjọsìn baptist theological seminary ó sọ tiẹ̀ náà bákan náà àtúgbọ́ pé òjísé olúwa torúkọ ẹ̀jẹ̀ níyì àwọdé ọ̀nà ògbẹ́yìn abilékọ dúpẹ́ ọlábànjọ ọ̀nà sọ tiẹ̀ náà wà ní orílẹ̀-èdè àgbáláyé o bákan náà ni bíọ́dún ládùkún náà sọ tiẹ̀ fún wà ní abalẹ̀ tí wọ́n ti akọ̀ fún ètò ẹ̀kọ́ fún ilé ìjọsìn fún ti

0: Commission. Oh, no, what in Shelo? One any by Biro in Shane, Wa Lowa, one event to the senior advocate of Nigeria. I believe call O Y Consola Badajo O Kusoya. Lola be quay, oh my lawyer quay, oh lower no by so lower the first on the list. Yeah, for she and debu, oh yeah, quite important, oh gasoke, oh gasoke, that I pay I want a letter at a one but no, you want company be eight to a woo, you want this shall I be quay ala fo gafu to alani ogba abileko balejo kusoya atawon akegbe to don ta ko yi won ni pa ala fo yan ma ko tori pe ohun aimoye ibo to hun ti ni oju tawon yoku lo won ni pe bo le pe wo pari ibo yi ona se se se pe to birin ba jawo olubori o ma je obirin akoko to ma je are fun ajo NBA yen abadejo okusoya won ni bi won se nse latari lati yo aleno bi ago meson ti won tin kai to dibo na mo ko won tin di latari aleno dibo won ni pe awon ti won wa ni isakoso eto dibo ti Nigeria Bar Association won ni pe ogba abileko Badejo Okunsoya Bojeka o ti ni ibo to le ni 10,000 to tun le die die iye 10,554 votes lo ti ni nigba to je pe o je ida 64% ninu iye ibo ile ti ya korin to fi le jale o jare olubori bakan na eni to tun tele to jo nta kongbo ohun ni Latif Akangbe sina lo pe lo deji alawon na won ni pe ibo 7,000 ohun lohun ni nigbati are olumuyiwa akibaro to le sino arawo ofunja lawon na won lawon ni igbo 5,000 to ti leje iyen 5,289 votes ohun lawon ni ele ti je pe bo se wa to le yi won ni lai lai o se ko je pe abileko yi Badejo Okunsoya ohun na ni o ma jawo olubori ori to ba de je be o mo hun lo ma je obirin akoko to ma je are fun egbe Nigeria Bar Association obirin supporting women in she must win ni mo ka mo ori ti eyan na ku jo to ba ka lara ti a ma mo di ku do pa mo di ku ku mo
1: iku go be si yato si iku ku oko
0: ni
1: so mo pa wo okirin inu amo ni an ti mu wa jade eyin obirin egogo ni an fi dare
0: egun anu o so ni tesa fun aro ati toni
1: won ni be o ba dani le sile ti o ba sare o ti ni comedian ni mi ebi na graph pe ni that we are going to do a Minister of Transportation, Right Honorable Chibuke Rotimi Amichi. When you are once you were, you are on that verify, you are having the Ezine Mary Odua Amichi. When you are mine, and Oromoka de la Don, when you come to the follow of Monsoro 89 years, Salon, I say, Bani Kano, when you are on TV, Senator, can read the one, yeah, Senator, all the Uzo Kalu, the equal should do Abiano, Senatorial District. Gómìnà ìpínlẹ̀ Rivers Gangoni kan láti ó ṣe sa Simina Laye Fubara òpó ìtajà ẹgbẹ́ òṣèlú ADC olóyè Ese Chukwu Emeka Eze wọn ni bàbá wọn ni ẹmọ rò ó wípé ọlọ́ọ̀ba ló ń dá ẹ̀mí ọ̀nà ló sì mú sọ́dọ̀ pé Fubara òpó ìtajà ẹgbẹ́ òṣèlú ADC olóyè Ese Chukwu Emeka Eze wọn ni bàbá wọn ni ẹmọ rò ó wípé ọlọ́ọ̀ba ló ń dá ẹ̀mí ọ̀nà ló sì mú sọ́dọ̀ pé pọ̀mọ́mọ́ sùn ní ọkà ìyá olùgbàlà wọn Sunday Telegraph láti ìwé ìrìn kàrà ọ̀gbìn.
0: Inú ọ̀rọ̀ ayé ni Sunday Punch láàárọ̀ ọ̀sọ̀ ni mo ti ń wọ́n ròyìn ti gbọ́dọ̀ tó mú ròyìn àwọn kírísítẹ́nì lẹ́ẹ̀kan yẹn. Wọ́n wá àìbò yìí wọ́n sọ̀rọ̀ bó sì fẹ́ mú ọ̀rọ̀ mo ti wá ya mo ti wú jáde báyìí. Níbi tí wọ́n ti oríire lágbàá ni torí ti bàrí mú kò ní ó máa dùn mí. Àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria ni wọ́n ti sọ lára ètò ni pé ṣe rí ìgbésẹ̀ eléyìí tí Federal State kọ̀ FRS tó fẹ́ gbé látàrí pé wọ́n ní pọ́n fẹ́ ṣe àbádòfin kan wípé àwọn tó bá àwọn ò tẹ̀sọ́ pọ́n tó tẹ̀sọ́ pé àwọn tó bá ń sọ̀rọ̀ ọlọ́run nínú mọ́tò ipin wọn máa fọwọ́ síkún mú wọn àbí kọ́ máa san 1,050 náírà gẹ́gẹ́ bíi fáìnì wọ́n ní àwọn ò rélẹ̀ gẹ́gẹ́ bíi nǹkan tó tọ́ àti tó yẹ nítorí pé wọ́n ti ẹ́ pé ẹ̀ ń dúnkokò máwọn ènìyàn nígbà tẹ́ pé ẹ̀ ń tẹ́ fẹ́ máa deprive wọn of right àwọn ẹ̀tọ́ tó ní lábẹ́ òfin láti máa sọ̀rọ̀ ẹgbẹ́ àti ẹ̀sẹ̀ máa gbégi lé ni wọ́n nílé yóò dáa tó wọ́n ní tàbá gbàgbé ọjọ́ àlàmísì ètò náà ni àjọ FRSC ti gbé jáde pé nínú abẹ́ òfin àwọn eléyìí ti 2026 wọ́n ní pé ẹnikẹ́ni bóyá ó ń padà ni ó gbọ́dọ̀ rù àbó ń padà lẹ́gbàá títì àbí ó ń píríṣì ó sọ̀rọ̀ ọlọ́run nínú àwọn mọ́tò táwọn káàkiri àwọn mọ́tò akérò wọ́n ní 1,050 náírà òun náà máa mú fún ẹ náà tí ó máa sọ gẹ́gẹ́ bíi fáìnì ó wá sọ́rọ̀ ọ̀rọ̀ tò ní pé eléyìí ò dáa tó FRSC ṣàlàyé pé ìdí táwọn fi ṣe léyìí ni pé àwọn fẹ́ kí

0: túbọ̀ nípa sí nípa pọ̀wọ̀ ìyàn wo mọ́tò kó má sí pé wàhálà ń ṣẹlẹ̀ àbí pé wàhálà àwọ̀ wọn kan ṣẹlẹ̀ látàrí pé ọ̀rọ̀ ẹ̀sìn àbí nǹkan àbí pé kópa kó máa distract dírẹ́bà yẹn pé tí dírẹ́bà bá ń lọ bẹ́ẹ̀ ṣe ọjọ́ yẹn yóò bẹ̀rẹ̀ tí dírẹ́bà ọkọ̀ ilé máa ń sin bí i mọ́tò tó ń wà kó sì mọ́ lọ fa ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ làwọn ṣe gbé ìgbésẹ̀ yìí pé àwọn máa gbégi lé pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ máa ṣe preaching lónú mọ́tò mọ́ bí bẹ́ẹ̀ kọ́ iye èyí tó máa san òun náà làwọn ti sọ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn kristo sọ lára ẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé bígbà tí a fẹ́ káwọn èèyàn kọ́ máa ṣe nǹkan tí wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin ló fẹ́ẹ́ kọ́ lọ́rẹ́ ẹ̀rọ rẹ̀ wẹ̀yìn the sunday punch lọ́jọ́ láàárọ̀ tòní.
1: Àgbà títí pa ti dán.

àwọn mú òun ló mú àwọn ni wọ́n ṣe ọṣẹ ìyá àjẹ̀mú fún ìtọ́jú ara ọṣẹ ìyá àjẹ̀mú tó lè gbógun ti ọkọ̀ ara fẹ́yọnú àti ìṣẹ́gun àbùyẹ ìyá àjẹ̀mú fẹ́ntì lójúmọ́ iṣẹ́ ló ń ṣiṣẹ́ bí gbogbo ṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn nínú ọ̀nà àkúkú mọ̀nà dé ọṣẹ ìyá àjẹ̀mú kọjá àpẹẹrẹ ròyìn kò sí wa ní nọmba 8 alájà lemota ìdẹ́ra street up ìsàlẹ̀ àríyá dalẹ́mọ bus stop sango ogun state tàbí kí o pè wá sórí 08036203932 08036203932 lẹ́ẹ̀kansi 08036203932 ọṣẹ ìyá ìjẹ̀bú láti iléeṣẹ́ ó lọ́ tán.

0: orílẹ̀-èdè tó bá fẹ́ tó fẹ́ gàgà rà á jẹ́ wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ ọ̀nà tí ó jẹ́ ọ̀nà tó tọ́ ọ̀nà tó jẹ́ pé owó dáadáa owó àlì òun lọ rí iṣẹ́ àláàlì lọ ṣe wọ́n sì ń gba owó àláàlì ó jẹ́ á lè jẹ́ kí ó máa bu òfin sí lórílẹ̀-èdè náà ẹni tó jẹ́ assistant director fún àjọ ndc lórí ọ̀rọ̀ tó ń lọ àti ìpolongo ìyá ọ̀gbẹ́ni adégbèyìn fàgbùyì òun ló sọ̀rọ̀ yìí tó ṣe ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ níbi tí wọ́n ti wà ní ilé ẹ̀kọ́ yellow grammar school ní ìbàdàn níbi tí wọ́n ti ń ṣe ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti máa dá àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ṣe lè rí pé owó bí wọ́n bá ní owó bọ́ ṣe lè ná bọ́ ṣe lè rí owó bọ́ ṣe lè ná owó àti bọ́ ṣe lè máa gbé ìwà pé wọ́n tún bọ̀ fi owó pamọ́ kọ́ máa wù ìwà tí wọ́n máa kọ́ wọ́n ṣàlàyé síbẹ̀ wípé ó ṣe pàtàkì fún wọn láti mọ̀ kó tó di pé wọ́n débi àgbà tó bá kúrò nílé ẹ̀kọ́ girama báyìí tó tún máa lọ sí ilé ẹ̀kọ́ ifásitì gíga wọ́n ní pé wọ́n ti lè mọ àwọn ẹ̀kọ́ yìí ìlànà ìyá ti wà ńlẹ̀ fún wọn tó ṣe ń ṣe èwo kan àbí míì wọ́n á mọ orúwò tó yẹ kán ṣe tó bá dẹ̀ sí ń rí owó pọ̀ ní gbogbo owó mẹ́wàá jù tó mọ̀ pé tọ́wọ́n bá ń tọ́jú owó àti ó bá yá owó náà ìwúlò fún wọn wọ́n nílé ìlú ṣe pàtàkì táwọn fi gbé ìdánilẹ́kọ̀ọ́ náà kalẹ̀ láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀ yìí fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí kó tó di pé wọ́n dàgbà ju bó ṣe wà lákan náà lọ ni pé kí wọ́n gbìyànjú kí wọ́n ní ẹ̀mí ìjà ìfaradà kí wọ́n sì mí pé tí nǹkan bá da òun ni kí wọ́n gbìyànjú láti tẹ̀lé ohun tó bá da tí wọ́n tó bá rí pé àti wọ́n ṣe kọ́wọ́ ohun tó pẹ́ ọ̀rẹ́ ẹ̀mí ṣe àbí ọ̀pọ̀ èrò pọ̀ tí wọ́n ṣe èmi náà fẹ́ tẹ̀lé wọ́n nínú eléyìí ò da tó fàgbùyì ó wá rọ àwọn ọ̀dọ́ ní ẹ̀kọ́ náà pé kí wọ́n gbìyànjú gbogbo àlàálẹ̀ tí ìjọba bá ń gbé sílẹ̀ kó sì máa ní òye nípa ẹ̀ kó lè bá ayé wọn ìdí tí ìjọba fi ń gbé àwọn ètò wọ̀nyí àwọn náà lè lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ pàápàá láwùjọ tó tún ju díẹ̀ lọ kọ́ máa gbìyànjú láti kà dáadáa nípa bí wọ́n ṣe ń ṣe ètò ìdàgbàsókè ńbẹ̀ àwọn náà lè ti lè kọ́ra wọn wọ́n sì ti bí ìjà ara wọn bẹ́ẹ̀ ṣe léèbò láti olórí lọ́jọ́ iwájú nínú ìwé ìròyìn the sunday punch ni àjọ aic ti ń gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn tó nípa bí erin àmọ́ tó fẹ́lẹ́ bí etí yìí
1: ó yà ìtẹ̀lé mi ká lọ sí GC Furniture Emporium ilé iṣẹ́ kan níbi tí wọ́n ti mọ̀ ti fi tẹ̀dán tá ń pè ní Furniture Works àti Interior Decoration lọ báwo lẹ ṣe fẹ́ sí nínú ilé ni tàbí lọ́fíìsì executive chairs chair and modern sofa lóríṣiríṣi dining set tó jiná TV stand console center table executive bed àti wardrobe lọ́lọ́kùn jọ̀kan tables and chairs kitchen cabinet tó fi mọ́ interior decoration lóríṣiríṣi mímú kílé tàbí ọ́fíìsì ó rẹwà kó dàbí àfihàn ọba gbogbo tó bá ní ṣe pẹ̀lú Furniture Works tàbí Interior Decoration pátápátá GC Furniture Empo lè ṣe lówó tí ò gara rárá bó ti wù ọ mọ látúmọ̀ sọ fún ni pé GC Furniture Emporium àwa náà ni God's Covenant Hostel ti mọ̀ bí ẹni mowó 32 Abeokuta Express Road Onílékéré NNPC Filling Station Cement Lagos State Lawa àti wà ní nọmba 30 Lagos Abeokuta Express Road Cement Bus Stop ẹ máa pè sórí 003743-7308 09743-7308 WhatsApp number ni 0037564735 0937564735 GC Furniture iṣẹ́ ti wà ó láfiwé ẹgbàá bẹ́ẹ̀.

0: Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
1: Ó ti ọjọ́ máa gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
2: Àìsọmọlé, àìsọmọ.
3: Àjọ ọmọ gbé ọ̀daràn, òṣìkábíamọ, yẹ ṣe bí mọ́. Tó bá jẹ́ ọmọ rẹ ń kọ́.
4: Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Bond FM 92.9, ẹ̀jẹ̀ àmójútó àwọn ènìyàn.

0: ati wa ni abala agbe
1: be ni ni abala agbe o wa tuni bi olotu se fi sowo si eh a fe woju wo won ni nini iyawo pupo tabi partner pupo se ibukun ni bi wahala lo je eru lo je fun yan oni tori pe laipe yo kan lo tin sele eh okunrin kan to je pe olorin ni ni o du won okunrin pe kon gbiyanju awon se pon okunrin se pe won ni omo ku
0: ubi franklin
1: be ubi franklin lo so pe ton ni omo ku ta pe juwe wi pe ipinu won eh laye leyin igba wa omo wa o ma regret ti ba se lo pe ah omo ta won ni pe tari pe ni iyawo pupo won ni partner ko se ko wa je omo pupo lawon na ni won ni
0: bakan lo tari ga ko ti o se fo ara se two face in idibia ni keyin obi ma repete latodo awon iya lori sirisi mo ko si gbogbo ẹ̀lọ́wọ́n ara wọn ní ọ̀pọ̀lọpọ̀ kò ní jàrọ̀ jẹ́ ọmọ ti bẹ̀ẹ́ jáde nígbà àwọn ọkùnrin tó kún lọ́wọ́ mojú kúrò nǹkan tó dáa kéèsì tẹnìkan nítorí tóun fi wò náà nìyẹn ní àwùjọ tó pé nígbà tán mi sì wù pé àpọ̀jù bọ́tìn lára sọ ń fa aṣọ ya ni bá jẹ́ ìgbà ti kọjú lẹ́tà lọ lẹ́tà máa fa aṣọ pé ìyàwó ẹyọ kan yìí ó tó mi jẹ àti nítorí àwọn tí ẹlẹ́sìn ìyàwó púpọ̀ kùráyì náà sọ púpọ̀ lọ́rọ̀
1: bẹ́ẹ̀ni
0: ní olùfẹ́
1: olùfẹ́ méjìkan méjì mẹ́ta mẹ́rin àmọ́
0: ṣùgbọ́n tó bá mọ̀ pátá rẹ̀ ọ̀ka
1: dúró ẹyọkan
0: àwọn bàbá wọn ní oníyàwó kan ẹ̀kú déédé àsìkò yìí oníyàwó méjì ẹ̀kú bẹ̀rẹ̀ sísè ra ìṣùgbọ́n oníyàwó púpọ̀ wọn ẹ̀kú palẹ̀ mọ́ ojú wo lẹ́ fi wo láàárọ̀ yìí ojú wọlé torí àwọn ìpèníjà àti àwọn àfantàrí jẹ́ nípa pé èèyàn oníyàwó púpọ̀ sí ibi ọmọ rẹ̀ pẹ̀tẹ́.
1: ẹ lè gbójú ọ̀pọ̀ eléyìí wọlé 08142994814
0: 08142994814 okay bo yena
1: o e o tun mele e ka ro akojumo o olorun lo ba wa to ami uruko yin ta tin pe wa
2: uruko mi jale salahudin ni oko ni ra tori sunbare
1: e a ngo yin
2: o te ko da ro ji odun la ni o
1: okay
2: eh seri ori o meji ko ni fe yokan e ko si ni fe meji ni ti ka du pati ra tori orun lo da sugbon oni yawo ori ya ma je mo doju ale o ya je mo doju ale tori pe ni yawo ti o so mo ti o pa ti o pa to mo do yin wo baba je mo fi la number lo ra ka ti adugbo sugbon bi agbara bagbara ba pe yawo meji me la gba lo da ju o yo ju ale so o si je ni olohun si rada fun lati mo to po olohun ni ba ni to mo olohun ni to mo o eh da o le to mo olohun ni to mo eh a n gbiyanju ni olohun ko buwa mo olohun je won yo olohun je won
1: amen e seun go sir bi e won se niyan hello ẹ kojú mọ́ sá orúkọ yín mi tẹ wá sá.
3: orúkọ tèmi ni aláàjì àbúrò adékunlé adéòjì. láàrin ìyàwó kan tí a ń bẹ́ẹ̀ tó pọ̀ kọlọ́mọ́ ti yàlẹ́ dé wá.
1: àmì.
3: àwa ìyàwó ẹ má bínú ẹyẹ obìnrin ẹ bá ti bímọ ní lọ́dún òyìnbó ẹlẹ́lẹ́ tó ọmọ ẹ̀yìn ni máa wọ ọkùnrin dání.
1: ẹ gbọ́ mi. à ń gbọ́ yín sá.
3: àmọ́ ẹ pọ̀ wọlé nínú ilé.
0: Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin

0: oníkàwọ ìdí láti lọ wẹ ni kó o tó la síbẹ̀ wọ́n ti dáwò rẹ.
1: Hello, Ọ̀gbẹ́ni Kazeem.
0: Hello.
1: Orúkọ tó ni o. Hello.
2: Dàwọlú.
1: Ok, Kazeem láti Ṣómólú.
2: Ṣómólú Bàríkà.
1: Ẹ ń gbọ́ dáadáa ń bẹ̀.
3: Alhamdulillah.
1: Àmì ojú wòye yín fẹ́lẹ̀ ìta.
3: I'm not sure.
2: Torí pé ìgbòho
1: ìgbéyàwó
2: ìgbéyàwó
1: ìgbéyàwó
2: mọ́ fi olége ojú
1: mi ò tẹ́
2: ọmọ mi jẹ́jẹ́
1: omi láti pàdé mọ̀ ṣe gbèjọ́ àmì ọkọ́ lọ́ba àfọ̀rún gẹ ló bá ń sunkún wọ́n ní bàbá ẹ̀ ṣàdúrà ó kún ní bàbá ń sunkún ọ̀pọ̀ ọ̀sẹ̀ mi lọ́mú láyé
2: kálọ̀ wá délẹ̀ fún bàbá àmì wọ́n ní fìdá òwò ẹ̀mẹ́ ẹsẹ ń gbẹ̀yìn kù lé wọlé gẹ́gẹ́ a ti dáko ojú ìpò ojú wo lẹ fi wò nípa ìyàwó púpọ̀ wa. Kò ní ìfaradà kọkọ náà ní ìfaradà tí wọ́n kọ́ mọ̀lùbọ́
1: kọkọ náà sì ṣojúṣe pàtàkì pé fẹ́yàwó kan ìkejì wọlé wá pàyàwó ká
2: àkọ́kọ́ sí ṣùgbọ́n tábàdí bá sí ní kámọ́ bí kámọ́ rẹ̀ sí wọ́n ló bèrè pọ̀jọ ọkùnrin lọ so adúpẹ́ fún ọlọ́run ọba olùtúwa lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ lẹ́wọ́ adúwà wa yóò gbà fàṣí àṣà ìsànni mọ̀gbìn olú igi náà ló pọ̀ tẹ́mi igi abáyọ̀ lẹ́ kú iṣẹ́ o jẹ́jẹ́ lówó ògbẹ́ náà wọ lára
1: òǹkẹ́ àdìsá
2: ojú òrò kí ló lè tó báyìí
1: kọ́ ní kó jókòó
2: ìyọ̀mọ̀ lọ́jọ́ mi ò ní sí rí ààbò
1: ẹkú ìsinmi ò ní o ìsinmi aláyọ̀ la máa ṣe.
4: ọmọlọ́gbà àti ènìyàn ni ẹ á ṣe kú ọ
5: ẹ kò rí ayọ̀
6: Happy birthday, long life and prosperity. Abdulrahim, ọmọ dáadáa yìí gbọ́ Eliatu ní orílẹ̀-èdè Australia. Àtìyàwó àtàwọn ọmọ là ń kíkú oríire pẹ̀lú ọkọ rere ògo ńlá àtẹ̀mí gígùn kó máa bá yín àtàwọn olólùfẹ́ yín. Ọmọ bàbá ìyá kí wọ́n máa pè wọ́n ní pé ìbànújẹ́. Ọmọ àtẹ̀gbọ́ olúkọ̀tún kítàn a ò ní dìtàn burúkú. Lábẹ́ aṣíwájú oníkọ̀tún bàbá ìyá olúkọ̀tún ọba àgbàdà bíi Ìṣọ̀lá ọmọ ọlọ́ta odò ọmọ arodede wọmi ọmọ adígbẹ́tì ọmọ amọ́róró nínú agbo ọmọ àbóbìnrin lòpọ̀ fẹ́ wà róni kájúkọ́ ọmọ oníbẹ̀ẹ́kùn ọmọ ọ̀pẹ́pọ̀ ní ọmọ afẹjayanja ọmọ eléníyàn tọrají sulaimon kábíyèsí o ọlọ́ta odò lábẹ́ ọba adéyẹ kábíyèsí o olùkíni alhaji husamot akinyemi ayemi ayégbàmí ajíṣore ilẹ̀ àwórì ọmọ ọbọ oníkọ̀tún ìyálọ́jà ìrẹ́pọ̀ ọdún ìkọ̀tún market ló kí olóríire ọlọ́jọ́ ọ̀bí tó gbòde kan kí ọmọ dáúdà ayégbàmí ọmọ sẹ̀líátù nílùú australia kú oríire orídùn àṣèyíṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ́ mí ọmọ ìyálọ́jà ìkọ̀
7: àríkẹ́ ríkẹ́ ìdílé kò rojú kòkó báyìí.
8: ojú ló ṣì rí tí àwọn tí ìyàn bọ̀ ẹ́ jẹ́.
7: ìyẹn ló ṣe.
8: ọ̀rọ̀ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí oye sòkè ìdílé ká tó wọ̀gùn sùn. yóò rò pé ìlú ló ń kọ́ra sí ìdílé lánàá. bẹ́ẹ̀kẹ̀ òkété ẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà tí ó ti tẹ́jọ ní bíkò ló tó fẹ́ nu kọ́ o.
7: wọ́n ní sọ̀rọ̀ sókè ṣàtúnṣe fún bọ̀ bọ́ọ̀kẹ́ kọ́ mara yóò tún gbin jalè fún gbèjẹ́ ọ̀pẹ́ ìgbòrogbò ara títa jẹ ara títa ara yín ní kíkàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sún kẹ́lẹ́ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń bi so bàbá nígbò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí bílẹ̀ bàbọ́kẹ́ sí
9: Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́n.

0: kọkọ tó tún kọkọ olóúnjẹ bálẹ̀ lódò tabari ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe àti mọ̀ wípé tóun ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ ẹ máa wí pé mo ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ mi mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí. Bàbá ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
1: Ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni Taufik Ajibọrọ ẹni tí gbọ́mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba mi fi gbogbo wa sílẹ̀.
0: Bàbá òkè o a mà tún rí yín.
1: Ẹ ṣeun okùn bẹ́ẹ̀ náà làábí mi bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ lẹ̀ mọ́ òun náà ló pa tẹ́lẹ̀ fi tún rí bàbá òkè o lákọ̀tán nípa ìlera ara wa nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá bàbá òkè o lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúrùmọ́là o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ní ṣara.
0: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara.
1: Ẹ ṣeun atọ́kùn lákàyè ò ní dàrú. Kọ́kọ́ bẹ̀ ó ní pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kejì ó ní kẹ́nìbìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ á máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀ta kílẹ̀ tó mọ́ á máa ṣàkóbá fún iṣan ara. Ó ń ta sàdápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́ kẹ́ dáadáa tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́ gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìṣe iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fèsè déédéé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀ ìwọ ọmọkùnrin ta ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wá àbíkọ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílò ìbá obìnrin rẹ̀ ṣeré lẹ́ẹ̀mejì díẹ̀ mẹ́ta mọ́ àbíkọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ́ lè ṣe ojúṣe rẹ̀ mo nítọ́ bá ti ní pèníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tó lè máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyè Plaza opposite Deeper Life Church ní já kan dé ìsọlọ róbẹ ní bàbá òkè o wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 02261 3442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n ó tí ì ju ọmọ 40 years lọ ó tí ì ju ọmọ 50 years lọ ó ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ̀tá tó wọ̀ lẹ̀ mo ní tọ́ bá wá bàbá òkè o ìwọ ọjọ́ ó mọ̀ yìí ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méjì o bí ya tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè so tiẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣẹ́ ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan-an fúnra mi rí mi tí mo sì lórí sí oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí lọ yóò tún padà wá nítorí yá ni mo pàdé bàbá kan bàbá yẹn ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ yìí òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin bọ̀lẹ̀ àwọn náà gbà pé a kò ń bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyè Kọ́lá Plaza níwájú Deeper Life Church níjà kánde gate ti ìsọlọ road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí ṣe lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471140 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 08022613442 08022613442

0: àbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó dájú pé ní yóò lè ṣe ń dèbè bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ara ń tiẹ̀ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ yóò bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdílé kan máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá bẹ́ẹ̀ bàbá òkè o ọgbà pé wọ́n bá lọ́dọ̀ wa ọlọ́run sì bá wa sí.
0: Bàbá òkè o yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ní wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan ní ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ náà ni pínpín ó ṣeé ṣe kó jẹ́ tó kọ́ rìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ ká rìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbì mọ́lẹ̀ nítorí pé àtẹlẹ ṣe ó máa kan gbogbo àbí kí náà ara bẹ̀rẹ̀ sí táyàn kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rí bí ẹsẹ̀ ṣe dédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fa ẹ̀ so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan yìí àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan gbà pé ní ọlọ́run gbẹ lẹ́yìn bàbá òkè o ìtorí bàbá òkè o mọ nǹkan méjì bú iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gbogbo eruku kó bẹ̀rẹ̀ sí rẹ lómìí tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ tọlọ́n tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ ló gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o ní shop number 10A oyekola plaza níwájú dípàlà church níjà kande gate ní ìsọ̀nà road ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣí ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ẹ máa tọkùn pé púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti ṣàṣọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ́ gbélé lọ́wọ́ àbíjú tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá ọ̀nà ọ̀pẹ nù.
0: Kábíyèsí elédùmarè.
1: Tó fi já sí pé ní mo ti ná gbára mo ti ná gbòòrò mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbá òkè o. Àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè tọ́rọ́ lọ́n bá wá sí.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó. Ẹ wá fara balẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè òsì 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A oyekola plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọ̀nà road ibẹ̀ ni bàbá òkè wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣe àwòṣe ọ̀hún fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara ó sì máa rí àwọn ìpèníjà tó bá ba iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ wọn nígbà ògbó tẹ̀ ní ìṣòrèṣe. Bàbá òkè ó ti wá wà ní shop number 10A oyekola plaza níwájú deeper life church ní jákàndé gate ti ìsọnà ibẹ̀ ni bàbá òkè wà.
0: Ọ̀lẹ́ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé jákàndé gate shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla ka Deeper Life Church to wa nbe iwo se ati wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan ti 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agbara wa se gbogbo o.

0: ni tẹ ẹni wọn tó rojú kọkọ báyìí
1: ojú lóṣù yìí tí àwọn tí mo bọ jẹ
0: ó ní nífẹ
1: ẹni bá bọ ṣe ní fùrùkọkọ bí ẹni bí òye sọkìdílẹ ká tó wọ bùsùn yóò rò pé iṣẹ kìdí ló ń kọ lọ sí ìdíyẹrẹ lánàá bẹẹ kẹ òkè tẹyẹ òní ti tan sàdédàdì ọnà tí ó ti kárí lọ nídìí èkó ló tó fẹnu kọ yọ.
0: Àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o èmi wà ní ti ṣe báyìí ló nífẹ̀ẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlẹ̀ sọ
0: wọ́n lẹ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè kó màláyé tó gbọ́n jà lẹ́ẹ̀rẹ́ fún ìbò jẹ ọ̀pẹ́ yìí tó ronú dorogo ara títa jẹ ara títa ara yíyí nígbà tó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbin so bàbá òkè òlé nígbò jẹ àtura lórí èyíkéyìí àìsàn tàbí O8094471143 Baba Okeo Elugbogi.

0: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lù nìkan ni kẹ́ jẹ́ kán máa kó dọ̀tí yín. Kẹ́ sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àìbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
1: Olúdùn gẹ́ẹ̀.

0: tó láàrẹ o ọlọ́run ti ń ṣe àdéhùn tó mú ṣe ẹ̀rù rẹ tó bà ọba tí ò fi ìṣẹ́jú kan ṣíwọ́ iṣẹ́ lórí ọ̀rọ̀ wa àṣẹ ọlọ́ba ṣe kábíyèsí rẹ yorùbá bọ̀ wọ́n ní ibi tí igi ọsàn bá wà lọmọ aráyé ńlànà ọba lágbára àṣẹ ọba òkè ibikíbi tí a bá wà ayọ̀ ìdùnnú owó ìgbéga ẹ̀mí gígùn àlàáfíà yóò wá warí tẹ̀wá lọ́wọ́ láṣẹ ilédùmarè òun ni mo fi ń kí wa kú ojúmọ́ làárọ̀ tòní lórí ètò gbáyé gbádùn nílé iṣẹ́ bond fm 92.9 ẹmúkàlẹ̀ àlàáfíà kẹmúkàlẹ̀ ìdẹ́ra ká túnjọ ṣètò làárọ̀ tòní olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. Níbele ń já pápápá ní abala àmọ̀ràn gbìyànjú láti ṣiṣẹ́ tọ ìpinnu ẹlẹ́yìn gbogbo wa ló ṣe ìpinnu ní ìbẹ̀rẹ̀ ọdún mélòó nínú ẹ̀ láti gbìyànjú láti múṣẹ bí ìwọ ò bá ti ẹ̀ ní ìpinnu má jẹ́ kí ọdún yìí lọ láì rí nǹkan tọ́ka sí dídọ́kọ́ ni kó jẹ́ nípa owó oríṣiríṣi nǹkan lèèyàn má ní ìpinnu lé lórí èèyàn lè máa wo àwọn ìwà ìbàjẹ́ kan tẹ́lẹ̀ kó pinnu pé lọ́dún yìí mi ò fẹ́ ṣe é mọ́ rí i dájú pé o ṣiṣẹ́ tọ ìpinnu ẹlẹ́yìn bódẹ̀ jẹ́ nípa ti owó náà ni tí a bá ní ìpinnu lórí nǹkan kan a máa ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ tọ̀ ọ́ lẹ́yìn yorùbá a máa sọ wá ní ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ní dìbú má sọ pé iye kan kéré jù láti fi pamọ́ má sọ pé èmi ti ju iye báyìí lọ 200 naira ojoojúmọ́ ó léye tó máa jẹ́ lóṣù rí i dájú pé o ṣiṣẹ́ tọ ìpinnu ẹlẹ́yìn kẹrẹkẹrẹ oṣù keje tún ń parí lọ bá a bá máa ṣẹ́jú pé december dé tán ọlọ́run á ràn wá lọ́wọ́ o gbáyé gbádùn lẹ́tọ̀ iléeṣẹ́ bond fm 92.9. ní abala èso kí ni nǹkan tí a máa mú ẹnu bà òdú náà ni kì í ṣe àìmọ̀ fún olóko elégédé òun náà ni a máa sọ̀rọ̀ yìí lórí lọ́jọ́ tòní a ní elégédé jẹ́ èso berry tí ó dára tí ó dùn ó rí rogodo pẹ̀lú ara rírun díẹ̀ ọ̀pọ̀ ènìyàn a máa jẹ́ ní sísè tàbí sísun bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ lásán yàtọ̀ sí pé ó dùn ó wà nutritious elégédé so pọ̀ mọ́ ìlera tí ó pọ̀ ó ní àwọn àkóónú bíi folate manganese copper zinc vitamin a c e àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ elégédé tó wọ 100 gram ní 64 calories àjíǹde ara wa yóò máa jẹ́ ní agbára ọlọ́run ọba ẹ jẹ́ ká kọjá lọ sọ́dọ̀ onímọ̀ oúnjẹ tí a bá padà dé bàbá òkè o gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n máa wà ní ìkàlẹ̀ láti sọ fún wa bí àlàáfíà yóò ṣe máa tó iṣan ara wa.
1: ẹ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́.
2: orúkọ mi ni gbajúṣe alábẹ́jọkẹ́ adéwìjì láti iléèwòsàn national hospital hospital ìgbòbi ìrìnàjò.
1: ẹ̀rọ pumpkin tí a mú ẹnu bàyí. a ní àjọ elétò ìlera àgbáyé ìyẹn national institute of health. wọ́n ní kọ́ọ̀pù elégédé kan lè pèsè ìgbà vitamin a tí wọ́n recommend lóòjọ́ ṣé lóòótọ́ ni.
2: bẹẹni elégédé jẹ èso tó wúlò púpọ̀púpọ̀ tó sì ní èròjà aṣaralóore ní púpọ̀púpọ̀. kọ́ọ̀pù pé elégédé ká a gé kéékèèké tó fún wa ní èròjà tó ṣe àǹfààní fún ara gidigidi tó sì lè ṣètò vitamin a

0: àìsàn. Àwọn à ń pa àwọn kan ní antibacterial protein tó wà nínú elégédé gbogbo àti nínú ìrúwó tó jáde láti inú kóró tó wà nínú elégédé. So iṣẹ́ tó ń ṣe ni láti dènà àrùn dídùn ìta ṣe ní pé wọ́n ní antimicrobial properties wọ̀nyẹn.
1: Bí a tún ṣe kà á náà rí pé elégédé ó pọ̀ ní antioxidant bíi alpha carotene, beta carotene àti beta cryptoxanthin. Kí ni iṣẹ́ tí àwọn eléyìí ṣe lára?
0: Bẹ́ẹ̀ni, ọ̀kúnkúndùn iṣẹ́ tí antioxidant ń ṣe lára. Ẹ̀tún púpọ̀ pọ̀ nínú èso elégédé ni pé wọ́n máa ń bá wa pa iṣẹ́ àwọn èròjà tó máa ń ṣiṣẹ́ burúkú lára kà ń pè ní free radicals. Ẹran bá wa pàṣẹ wọn jẹ́jẹ́ pé wọ́n ní lè pa cell tó wà lára jẹ́. Iṣẹ́ tó ń ṣe ni antioxidant. Wọ́n tún máa ń reduce inflammation. Wọ́n máa ń wọ̀n kì í jẹ́ kí àwọn nǹkan tó máa ń ṣiṣẹ́ lára tó máa ń ṣẹlẹ̀ lára débi pé àwọn èèyàn fi máa ń ní ìrora. Wọ́n tún máa ń gbá wa dẹ́kun. Lẹ́ẹ̀kan tí wọ́n tún máa ń dènà àrùn lóríṣiríṣi ọ̀nà. Kì í ṣe alpha carotene, beta carotene àti beta cryptoxanthin nìkan ni wọ́n ní. Ó tún ní vitamin E tó wúlò fún ara lọ́pọ̀lọpọ̀. Kò ló ṣe yẹ pé iṣẹ́ wọn láti dènà àrùn ni generally.
1: Ẹ̀jọ̀ wá ní àwọn tí ó yẹ kí ó yẹra fún ẹ̀fọ́ yìí àbí àwọn tí ó dáa fún jù láti máa jẹ́.
0: Elégédé dára púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti jẹ. Kò ní nǹkan tó lè rí lè pààyàn lára nínú. Irú nǹkan tá àtọ́lẹ́yìnbó ń pè ní fáíbà. Àwọn ṣákìtì nínú oúnjẹ nǹkan gidi tó máa ń ṣe fara pọ̀ elégédé yìí lórí púpọ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní digestive problem tó lè gbòdì lára wọn tí wọ́n bá jẹ́. Àwọn tó ní diabetes náà ni wọ́n lè jẹ elégédé tó láti jẹ kọ́ọ̀pù kan ó ti da lára. Ṣùgbọ́n tó bá jẹ́ púpọ̀ torí pé ó ní nǹkan tá à ń pè ní glycemic index tó high. Tó bá jẹ́ ní púpọ̀ jù ó lè ṣe àkóbá fún ara. Lẹ́ẹ̀kan sí àwọn tó ní reason láti lo oògùn tó ń mú sí ẹ̀jẹ̀ fẹ́lẹ́. Àwọn náà wọn ò nílé ìjẹ́ because èso inú elégédé ó ní vitamin K ó dẹ̀ ní vitamin 3 omega 3 fatty acid náà. Ó lè jẹ́ kí nǹkan tó ń jẹ́ blood flow tó jẹ́ kí ẹ̀jẹ̀ ṣàn. Ó lè tún jẹ́ kíkiri rẹ̀ ṣẹlẹ̀ débi pé tó bá jẹ́ ẹ̀jẹ̀ lè máa ṣàn jáde lára wọn débi tó bá ti ṣí sílẹ̀. Àwọn tí a lè sọ pé wọ́n gbọ́dọ̀ jẹ elégédé ní
2: ìwọ̀n ìyẹn. Àríkẹ́
3: ojú ló ṣì rí tí àwọn tí ìrìnàbò ẹ jẹ.
2: Ohun ló ṣe.
3: Ẹni bá gbé ẹbùn ṣe ní fìlù kọ̀kọ̀ fìlù kọ̀kọ̀ bí ẹni tí èyí so kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti di lórí kó lọ sí ìdílé ńlá ni. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀ ò ní ti tọ́ ṣàdédàjì ọ̀nà. Tí ò ti ká ibẹ̀ ní bí èkó ló tó fẹnu kan
2: rẹ̀. Àìsàn àtàrùn
3: yóò máa ṣe nǹkan o. Ìbí
2: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè kó mara yín tó gbin jalẹ́ rẹ fún yíkò jẹ ọ̀pẹ́ yìí tó rẹ gbogbo orogun ara títa jẹ ara títa ara yín tí ń bà tó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ò nínú kò jẹ atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Òkèafá Ìgbòho ẹ̀pẹ̀ 08094471143 Bàbá òkè ò ìlú kò di bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
4: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè ò. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè ò lórí nǹkẹ ẹyọ̀kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a sábà pàdé látara lẹ́gbọ̀nsẹ̀ a máa ṣe àkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mẹjì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ẹ̀ ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìdẹ́lẹ̀ kọ́ máa bọ̀ wá bàbá òkè ò ní ṣọ́ọ̀bù nọmba 10 A Oyekola Plaza niwaju Deepa Life Church ni Jakande Gate ni Okeafa Igboro. Ero banisoro baboke o 08094471143 08094471143 lori ailera olomokore ti mo soro npa e o je nkan to ti semi gan fura mi ri ti mo si lori sirisi nkan Olorun to gbe mi pade baba tolo lo fun mi o lo fi je si pe ni gbogbo awon eyan tan wa todo baboke o lori idakole ti mo so omokore dole awon na mo pe Olorun fun enikan si ju enikan lo omo odun melo wa ni wo o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 60 years to je pe laarin iseju kan si meji iru ara re o ti wale mo ni lodo baboke o Olorun fun enikan se ju enikan lo a wa ni shop number 10 A Oyekola Plaza ni waju Deepa Life Church ni Jakande Gate ni Okeafa Igboro ti nki sara to ba wa lagbara a ma fa keyan mo le rese gbe karin laarin iseju kan si meji ta bere si ma mi helele elomi yo ma rin gege bi eni ti fata be boyo lese re karin ka ma terin ki nkan ma rin kaakiri inu ara abi ki ara bere si ma tani elomi yo dabi gba to fe po nkan ti ko ni ri po ninu ara mo ni to ba ti mo po ni pe nija awon nkan ti mo daruko yi a ni ero igbalode eyi ta ma fi ase ayewo ti won o si ma foju gbogbo inti si o ninu ara lati ni ajegun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logun pelu ase tolorun oba to mu ti wa to mu ko nibe ti e gangan na o ni soro ti a wa ni shop number 10 A Oyekola Plaza ni waju Deepa Life Church ni Jakande Gate ni Okeafa Igboro ero bani soro baboke o 08094471143
3: Ohun na ni e ti gbo yen ti o ba je pe akoran ni tin ni tabi eni ipenija isan ara e kan si baba oke o loju opo yen 08094471143 pelu ewi ati ego leyin ton ba ti se ayewo tan ajinde ara yo ma je fun wa ni agbara olorun oba ki en sare ma ki baba oke o na alhaj taufik ajiboro baba oke o fun ti ayeye ojo ibi won ti won se ni ana igba odun odun kan ni o ni agbara olorun oba olorun a tubo lora emi yin bakan na ki ma ki omo mi my one and only lovely daughter favor Oluwa Gbemi Sola Temidayo Adelaja. Happy birthday to you. Long life and prosperity. Igba odun odun kan ni wa diru wa digba lase Eledumare. You will excel in every area of your life in Jesus name. Happy birthday to you, baby girl. Love you so much. Bakan na ki ma ki kabiyesi awuse onigbongbo oba Oluwa Segun Adeyemi Ajasa. Baba fun gbogbo awon omo daada nilu onigbongbo awon omo olorire lai ni gbagbe baba fa wa kan nile ise Bond FM 92.9 kabiyesi kemi ola ogun sa epe lori awon apere baba nla yin lase Eledumare ase ape lenu irukere adi okini ese oba aje opope labe isakoso yin ilu onigbongbo yo tun ba ma tesi waju lase Eledumare a ma lo lose yi a o tun pada ni ojo mejo lagbara olorun ba ope lowo olotu mi Balikis Ibrahim Olufunke Wura Ola Adisa loruko temi titi di ojo mejo e ma gbaye gbadun Thank you.

0: ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ 15 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé gbogbo olóṣèlú ẹ gbọ́dọ̀ fọwọ́ wẹwọ́ náà ni pé kẹjẹ́ ká àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ náà torí pé ìṣẹ̀lẹ̀ náà ètò ìdìbò náà yóò wáyé kó sì lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ wọ́n wá rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn tó máa kópa àtàwọn ọmọ lẹ́yìn wọn kí wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kó mọ̀ jẹ́ mímọ̀ fún wọn wípé àlàáfíà ló ṣe kókó àti pé lílọ ètò ìṣèlú kó lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ó ṣe pàtàkì náà nítorí ìdí èyí kó má fa wàhálà kankan kí wọ́n ní in lọ́kàn pé ìfẹ́ orílẹ̀-èdè yìí òun làwọn ní lọ́kàn tó bá ti jẹ́ yẹn lọ́kàn kò ní sí pé à ń jà àbí à ń da nǹkan rú ẹni tó jẹ́ ọ̀gá ní ilé àjọ náà tí ó pé ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣojú wọn ìyẹn ọ̀gbẹ́ni Olúwatóyìn Babalọlá ìyẹn àjọ INEC ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ó ṣe kókó ó ṣe pàtàkì ibì kan sì la ti ń bẹ̀rẹ̀ bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń palẹ̀mọ́ ètò ìdìbò yìí àwọn nílò láti jẹ́ pé ojúṣe wa ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí láti rí pé wọ́n ṣe ètò bó ti tọ́ àti bó ti yọ ìròyìn ìròyìn the nation ni ẹ̀kọ́ lórí ìròyìn náà wà láàárọ̀ tòní.
1: lọ́wọ́ tí wọ́n kiri sọ́lé telegram lọ́wọ́ ẹ̀ mo wà pẹ̀lú rẹ̀ lórí òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà ni o wọ́n ní tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sórí bí ìlú gángan ni o lórí àga ètò ìdájọ́ wọ́n mọ̀ sí wọn ní gbẹ́rẹ́ pàkọ́ o wọ́n ní kẹran ti pé aṣọ funfun lẹ́wà ẹ má jẹ́ kí wọ́n takò sí aṣọ àlàyé o àwọn agbẹjọ́ nílẹ̀ wà já ló pe àkíyèsí wípé àwọn adájọ́ mi ní ẹjọ́ àyàsọ síwájú àwọn adájọ́ mi àtúní àwọn rí ìsáàfù ẹ̀ ilé ẹjọ́ mi tó sọ pé báyìí wípé ẹjẹ́ rántí òfin ilẹ̀ wa nàìjíríà tó rọrùn tètè ṣèlú wípé kò sí àfúwẹ́ ìjọba àwa ara wa o lára àwọn tá a gbọ́ pé sọ̀rọ̀ ògbóǹtarìgà agbẹjọ́ kan tó wà ní olú ilẹ̀ wa àbújá tó rúkọ yẹn jẹ́ omezi mọ̀húyà lọ́sì dákọ̀ ẹ̀ láàárọ̀ ti tòde o ògbóǹtarìgà agbẹjọ́ kan nílẹ̀ wa nàìjíríà tó fìwà kẹjà alága fún ìjà fọ́tò ọmọnìyàn lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n chidi odikalu onáà sọ tiẹ̀ ògbóǹtarìgì lọ́ọ̀yà kan náà tó rúkọ jẹ́ dennis madeozi ó ní gbogbo wa pátápátá ní àga ètò ìdájọ́ àti lọ́ọ̀yà ni o àti adájọ́ o ikú ẹni sẹ́ takuntakun láti ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ má jẹ́ kó lọ́sẹ̀lú olóyin nílò nǹkan bí ó kù díẹ̀ káàtó wọ́n sì mọ́ takun sí aṣọ àlàyé ẹ dájọ́ bó ṣe yẹ kẹ́ ẹ dájọ́ má bẹ̀rù kankan ipò kẹ́ bẹ̀rù ọlọ́run ba lọ ẹ sì tún bẹ̀rù wípé orílẹ̀-èdè wa nàìjíríà àjọ ni o ojúwe kí ni sunday telegram ẹ ti ní nǹkan láàárọ̀ yìí.
0: kí tún kẹ lẹ́yìn lọ́tọ̀ọ̀rọ̀ ti ilé ẹjọ́ tó sọ ẹ nínú ìwé ìròyìn the nation láàárọ̀ tòní ni àwọn kan tó jẹ́ pé ìgbìmọ̀ ní ẹgbẹ́ òṣèlú pdp eléyìí jẹ́ pé wàbàrà òun ló léwájú ìgbìmọ̀ ọ̀hún lọ́ ti ní pé inú àwọn ò dùn sí eléyìí tí bí ìjọ ilé ẹjọ́ bí wọ́n ṣe da ìjọ ẹjọ́ àwọn ọ̀nà bí omi ìṣọwọ́ eléyìí tí wọ́n gbọ́ sí ilé ẹjọ́ náà tí wọ́n wálé tí wọ́n fi tako ohun tí àjọ inec gbé wá àwọn tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ ẹ̀wọ̀n bínú nínú ẹgbẹ́ òṣèlú pdp ìyẹn people's democratic party eléyìí tí senator adolphus wabara tí wọ́n léwájú wọn tàti tó lè tún papọ̀ mọ́ èyí ti ikọ̀ ti tàmínú tùràkí tí wọ́n jọ papọ̀ nínú ẹgbẹ́ kan náà àwọn àjọ ní ẹgbẹ́ yìí wà ó ni wọ́n ní pé àwọn ò dunnú sí ẹjọ́ eléyìí tí ilé ẹjọ́ gíga tó wà nílùú àbújá eléyìí tí wọ́n sọ tó yẹ pé ẹjọ́ táwọn gbé wá sílé ẹjọ́ pé àjọ inec ẹ bá wa lọ fún wọn pé kí wọ́n yí pé wọ́n fi ẹ̀rù tí ó jẹ́ ẹni tó fẹ́ represent tó máa ṣojú ẹgbẹ́ àwọn sínú àwọn tó máa ta tó máa ta kọ̀ǹgò níbi ètò ìdìbò wọ́n ní ṣùgbọ́n àjọ inec kò fi síbẹ̀ wọ́n náà wọ́n gbéjọ wá sílé ẹjọ́ wọ́n ní ṣùgbọ́n nǹkan tó dùn àwọn tó sì ń kọ́ wọn lómi ni pé ilé ẹjọ́ náà da ẹjọ́ náà nù bí omi ìṣọwọ́ wọ́n ní pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ látàrí eléyìí lọ́ sí wá gbé ẹjọ́ náà lọ sílé ẹjọ́ wípé supreme court ó ti kọ́kọ́ sọ síbẹ̀ wípé wọ́n fi orúkọ àwọn sí ó ní pé àmọ́ ìgbà táwọn àwọn akẹgbọ́n táwọn jọ ń fa ọ̀rọ̀ wọ́n láwọn ò gbà àwọn tún lọ sílé ẹjọ́ gíga ọwọ́ ní ilé ẹjọ́ gíga ẹ̀ kò wá wá domi ìwé ẹjọ́ náà nù bí omi ìṣọwọ́ pé kò ní kò wúlò kò ṣe kò ní vitamin ó náà jẹ́ tó bá ti ní vitamin bàbá mi kan ló máa ń sọ ó ní jẹ́ tó bá ti ní vitamin má máa sọ ọmọ ó ní kò ní vitamin náà nípa kò yẹ kí ó rí bẹ́ẹ̀ ó yẹ kó wo ṣàkan ọ̀rọ̀ náà kí wọ́n lè wo bó ṣe torí pé àwọn fúnra ara wọn ó tilẹ̀ jẹ́ pé àwọn ní kùdìẹ̀kùdìẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà tó jẹ́ pé bí ọ̀nà bíi mélòó kan ni àwọn pín sí àmọ́ àwọn ni pé kí wọ́n fọwọ́ sí àwọn tó yẹ pé fìdí yẹ ni wọ́n eléyìí tó léwájú nínú ẹgbẹ́ òṣèlú náà tó yẹ pé àwọn tó yẹ pé wàbàrà àti tàmínú àwọn ni wọ́n jẹ́ àwọn tó ń ṣíwájú ikọ̀ náà àwọn ni kò fẹ́ buwọ́ lù pé àwọn ló ń ṣojú àwọn ní ìgbìmọ̀ nílé ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òṣèlú pdp ọ̀hún wọ́n ní ṣùgbọ́n eléyìí tí wọ́n dànù ó jẹ́ ohun tí ó ba àwọn ní ọkàn jẹ́ wọ́n ní pé táwọn ọba táàbà gbàgbé nípa ẹjọ́ náà tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ eléyìí tí pé wọ́n ti fi gbégilé ti ìyànsípò kamaldeen ajibade gẹ́gẹ́ bíi agbẹjọ́rò àti abánidámọ̀ràn níbi ẹgbẹ́ náà ó ní pé wọ́n gbégilé yẹn wọ́n ní nídìí èyí àwọn tún wáá pe ẹjọ́ wípé kán tún ẹjọ́ yìí wò kán tún dàálẹ̀ kán tún ṣà torí pé àwọn rí pé ó yẹ káwọn náà kópa bẹ̀ kán sì jọ́ wọ́n lè ní kùdìẹ̀kudiẹ̀ bọ̀ àwọn tọ́wọ́n gbé sílẹ̀ pé àwọn náà ṣojú àwọn kí wọ́n buwọ́lù ó ní ṣùgbọ́n nǹkan sẹ́jọ́ ilé ẹjọ́ gíga tí wọ́n dá nílùú àbújá ó ní kò táwọn kò dùn mọ́ àwọn nínú rárá bí wọ́n ṣe da ẹjọ́ náà nù bí omi ìṣọwọ́ inú bí ìròyìn the nation láàrin lọ́ ti sọ ọ̀rọ̀ yìí.
1: nlo wa sare dimu la oro yi won le ka joba meta la nle wa Nigeria joba papo joba ipele joba abile awon gbe lowo re wa pe wo ni FG oni joba oke ni o ewo ni FG oni joba tarin ye state government atun wa pe oni joba ti ewo ni ti LG joba abile ta la nkori re ni ti dada ton jo la le kan lo je ki ro re lo sodo joba papo le wa Nigeria o won lo tuku ni ibaro en to se tan la adu pula la sefu won ni ogun atinuda to je pe lo yin are le wa Nigeria aswa gbala me ti lati pupo awu fule wa Nigeria te fi do la emi awon omo wa lokunrin ati lobirin to we mo ile iwe ni ijoba abilo le ni ipilo ya to oluko won won ni elo ye na fun an te po wa ni ipile ebonu pa won yan kan si to wa nu pe foporopo du die seyin lati do le emi won omorede wa Nigeria confessor jogbon kamilu lo pe akesi bo se kan sara si ijoba apapo lo tuku ni banro awon to po wa ninu gogiji kiji ni oke ya ogbon atinuda te elo fun ti ipilo yo ya ah ogbon ogbodo tan nu agba
0: be ni
1: awon ba wu mi da wi pe olorun ba yo fun si Sunday people let you na kala oni ka da to mi ka de ka ku wo
2: gbogbo olugbe ipinle eko ipinle wa ti se akitan edeku dida lenu lona abikita ajakale arun lo ma nfa o ma ndi awon koto idaminu o si ma ba yi ka je tori na awon osise psp ti lo ma fun telu nikan ni ka je ko ma ko do ti yin ka si ma so wo le ki ko dede oju se ni kokan wa ni lati je ki ipinle eko tubo ma wa ni mimo toni toni apo eko le ko do ti lo ma lo nilo bere fun ti e bayi bayi lori ero ayelujara www.lomasmartbeans.com o ma lẹyin to ba gbiyanju didalenu lona ibofimu egberun lona igba o le adota naira lowo itoro pelu awon osu meta gbako to ba ni ohun ko lodi si awon osise psp pe loma lofe 0800 00loma 0800 0052962 tabi 0708 060 1020 email info@loma.gov.ng ikoni ajolu @loma_gov loma won mu ipinle ko mo toni toni
3: Great news, great joy, great shopping experience. A brand new shopping destination is opening its doors to you and your family. The people of Ibejuleki, Aja, and its environs. Welcome to the latest edition of our Twin Spaja Superstars, where quality meets affordability and every shopping trip becomes a celebration. Our Twin Spaja store, your one-stop destination for groceries, trendy clothing, quality electronic, household essentials, kitchenwares, house accessories, your everyday necessities, and more. Much more. Amazing gifts await lucky shoppers. You stand a chance to win exciting freebies, including 5,000 Naira. Yes, 5,000 Naira. Beautiful umbrellas, quality transistor radios, and many more surprise gifts. Don't miss the grand opening on 1st August 2026. Visit us today at Ajapi's Garden Estate Gate, Shangotedo. For inquiries, call 070-002-11211. Twin Spaja Superstars. Shop more, save more, and smile more.
4: Lagos the moon, Lagos the shine, from vision to legacy, legacy to continuity.
5: My father used to say, Entobani Lira. And what could be better than a government that puts the health of its people first? Today, more Lagosians now have access to affordable health insurance. Through Ilera Eko, children now have new home. Through the Mercy Children's Hospital at Adeleji Adele, families in Iba, Ojo now have quality health care. Through the new 280-bed General Hospital, expectant mothers and newborns are receiving quality care through mother and child centers in Epe, Aja, Badagri, Suruliri, and Igondo. In fact, new health facilities in Ikorodu, Ikotu, and Debe, because when people have good health, they truly have everything. That is the legacy Governor Babajide Olusola Sanwo-Olu is building for every Lagosian. Because, after all, in Miraloro, Babajide Olusola Sanwo-Olu, leaving a lasting legacy.
6: Iyabolu, itafutako sa ni sora lana, ma ti ba won ta loni bo se lo loni o.
7: Bale ni bi ti ba wo.
6: Asiko ni ba na la gba national cake wa. Gbogbo nkan lo ti gbo lori. Ko si ye ko yo ja ti e na sile.
7: Ha bale ni. E ko mi ni wa ije ba nu corruption. Ti igba ti mo ti yo wo wa na ni. Owo moto mo si ti jere. Ewo na boro tu fara ni omo la keji ni.
6: Iwa je ba nu bi ti ba wo. Se mo ni ko lo ma ko wo lu je ni.
7: Iru e ni te ni ina la won ton je owo emi na ni o si le je pe si gbagbe pe eni to fara ni ilu na kan ilu fara ni ohun na lo na mi na to fi to ki gbogbo wa ka jo gbe ogun ti wa eje banu ni gbogbo ona to ngba waye kaye lo epo tabi aye ti aba wa lona jibiti eleyi to le po mo na keji wa lara ta ma ran si pe ba lo abo abo
6: o se wa ya mi ojo kebi na ti ji gbogbo odi ton ko fun adi se bi o mo ti mo fowo nse
7: be ni ba le mi awon mi lo yo ma gba lowo yi lona aiko ni
6: o wa je mi ba ya mi pe ati awon alase atawa ti o pase le lori lo ye ka jo gbogun ti wa je banu ti o pe ni corruption kinu iko le lala afia
7: bo de pe lo so pe e je ka pa corruption ti corruption do pa wa lo le de Nigeria.

0: ṣe sẹ́bọ́ rẹ̀ ń tẹ̀síwájú yájú rẹ̀.
1: Nínú ìwé international láàárọ̀ tò ní ìjọba àpapọ̀ ti ṣíṣọ lójú ẹ̀ ò kí ni wọ́n ṣíṣọ lójú ẹ̀ wọ́n ní sọ láàárọ̀ tò ní pé ọ̀nà kaduna sí kánù àti kánù sí daura katsina nípa ti ètò àkànṣe tí wọ́n ṣe nípa kánù maradi railway project ìyẹn ti ọkọ̀ ọ̀nà reluwé wọ́n ní pé lágbára ọlọ́run tó wọ́n máa fi dóṣù kejìlá ọdún tá a wà yìí ni wọ́n ṣe wọ́n ṣí ọ̀nà náà torí pé wọ́n á ti parí iṣẹ́ níbẹ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní ẹ̀ka ìjọba tó rí sí ìgbòkègbodò ọkọ̀ ìyẹn engineer Funṣọ Adébíyí òun ló ṣíṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún níbi tó ti ṣe láìláyè wípé àwọn wá láti wá ṣe àyẹ̀wò ibi tí wọ́n bá ṣe dé àwọn èròjà táwọn ti sanwó ẹ̀ ṣe tó wà ńbẹ̀ ṣó ṣì wà ńbẹ̀ wọ́n níbẹ̀ ló ti sọ pé ibi tí wọ́n bá ṣe dé wọ́n ti ibi ti kánù kaduna to kánù wọ́n ní pé ó ti débi 75% báyìí náà ti parí ṣe pé iṣẹ́ náà máa tó parí kánù daura katsina ìyẹn ti wà ní ìdá ọgọ́rin báyìí jẹ́ pé òun náà ti fẹ́ parí wọ́n ní méjèèjì tí wọ́n máa fi di oṣù kejìlá ọdún yìí ni wọ́n máa ṣí sílẹ̀ ibẹ̀ náà ni akọ̀wé àgbà òun ti ń ṣàlàyé wípé bẹ́ẹ̀ tó jẹ́ gift sedum lorúkọ ẹ̀ ló ṣàlàyé pé ìjọba àpapọ̀ ti ṣe tán torí pé àwọn iṣẹ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọdún 2021 wọ́n ti gbé iṣẹ́ yìí sílẹ̀ pé kí wọ́n máa ṣe tí wọ́n sì ti ń bá a lọ wọ́n ní lágbára ọlọ́run oṣù kẹfà oṣù kejìlá ọdún yìí wọ́n ṣì sílẹ̀ torí pé báwọn ṣe wá ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ náà yìí àwọn rí pé ìpele àti ìdá tí wọ́n wà báyìí ó ti fi hàn wípé tí wọ́n máa fi di àsìkò yẹn wọ́n ò parí iṣẹ́ náà torí pé àwọn tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn gírá tó gbéṣẹ́ náà fún àwọn rí pé iṣẹ́ gidi ni wọ́n ń ṣe adébíyì tó wá ń sọ̀rọ̀ náà ó tún ṣàlàyé wípé látàrí iṣẹ́ tó ń ṣe wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló tún ti pèsè wọ́n ní ó lé ní 4,000 ìyẹn 4,500 àwọn èèyàn ti gbà síṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ níbẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí dẹ̀ ni wọ́n ṣiṣẹ́ níbẹ̀ bó ti jẹ́ pé àwọn kan wá látòkè òkun tó jẹ́ bíi àwọn amojú ẹ̀rọ àti ẹnjiníà tó wà ní ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè tó kún wọ́n ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ní eléyìí ó pèsè iṣẹ́ fún wọn láti ṣe sọ́rí ká àkọọ́lẹ̀ o ẹ lọ fi sínú ìwé yín olóyege lọ́kọ́ sínú dáyà rẹ̀ pé December à ń lọ ṣe ọ̀nà yìí torí pé wọ́n ti máa parẹ́ nínú ìwé ìròyìn The Nation ni wọ́n ti sọ láàárọ̀
0: tí. Yóò rọrùn yóò rọrùn lójú ó kíni Sunday Tribune láàárọ̀ yìí eléèrè ọmọ tí olówó dé o torí wọ́n ní owó lasoge parí ò sí owó lasoge owó lasoge nígbà kúkúrú kò wà jẹ́ kání lọ́wọ́ ká mọ́ ni lọ́rùn kan bá di gbèsè látún fún lọ́ọ̀lọ́ lọ sí ìpínlẹ̀ Kano wọ́n ní ọlọ́ọ̀ba ni ọba aláṣẹ pé o wípé ẹ̀dá ló jẹ́ pé ó máa ń ṣìṣe òyìnbó tó ṣe pẹ́ẹ́sì náà ló jẹ́ pé ó ń ṣèlè sá lórí àwọn òṣìṣẹ́ tó fẹ̀yìn ti lẹ́nu iṣẹ́ ìjọba fún ti ìpínlẹ̀ Kano tá a mọ̀ sí pensioner wípé ń bá fẹ́ dàgbà kò gbọdọ̀ pọ̀ pàṣẹ ọ̀nà arúgbó àwọn ẹgbẹ́ tó ń tari owó wọn síta wọn náà ṣe àṣìṣe kan o lórí nambo ṣe nọ́mbà tó jẹ́ pé lọ ṣe àṣìṣe láti kọ 3,38 tó sì yẹ kọ jẹ́ 83 gbogbo ṣe lọ bọ́ sí ibòmíì nìyẹn wọn ní 1,000,000 lè pẹsẹpẹsẹ 5,300,000 wọn ni àjẹbí mọ́mọ́ kogun já wípé ẹ̀yin pensioner tó pẹ́ wà ní ìpínlẹ̀ Kano ẹ lọ fọkàn balẹ̀ wọn náà ti kọ̀wé àpilẹ̀kọ lọ sílé ìfowópamọ́ náà ní ìpínlẹ̀ Kano tó jẹ́ pé jíhà lọ́bẹ̀rẹ̀ rẹ̀ yóò ti mọ ìhá wà ní àárín rẹ̀ ìwé náà ti tẹ ọgbà wọn nígbà náà kò burúkú bàjẹ́ báwọn òfin kò gbọ́dọ̀ lu òfin wọn ni wọn lo ẹsẹ̀ òfin kí wọn fi tọ́ tẹ bá lo ẹsẹ̀ òfin tó yẹ pé ẹ fi tọ́ tẹ lọ sí ilé ẹjọ́ tẹ sì gba ìwé àrídájú wá wípé àwọn ògbé ìgbésẹ̀ wípé kó tó di monday tó jẹ́ pé ó ń bọ̀ lọ́nà ẹ̀yin pensioner àṣìṣe wọn ni wọn ó tún ṣe lágbára ọlọ́ba TA3 ló yẹ kí wọ́n kọ níbi digit number wọ́n bá lọ kọ 38 lọ́fà tó fi bọ́ sí àpò mi ṣùgbọ́n iléèfowópamọ́ láwọn ògbé ìgbésẹ̀ lórí ẹ̀ ìjà sí pé àwọn iléèfowópamọ́ lẹ́wà nàìjíríà wọ́n ń ṣe dáadáa ní òwe sunday tribune láti ẹ̀ná kàlà rọ̀ pé ẹ kú oríire o ẹ̀yin pension ya
1: nípínlẹ̀ kano. Na pensionable officer. Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ tò ní níbẹ̀ ni àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ti ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ tí wọ́n pè ní Youth of the Street Initiative ní ìpínlẹ̀ Enugu ni wọ́n ti kọ́ àpíkọ àrẹ́tà àpilẹ̀ kankan tí wọ́n ti kọ́ sí ọ̀gágun tó jẹ́ ọ̀gá àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n kọ́ lẹ́tà sí wọn ìwé àpilẹ̀kọ náà tí wọ́n fún wọn ní ìlú Àbújá wọ́n ní pé àwọn ní káwọn sọ fún wọn ni pé láìpẹ́ àwọn máa ṣe ìwọ́de kan lórí wọ́rọ́wọ́ ni kò sí wàhálà o nílùú Àbújá wọ́n ní kìdí táwọn dẹ̀ ti fẹ́ ṣe ìwọ́de yìí ni pé àwọn fẹ́ pe àkíyèsí ìjọba sí ohun tí àwọn rí pé ó ń ṣẹlẹ̀ pàápàá nípa ètò bí wọ́n ṣe ń bínú sí ara ẹni nípa ètò òṣèlú tó jẹ́ pé ó ń ṣe ra wọn léṣe wọ́n ń ṣe nǹkan tí ò yẹ kí ó tọ́ ní ìpínlẹ̀ Enugu wọ́n ní eléyìí tó jẹ́ pé kò sí ní ìbámu pẹ̀lú ìjọba àwa ara wa tí ó gbé wù kó kéré mọ́ wọ́n ní ìdí táwọn fẹ́ ṣe ìwọ́de yìí wọ́n ní pé àwọn fi lẹ́tà yẹn wọ́n lè bu àwọn ẹni yìí gbọ́ tó dáwọn mọ̀ pé àwọn aláṣẹ ni wọ́n gbọ́dọ̀ gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìwọ́de báyìí kọ́ wọn tó ṣe wọ́n láwọn sọ síbẹ̀ pé ìwọ́de táwọn fẹ́ ṣe kò ní sí wàhálà o àwọn kò fẹ́ fi kọ́ pé àkíyèsí ìjọba sí ni pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ táwọn èèyàn ń gbé táwọn sì ní gbàgbọ́ pé ó ṣeé ṣe kó máa da àlàáfíà ìjọba àwa ara wa lórílẹ̀‐èdè kó máa dá láàmú àti pé kò ní jẹ́ kí ètò ìṣèlú kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ṣíṣe tó ni pe iberu bojo yo ma bo won eniyan lati wo do tesu latare awon kan baje eleyi to sele tawon ti se akare tawon ti se aware tawon ti se akosile won ni papa ni ipale mo si eto idibo 2027 to nbo lo na ni won se se gbogbo eleyin won ni ije tawon fe se iwode na na won se ko ipe wi apile kan na ki won le mo ko fun awon laye kawon se iwode na ki ijoba le mo awon tawon bo won se iwode awon ma yo na na re do ijoba pe nkan kan bayi igbese bayi la won di tawon eyan kan se o ki e le lo gboju wo ko to di igba ye won ni awon ile ise IGP ile ise DSS won ni egbiyanju lati ri pe e ta won leyin to ba fe se iwode to ni pe to won ba se awon nkan to won ma so nbe awon nkan to won ti to won ma sise loju e bayi faraye gbo won ni joko ba gbo ijoba gan oni pa won ma pa ke ti mo ra ni lati le sise le ori e inu we in the nation la won awon odo to kuro won pe ni youth of the street initiative ni ipinle enugun ti won ti ko letter pe ko pe a to se iwode o lati je ki ijoba mo ohun to nsele
0: lodi o kin sale telegraph ro aro isale ti bo na pe won mo pe iwe ro idi point yo ma gbero yi ati iwe ro to po wa lodo re na di nation na gboro gbero yi o lori pe ni ka to lo re lo solule abuja ilu obe ni o won ni alakoso olule wa abuja yeson wike ah won te yan ba di abuja nisin ape wa wo ni o ta lo nkan sara si to ngoyin fun oga na ni o are bola me tinubu lo je ko dumo na lale ojo friday to pe o koja o baba ni thank you koda awon ni dinner na to wa legba to se thank you to no se o en to wa suju are lati ri are league ma su fa gba senator godwin apabio be se ni are ni kin dupe lowo re o yeson wike pe a laarin ojo meji din leyin 28 days o si se si akase mokale logbon ta ba si wolu le wa abuja gba tan ti da sile lo bi 28 odun won ninu awon dun si olopo olopo ni teyan ba di ojo kan tan pe ni apokashi road won ni ah ise tun lo lowo re pe ko to di ojo kokan logbon su kejela odun 2026 won ni yo pare yeson wike na wa to da para fa re le wa nigeria pe ah ise ijoba na la nse ise orede wa nja na la nse tori pe bo pe boya eyan sa ku oni po won si mo toka si pe ah yeson wike gbiyanju ni olule wa abuja are dupe lowo re o nu e sunday telegram bayi bagba yin balance se di royin na e ri nu sunday tribune la
1: response lai la ro to ni ni gomina ipinle imo iyen governor of uzodima lo tin gboriyin fun are bola ahmed tinubu la ro yi olohun sapejuwe are bola ahmed tinubu gege bi to je are orile ti o pe ni linkwanye to je orile de singapore o ni tori pe awon ose akanse ele to nse atunse eto oro aje ti ijoba ti gunle to je ko ti gbe orile de nigeria ti pele to ga bayi laarin awon akegbe ni agbogbo agba nlaye olojo ohun to n wo awon lori to je pe okunrin na ni ilu singapore bohun na se sise takuntakun ne ti ilu na fi di awoworo fun gbogbo awon itoku olohun lo fi fi okunrin na lo je fi are tinubu fi wi okunrin na pe ise takuntakun lo nse o gomina uzodima o soro yi nibi to tin ba awon eyan soro ni ile ijoba ni ibe to tin ba awon niroyin soro nibi eto kan elojo meta eleyi ti won fe se lati le ma sisan loju gogo awon ise eleyi ti ijoba apapo nse ni ipinle ohun ati se ti ise ijoba ijoba ipinle na ti won se gogo awon ise akanse to won se labe the renew of ambassadors and presidential communication team eleyi ti won se won ni labe be awon fe sisan loju e olohun wa fi so pe ah bola president bola ahmed tinubu ti won je ko ojo kokandilogbon osu kefa odun 2023 lo gba ijoba e won ni te ba wo dada ta ba fi abo sisi ta fi ba kokoko ni ta ba fora bale ta wo igbesi ati awon se ton si ta si kanpa ah a ri pe awon reform to lagbara ohun ni won ti se papa nipa ti eto oro ajo pe ti ba se be ni Nigeria already Nigeria ko duwa lara awon ilu te kun wa loke bayi lagbalaye pe awon te pe eto oro aje won o nsenu dada oni ko ni wa nbe oni tori na ni te ba ri pe nkan to jere in Singapore lori pe ehun orilede won nibe en to je orilede won lori won nkan to nse dide be e na ni nkan ti ore bola me sinubu to nse orilede Nigeria oni pe in te ba ti mo le ti mo te ba fe mo e gbiyanju lati lo ka dada ke lo wo iso ba yeye be na won to do nse won le selaye tori pe awon ni yi ise takutakun ni won se e ba me gba balance e gbe gbe so ke ero ayeluja won le kan tan ra yin je ni o won le so pe ile ejo giga kan ti dajo kan wi pe awon obodo mo ri an ni opopo na mo o gege bi alukoro fun ti abale eto eko fun FRS le wa Nigeria eto ko je Abdul
0: Abro lai ale o labara o ni ba ri gbe o ma gbe ni pada ni o pada gbe ni o ba ni tete o ma tete
1: be ni pada tete
0: be mo ri an lawo popo na titi maro se jake jado le wa Nigeria ise ijoba la won si o agbado ma ri si lo people oko elekeji pija ba moto ba sele kija ba moto ma ti ese bo ba to wa sele agbado ma do le mi oni ta ba tun wo fi tun fi se agbe kale FRSC fa won eso popo na ta ko ni establishment act 2007
1: e bo ipo o
0: wa o da mi la mu ni o gba jago mebo ara ni bale o le mo re anoko pon na ka ki o ipo egbo kilo ile ejo kan ko dejo be o eyan lai soro Sunday Tribune ti na kala ro
1: bale ki je sare bole ni bele njo tun ni ka ma lo sugbo Spanish la ni ga la ni ga re agodo mu ni pa eto re daya ni
0: ma ba ti gba se han mo e jo ti sabun la wa ko mu te si waju kan to ko o
1: ni se ni pa se eto World Cup le to n lo lowo be na ni awon ti won so se pe ah iberu bojo bo awon eyan tori pe awon to wa ni Spanish la ni ga pa pa ju lo mercy won ni pe to won ba ba won pade se ko se ko ma fe yawo jo re bayi so le pe Spanish la liga okay okay bayi ni won lo nitori je yi awon to fe ko kongba ni bi World Cup lo to n lo lowo lowo bayi eyan ti Argentina ijo Sunday ni gan na ni won ma mu eto idimo eto igba ball na so baba won ni pe ah rumba o pe Messi to wa lati la liga yi se ko je pe o ma iburu yen bo pe awon kan ni pe no e ya ka soko aki e ya ka soko aki o gbo na sugbo e ba ya ka ke ba ba ya ki ya ko fi ko e bread ko wa lo mebe je ibe ru si pa o pe ba lo se be je se Spanish la liga to je se o ma wa gba ki Argentina ko gba nkan na oni okay iro yin e fe bo balance e e wa ti mo wa go in Sunday position la to ni won yo na se be pe ibe ru tori Spanish la liga
0: la liga Lionel Messi omo do mo pa ni logoji
1: be ni
0: ago mejo ale to je ago to rede wa jare won pa ko na danu tori oba onigbogbo won fi ball sire oba de mi ajasa won fe mo nkan to je ko lo 8 p.m.
1: Nigerian time
0: yo roro nda ko bu Sunday Tribune te na ka bu ori to wa lori tabi la dupe fun Olorun ba pe ibi ta gba goke lagba so kale afarapa Olorun show awa na ko Olorun oba na gbogbo bi te npa case si wallahi ta na ti won bi lai gbogbo na ni Olorun fun ani agbara oba ma gbe ori ege na ru ko temi ja ni fun ani ogba o na ni awon eto wa baliki sa yo pola aya Ibrahim na ti wa kale akobu okere to jo lale kan rowo ti na o ya meto meto lati fa to lu gun Nike roba ya ma fi gbogbo e gbogbo e adupe lo gbogbo ala se de se bodo se lati oke dile adu awa yo gba e ku se meto ni opele silaya ti ni alaafia eni keji mi
1: ba ni adupe lowo ite ti 30 si wa adu ite pe wole adupe lowo yin olorun ba jo ti ba ni fe ti na Fauzia, salakosan loruko temi. Awe to ba won tesi waju.

0: wa. Ti ijo Offset Agriculture ti won wa ni number 1 Bayoje Street Oshodi. Ise onigbowo re. Eni ti o ma ba wa soro ni Alfa Ijo Ajirere. Agbani ni mo ati iranse Olorun the venerable Topa Sapo.
1: Ile kan si ni ojo mimo yi. Aki gbogbo olugbo wa. Ni oko baba Bishop wa. Ati iya wa. Ni ti Olorun. Diocese City Lagos West, the Right Reverend Dr. James Olushola, ati mama, Dr. Mrs. Lydia Odedeji, agbadura pe ore ofe Olorun to wa ni ori iranse won yo mu imole oro Olorun tan si gbogbo orilede yi ati si ilu yi loruko Jesu ati si gbogbo olugbo wa laaro yi oro iye oro imimo oro Olorun yo se ti wa ni asepe
2: enje ka gbadura Olorun awon baba wa ati fun iranse re Ibrahimu ni igbagbo lati gbona si ipe re ni aimo bakan na ni ki a fi ri igbagbo be fun ijo ki a le tele o pelu igboya nisinsin ati lale nipase Jesu Christi oluwa wa amen won ka lati inu irere ti Matthew Matthew 5:30 the latter say Kerala, the gospel according to St. Matthew's chapter 25, reading from verse 14. Matthew 5:30 the latter say Kerala, Jesu koni, usi wipe, nitori ijoba on dabi okwane konti, onlosia jo. Eni ti o pe awon omo odo re ti o si ko eru re fun won o si fi talenti marun fun okan o fi meji fun eni keji ati okan fun eni keta o fi fun olukuluku gege bi agbara re ti ri lese kan na o mu ona ijo re pon nigba naa ni eyi ti o gba talenti marun lo o fi tire sowo o si jere talenti marun miran gege bi eni eyi ti o gba meji ohun pelu si jere meji miran ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó wá ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí ó pẹ́ títí olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni dé ó bá wọn ṣírò èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún sì wá ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú ó rí pé olúwa lọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi ṣáàwó mo jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn olúwa rẹ̀ wí fún un pé ó ṣeun wọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò mọ ṣe olóró ohun púpọ̀ ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀ èyí tí ilé gba tálẹ́ǹtì méjì pẹ̀lú sì wá ó wípé olúwa ìwọ fi tálẹ́ǹtì méjì fún mi owó mo jèrè tálẹ́ǹtì méjì mìíràn olúwa rẹ̀ sì wí fún pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀ èmi ò mọ ṣe olóró ohun púpọ̀ ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀ èyí tí ilé gba tálẹ́ǹtì kan sì wà ó ní olúwa mo mọ̀ ọ́ pé òun roro ènìyàn ni ìwọ ń ṣe ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fún ógbìn sí ìwọ sì ń ṣà níbi tí ìwọ kò fẹ́ ká sí èmi sì bẹ̀rù mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀ owó nǹkan tí ń ṣe tirẹ̀ nìyí olúwa rẹ sì dáhùn owó fún pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra ìwọ mọ̀ pé èmi ń kórè níbi tí èmi kò fún ógbìn sí èmi sì ń ṣàní ibi tí èmi kò fẹ́ ká sí nítorí náà ìwà bá ti fi owó mi sí ọwọ́ àwọn tí ń owó dà nígbà tí èmi bá dé èmi ìbá ti gba nǹkan mi pẹ̀lú èlé nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà lé ọwọ́ rẹ̀ ẹ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá nítorí ẹnikẹ́ni tí ó bá ní òun ni a ó fi fún ó sì ní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní ni a ó ti gba èyí tí ó ní ẹ sì gbé aláìléèrè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún ohun ìpayín kéke gbogbo wa èyí ni ọ̀rọ̀ olúwa ìyìn ìfún ọlọ́run à ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́.

0: gbà lọ́wọ́ ẹ̀. Jésù ní ẹ̀kọ́ yìí sọ pé èyí tó ní ká gbà lọ́wọ́ ẹ̀. Ilé mi ṣe sọ ó yẹ kó tiẹ̀ ta wá lólobó àmì ọwọ́ rẹ̀ ẹ̀ sì fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì mẹ́wàá. That is happening a lot of places today. Tí àwọn aláìní, àwọn tí wọ́n rí ara wọn ní aláìní, tí wọ́n ń sọ àwọn ọlọ́rọ̀ di ọlọ́lá sí. The poor, the so-called poor, they run events and programs in large places and collect from the poor and add it to the avalanche that they have. And so these rich people become richer and become bigger, and then these poor people remain poor and grow more poor. They don't call lano joba alone. They awori ni ankomo ni eko ijoba olorun to pe eyi ti awon eniyan ba fi waasu ijoba olorun ati ironuku ada eyi ti awon eniyan ba fi kokko wa ijoba olorun ati ododo olorun won to ma je ni won wa aso to ma wo ni won wa ola ayi ni won wa isogo ayi ni won wa o ti le so pe ki a ma da ni ore ni àwọn ènìyàn wọ̀nyí wà sùn fún wọn pé kí wọ́n máa wá. Jésù ní nítorí ẹnikẹ́ni tí ó bá ní lè á fi fún tí ẹyọ kan tó wà lọ́wọ́ ẹ̀ bá jọ ọ́ lójú tó bá mọ̀ pé ìní ni this is a possession. Ẹyọ kan tá a fún ọ yẹn tó bá yọ mọ́ ló rí like somebody was already five. Ṣé ẹyọ ọkàn ọkàn ìmoore ọkàn ọpẹ́ ọkàn kí nǹkan jọ ni lójú kí ti ẹ kó tẹ ọ lọ́rùn kí ti ẹ kó tó ẹ kí ti ẹ kó jọ ọ lójú bóyá márùn ló ní bóyá méjì ló ní bóyá ayé ọkàn ló ní. We are all lovers. All in this kingdom there is no one is poor, no one, and no one is richer. We are all rich, equally rich. Either you have five, either I have two, either I have one, we are one and the same. One and the same. No one is richer, no one is poorer. That is the gospel, that is the kingdom. No one. Ekobibeli agadaba mondada lati sheda. Wapa ni adviju. Kule kule kule utie. No one is richer, no one is poorer.
1: Ironlowa dura, igbani yon dura ti atileyi. Kwishe ironshe yi. Ele kwesori yi nomba yi. 080-62- 5748090806257480 Fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa, All Saints Anglican Parish tó wà ní No. 1 Mọ́bàyọ̀jẹ́ Street Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi, ní dédé aago méje òwúrọ̀, a máa ní ìsìn èdè tòyìnbó, English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀. A máa ní ìsìn èdè Yorùbá ní ọjọ́ Ajé. A máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́. Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ Rú, ní dédé aago méje òwúrọ̀, a máa ní ìsìn ìdàpọ̀ ẹ̀mí mímọ́. Holy communion service on Wednesday at 7 a.m. ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ Rú bákan náà. A máa ní ìpàdé àdúrà tí a ń pè ní ìpàdé aláṣeyọrí. 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì, ní dédé aago méje àbọ̀ òwúrọ̀, a máa ní àkọ́ṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò tí à ń pè ní kúkú iṣẹ́ mi. Thursday morning at 7:30 a.m. we have special prayer section for the businessmen and businesswomen titled Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn fún yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Mọ́bàyọ̀jẹ́ Street Oshodi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún ni Àlfa Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́ á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí. Jésù Lolua.

Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì.

0: kaarọ. Àwa nìyẹn orúkọ yà tún jẹ́ tí ń pè wá o.
1: Arábìnrin Esther Ajayi láti Ìsọlọ̀.
0: Láti Ìsọlọ̀. Kódà. Nọ́mbà oníká fún yín o. Ìkarùn-ún. Tálẹ̀ tó kọ́kọ́ kábàámọ̀ láyé pé ohun tó ń ṣe yìí òun regret. Tó kọ́kọ́ regret láyé yìí. Tó kọ́kọ́ kábàámọ̀ láyé yìí. Kéèmì. Kódà. Tó bá di jọ́ mi, Lámẹ́kì ni ọmọ ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kéèmì ò regret o. Wọ́n bèèrè pé ń bo lẹ́bẹ̀ẹ́lì àbúrò ẹ wà. Oríkìlọ́ kan yóò pẹ̀lú yẹn tó ń jó lùtọ́ ẹ̀ ni. Ṣé gbogbo regret? Kò regret o. Ó ló ń pa èèyàn. Ó ní ohun tó ń ṣe yẹn ó dùn. Tálẹ́mù tó pa. Kéèmì ló pa torí ẹ̀ ló ṣe regret. Bẹ́ẹ̀ ni ó ló pa Kéèmì. Ó ló pa bàbá bàbá rẹ̀. Genesis 4:17-24. So Lámẹ́kì ló kọ́ kábàámọ̀. Ẹ ṣe gan. DJ Kọ́lídélì, Bond FM 92.9, Alájà, Ẹja Adókè lọ́run, à ń bọ̀.
2: Agbára ọ̀run ohun wà á gbé mi wọ.
3: Ẹ̀mí ni mo.
0: Hello, olórí afẹ́fẹ́ o. Ẹ flash yẹ ma flash wa o. 08032229979 tẹ bá ti pè wá ẹ má flash wa ẹ jọ ẹ jẹ ká jọ fọrọ jẹ nítorí ọrọ. Hello, olórí afẹ́fẹ́ o. Hello, ẹ káàárọ̀. Yes, o. Láti nọ́mbà ni ká fún yín. Number 15. Kí ni àwọn mẹ́rin tó wà ní ayé yìí tí a kò lè tẹ̀ lọ́rùn láéláé wọn dẹ̀ kì í sọ pé ó ti tó? A lè tẹ wọn lọ́rùn wọn dẹ̀ kì í sọ pé ó ti tó? Ó de ní.

tẹ́tí sí ìkéde pàtàkì tí ó ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifit tí ó wà ní No. 1 Owó Lẹwà Street, Tabọ́tabọ́, Agége, Lagos. Ó ń fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye, pàápàá jùlọ àwọn ará agbègbè Agége, láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára, pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá jíìm mú ara wọn bọ̀ sípò, pàápàá jùlọ àwọn wọ̀nyí: Cutting Edge Equipment, Group Fitness Classes, Personal Training, Nutritional Guidance, Modern Facilities. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí: 070-18-16-0223 tàbí 081-31-81-90-10. A ó máa retí yín o.

0: Cathedral tó wà ní 106 Gribel Bello Close off Isiba Oluwo Street Egbeda Lagos pẹ̀lú àlàkalẹ̀ tó ṣe wò ní lọ́kùnrin àti lóbìnrin àkórí ni Living Water eléyìí tó bẹ̀rẹ̀ ní July 13-19 nínú ilé ìjọsìn yìí ni ó ti wáyé o Tuesday July 14 the special solution hour láago mẹ́sàn-án àárọ̀ Prophet Niyi Obiomi àti Prophet Iyewu ni lọ́lọ́run máa lò Wednesday 15 àti Thursday 16 ó ní ìṣọ́nà ó máa wáyé láago mẹ́wàá àárọ̀ Friday 17 ó ní night of prophet Prophet Damilola Karun wí ṣọlá Moses sọ̀rẹ́ sí ya tóbi mọ́ Prophet Femi Ajayi ó ní ọlọ́run máa lò Saturday 18 ó ní ìsìn àmísà bàbá wa láago méjìlá ọ̀sán tí ìsìndúgbò sì wáyé ní Sunday July 19 láago mẹ́wàá àárọ̀ Prophet Ekpola Devi ló máa ṣe ìrànṣẹ́ Prophet Ṣẹ́gun Ajídára àtọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ẹ̀mí mi ló ń bọ̀ nígbà tí Ebu Evangelist Solomon ẹ̀yìn mọ́ orí Mr. JB sì jẹ́ olùsọ ìjọ Superior Evangelist Prophet Gabriel Bello ó ní Funding Shepherd àti Giga President lábẹ́ àkóso àwọn bàbá wa Reverend EMA Ọ̀ṣọ́fà Pastor of Spiritual Health CCC Worldwide Ọlọ́run ìpè àwọn wò ní Ndúódìọ̀ ní July 13-19 nínú ìjọ CCC orin ló gbé Cathedral tiẹ̀ náà mọ̀ ní ìṣòro ṣe lórúkọ Jésù.
1: Sábàá ojú àgọ́ wa rí pé àkókò bá wa sọ rẹ̀ ẹ̀jẹ̀ ká sọ ẹ̀ tó kù di ọjọ́ mẹ́jọ. Ọpẹ́ mi lọ sọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò àtàwọn tó fún wa lẹ́bùn lórí ètò yìí ẹ ṣeun Kristi yóò sọ yín lẹ́sọ̀ rere àmì. Lọ́gbọ̀gbọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Nàìjíríà lápapọ̀ ìmọ̀dágbéra fún ara lórí ètò tòní olóòtú ètò yìí dókítà tí yóò rí lọ tún jí ọlálẹ́kan JP nígbà táwọn lọ́wọ́ bọ́tìn àti akéde ètò arábìnrin Funke Aya Adisa àti Alhaja Balikis Ibrahim láìgbàgbé díwa iléeṣẹ́ wa Alhaji Wahab Alade Akọsílẹ̀ àti màmá wa tó ń jẹ́ olórí oko bam bam Princess Wúrọ̀lá Adénìkẹ́ Adégòkè JP. Bíbélì bá fàáyìbọ̀ rẹ̀ sẹ́yìn ká tún pàdé èmi ọmọ yín àbúrò yín àti arákùnrin nínú olúwa lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Michael Olúwafẹ́mi Adésínà JP Mr. Bible lọ́dàgbére fún wa pé ọ̀sẹ̀ eré lọ́sẹ̀ máa jẹ́ gbogbo wa o wọ́n ti retí wa ní tọ̀ ó dàbọ̀ lórúkọ Kristi.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹ kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nama arábìnrin zubaida umar ti rọ gbogbo olùgbé ní agbègbè tí ẹ̀kún omi òjò bá ń dà láàmú káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti gbọ́ ìkìlọ̀ kí wọ́n kúrò lọ sí ibòmíì tí ó bá gbẹ bí òjò ṣe tí ìmọ́wọ́ dúró nínú ìròyìn arábìnrin umar ní bí òjò tó rọ̀ ṣe ní agbára lásìkò yìí àwọn agbègbè tí ọ̀rọ̀ kàn nílò láti gbaradì fún omíyalé láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ó tẹ̀síwájú rọ àwọn olùgbé láti tẹ̀lé ìkìlọ̀ tí ilé iṣẹ́ ìjọba taari lọ sí ibòmíràn bákan náà kí wọ́n yé wa ọkọ̀ tàbí rìn nínú ẹ̀kúnya omi àgbàrá òjò ọ̀gá àgbà nema tún kìlọ̀ tako dída ìdọ̀tí sínú kòtò ìdaminù ó ní irú ìwà báyìí wà lára ohun tó ń fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó wá pe àwọn ará ìlú láti pe àjọ pàjáwìrì ní kété tí wọ́n bá kẹ́fin irú ìwà ìbàjẹ́ báyìí ó ní àwọn á gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀ àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ti mú àwọn afurasí mẹ́fà tó ń jí epo ìfimúfilẹ̀ ló ṣe atọ́nà wọn dé ibi tí wọ́n ti ń wa epo lọ́nà tí ò bá òfin mu ní ìpínlẹ̀ èkó tí wọ́n sì tú ibẹ̀ ká iṣẹ́ yìí ni àwọn ọmọ ogun 81 division ṣe gẹ́gẹ́ bí ìròyìn àtẹ̀sóde látọ̀dọ̀ adelé agbẹnusọ ọ̀gbẹ́ni musa yaya ó sọ ọ́ di mímọ̀ pé ìgbóguntì náà wáyé ní ọjọ́ 16 oṣù keje yìí lẹ́yìn òye ìwádìí nípa àwọn afurasí tó ń ba nǹkan ọrọ̀ ajé jẹ́ ní agbègbè náà ọ̀gbẹ́ni yaya ní àwọn mú àwọn afurasí níbi tí wọ́n ti ń fi páìpù ọ̀pá epo fa epo lọ́nà tí ò bá òfin mu ó dárúkọ àwọn ohun tí wọ́n rí lọ́dọ̀ wọn bíi ẹ̀rọ ìfapo ìyẹn pumping machine hose àti àwọn irinṣẹ́ míì ó sọ ọ́ di mímọ̀ pé wọ́n ti tú àwọn ààyè náà ká láti dènà irú ìwà báyìí lọ́jọ́ iwájú ó fi kún un pé àwọn afurasí wà ní àkàtà àwọn ológun báyìí tí wọ́n á sì fà wọ́n lé iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbò òlú ti èkó lọ́wọ́ láti tẹ̀síwájú ìwádìí àti pè wọ́n lẹ́jọ́ tí ó bá ṣe é ṣe ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tó darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán ọpẹ́ lọ́wọ́ olóòtú taiwo sadiq olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ láṣe lókè ìpè ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí tiwa.
1: Èdèmàrè lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Èdèmàrè lọ́dí rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́ o.
2: Èdèmàrè lọ́dí rí ẹwà fákùkọ́. Níbi kápẹ́dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

92.9.

0: ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàké ọ̀run tó tún ṣọ́ wa tó fún wa láǹfààní tó jẹ́ ká pàdé lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn bí tí àwọn aláṣẹ àtòlédarí iléeṣẹ́ Bond FM ti wò wípé kí a máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè wa láwùjọ wa láti jẹ́ kí a ní ìlọsíwájú àti ìdàgbàsókè a dúpẹ́ fún Ọlọ́run ọba fún àǹfààní tó fún wa tó jẹ́ ká rí Sunday àkọ́kọ́ Sunday kejì Sunday kẹta lélẹ̀ ọpẹ́ ni fún Ọlọ́run ọba fún òre tó fún wa orúkọ mi ni Tawhid Abdullahi mi nìkan kọ́ ni mo wà lórí ètò lónìí.
1: Ẹ kú kalẹ̀ mi wò tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 a kù sinmi òní ìsinmi aláyọ̀ náà ni òní yóò jẹ́ fún wa pẹ̀lú ògùn ti Ọlọ́run ọba tó kí ń kàbọ̀ sórí àkọ́tun èso yẹn tó wẹ ètò ọ̀rọ̀ ṣùgbọ́n iléeṣẹ́ Bond 92.9 FM ní ìlú ìkẹyẹ ní ìlú ìkẹjà lẹ́kọ̀ọ́ àwọn ìsàlẹ̀ gbẹlẹgbẹ bílí kí ìdáyẹpọ̀ Ibrahim ní orúkọ tèmi o.
0: Nígbà tí àwọn Nigeria Meteorological Agency máa sọ̀rọ̀ wọ́n ní pé kèsekèse la rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn jẹ́ kí ni kèsekèse tó ń sọ ni pé òjò tó rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn kan tó ń bọ̀ lẹ́yìn ó ṣe pọ̀ jù tó ti rọ̀ sẹ́yìn lọ a wá wò pé ìwọ̀nba òjò díẹ̀ ló rọ̀ tí a ti ń pariwo omi wọlé wa o àgbàrá wọlé wa o omi wọlé wa o ọ̀nà wa ti dí o gbogbo ọ̀nà wa ló ti bàjẹ́ o gbogbo àwọn tó wà ní Lekki tó wà ní PI tó wà káàkiri tó fi lọ tó fi dé ẹ̀fí tó fi dé ọ̀nà ẹ̀pẹ́ gbogbo wọn ni ọ̀pọ̀ nínú wọn ni ò lè gbélé tó yẹ pé ọgbà tó jòba ti rọ̀ dé báyìí gbogbo omi ni a pín ojú títí tó fi mú ìjọba ìpínlẹ̀ Èkó tó fi kó gbogbo àwọn tó jẹ́ alẹ́ lọ́rọ̀ lọ́wọ́ ipe ẹ̀jẹ̀ á lọ sọ́gọ̀m̀bọ̀ ká lọ wo àwọn ìṣòro tó níbẹ̀ torí pé omi fojú wọn rí máa bò lágbègbè yẹn lẹ́gbà tí ìjọba ìbílẹ̀ tó tún kúrò níbẹ̀ wọ́n tún wò pé ọ̀nà tí wọ́n ń ṣe Lagos Calabar tó ti jẹ́ kó ti di President Bola Ahmed Tinubu IA Coastal Road jẹ́ ká lọ débẹ̀ náà gbogbo àwọn ibẹ̀ yẹn gbogbo àwọn ibi tí àwọn ará àdúgbò bẹ̀ tí wọn ò rómi rí ìgbà tómi dé lọ́dún yìí gbogbo ibẹ̀ lomi lọ sọ fún wọn pé ẹ káàárọ̀ ẹ káàsọ̀ ẹ kálẹ̀ o a wá wò pé kẹ bá fojú ṣùnùkùn wò kí ni nǹkan tí a lè ṣe láti jẹ́ ká rí i pé àwọn omi yìí bó ṣe sọ pé ó ń bọ̀ lọ́nà ó sì tún pọ̀ sí tó ń bọ̀ níwájú láti jẹ́ ká rí i pé kò bá dúkìá àtàwọn ohun ìní wa jẹ́ tó bá rí tómi bá wọlé mọ̀rúfù dínà ìdílé yege máa ń sọ aládé mọ̀rúfù dínà yege máa ń sọ pé ìgbà tómi wọlé àwọn gbàtà wà lágbègbúlẹ̀ nínú ìtàn tó sọ fún wa o síbẹ̀ o ni pé ìyá kan ó pọn ìbejì jáde báyìí ni àwọn oríṣiríṣi ìtàn sọ ni pé torí kò sí bí omi ṣe fẹ́ wọnú ilé a bá dúkìá jẹ ẹni tó jẹ pé ó ti kó àwọn dọ́kúmẹ́ǹtì sílẹ̀ ó lè má jẹ́ sátífíkẹ́tì nìkan ó lè jẹ́ pé àwọn òwe tó jẹ́ pé ó ṣe pàtàkì tó ṣe pomi gbogbo tó jẹ́ pé a bàjẹ́ dúkìá ńkọ́ àga tébù inú ilé ẹlòmíì omi yẹn gbà tó rọ̀ gbogbo àwọn ọ̀là jẹ́ yẹn gbà tó jẹ́ rọ̀ dé stéèjì kan wọn ò lè gbé nu ilé mọ́ láti fi lè tó pàtó mi láti mú gbogbo inú ilé gbogbo yàrá omi ti kú bẹ́ẹ̀ yẹn la fi wò ó pé kí la lè ṣe ọ̀nà àbáyọ wo ni ayò pa lè ṣe láti ká rí i pé àwọn omi yalé àgbàlagbà ṣọ́ọ̀pù yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kò aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ́ ni Èkó.
1: Ẹyin ẹbí ò ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ agbègbè tí àwọn oníròyìn jáde tí wọ́n fi ọ̀rọ̀ wáwọn èèyàn lẹ́nu wò bó ṣe ẹ̀pọ́n wọn sọ wípé bóyá Coastal Road tí wọ́n ṣe òun náà ni ìyẹn ojú ọ̀nà Calabar sí Èkó bí a ló jẹ́ kágbègbè yìí lónìí ṣùgbọ́n ṣe hàn pé wọ́n ní wí tèmi dèmí onítọ̀hún àbùtì Èkó tó lọ mo rántí nínú ọ̀rọ̀ Minister of Works ìyẹn alákòóso David Imai ó ń sọ̀rọ̀ ẹ di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní lóòótọ́ ẹ̀kún omi ó ya gbogbo àwọn agbègbè kan nípínlẹ̀ Èkó ó ní tí wọ́n sì ń sọ wípé bóyá ojú ọ̀nà táwọn ń ṣe ni ó ní amúkùn ni ọ̀rọ̀ ni ẹ̀wọ̀ ó ní amúkùn ẹ̀rọ ẹ̀wọ̀ orókè lẹ̀ ń wò ẹ̀wò ìsàlẹ̀ ó ní ẹ lọ wò ìpínlẹ̀ Èkó ẹ lọ wo ojú pópó wọn fún òbítíbitì ilẹ̀ òhun náà sọ títí ẹ láti fi ṣe kíni
0: láti fi
1: dáàbòbò iṣẹ tóun náà ń ṣe pé àwọn ọmọ táwọn ń ṣe òun ṣe táwọn ń ṣe ló fa ẹkún omi ó dẹ lọ wo bitibiti ilẹ ní Èkó ó ní bitibiti ilẹ yìí ó ní kí ẹ má dàgan nígbà tó àgbàrá bá débẹ ó ní àpadà wọ náà ni á wá lọ wọ sí ojú ibi tó yẹ kó mi gbà ó ní òun mọ pé eléyìí náà tún jẹ ohun tó ń ṣe àkóbá fún àwọn omi tó ń ya káàkiri ìpínlẹ̀ Èkó ẹ bá dẹ̀ tún wá rí ẹ̀rọ sọ́ṣẹ̀ fóònù tá a tún gbé dání yìí ẹ bá dẹ̀ àwọn agbègbè kan ọpọlọpọ àwọn èèyàn tí ń fọwọ́ ara wọn tún nǹkan ṣe o bí ẹ̀yìn ọmọ gbogbo ẹ̀kọ́ kò sí ìjọba ò lè rìn dé gbogbo ẹ̀ ẹ̀ mẹ́yẹ̀ ká parọ́ tọ́ra wa kí bí ọbọ̀ dẹ̀ tó dé nǹkan á ti bàjẹ́ àwọn gbogbo kọ́ dẹ̀ pé iye lọ́pọ̀ sínú kànáà lọ́n kó ìdọ̀tí kúrò lẹ́tẹ̀ẹ́ta ti rí pé wọ́n ju omi àjọ àdúgbò wọn kómi ilé ìrìbí lọ àkọ́kọ́ ohun tá fẹ́ kẹ bá dá sí lórí ètò láàárọ̀ tó ní báwo làgbègbè ti ń ṣe rí ṣé ẹ̀yin ò rómi rí látijọ́ tẹ ti dé àgbègbè ẹ wá dàdà rómi kí lẹ rò bí ipò fà á ẹ mẹ́ẹ̀ka àbí àṣà bí ọjọ́ náà wàá fowó sédò àtàwọn akọ́lé mọ́dò gbogbo wa náà ni ṣé mo rántí ìgbà tá wà ń kékeré lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta ilé wa kò orí owó bẹ̀ rí àbá òṣèré bá bẹ̀rẹ̀ lóru bí abẹ́ àǹkan bí aago kan gbàdúrà wà fi di pé ilẹ̀ mọ́ta àbá romi nínú ilé kí ló léyìí omi ti gba ọgbà àdúgbò kan a sì súnmọ́ à ń wo odò ẹ̀yìn ọ̀sán lọ́ọ̀kan tó ti nígbà sílẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ ọkọ̀ àkọ̀dẹ́gbò bó ṣe bọ́ sí ọ̀nà bí ọ̀dà gbogbo ṣọ́ọ̀bù tó kọ́ sórí kànáà ni pé kí omi yẹn fa fi máa wọnú kí lọ àwọn ọmọ àdúgbò ló ṣiṣẹ́ yẹn fúnra wọn wọ́n dá gbogbo ẹ̀ wò ni àtìgbà yẹn kò sí nǹkan tó ń jẹ́ kó omi ya wọ gbogbo ẹ̀ yẹn irú àwọn ilé iṣẹ́ ni pé àfọwọ́fà wa ni ẹjọ́ ta ni ṣẹ́jọ́ ìjọba ni a rí pé kànáà lélẹ̀ẹ́ orí ẹ̀ ni omi abẹ́ ẹ̀ lómi ń gbà tó yẹ kó máa lọ́wọ́ kínní àwa fẹ́ kọ́ ṣọ́ọ̀bù àmọ́ àdíbẹ̀ pa ṣó yẹ ọṣọ́ ìṣọ̀tọ̀ irú àwọn nǹkan báyìí la fi ní pé kí a jẹ́ ka pàkíyèsí ra wa sí bóyá àwa tí wọ́n gbègbè sí gẹ́gẹ́ bí cdcdc agbára wọn ò ka àwọn tí ọ̀rọ̀ náà ta bá wọ́n dágbára jù wá lọ wọ́n lẹ́nu ní ìjọba wọ́n ní òsì nínáni nínáni bá nání tí nányànányàn bá nányàn tẹ́ni tó nígbà bá gba ní ajẹ́pọ̀ ló ní kí nányànányàn máa náni ìyẹn ni pé agbára yín ò ka wọn wọ́n lẹ́nu ní ìjọba ẹ̀ kòjọba fún sí wọn ẹ jẹ́ ka pòjọba sí wọn pé àwọn ará bíbí yìí ibi tó yẹ kí omi máa gbà lélẹ̀ àwọn gangan náà dínà mọ́mi ẹ bá bá wa rí ẹ bá fi ṣe tẹ̀ta nú o tẹ bá mọ̀ pé bó ṣe rí nìyẹn ẹ jẹ́ ka pé àkíyèsí ìjọba sí
0: gbogbo
1: kọ̀kọ̀mí ó lè kan
0: ara ẹ tó máa padà kan
1: ni o gẹ́gẹ́ bí orin òṣùpá ni o ẹ jẹ́ ka pé àkíyèsí ìjọba sí àwọn ilé ìhun la fi ní pé ka fojú wọn tó pọ́n ní oníṣì ń bọ̀ o wọ́n ní kése larí kàṣàkàṣà ń bọ̀ lọ́nà kàṣàkàṣà bàbá kése omi ò ní gbé wa lọ ẹni kàn ló mọ o àbúrò ò ní kọ̀ wá.
0: 0706316916 0706316916 0706316916 nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó bá ń sọ̀rọ̀ yẹn ìjẹ́ ẹjọ́ àwọn amadé akínáńkúrúkọ àwọn ilé àwọn the muslim congress wọ́n ń ṣe ètò mo bá gbàbẹ̀ lọ pé kí mi ní ọlọ́ba àwọn wo accountability òjòba rọ̀ àṣẹ tààrọ̀ ibi ìfẹ́ fi àjẹrẹ ẹni mo gbé mọ́tò lọ́wọ́ o àṣẹ tààrọ̀ ibi ìfẹ́ fi àjẹrẹ ẹni àwọn ò tí ní lẹ́sọ̀ọ̀sì ọlọ́run tí pèsè lẹ́sọ̀ọ̀sì fún wa la bá lọ o bàbá lọ bá ṣe lọ
1: wáyé
0: ẹ káàárọ̀ orúkọ ìmọ̀lẹ́ ti ń pè wá sá ẹ káàárọ̀ orúkọ ìmọ̀lẹ́ ti ń pè wá sá àmì ọ̀rọ̀ ṣùnùkù rẹ̀ ẹ bá fojú ṣùnùkù wo o àmì o. ọ̀kan là á omi ṣì ń tún dá ẹ láàmú.
1: ìjọba ìbílẹ̀ wo
0: alimọ̀ṣọ́
1: alága ìjọba alimọ̀ṣọ́ náà ń gbọ́.
0: kílẹ̀yìn cds ṣe ti lọ bá àwọn ṣáàmà lọ́fíìsì wọn.
1: ẹkùn àlàyé ńlẹ bàbá aládì ǹjẹ́ ẹ̀yin cdcdc ẹ ti gbégbèsè kan láti lọ bá.
0: ẹ má kọ lẹ́tà ó lè má dọ̀ ṣáàmàánì ẹ lọ bá ṣáàmàánì.
1: ẹ tún kóra yín jọ ẹ lọ ẹ lè fẹ́ rí ṣáàmàánì ẹ má kọ lẹ́tà mọ̀.
0: ẹlẹ fẹrí ṣe àmà
1: fẹrí ṣe àmà báyìí tó bá ti jẹ ẹgbà ẹkọ ọba yín pé ẹjọba àwọn ọmọ ọba yín bẹ jọba àwọn ọjọ ọnà alára àwọn ọjọ ọnà tí ìjọba máa ṣe nìyẹn wọn lè fẹ pẹpẹ ìsọdún síwájú ìjọba ìpínlẹ
0: èkó ìjọba ìpínlẹ èkó a nígbà wọn pẹlẹ tó bára òun ni wọn dẹ máa ń gbọ wa ẹlò comrade musbah
2: Mm-hmm.

láti ṣe aburú tí ẹ pàlága ò dẹ̀ mọ́ ń pa ẹ̀.

0: ok. ẹ ṣeun.
1: ṣe orí ọ̀rọ̀
0: wọ́n ní àwọn èèyàn pé wọ́n rí àwọn tó ń da ilẹ̀ yìí
1: wọ́n á gbọ́ lọ́wọ́ dalẹ̀ síbẹ̀ kó máa lọ
0: nǹkan
1: tó ń sọ nìyẹn nǹkan táwọn sọ nìyẹn pé ṣe iṣẹ́ àbọ̀lọ́wọ́ nìkan máa gbélẹ̀ síbẹ̀ kó máa gbó lọ́wọ́ àwọn tó ń gbélẹ̀ wá alága òlẹ̀ fà sọ láyé pé gbogbo àtọ̀tún àtòsí àtẹni tó mú ọ lẹ́yìn ìwọ tó ń ṣe iṣẹ́ aburú tó mú wọn tó ń gbalẹ̀ lọ́wọ́ tó ń lọ mú wọn tí ọwọ́ ìjọba bá ti bá ẹ wọn náà lọ ní oṣù mẹ́fà ni o nǹkan tí mi sọ ni kí wọ́n bá kù wọ́n síbẹ̀ yẹn tó bá ti mú wọn pé ó ń gbélé ọ lọ dalẹ̀ dọ̀tí sí ibi tí ó yẹ kó dá sí ẹ múra ọ̀ báyìí ẹ kó wọn lọ síbẹ̀ ẹ fún wọn gbalẹ̀ kán máa gbà kán máa kó kán máa rúdà sínú ọlẹ̀ psp ó gbélé àwọn pé àwọn lọ́mà sílẹ̀ ìwọ kan tó bá ti mú ọ̀sẹ̀ kan wàá mú balẹ̀ wàá gbádùgbò yẹn wàá kólẹ̀ yẹn wàá dà síbẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ street yẹn ṣètò ìtọ́ ní street yẹn lè ń gbé gbogbo street yẹn tó wà lágbo ní street yẹn community shame ni ó ní ṣe wẹ́ẹ̀ mọ́ ọ́ gbogbo orí nǹkan tó yẹ ká máa ṣe nìyẹn láti jẹ́ ká rí pé àwọn tó bá ti rí pé ti wù àbàjẹ́ kò ní láti jẹ́ kíní ti kú correctional center ti kú àwa ilẹ̀ yẹn
0: agbá àwọn tó yẹ pé wọ́n wá ń dání dájí bẹ̀tẹ̀ àwa náà ta wà ń bẹ̀ lọ́sàn án gan nírọ̀lẹ́
1: táwọn ọ̀rọ̀ táwọn
0: iwájú ti wá ní
1: ọbẹ̀ bẹ̀ tí wọ́n kó bá yí
0: nǹkan tí ps bọ́ máa sọ pé kìíní wọ́n rántí àwọn ps wọ́n lè má sí nílẹ̀ ìwájú báyìí wọ́n wá ti gbogbo ṣọ́ọ̀bù tó wà ń bẹ̀ ẹ̀yin máa pariwo pé nǹkan lẹ̀ dá sí ṣùgbọ́n tí wọ́n fi dà sí tó bá pẹ́ ìkọlẹ̀
1: dá àwọn nǹkan ṣẹlẹ̀ nìyẹn èyí tí mò ń sọ nípa omi ẹ̀kún omi tí mò ń sọ abájáde síta gbàtọ́jọ́ ọ̀rọ̀ tàbá ní ká máa bọ̀ nílé o
0: láti
1: inú kọ́lá láti inú alágbàdo ká máa bọ̀ abájáde síta abárí mọ́tò tó ti ń gba wọ́n wè ẹgbẹ́ kejì yẹn bóyá bí mọ́ṣáláṣí sí láti alákùkọ àwọn fẹ́ padà sí ọ̀nà Èkó àwọn tó ń lọ padà bọ̀ sí ọ̀nà Sango tó ń lọ sọ́nà tó gbé wọ́n ti ń gba wọn wo ibi tí ó jẹ́ kẹ́ mo wá nígbà tó wá débẹ̀ tó wá débi kíní ẹ̀ níbi kọ́lá yẹn gbogbo ibẹ̀ omi ti kún ó ti kún tó jẹ́ pé ó ti kú débi pé ó ti gbó gọ́tà ẹgbẹ́ kejì kíní tó fi da bakẹ́tì àárín yẹn ó ti kú ìjọba ẹjọ́ torí ọlọ́run torí ọjọ́ yẹn tó bá sì yẹ pé àwọn boys àdúgbò ẹ̀ tó yẹ pé wọ́n lọ dá àwọn mọ́tò tó ń gba wọn wòyẹn dó tó fi jẹ́ pé àwa fi ráyè kọjá lọ gbogbo ibẹ̀ yẹn dípa níjẹ́ ọ̀sán lè jẹjọ ni tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé àrò kọ́ ló máa ṣe ṣùgbọ́n a rí pé kò ń ṣe ẹgbẹ́ àwọn tí ó gba wọn wòyẹn bí kò ń ṣe ẹgbẹ́ àwọn tó jẹ́ pé wọ́n kólẹ̀ sí àbí tó wọ́n jẹ́ pé omi di lọ́nà.
0: ẹ̀lú
1: ẹ̀ káàárọ̀ o ọlọ́run ló ń tó sáà àmì o.
0: ẹ ṣe gan sa yes sir.
1: ìmọ̀ọ́mù ọ̀pẹ́rẹ́ yẹ ẹrú.
0: bẹẹni náà ń bá fún wa ládùn ọpọlọ
1: títí ní ẹsẹ ká wà lára la ṣe ń sọ láàárọ ìtorí pé kí ni omi kò ń ṣe ọrẹ nìkan kan tó bá ti ṣiṣẹ náà fún woró ọdọ wa bí nígbà tí òjò àkọkọ kọrọ ní bí ọsẹ méjì sẹyìn ìgbà tó kojú kọfẹ́rọ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn tí a pariwo ìgbà tí wọ́n lọ sí other side láti lọ clear abẹ omi yẹn wá síbí mọ́ ọ̀hún àwa ti tó jẹ́ pé àwa tá à ń kó dọ̀tí tá a lọ fi ń
0: bí
1: gbogbo àìlá kásòkò yẹn sókè lọ́sẹ̀ kí ọ̀sẹ̀ méjì sẹ́yìn
0: láti ọ̀gbà àwọn náà gbogbo yìí o
1: àwọn gbogbo kò dé náà gbà wá ṣùgbọ́n níta bá ti sọ pé káàbọ̀ ṣe dáadáa ló dé ni gbogbo bí àwọn ìta iwájú ìta báyìí ó dẹ̀ wá kún lẹ́lẹ́lẹ́lẹ́ fún mi ṣùgbọ́n a rí pé nígbà tó di pé àwọn yẹn padà wọ bẹ̀ tó lọ di gbogbo wo gbogbo ibi tí omi ilé máa gbà wọ́n ti lọ di ibi tó yẹ fún mi máa gbà wọ́n ti lọ fi nǹkan di gbogbo àwọn nǹkan yẹn ló ń ṣe ló ń fa wàhálà ẹ má jẹ́ kí a wò pé torí pé bóyá àyè yìí a sáré gbé kí ọ̀sìn bí amọ̀ fi lè ṣeré tó ṣọ ṣùgbọ́n bí tọ́ bá ti rí pé omi ń gbà kọjá ẹ má jẹ́ ká di láti má jẹ́ ká dá wàhálà sílẹ̀ síra wa lọ́run torí pé tómi bá dé tó bá fi mú ìjọba máa rọ pé àwọn ẹ má bínú ẹ̀yìn aráàlú pé omi ba dúkìá jẹ́ kò jù báyìí lọ́jọ́ bá fẹ́ ṣe o àbọ̀ àwa tí wọ́n ti ba dúkìá wájú àwa la máa fèsì ẹ̀ o matras ni
0: mo ti ma
1: matras ẹlẹgbẹ kan àwọn tó kọ̀ ló ti bàjẹ́ ṣọ́ọ̀kọ̀ wá fún mi ìwọ ilé tí ó ti di pé ó ní ẹ kúrò níbẹ̀
0: lè kúrò mọ́ ìwọ wá ní wí ọba ẹ bá ṣe dùn wá náà la ṣe fẹ́ sọ ẹ tọ́ Olorun fun wa se o. Mo na ni eyin ara ile ti gbo yi eje ka ti ojuse wa Olorun yo gba fun. Ijoba ejo gbo bi to pa case wa si e ka na se ojuse. Ba ba won e ki joko wa laarin ijoba ipinlo ko ati awon PSP a mo to nsele.
1: Ijoko wa laarin won. Awon
0: elelero ni ba wa fe won. Ago si adu opolopo adupo osu meta osu merin won foju kon mele fe ka da re yi si ede ni kan ma kon ma da sinu ko to da mi. Ejo Olorun aran wa lowo. Bliki ze ko la Ibrahim lo ko temi. Ọpọlọwọ olóòtú ọdún Funke Adisa. Ajọ́ mẹ́jọ ni ká tún pàdé lórí àkọ́tì ètò yìí. Ẹ ṣeun.
1: Ọ̀hìd Abdullahi lorúkọ mi ó dìgbà.

0: wa idanile aye igba ni o
1: pele
0: ti yoruba ba ni nigba aye lagbaja onito ti di eni itan
1: to so pa ni
0: igba la ni o ale ko ni le aye o n gbogbo la koko wa fun igba wuro igba osan igba sale igba ojo la wa yi igba ro na wa nigba ti e igba gbigbin igba kiko ere bi oro awe ida eniyan se ri niyan igba wa o ni fo wa o baba wa chief commander Ebenezer Obe amari yin ba otore mi gbogun fun yin si asiko ojo la wa bayi igba ojo ka gbin ka le ko ere nigba eru ohun ti emi ba gbin ti iwo gbin òun náà láòká lóko ilé ìtẹ̀mí àtìwọ́dá ọ̀rọ̀ agbani àdìtú ọ̀rọ̀ sí ni ló ìgbà rẹ dáadáa láàrin àwọn tó wà kí wọ́n lè sọ dáadáa nípa tiẹ̀ lásìkò tó o bá sí mọ́ yẹra rẹ wọ̀ rẹ àdìtú ọ̀rọ̀ ni mo mú wá lónìí. Akalẹ̀ sórí ẹ̀tọ́ lónìí ààrẹ Musa Alade Baba Isi ọmọ ní ìlú ìlérò ọmọ ẹlẹ́rọ dúdú abilagba ọmọ àpèjọyè lábẹ́ ọba abdulwasu edele saka olóko lónìí jẹlérò ọfìlérò ẹkùn sunday alayọ.
1: Sunday alayọ ni tí wọn bá ní tara ni kí ọlọ́run gbàdúrà rẹ ju ìmílẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ tèmi sókè ẹ̀yìn ń kọ́ níbi tẹ ti ń gbọ́ torí wípé gbogbo ń tàrọ̀ pé yóò gbèrè bẹ́fọ̀ ìrọ̀rùn ló bá dé mustapha sulaiman lórúkọ tẹ́mi ń jẹ́ araba lérò ọmọ bàbá mustapha ọlọ́sẹ̀ tó ń gbé nílùú ìjẹ̀gùn ẹ má bá bọ̀ lórí ẹ̀tọ́ ẹ kú sinmi.
0: Ẹ jẹ́ ká sáré wọ abala àmọ̀ràn ìwà àwa ẹ̀dá la fi ń bára wa sọ̀rọ̀ wípé ẹni burú mọ̀ tàbí ó sọ fún araba.
1: Ẹni tí ó sọ fún tí ó lè jà náà
0: wípé bàbá ẹ máa burú sà.
1: Yóò lè jà o.
0: Mú mi ẹ máa burú mà.
1: Àní
0: ó sọ fún. Irú ìwà wo lẹ́ ń wù nínú ẹbí? Irú ìwà wo lẹ́ ń wù sí ara yín? Ọkọ àtìyàwó irúwàwo lẹ ń wù ọ̀rẹ́ àti ọ̀rẹ́ méjì irúwàwo lẹ ń wù irúwàwo ni wọ́n wù nínú ẹgbẹ́ tẹ́jọ́ wà ṣó ń tún ẹgbẹ́ ṣe ni àbí ó fìwà rẹ ba ẹgbẹ́ jẹ́ yẹra rẹ wò orin kan sọ wípé somebody tẹgbẹ́ ṣe somebody tẹgbẹ́ jẹ́. Somebody tẹgbẹ́ ṣe. Somebody tẹgbẹ́ jẹ́. Lónìí ìwà láàrin ọkọ àti ìyàwó nínú ilé òun ni a fẹ́ sọ nípa ẹ̀. Yorùbá ní aláṣẹ mọ̀ wípé ó ń jò ṣùgbọ́n kàlófin ṣe. Ìwà tí ènìyàn ń wù ẹlòmíì gbà mí ò lè jogún ìwà yẹn bóyá lọ́wọ́ bàbá tàbí lọ́wọ́ òǹdí àbí ìyá ẹ̀. Wọ́n á sọ wípé fọ́mù ò bá jọ ṣòkòtò.
1: Yóò jọ pa á.
0: Omíràn wá tiẹ̀ ní eléyìí ò tiẹ̀ jọ bàbá eléyìí ò tiẹ̀ jọ ìyá àmọ́ orú ọmọ tó jẹ́ wọ́n á máa ní àbọ̀ ọmọ àlè ni ẹgbẹ́ ìyá tẹ̀ ń gbọ́ mi nínú ilé ṣọmọ àlè lẹ́gbẹ́ ìyá ẹlẹ́pẹ̀ nínú ilé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní sísọ òpùrọ̀ dalẹ́rú dalẹ́rú ọmọ rẹ jogún wáyé ọlọ́run ọmọ rẹ jogún wáyé láti gbọ́dọ̀ máa yẹra wa wò ìwọ bàbá onítẹ́tẹ́ oníbùkúnmu aláṣọjù aláìláṣírí gbogbo ọ̀rọ̀ tí wọ́n kó sí ẹ lọ́wọ́ o máa ti sọ fún ìyàwó rẹ bàtà látù ẹ tó ṣó ń dẹbírú ni abóǹtẹ́bí
1: ṣe abóǹtẹ́bí ẹ ṣe
0: tọ́jú ìwà ẹ ọmọ yìí ń wò yìí àwìn gbígbà ládùúgbò ẹ sanwó ìtẹ ẹ gbà tẹlẹ bàbá ẹ wà rán mọ lọba ìyá àbàṣẹra lọba ara ẹsẹ ìdèrè kà méjì
1: wà. Ìbá sọ fún kíní ó ṣe.
0: Kíní ó ṣe kíní ó ṣe. Ọmọ sì ń ború wàyí. Nígbò bá wá dàgbà àdìmọ́lìkìmọ̀lára irúwàwò lè ń wù. Láàrin inú ilé ọkọ àtìyàwó ìjà ní ṣá ọ̀rọ̀ tọrọ ó ti di wa à ń wò yín wọ́n gbé lọ́lé ọkọ̀ wọ́n bá sì gbé dé ilé ọkọ wọn máa fi àdúrà àbí nǹkan tó máa fi ránṣẹ́ sí ìyá àti bàbá
1: wọn máa ránṣẹ́ sí ọ̀ndẹ̀
0: wọn lè jogún ẹ lọ́wọ́ ìyá àti bàbá
1: ìyá ìlú ìjọ
0: ẹ yẹra yín wò
1: nígbà bẹ́ẹ̀ náà ṣe máa ń wù
0: àwọn orí ètò láwà iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa lónìí ká gbọ́ sí abala ìbéèrè olóòtú dákun foríjì mi ibere ta be lo se to koja ko ti se ni to gba a fi lori ofe leni mo fo loke mi o ni ye lara
1: mo fo loke mi o ni ye lara
0: abi mi o ni ye lapa gbogbo yin nikan ni majala nikan ni isa mu gbe wa
1: ojo
0: alabalaba ti eni sarajo tesi alabalaba
1: okay sarajo nbadan ni eri e le ni
0: e ka tese ma lo sori 090 30 59 59 77 77 12 aju dahun le le na si we nto ba gba to ba se nto ba gba aju dahun le abi 091 791 29 77 77 71 53 53. Okalo baba wa seju okala wole akiele ibahim sedike agba kin ti le gba baba ani fin sha wa ti alolohun mu ide le
1: le
0: baba yin na ta ba fa ko research card fun alori eto ka ma daruko yin ka se ma so gbogbo ri te se oba mi edmo lo be lesson ko si adaruko yin abe be e ja lo si e ka tulo ja ka tesi waju
2: iwa ke se ti si

0: lọ́kútọ́ fẹ́rù bọjú ọ̀gẹ̀dẹ̀ kó fọmọ ẹ̀rọ pò ọmọ ẹni ẹlẹ́yìn ẹni gbogbo bí jùbùrí láti ọlọ́ọ̀tẹ̀ bí oríṣẹ́mọ nílùú èkó ń ṣèrántí bàbá wọn bàbá bàbá olóògbé ẹnjìnà jùbùrí láti ọlọ́ oníṣẹ́mọ fàá jùbùrí láti ọlọ́ oníṣẹ́mọ ti dágbére fún ayé láti bí 70 ọdún sẹ́yìn 70 years ago kí ọlọ́run àlá tún bọ̀ bá wa ṣe ikú ní ìsinmi fún wọn àdúrà ìrántí 70 years fún olóògbé yóò wáyé lọ́jọ́ Sunday 26 July 2026 yìí nínú ọmọ 78 àmọ́ street ìṣẹ́rẹ̀ ọ̀sùn aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ètò yóò wáyé bàbá wa olóògbé ẹnjìnìà jùbùrí láti ọlọ́ oníṣẹ́mọ ọmọ oníṣẹ́mọ àgálájì ọmọ òrónẹ́kùn ọmọ onírógun àdòdó ọmọ ìyáàlà ọmọ fádà sí onímọ̀lẹ̀ ọmọ ìdòrò àpẹ́sà ìwájú tẹ́ dojúkọ kó lọ́jọ́ ọmọ dára sí i ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kó má bàjẹ́ gbogbo ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú ẹbí oníṣẹ́mọ ni wọ́n ń ṣe ìrántí 70 years tí ẹ ti fàyè sílẹ̀ aláwọ̀ bá wa kẹ́ wọn àmì olùkéde alhaji mujaddad a yusuf salami lórúkọ gbogbo ẹbí.
1: Oladun Oloyin
2: Oladun Oloyin
0: Ati pẹlọ gbogbo ẹni ṣe ni lóore ènìyàn lásán ènìyàn eléyìí ló mú kí alájọ onrebu yusuf ọlọkunjú ọlọdúnjọyé oladun olóyin ẹni tí ó lọ sojú ẹgbẹ apc nílé ìgbìmọ asòfin lagos state house of assembly padàgírí kọsọsù ọpẹ àkọkọ lọ sọdọ ọlọrun ọpẹ kejì sọdọ ààrẹ wa aṣíwájú bọlá ahmed tinubu pẹlú gómìnà èkó babájídé sanwóolu igbákejì wọn sọsọwọmi amza pẹlú alága ẹgbẹ apc èkó onrebu pastor kọnẹlẹọsọ jẹlabi gbogbo ẹyin party leaders akiyio chairman ọlọ́nda ncda onrebu peter kumayo àti chairman padàgí local government onrebu babatunde ufẹ ẹsẹsà ẹkọ ọfọmọnìyẹn ṣe àdúpẹ́ o gbogbo ẹyin lọ́balọ́ba baálé baálé muslim brothers and sisters christian association àti ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ àdúpẹ́ gidigidi o gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ nílùú èkó ẹgbẹ́ onímọ́tò oríṣẹ́n lábẹ́ alhaji kausala ẹgbẹ́ nurtw ìyálọ́jà àbálọ́jà àti oládùn olóyin campaign group thank you so much ọlọ́run yóò mú adé ilẹ̀ lérí o.

0: progress. Abroad super. Irem water in a girl, lasiko gara. Alaji kombi samsudin adepe jajala. Counselor, state. Ìdùnnì ìrántí olódodo. Ó gbọ́ àpapọ̀ mẹ́gbẹ́ pẹ̀lú Yorùbá. Lábẹ́ ààrẹ Alhaji Musa Alade Baba Easy. Wọ́n ń fi àsìkò yìí kéde ètò ìsìnkú ọ̀pẹ nínú àwọn bàbá ẹgbẹ́ wọn. Olóògbé Prince Àbáyọ̀mí John Òpénbé. Aláṣẹ Gidas Hotel. Báyìí ni ètò ìsìnkú wọn yóò ṣe lọ. Ìṣeré onígbàgbọ́ yóò wáyé ní ọjọ́ kẹta, third of September 2026 yìí. Ní nọmba 107 Market Link Street, Akowojo, Gbajúmọ̀ Bus Stop, ní aago 5 ìrọ̀lẹ́. Àdúrà fún olóògbé yóò mọ wáyé ní ọjọ́ kẹrin, 4 September, ní ilé ìjọsìn Adikin Ogunbí Memorial Anglican Church, Ikeja, by Airport Bus Stop, behind Lasut, ìfi eérú fún eérú fi yẹpẹ̀ fún yẹpẹ̀. Ní nọmba 3 Market Link Street, Gbajúmọ̀ Bus Stop, Akowojo, Ẹgbẹ́jọ́. Lẹ́yìn èyí, ìtọ́jú àwọn àlejò yóò wáyé ní Ben Auto Event Center, Santos Lake, Akowojo, Roundabout, Ẹgbẹ́jọ́, Lagos. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ pẹ̀lú ìyàwó ló gbẹ̀yìn olóògbé Prince Yomi Obinbe. A fẹ́ ọ, ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ. Ẹ máa sùn láyé olùgbàlà. Ẹgbẹ́ àpèdè àkúṣe ọpọlọ.
1: A ń tẹ̀síwájú lórí ètò bẹ́ẹ̀ báyìí ṣe ń darapọ̀ mọ́ wa. Iléeṣẹ́ rédíò 92.9 Bond FM òun náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ètò ẹ̀kú
2: ìsinmi.
1: A dúpẹ́ fún Ọlọ́run tá ń gbéyẹ̀wò lónìí tá a fi ń bára sọ̀rọ̀ òun náà ni ìwà. Ẹ jẹ́ ká tọ́jú ìwà wa o, torí wípé ta lọ bá lọ àbọ̀ ń bọ̀.
2: Bẹ́ẹ̀ ni
1: aláìgbọràn ìjàṣá wọ́n ti ń bá ẹ sọ olóògbé.
2: Ìwà sí bá wúre o.
1: Bí wàá bá sí pé Ọlọ́run bá ti gbà wá lọ́wọ́ ẹ̀dá.
2: Kò sọ́gbọ́n kankan mọ́.
1: Àbí torúkọ ẹ̀dá gan bá tiẹ̀ ti bàjẹ́.
2: Ìwà bọ́ náà nìyẹn.
1: O ti bọ́n àgbẹ̀ náà ara ìwà ló wà. A tẹ̀síwájú lórí ètò. Ìbéèrè tí a sì ń béèrè ní èní lábala ìbéèrè. Òun náà ni pé mò ń fò mi ò ní ìyẹn lápá. Ẹ dá máa dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn lọ́kọ̀ọ̀kan ìjèjì. Road Transport Employers Association of Nigeria ní abẹ́ ẹsẹ̀ chairman Alhaji Samsudeen Ajala Kansara Adepeju. Tí wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yìn awakọ̀ pé àsìkò òjò láwàyé ẹjẹ́ ayé ọkọ̀ wa wò ká sì ṣe jẹ́jẹ́ lójú pópó. Èyìn ti pàtàkì ẹ̀yìn tẹ̀ ń ná ta sí ìmọ̀ ẹ̀yìn tẹ̀ ń ná ní àárín ìlú gbọ́n.
2: Ẹ ká sì pò fún ìrìnà mọ́.
1: Ayẹ ọkọ̀ wa ká sì pa òfin ìrìnà mọ́. Pé ká má ṣe fi òru ká má fi ṣe iṣẹ́. Ohun tí a bá ti ṣe tó bá ti ń di ọwọ́ alẹ́ ẹ̀jẹ̀ ká ti máa wọlé ká sì máa mójútó àwọn ọkọ̀ wa dáadáa. Alhaji Samsudeen Ajala Kansara àwọn náà ká máa fẹ́lẹ́ ìtò yín létí. Dẹ́pùtì wọn Alhaji Ọ̀nàbànjọ Sulaimon Ajisakin Tẹ́níbẹ́gi lójú Ìkòròdú. Alhaji Karim Babatunde Eke Aroshibiri àwọn ni operation. Alhaji Lasis Ahmed Taiwo Dẹ́pùtì Logistics and Plant Yérédi ní gbogbo èèyàn pè wọ́n. Alhaji Yusuf Samsudeen Adebayo State Secretary Ṣamẹ́. Alhaji Taofeek Omotayo Fọlájà Ìṣókótó State Treasurer. Kọ́mre Ogundare Olúṣọlá State Financial Secretary. Àti Kọ́mre Àbáyọ̀mí Afíní Ṣolé. Ẹ bá rí àwọn eléyìí kíníkan ò ní jáde. Mẹ́ńté.
2: Bákan náà ni àbàìsíbẹ̀ àbàìfọ́ ọ̀dá sí Ọ́pẹ́dá Progress Ọ́pẹ́dá Super àpapọ̀ ẹgbẹ́ Tọ́dá Rítẹ̀lẹ́ lẹ́gbẹ̀ mẹ́ta. Lábẹ́ chairman ṣé chairman wọn Alhaji Yusuf Ọlátúndé Ọládùjòyè Oyinmi Adùnní Ìjọba Aládùn Àjọmọ̀lá ni agbàdúrà pé ọwọ́ yóò tóhun sí ẹ̀ wá. Láì gbàgbé deputy wọn deputy admin wọn Alhaji Abubakar Amori Ajídàgbà ìyẹn bàbá Jésù Àgùdà deputy operation Alhaji Fataya Atiku Ọ̀pẹ́lú Ànígbèṣè deputy logistic and planning Alhaji Usman Aliu ọ̀dọ́fin tí wọ́n jẹ́ ọ̀dọ́fin ìlúgbò ẹlẹ́gba. Láì gbàgbé state secretary wọn Alhaji Nurudeen Abdulsalam Alubarika
1: Abdulsalam
2: àti state treasurer àwọn Alhaji Isa Ramoni Lẹ́gẹ́ ìyẹn lẹ́gẹ́ ti Ìkòròdú àti state financial secretary wọn Alhaji Mansuru Muftau aka Ọgbọ̀nà. Láì gbàgbé alàgbà wọn jẹ́ PRO Kọmrèdì Isa Olamilekan Ibrahim. Wọ́n sọ pé lágbára Ọlọ́run ìrètí gbogbo wa Ọlọ́run má jẹ́ ó já sí òfò.
1: Oyin ni adùn ní
2: ilé. Bí a ṣe mú tàwọn tó dà
1: nígbàgbé àwọn ọlọ́kadà náà ní Farigunogo káfíríà kàlàkà odòrí àti
2: òṣèlú. Àwọn àtọ́pọ̀ bẹ̀rẹ̀ ní òṣàpù.
1: Alhaji Tasin Hussein Adesina Kọlọmọ àwọn náà ni state chairman àwọn ọlọ́kadà lábẹ́ Rítẹ̀n ni àwọn náà wà. Àwọn náà ní ká sọ fún àwọn ọlọ́kadà kan ṣe jẹ́jẹ́ lásìkò yìí. Àwọn oṣù gbọ́dọ̀ fi alẹ́ ṣiṣẹ́. Deputy wọn Alhaji Ayinde Akeem deputy admin AK school boy Baba Alágùdà. Kọ́mre Ọlámilékan Òbísanyà deputy logistic deputy Kọ́mre Ọlámilékan Òbísanyà deputy chairman operation. Aladi Nuru Abu, Ariwa Joy, Deputy Logistic and Planning. Comrade Yunana Yakub, JP, State Secretary, Sonu De Aiki, Yunana. Aladi Usman, Rabi Kanoa, State Treasurer. Àwọn ilé iná wà láì ní ó ṣe kánú arábí wà láì ní ó gbò kọlẹ́mọ̀ ní o méjì dá sáàmà ní o alájẹ abiodun makinde state financial secretary balẹ̀ kébé rúkòkò àti gbogbo àwọn zona chairman látòrí ẹkìm ẹṣọ balógun akim adrit ẹṣọ adrit balógun nureni lókòkò dani bonu monday team lagos yẹn aromọ ìkòròdú. Àti alájẹ iṣẹ́ kanú náà ọ̀pọ̀ ààrẹ mọ́dánù tó gbọ́n pọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ bá ń tọ́jú làwí àwọn bóyá làwí ti dé ní tiẹ̀ kí ọlọ́run bá mi ẹ̀dùn rẹ̀ kó jẹ́ ká ṣe àṣẹ ilé ti alákùnrin ṣepò àmì láṣẹ ìdùmarè. Mo ní ìròyìn ayọ̀ kan tí mo fẹ́ fi tó àwọn èèyàn létí lénìí kí mo fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni ti Ọlárewájú property. Ọlá Lewájú Ọlá Sheu property ẹ̀kọ́ nọ́mbà ìsílẹ̀ 080 ẹ̀farabalẹ̀ ọ̀gbẹ́ni Àràbà 080 51 76 52 54 nọ́mbà ọ̀kejìlélẹ̀ 080 23 06 06 44 44 4 5 5 kawase bayi 080 23 06 06 44 45 45 pe ẹ fẹ ralẹ ẹti abi ẹ n wale kan abẹ ẹ fẹ gba ṣọọbu abẹ yun ni church abẹ yun ni mosque abẹ yun wa wia house alaji sheu abdulaziz estate agent ni wọn olóòótọ ni wọn nítorí pé haúsá ní tábà fún ẹlógún aníṣó ṣe ẹrí
2: ewé ẹṣẹ ẹrí
1: wọn introduce wọn sí wa a sì introduce yẹn sí wọn ẹnìyẹn sì pè ní àwọn agent ọ̀nà ń gbà yẹn ilé yóò gbà wọn
2: yóò gbà yẹn o
1: òun gba fọọmù olóòótọ ṣùgbọn òun tó bóun wa òótọ ni ọlá sheu nigeria enterprise ọlá sheu ọlárewájú ọlá sheu property wọn wà nílùú ìkọtún ẹ pè wọn bẹẹ bá ti pè wọn wo lẹ́kọ̀ọ́ gbogbo ibi tẹ́ ẹ bá ń fẹ́ ilé rírà sí ilé títà tàbí ilẹ̀ tàbí ohun tẹ́ ẹ bá ti ń jọmọ́ lọ property ẹ̀yọ́ àti ẹ̀fẹ́ ta ti yín ipa níbi tí mo wà yìí afẹ́ kó lọ lúwa o afẹ́ ta property wa ẹ pè ẹgbẹ́ fún ọlárewájú ọlá sheu property a lè fi ògùn ẹ̀gbárí lágbára ọlọ́run wọn ò disappoint àwọn tá a introduce wọn ní disappoint ẹ̀yìn náà ní àṣẹ ìdùmarè à ń tẹ̀síwájú ní orí ètò ọba mi ìdùnnú ayẹ kì

0: I think Abatunmi Adio Oganla of a solo.
1: Omo
0: ibodu dun tati gan mu.
1: Tati gan mu oru ni baba.
0: Baba ti fi wale o. Ni abe bere won Alaja Fatima ati gbogbo awon Alaja Isiwa ti gba omo to po patapata.
1: Baba papata. Ile ya ile baba.
0: Ase ka gba siku baba Oganla yo waye ni Almoru Invest Center ni Iseri Osun. Eh a le so pe ape gbogbo yin ṣugbọn pẹ̀lú security tó wà ń ta ti gbogbo ibi tó ṣe ń lọ o wáṣọ wọlé ni o wọ́n dájú pé wọ́n fi kíní kan gbé yín jáde o ní ọjọ́ saturday tó ń bọ̀ 25th òun náà ni final burial iwájú tí arátùmí ọ̀gá ńlá dojúkọ
1: ìwájẹ́
0: kó máa dẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ gbogbo bí ọ̀pẹ́ bí yìí látòrí bàbá ọ̀pẹ́ alájì nàwárù alájì tj ọ̀pẹ́ bí yìí ẹ kú ìpalẹ̀mọ́ olùọmọ ismaila balẹ̀ àbí ismaila àtọ̀dá ismaila àtọ̀dá àtàlájì nàwárù gbogbo yín pátápátá làkíbà ṣe ń jíṣẹ́ ti àwọn arátùmí gbogbo ẹbí jòbìrìlà akínọlá onísẹmọ ẹgbọ́n tóyìn gbogbo yín jọ fẹ́ ara tira yín ni wọ́n ṣàdúrà fún bàbá wọn jòbìrìlà akínọlá onísẹmọ ó ti di 70 years eléyìí tí wọ́n ti lọ adúpẹ́ fún ọlọ́run ìpè ńgbà tí ọmọ eré bá wẹ̀ yorùbá ní òkúté òfò mọ́lẹ̀ tó ń béèrè àgbò
1: ìpè ní wọ́n bẹ̀rẹ̀ ṣe ti lóde ta ní ọ̀rẹ́ tí ẹ̀
0: wọ́n ní fẹ́pẹ́ ránṣẹ́ sí wa rárá àwọn ọmọ ayé bíi jòbìrìlà akínọlá onísẹmọ ẹgbọ́n tóyìn àti ẹbá tọ́jú alájà dáadáa ọjọ́ sunday òun náà ni lẹ́yìn tí a bá ti ṣe tarátùmí tán ní ìfẹ́ sẹ́ńtà ní àmọ́ró ẹgbẹ́ àmọ́ró
1: gbogbo bẹ̀rẹ̀ lẹ́
0: èmi ọmọ
1: mi mú kọ
0: sí 17 years àmọ́ sweet ní ìṣẹ̀rí bẹ̀ẹ̀ ni mo ti ṣe ti jòbìrìlà akínọlá onísẹmọ family bàbá wa ibi agbọ̀ngàn
1: adéwèlúà
0: à ń kí yín lórí ètò yìí
1: àlàáfíà bẹ̀rẹ̀
0: káàbá ń wojú àgbo náà kì í pẹ́ lọ a ó ju ìdáhùn sílẹ̀ tàbí kálọ́wọ́ àwọn ni ó gbìyànjú lónìí kálọ́wọ́ àwọn ló gbìyànjú lẹ́ni alábà ó dàbí pé o ní.
1: tó tá a bá ṣe ni lóore ọ̀gá mi ta ọ̀gbá dúpẹ́ ààrẹ ẹgbẹ́ àpèdè bí ìgbà tó lè jani ní ẹrù lọ ni èmi ń fi èyí ní dúró àkókò àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aládùúgbò tí kò ti di graduation ọmọ mi sulaiman ọmọ tó yọ sí sekina tá a ṣe lánà òde yìí àwọn adúpẹ́ tó pọ̀ lọ́wọ́ gbogbo àwọn afẹ́nifẹ́ni tó dúró sí ní bẹ̀rẹ̀ látòrí ẹ̀rọ bàbá àgbè kọ́nà má jẹ́ nǹkan rí gbé láyé wọn bákan náà mo dúpẹ́ lọ́wọ́ fàájì authentic mo ti àdúró sí láì dúpẹ́ lọ́wọ́ ààrẹ ẹgbẹ́ àpèdè alhaji musbah alade agbàdúrà yìí pé gbogbo ìgbà tí ẹ bá ní nǹkan rere ṣe kò ní wọn yín o táyò james tí gbogbo ẹ mọ̀ ní ìgbẹ́sà adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà gbogbo ẹ̀yẹ aládùúgbò tí mo dúpẹ́ tí ẹ bá wá ń gbọ́ mo gbàdúrà yìí pé a ó máa rí irun rere bára wa ṣe o.
0: bí ọ̀rọ̀ bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pátápátá a kí bàbá ọmọọba ọlálẹ́rẹ́ àgbẹ̀ lẹ́ẹ̀kan sí talawa lórí àgbẹ̀ ìgbéra nígbà tí ń dúpẹ́ lórí àgbẹ̀ adúpẹ́ lọ́wọ́ ààrẹ ẹgbẹ́ àpèdè àná ọmọọba ọládélé ọláìtàn abdullahi àánú ìgbéra wọn wá sí ìlú lisa lánàá bí a ṣe ń kí ààrẹ ẹgbẹ́ àpèdè àná ọmọọba aláìtàn à ń kí
1: ọ̀tọ̀lórí
0: gbogbo náà ni wọ́n débẹ̀ lánàá ènìyàn ní aṣọ ènìyàn ènìyàn sún wọn láàyè abdulsalam láti sùúrù lérè èrò ọkàn ọmọ ènìyàn ni ó dáná ìwọ ọkàn mi ẹ ká ju ìdáhùn sílẹ̀ tí wọ́n fi ààrẹ ni tí ó gbìyànjú tó gbà lẹ́ni ohun tó ń jẹ́ ìsọ fún wa ni pé mò ń fò lókè mi ò ní yẹ lápá ìjì oníjà wa láàárọ̀ ìjì oníjà wa lọ́sàn ìjì oníjà wa lálẹ́ tí ìjì bá jà ẹnu kó lè fò lókè ó tún lè fò wálẹ̀ mò ń fò lókè mi ò ní yẹ lápá tó jẹ́ ààrẹ ni ta sọ pé atẹ́gùn tàbá tó ẹni tó tún sọ pátẹ́gùn sí a tún sọ pé ká fún wọn kò sẹ́ni tó gbà ó à ń lọlé wa pẹ̀lú ayọ̀ kábà kí bàbá wa alájì ìdájọ́ adéwòye adéyẹmí mìnásàrà bákan náà alájì abdulaziz yẹkí bukolu aláṣẹ bukolu petroleum adúpẹ́ ó pọ̀ ní ọwọ́ yín lórí ètò yìí ani je kan to legun e ke pe are musa lade baba isi 09030597712
1: ba gbe o mo dupe lowo gugu egbe ti lo ri wole ni branch 14 ti won wa ni oluwa golo ati oga omo mi olafatia aseye ni ika se na ni je se mo
0: olotu adupepo oku alaja funka bi evangelist funka bi sa
1: ya ro ni oluwa
0: apade layo o si na ma tun lo nu o don sha nu mi odun na tun lo

0: náà lórí ẹni táíwá fọwọ́ sọ̀yà pé ara wa ní ẹ̀bọ́rọ̀ gbogbo àdáwò yóò ṣe padà jẹ́ nígbẹ̀yìn náà nìyẹn gbogbo òkúta tí ọ̀mọ̀lé ti kọ̀ sílẹ̀ lágbára ọlọ́run yóò padà di ìgòlé lára bó ṣe wò ó lè rí àwa náà yóò kúrò tí wàá ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ò ní sin mọ́ àwọn òbí ẹ̀ ṣe rí àwọn yorùbá wọn ní bí ẹ̀gún bá ti débi yìí ó ṣe tán tó fẹ́ yọ nìyẹn ilé ayé tá a wà yìí mélòó mélòó nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ò ní tẹ̀yàn lọ́rùn ṣùgbọ́n tí ọlọ́run yóò máa fi kan èèyàn nítorí dáadáa eléyìí tí ó ń bọ̀ lọ́nà mo láǹfààní àti wo interview kan lóru mọ́jú èní ẹnìkan wá ń sọ nígbà tí wọ́n wá ká alágbára olókìkí kan mọ́lé ní ìbàdàn ó wá ń lára àwọn kan wà tó jẹ pé òtẹ́ kan ló wà meanwhile ká pé ó di bí aago méjì kó tó fi òtẹ́ yẹn lẹ̀ sọ pé ó ń bọ̀ wá sí ilé ni irúkú tó kú lóru jọ yẹn olóyinṣẹ tí ò bá fòrò ṣe rí bí ọ̀rọ̀ bá ń rí gbà míì ó ṣe yẹ kó rí tó túmọ̀ sí ni pé ọlọ́run mọ̀ ó sún àbúrò síwájú ni ibi lè máa pààyàn ìyẹn lè má rí jẹ tó ìyẹn lè má rí iná tó àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run ń ṣe nítorí kí ìdùnnú lè bá gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn ni ẹ̀ka àárọ̀ ọ̀sán ẹ̀ka àárọ̀ ọmọ ẹ̀ka àárọ̀ ọgbọ ẹ̀yìn ọ̀rẹ́ ewu kékeré láǹfààní láti máa gbé ètò lárugbo wa ní ìkànnì bond fm lẹ́sítì rọ̀ tínà rédíò alára àgbà yìí dá rédíò tó ń ṣọ́ nígbà tó kù tí wọ́n ń bọ̀ lẹ́yìn ní àkọ́ gàgàrà tó kalẹ̀ sí nọmba 1 a adékúnlé fájú ìwé gra ìyẹn nílùú ìkẹjà ní ìpínlẹ̀ èkó lagos wa níbi tí a wà yìí tá à ń dábí ẹdun tí a sì ń rọ̀ bí òwe a kú wẹliwẹli òjò lọ́tún lọ́sì gbogbo ètò ní ìsìn ó fẹ́ dá lórí òjò nígbà tí pìrìsẹ́ńtà fọ́rẹ́ gan omi ti fẹ́ẹ́ rú lọ ẹlòmọ́ imagine nígbà tí omi bá ń gba ilẹ̀kùn mọ́ onílé lọ́wọ́ ẹlòmímọ́ wò pé ibi táwa wà kò yẹ kó omi ó débẹ̀ ibi bá sùn lálẹ́ tí ó bá di òru ẹnu kó dìde kó lọ rèé mú nǹkan bó fẹ́ lọ ṣẹ̀yọ́ ló bá di tàbú nínú omi ìwà máa kíbò sí pé ara ilé ẹgbà mi olúwẹ̀rí ti yá ilé òun olúwẹ̀rí yá ilé òun àbí kó máa ìmájì pé a ṣèṣe pé egbé ti gbó lọ sábẹ́ òkun àbúgbò lọ sábẹ́ ọ̀sà ẹ̀rọ̀wọ̀rì ọgbẹ́ ó tó da alágbára ọlọ́run nígbà ìbúra fẹ́ yà fún tààrọ̀ sí tèmi lórúkọ olóòtú ètò yìí olóòtú àgbààgbà olóòtú bàbá ń bẹ lórí ewé lọ́wọ́ ní alàgbà abiodun ìlú gbajú working leaf ni wọn bá ń fi ewé ọ̀hún náà ṣe àjọ fẹ̀mí dọ́gba lórí ètò lóòrèkóòrè ni ẹ àdúgbàgbé mutí abdallah tó jẹ́ olóòtú fún tààrọ̀ sí tèmi alhaji mọ̀lúfà ẹ̀dẹ́jọ ní ojú olùkú mi bọ́bọ̀ òsínlé wọ́n bá bí ó ṣe dá a lọ ẹ̀gbọ́n yorùbá wọn ní àgbàlagbà tó ń sáré nínú ẹ̀ka bí nǹkan ò bá lè òun náà máa yóò máa lé nǹkan ni ọ̀pọ̀lọpọ̀ bá lè lé ní ìsìn iṣẹ́ bíi mẹ́rin márùn mẹ́jọ kò tó nǹkan mọ́ ẹ máa ní mímọ́ ìjì kan káwọn lẹ́nu ní ìsìn wẹ́ a lè sọ bóyá rí ẹni bẹ́ẹ̀ nu ara ẹnìkan ló ń dá bọ́ kódà kí ẹ máa dẹ́nu ara èèyàn bọ́ gan sìn ní tó ń jẹ́ ń sọ wàá jẹ dúpẹ́ oríjọ fi bẹ́ẹ̀ gbẹ dàdàbí alára ṣùgbọ́n àwọn nǹkan yòókù ńkọ epo gbígba tiẹ̀ gáàsì òjìjà bíi 200 àbí síbẹ̀síbẹ̀ náà kò tí ì ka wàá jẹ àrùkù gáàsì ọ̀hún wàá rò pọ́npọ́n bí ẹnpọ́ táyà mọ́tò ni bá gbọ́ bá gbé ọbẹ̀ kaná tọ́ tẹ̀ bàjọ́ kejì nígbà tó bá jọ́ kẹrin báyìí ó di wẹ́ kú nìyẹn ló máa wò bẹ́lúbẹ́lú lójú gbà ìwọ kí n burúkú ní mo tiẹ̀ fíìlì ẹni ìjẹ ẹ̀ta ara máa gójì ká pé àìnónà tó kí ọlọ́run ló máa fi kí owó ilé wa sàn ni nàìjíríà máa dà lágbára ọlọ́run ló máa rè akí gbogbo àwọn alákòóso wa lórílẹ̀‐èdè akí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ bá a ṣe máa ń tò wá bẹ́ẹ̀rẹ́bẹ́ ẹkúṣẹ́ ìlú ọlọ́run ló máa rè yóò tún bàbá wa kùn yín lórí bàbá wa kùn yín ní ọwọ́ hamilton wa sọ salahudeen ọmọ tó mọkọ lórúkọ tó ń jẹ olúfọnkẹ àdìsá ló wà nídìí ẹrọ olùkẹta ayọpọlá ibrahim àwọn náà wà ń tòsí bí ẹni tí a kàn léèrè ohun táwọn gbéyàwó lónìí kí àkókò mọ jù mo tó gbọ tuntun ẹni kí ni mo gbọ wẹ ó ṣe kẹyìn ti mọ tẹlẹ kí ni mo tó mọ kẹyìn ti rí kí ni mo tó rí won ni in ti fese mule o sugbon yin ara ile eri la nfa ni ato wa fi ese re mule won lawon kongila kan wa to mo mo sise ajambaku ka won CDC DC ki won le ba fun won lowo bonu owo ko be won lo wa mo mo won le sakota mi wa sa won tin pe kini ri e slab ri e danu ngbe ba ri moto gbe wole e le bon lo ba pa won osise won ya dakun e slab ya won oga wa je wa lowo ojo meji oga wa je wa lowo ojo meta won ni pa mi so won la oga gan ni so pe a ejo mu wa ka gba harassment owo ti gomina bi ta re mo ko fun wa cement mejo lo ye ka lo owo merin pere ni an fun wa o a re ti owo merin to ku ni e ba fe kishan yin aya kia kia e si di si di si e mu owo wa ka le baba yin e yanju o won ni gba won ni wa mo mo wa gbe ko to se ni gate awon eniyan so ngbe ba fe wole si street Adekunmi street to je pe Ajibola le se lo ba park moto se wa fe se rin wo ile won la ri mo mo fi ise fale won mo mo fi ise fale nitori ko le ba to gba owo si lowo awon ara adugo ati awon kan be be lo se be lo la gbogbo yin se ti ni iriri iru e ri to a ko e ba fe daruko ara yin aye si sile fun yin la ro temi 0706316 1916 0706316 1916 won ko da won mi wa to je pe boya wo kan tere njoba ni won fun won ngba ti la owo didaji tan won a lo ra ye pelu ji cement kan ni won fi patch ona to ye ki won concrete ko je ko ma je irorun la lo ati abo lagbogun sori be sori be won ni oro yi na won ko yo awon oniyu ina monomona mi ina le o bori mi abi ori be mi o mo esun ti awon yan ti ka laaro temi ni yen won ni won mo mo gbe transformer awon oni finance won a lo so fe yin ara adugo pe a transformer yi o ko si nkan ti o se mo o ti duro dada o sugbon to ku ni pe a fe ra cable kan fun akogoku to so ki won so pe 250,000 naira ni so be you see the CDC ti e ba de ti le te ba ti le so wo e gbagbe bo ise da gba bo je da ko si DAC DC mo na ti ilu area A ilu ye ilu CDC area abi ilu ilu be na ni ilu area A CDC won ni alaga won Dike Sam Oluseso Olubodun won se ojo bi lojo ti teni Dike Sam Oluseso Olubodun Babagbola han niyan. Happy birthday, long life and prosperity. Mosari ya ibe yen ni. Ba tan je tele ko bi o to tan, mo dupe won gbo be de. Nigba ti o tun wa di wajo be egusi. 0706316 1916 0706316 1916 Ema bura yin mo lu, ema bura yin pa bi asa enikan wa o. Bo ba se ri ni ke yu ala ti bo mo lerun ko mo le ro. Won ni won ma se be lawon ni na mana mana won lawon yen na won ma didi won ma se be pe ofe ni re si o sugbon eran lowo won de gbo owo na lowo ara adugo a se to wa gbe transformer wa to wa di pa to wa so pe transformer yi o won ti gbe ni lo to eleun e ka ro uruko bi te tin ko wa kan ni bond fm ni olodun ba wa to sa ami atẹyin naa
1: eri oruko mi ati alawo jẹ ọpẹlẹ ati oṣu ngbari
0: oke
1: ọrọ jẹ wi ọjọ mẹbẹ nígbà tí wọn bẹrẹ ọ̀nà wa ní ọ̀kánlá
0: oke
1: samus wọn rí síbẹ̀ ni pé ọdún kan ni wọn ò fi parí ẹ rẹ sí ọjọ àti ìbílẹ̀
0: oke
1: ẹgbẹ́ kan ni wọn ṣe ẹgbẹ́ kan gbàgbà sí àjàmbá lọ́pọ̀ nbẹ ọ̀pọ̀ kọ́tà yìí ló ń lò lábẹ́ àwọn akidi jápọ̀ adẹ̀kọ̀bílẹ̀ fún ọ̀
0: ẹ má bínú ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìjọba ló kọ́ sí àjàmbàkù kó fárí apákan kó dá kan sí kí lẹ korúkọ àdúgbò yẹn ní orísunbáre ọ̀kánláwọ́street minister of works wọ́n ní owó ìjẹ́ ìlékàwò ṣe síbẹ̀ ní ọ̀kánláwọ́street lórísunbáre orísunbáre wà níjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ wọ́n ní ìjẹ́ ìlékàwò ṣe ìlàwọ́n ṣe síbẹ̀ pé ẹ̀yìn lẹ́ni káwọn oṣiṣẹ́ àjàmbàkú gẹ́gẹ́ bí ètò wọn fi tó wa létí o ní ọ̀kánláwọ́ street ní orísunbáre ministry of works ṣe bẹ́ẹ̀ lórí ministry of works ìjọba ìpínlẹ̀ èkó gómìnà ọbájú olúṣọlá sanwóolu dr kadri ọbáfẹ́mi hamzat ṣe bẹ́ẹ̀ lórí wọn ní kọ̀ngílá tí ẹgbẹ́ iṣẹ́ fún lágbègbè ibẹ̀ yẹn wọn ló sọ pé níta ilé kó òun ṣe náà ni òun ṣe 07063161916 wọ́n ní a mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n kó kànáà kó gọ́tà náà wọ́n ní a mọ́ rí bẹ́ẹ̀ wọ́n ní gbọ́n bá gba kànáà yẹn dídájì tán wọ́n wá sọ pétọ̀ ibi tí ẹ̀rọ o lánìgbé wa lè tù ní ìkànnì bọ́ǹdẹ̀ fún ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ̀lọ́. Ẹ káàárọ̀ o.
1: Àlàájá ní ìlú ọ̀ṣọ́ láti àbúrà sínú lérè ṣùgbọ́n mò ń gbé sínú lérè náà ni mò ń gbé bẹ̀rẹ̀ ó ní orílẹ̀ ní ìjẹ̀kù lẹ́jọ́ ọlọ́ọ̀bá fún ìfẹ́ òun.
0: Àmì. Àmì.
1: Ẹjọ́ ibi tí èmi kọ́kọ́ pè ní ọ̀nà tí àwọn gọ́mẹ̀ntì wọ́n ṣe láti pápẹ́ jágọ̀dẹ̀. Wọ́n ṣe láti pọ́ṣẹ ọ̀nà ẹ̀ láti pápẹ́ ìdájọ́ wa lọ sọ́mọ́ kan tó. Wọ́n ṣe ọ̀nà ẹ̀ ní jágọ̀dẹ̀ tẹ́kọ̀ṣẹ̀ ọ̀nà ẹ̀ ní jágọ̀dẹ̀ gẹ̀ẹ́tì. Wọ́n wá ṣọ́ọ̀fù sí wọ́n pe sí ní oní orúkọ ọjọ́ pé sí ti wọ́n wọ́n ṣáà ṣe ní jágọ̀dẹ̀ ṣá. Ṣé wá rí ibi tó ṣe kù sí yẹn kọ́jọ́ kájọ́ ní jágọ̀dẹ̀ ọ̀nà ẹ̀ wọ́n ti débi pé. Wọ́n ní bàbá ń ṣe verification wa. Wọ́n ní àwọn gọ́ọ̀mẹ̀ntì ibi tó ní káwọn ṣiṣẹ́ lé nìyẹn.
0: Pé ibi tó ní ká ṣe. Ní ọ̀nà ìjẹgun náà fi àbí. Ókè tí bá bọ̀ láṣẹ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ gba ọ̀nà lẹ́sẹ̀lẹ́sẹ̀ wọlé sí kóòtù. Ní pápó. Òkè. Ẹ ṣeun.

I'm not going to be able to do it.

n tó yá wa náà nìyẹn bẹ́ẹ̀ ṣe ń bèrè làwọn náà bèrè kí wọ́n gba aṣọ lọ́wọ́ ká gbé fẹ́lò míì ọ̀tọ̀rìnà bí ọba sàfẹ́yàwó tí ò bá lè bọ́ wọn á gbé fẹ́lò míì ẹ ṣe alàgbà blaye láti manuel street ní àjùwọ̀n ẹ̀yìn tí ẹ jẹ́ àjọ oníná mọ̀nàmọ́ná ìkẹjà ẹ̀yìn ni wọ́n ń pè sákìyèsí yẹn pé ní àjùwọ̀n ẹ̀ṣẹ̀ wọ́n ní àjùwọ̀n ní emmanuel street ní àjùwọ̀n wọ́n ní iná one day on wọ́n wá rí àfìdí ni bí iṣẹ́ àwọn ọlọ́kadà onímọ̀rúwá ilẹ̀ ń fọ̀rọ̀ wọ́n ṣe ń bẹ̀ wọ́n wá ní ẹni transformer ò dá wọ́n ti gbé transformer dé síbẹ̀síbẹ̀ àyípadà kò tí ì dé bá àmọ́ ẹ má wọ́rí fún alàgbà abdullahi oníjà àwọn ni yorùbá sọ pé ó jẹ́ ètò òkè nǹkan ọmọ sọ bẹ́ẹ̀ o torí ẹkún sọ pé fífi mi ta gbogbo yín lò àwọn ò lè rẹ́yìn rẹ jẹ mọ́ ó kàwé pé àìríná lóyún òun ló ń dùn yìí wọn ò lè rẹ́yìn rẹ jẹ mọ́ adẹnìkẹ́ yèyé fọláṣadé happy birthday to you aláròyé ìjẹsà ni wọ́n ní kí a máa kí yín o tí ẹ bá ń gbọ́ alhaji muhammed fàdé ìgbélé ogu ni wọ́n fi ṣe aláròyé ìjẹsà ni wọ́n fi jẹ́ ká máa wo bí a rí pé ọkàn sí 07063161916 sp kamal lawal àwọn náà ń kó ma jáde lénìí ní agbègbè alágbàdo lọ́run nìyẹn agbègbè nínú kó ma sp kamal lawal ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí o ọwọ́ ògbẹ̀yìn lágbára ọlọ́run elédùmarè ẹ má wà á jẹ́ ká gbàgbé pé ìpinnu ọjà náà ní agúnmu owó ẹ láǹfààní àti wàá pinnu ọjà ní orí ètò yìí lágbègbè wa ní nǹkan ní bond fm 92.9 rédíò alára gbàgbá bákan náà bá a ṣe ń palẹ̀ mọ́ tá à ń dágbére wẹ́rẹ́ di wẹ́rẹ́ fún ti ọ̀sán ti tèmi wọ́n ní ká máa fi iṣẹ́ eléyìí náà jẹ́ o wọ́n ní àdúrà ti gbà gbogbo onímọ́tò kọ̀ǹténà ti afayafa ní ìpínlẹ̀ ti èkó alhaji ahmed salo ni wọ́n tẹ ilé ìránṣẹ́ sí wa o pé àga ẹyin tí mọ́tò yìí tó fẹ́ dàbí ẹni pé ó bọ́ há sí agbègbè zamak bonded ní lagos alfa express road wọn ló dàbí pé ọ̀nà àbáyọ ti wa o wọn ní láago méjìlá ọ̀sán ọ̀la pé àǹfààní ti ṣí sílẹ̀ láti wá wò bóyá ọkọ̀ tí yín náà wà ń bẹ̀ ìrọ̀rùn wa fìgbẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé nǹkan yín jáde pẹ̀lú ìrọ̀rùn bí alhaji ahmed saro alága àmọ́tò nípínlẹ̀ èkó nìyẹn bí wọ́n ti ṣe fi ránṣẹ́ sí wa ó dá lójú pé gbogbo ẹni tí ọ̀rọ̀ kàn náà ni wọ́n ti rí tí wọ́n dì mú o pàápàá àwa nìyẹn sà káyọ̀ bí alàgbé ẹ̀rọ lóyìnbó ni àwa nìyẹn sà ṣe lọ sí ìlú òyìnbó ni àtifẹ́ tẹ́ máa di yẹ pa lọ́nà múṣìn ẹ̀ṣẹ̀ alàgbà kẹ́hìndé alàbí láti múṣìn lára àwọn olólùfẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ní pápá jùlọ ètò ọmọ kwara àtàtà god bless you sir alàgbà kẹ́hìndé alàbí wàá kí alàgbà taiwo alàbí wàá kí alàgbà saheed babatunde o àtògbò àwọn tí ó kù ń bẹ ẹ jábàlúlé fún ti ìyálẹta tètè tó ń bọ sọwọ ọsán olùmìdí ọlálérè gbagbagba ló dúró ó fẹ ka ìròyìn lórúkọ olúfúnkẹ àdìsá moshood abdul amir moshood mutu abdallah ó fẹ ní famaik mami lẹnu nikisa ayọkọlá ibrahim ọgbà adájọ ṣètò fún tààrọ ti tèmi nìyẹn tí bá nìjọba jẹ láǹfààní láti pàdé alhaji muhammed fayed ju olú igi lórúkọ wọn aláṣẹ apàṣẹ kan ni bond fm 92.9 rédíò alára àgbàdá abdulwas salahudeen ọmọ tó mọ kọlọ lórúkọ tí èmi ń jẹ o ẹ ṣe eré o nítorí ọ̀la torí pé eré tí a bá ṣe òun ló ṣẹkù nígbà tá a bá lọ tán ó dàbọ̀ ẹ ṣe pọ́ tẹ́tẹ́ sí wa.

Ah.

aago méjìlá ọ̀sánlù ẹ ká sọ akú ìsinmi sunday tèmí kò sì ní jàre mọ fún gbogbo wa ìròyìn pọpọlá mọ fún láti iléeṣẹ wa bond fm 92.9 ìkàrídó nàìjíríà tó fi kàlẹ sí onígbòǹgbò nínú ojú aro ìkẹjà lẹkọọ ìbẹrẹ náà láti ń ròyìn ṣùgbọn ṣáájú náà ẹjẹ farabalẹ gbọ kókó tó ń bẹ lókè téńté àwọn ìròyìn ọhún ná àmọràn ti lọ sọdọ àwọn olùgbé tó ń gbé nítòsí omi tàbí àwọn tí omi òjò ń yọ lẹnu wọn ní kọ́ ní kálukú tètè kangara wọn kúrò bó tiẹ̀ jẹ́ pé ìjọba èkó ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akin láti wá ojú òtú sí wàhálà omíyalé yìí kọ́ ọmọ ogun orí ilẹ̀ yìí ti rówó tó afurasí ajẹ́pọ̀wà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ èkó gbogbo ẹgbẹ́ òṣèlú tó ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun pátá wọn ti tọwọ́ bọ ìwé àdéhùn fún ìpalẹ̀mọ́dé ètò ìdìbò gómìnà èyí tó ń bọ̀ lọ́nà ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ti fi tuntun sétí ará ìlú tó ń gbé lẹ́yìn odi láti wà lójúfò látàrí àìbalẹ̀ àyà pẹ̀lú wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin gbùngbùn ìròyìn náà rèé ńlákọ̀tún olúmìde ọ̀làlérè lóníròyìn yìí o ọ̀gá àgbà pátá fún àjọ tó ń dènà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nẹ́mà arábìnrin zubaida umar ó ti rọ olùgbé láti wà lójúfò nípa dídènà omíyalé káàkiri agbègbè tó wà nàìjíríà ó sì ṣe ìkìlọ̀ bákan náà ó ní káwọn tó ń gbé lágbègbè tó súnmọ́ odò àti ibi omi kó tètè kúrò kí wọ́n lọ fara ṣoṣoko síbòmíìnà tí ilẹ̀ ti lè nítorí òjò ńlá olóṣì ń bọ̀ ó sọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde ìròyìn inú ẹ̀ ni arábìnrin umar ló ti kìlọ̀ fáwọn tó ń gbé níbi tí omi ti ń dà wọ́n láàmú láti gbáradì kí wọ́n sì wá ọ̀nà àtidáàbòbò ẹ̀mí àti dúkìá wọn kódà ó kìlọ̀ fún wọn láti yé máa wá ọkọ̀ kiri tàbí rìn nínú ọ̀gbàrá ó sì rọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí láti yàgò fún ìwà à ń da ìdọ̀tí sínú kòtò ọ̀gbàrá ó ní àwọn ìwà báyìí ló tún dákún wàhálà omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù òwò ará ìlú dá tètè máa fi ìròyìn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó àwọn àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì létí láti tètè jígìrì sí iṣẹ́ wọn láfikún ọ̀rọ̀ ọ̀gá àgbà àjọ nẹ́mà ó ti wáá pa aláṣẹ fún gbogbo ọ̀gá lẹ́kùnjẹkùn pẹ̀lú adarí kọ̀ọ̀kan láti máa lọ ṣètò ìpolongo fún ará ìlú kí wọ́n sì bá gbogbo alẹ́nulọ́rọ̀ ìlú ṣe ìpàdé tó fi mọ́ àjọ elétò pàjáwìrì àwọn lọ́balọ́ba olórí ìlú àtàwọn àjọ tó wà fún ètò ààbò tó wà ní ìpínlẹ̀ náà ìjọba ìpínlẹ̀ èkó ti jáko ní mímọ̀ pé owó òdákà owó òṣo lórí dídènà wàhálà omíyalé láti ipasẹ̀ bí iṣẹ́ ìdàgbàsókè ìlú bó ṣe yá kíákíá mímú ètò àyíká ní bàbàrà àti láti ṣe ètò ìpolongo títí ará ìlú lọ́nà ara ọ̀tọ̀ tí yóò fi lọ jìnà dé tó mi ò ní dà wá láàmú mọ́ akọ̀wé ìjọba èkó arábìnrin abímbọ́lá sálú òdeyin òun ló ṣe aṣojú ìròyìn náà lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú gbogbo akọ̀wé 97 tó wà lábẹ́jọba ìbílẹ̀ àti ìjọba ìdàgbàsókè agbègbè nílùú èkó ó ṣàlàyé pé gómìnà babájídé sanwóolu tìpínlẹ̀ èkó ó ti lọ káàkiri láti lọ ṣàbẹ̀wò sáwọn agbègbè tí omi ti ń ṣọṣẹ́ ó sì lọ pẹ̀lú ìgbìmọ̀ ìṣàkóso ìlú èkó ni láti lọ wo ọ̀nà àti dènà wàhálà omíyalé tó fojoojúmọ́ pelékesì ó ṣàlàyé síwájú pé ìjọba ti wá gbà á lérò láti kó gbogbo inú kòtò ìdóminù àtàwọn ààyè tó yẹ kí omi kó máa gbà kọjá káàkiri ìpínlẹ̀ èkó arábìnrin sálú òdeyin ó wá di ẹbíru àwọn tó ń kólẹ̀ àwọn tó ń kọ́lé sójú ọ̀gbàrá pẹ̀lú àwọn tó ń dalẹ̀ sójú kòtò ọ̀gbàrá ó wá rọ olùgbé láti ṣàtìlẹ́yìn fún ìjọba lórí ètò ìmọ́tótó àyíká ó sì jẹ́ ojú mímọ̀ pé ìjọba èkó ti gbé ìkọ̀kan dìde tí yóò rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká wọn á sì máa fi ọwọ́ òfin ọwọ́ ìle mú ẹnikẹ́ni ìyọ̀kéyàn tó bá tàpá sí òfin ọ̀hún ó ní ọkàn òun balẹ̀ pẹ̀sẹ̀ pé ìgbésẹ̀ ìjọba yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú ó ní yóò tún mú àdínkù bá ìṣòro omíyalé tí yóò sì dáàbò bo ará ìlú àti dúkìá wọn lówó omi káàkiri ìpínlẹ̀ èkó ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìṣe nípínlẹ̀ èkó ti gbàlejò ìpàgọ́ tí wọ́n pè ní èkó creative summit 2026 nílùú aláúsá ìkẹjà léyìí tó mú àwọn ọ̀dọ́ wa wà ní ìṣọ̀kan láti ṣàwárí ẹ̀bùn àti láti pèsè okoòwò àti ìdáṣẹ́ sílẹ̀ ètò lágbára gidi ó sọ̀rọ̀ náà di mímọ̀ lórúkọ akọ̀wé àgbà iléeṣẹ́ tó mójútó ètò ìgbafẹ́ àṣà àti ìṣe adarí ìṣàkóso tó tún mójútó ọ̀rọ̀ ọmọnìyàn
Taurid Dosumu Olo fi idi ipinu ijoba ipinle eko mule sise nipa sise awari ebun lokan ojokan leyi ti o tun mu agbegan lala ba oro eto okowo wa pelu bakana oni yo tun pese ise lopo janturu fawon odo wa o wa ro awon akopa lati lu anfani na daradara en to je lakoso igbimo to wa fun asa ati ise nipinle eko Idowu Johnson wo ti salaye eto ohun gege bi aye lati sawari ebun ati lati seto irowo fawon odo awon to ba lebun nipa fifi igagbaga nipa eto okowo jake jado lara awon to soro lati ri dami adenuga to je onimo nipa oro iroyin bakana olorin takasufeni yc doti ati idumodu blog pelu ola oluwasanmi pelu onimo nipa eto okowo kuna michael ezio ewe dokita Princess Kilishi to jo dasile ile ise GMYT fashion lo paro wa siti awon akopa lati lo anfani eto na bojito ati botiye o si fun awon to si daada julo lebun owo to to 1000 lona 100 kan naira iko mo gori ile ti rowo to afurasi ole ajepo wa mefa ototo lasiko igbodorogun to fi di pe gbogbo opa epo to ti won ti ji epo wa kaakiri ipinle eko ni won ti ri ti won si ti lo dabaru be iko omo ogun owo kokon le logorin e ti won division lo se ise na latara iroyin ti won to gba to te won lowo ati ipinmukunle won lori bawo eyan kan bo won se n da opa epo ti won se n je opa epo bentirolu wa gege bi atesode iroyin ti jade latenu agbenuso iko omo ogun ohun iyan musa yaya olu ja mo pe ojo 14 osu awa nu e ni igborogun na waye titi owo fita afurasi mefa lagbegbe ti won tin soba ti won sosun lara ohun olose ti won ba lowo awon afurasi ohun ni ero to n fa ipo jade iyan pumping machine hose atawon irinse to wura ti won lo fi sise laabi won agbo wipe gbogbo agbegbe yi lawon ikọ ọmọ ogun ile yi ti won baje raurau lati maba mu kopa oko wa lara koda nibi ti iroyin na salaye de won ni gbogbo afurasi mefa na o ti wa labẹ akata ile ise ologun ti won a ti taari gbogbo won lo si odo ajo ikọ eso ara eni labolu iye the Nigerian Security and the Civil Defense Corps nipinle eko fun iwadii si pelu ijiya to ba to ni bayi ile ise ologun ori ile o ti wa je odi mimo pe ipinu ati ojuse awon ni lati dena wahala awon ole ajipo wa atawon to n ba eto okowo wa je jakejado orilede yi ilopo lengbe lati ile ise wa bond fm 92.9.

0: kuita disiwale fokote fero here Bond FM 92.9 awuye wuye oniroro tin jeyo latara pe o da ki okunrin fe ya opopo sile tabi to ba mo pe agbara ohun ogbe obirin meji kokoko ma fun obirin lo nka kire yo da bi ki obirin ko bi mo fun baba ototo leyi tawon eyan si mo si baby mama ni Nigeria iro ile o jade latari oro kan to n jaro iroyin lori ero ayelujara lori eto igbeyawo ati oro idile ṣugbọn ṣe mọ pe ko si ba ṣe fẹ so oku mu aja tẹja oni gbo bakan naa ibi to kọyin si to kọyin to koju ti ẹnikan ẹyin lo kọ salomi lara awọn eyan to so erongba ti won lori eto gbajugbaja ta pe ni abala igbeyawo wa to ma n jeyo ninu koko inu igboroyin to gbilẹ wa ni Bond FM ibe ni opo ti n soro lori iwa ka ma feyawo pupo sile gẹgẹ bi asa ati ese to si je ki opo okunrin to ba kaato to lagbara ati toju iyawo ju eyokan lo ko fe sile bakan naa ni awon igun keji to pese ori eto kilo pe iru iwa bayi o le mu ipalara ba molebi koda awon kan so pe okunrin to ba lowo lowo to de mo ba se n ba obirin gbe o le feyawo pupo lai se oju isaaju fun enikeni ninu obirin ohun ninu awon iyawo e bo ti je pe awon egun keji so pe iwa bayi le da wahala le laarin awon iyawo na ti oko to ba kuna lati se ojuse dede ninu ile eja gbo ohun awon igun mejeji na
1: Iyawo kan
2: ele ko si ni fe meji ni ti ka
1: du pa ti ya lati ri orun o da si ori iyawo kan iya ma jeun loju ale o tori ko ti o ba lo to ma n duyin wo
3: baba je mo fi la don ba ti lo ra mo la iyawo kan iya n pempe to po kan lo ma ti ya le je wa ba wo bi ni bi ri oro aje lo bi ri ka do do bi ba n bo yo si sa lo
0: ama mani jara na ni ori ko so gbo ta ji gbo gbo mo ma fa ma ya wo ko o ma fa da ni ko ko ju a to ni ojo ale owo awon to pe wole to ba fe ni isimi to si fe ni emi gigun ati ibowo fun ninu ile ati laarin awon yawo e gbogbo nọọsi agbẹbi to n ṣe iṣẹ ni ileiṣẹ iwosan to n ṣayẹwo si ilera ara nipinlẹ eko ni wọn ti kọ sara si o latari bi wọn ṣe n fara aji si ti wọn si n ṣe iṣẹ wọn doju ami pẹlu iṣoro to ri ọpọ n dojukọ lẹnu iṣẹ wọn o si rọ wọn lati tubọ ni ẹmi ifarajin si ki wọn ti tara mọṣẹ wọn akọwe agba labi ajọ to n pese itọju ni ileiṣẹ iwosan to n ṣayẹwo si ilera ara nipinlẹ eko ta mọ si lspcb Dokita Ibrahim Mustafa òun ló ṣe ṣẹ̀dánkẹ́ta òkàrè láì nígbà tó ń ṣẹṣẹ lójú ìpàgọ́ àwọn àgbààgbà akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì ọdún yìí pẹ̀lú àkòrí tó lọ báyìí pé dídá ipò àgbà padà mímú ìṣọ̀kan wà mímú agbára bọ̀ sípò Dokita Mustafa wá rọ àwọn akópa láti rí ipò aṣáájú gẹ́gẹ́ bí ìrìn àjò ọjọ́ pípẹ́ nínú ìrírí àgbéga àti ẹ̀kọ́ tí wọ́n ti rí ó sì tún rọ wọn láti ṣe ìtọ́jú ara àgọ́ ara wọn náà fún ìdí èyí òwò ake sí àwọn nọ́ọ̀sì ọ̀jẹ̀ wẹ́wẹ́ náà láti wá ìmọ̀ kún ìmọ̀ bákan náà kí àwọn ọgọ́n kí wọ́n ṣe nǹkan táwọn èèyàn òfin nígbàgbé orúkọ wọn láéláé ní ilé ìwòsàn tí ẹnikẹ́ni tí wọ́n bá ti ń ṣiṣẹ́ ìròyìn tá a gbọ́ ni pé gbogbo ẹgbẹ́ òṣèlú tó ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun pátá ló ti lọ tọwọ́ bọ ìwé àdéhùn láti gba àlàáfíà láàyè níbi ìdìbò tí ipò gómìnà tó fẹ́ wáyé láìpẹ́ lọ́jọ́ 15 oṣù tó ń bọ̀ ìgbésẹ̀ yìí wáyé látọ̀dọ̀ ẹgbẹ́ tó mú ìlọsíwájú bá ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò ìpàgọ́ lórí ètò ìjọba àti bí ètò ìdìbò bó ṣe lè lọ sí láì sí wàhálà ohun rògbòdìyàn nílùú ọ̀ṣun a gbọ́ pé àjọ elétò ìdìbò inec gan wà ń kalẹ̀ pẹ̀lú àjọ àwọn àjọ elétò ààbò àwọn lọ́balọ́ba olórí ìlú olórí ẹlẹ́sìn ẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ tó ń jà fitafita fún ẹ̀tọ́ ará ìlú ó sọ̀rọ̀ náà lórúkọ alága ẹgbẹ́ ọ̀ṣun development association ọ̀gbẹ́ni túnjí olúgbòdì òun ló ní ìgbésẹ̀ náà wà fún ọ̀nà tí àlàáfíà yóò fi jọba lásìkò ìdìbò àti lẹ́yìn ìdìbò àti fún àwọn tó fẹ́ dìbò náà látàrí ìdí èyí kọmíṣánná tó mójútó ọ̀rọ̀ ìdìbò abẹ́lé nípínlẹ̀ ọ̀ṣun arábìnrin olúwa tó yàn Toyin Babalola o ti wa ke ti gbogbo ale nlo lati mo daju pe ojise onikaluku ni bi eto idibo yo se lo si lai si wala ohun itajele lakoto awe o wa ro awon kupa lati mo pe eto osilu awarawa ko le fese mule ninu lasigbo tabi aibale aya aya nila oke agbo ipo orile ede America ati ketoto lori oro abu jake dado o si ro gbogbo olugbe to ngbe leyin oji lati kiyesara ju tate yin wa lo latari wala ati ija to si nsele ni apa ari gbogbo Middle East ninu ate jade iroyin to jade latodo eka to n pese awon amoran fun ipinle fawon omo ile America papa julo awon eyan to n gbe ni ari gbogbo lati wa loju lakan fi nsori bakan naa ki won ma tati si iroyin to ba n jade lodo awon ise eleto abo ki won isu ma tele alaale asoju ajo US Embassy tabi ti orilede kankan naa eka yi so pe bi won se ti aye ibi ti oko ofurufu n paaki ti ati kikede titipa ile ise oko ofurufu o le fakoba nlanla fun awon eyan to n gbe tabi ni itosi aarin gbungbun nitori pe awon iko lati ile Iran won le fe kolu ile America atawon orilede to ba n satileyin fun ile America naa ikilo yi waye latara bi Iran bo se ju adodoro to gbowura si ilu Jordan to ti gbemi ose US meji ti mẹrin mi to si fara pa ni ọlọyan naa to kin to mu iroyin sọrọ ni wa sope ati pe koko iroyin naa lẹẹkan si amọran gidi lọ si ọdọ awọn olugbe to n gbe nitosi omi tabi awọn ti omi n yọ lẹnu wọn ni konikaluku titi kangara wọn kuro bo ti jẹ pe ijọba Eko ti bẹrẹ si ni gbe igbesi akin lati wa oju utu si wahala omi yale ikọ ọmọ ogun orilẹ yii ti rọwọ to afurasi adepowa mẹfa ọtọọtọ nipinlẹ eko gbogbo ẹgbẹ oṣelu to n bẹ nipinlẹ ọsun pata ti tọwọ bọ ilu adehun fun ipalẹmọde eto idibo gomina to n bọ lori oṣu to n bọ ijọba orilẹede America ti ke tuntun se ti ara ilu to n gbe lẹyin odi lati wa lojufo latari aibale aya pẹlu wahala to si n ṣẹlẹ laarin gbogbon ọpẹ lọwọ taiwo sadiq pẹlu atilẹyin motiv abdulai to jẹ olóòtú olumide ọlálérè lorúkọ tèmi ó diwọ bí ọjọrọ.
4: Ojúmọ̀ wo lọ́dí ẹwà bá kù kọ́ ọ́n? Ojúmọ̀ wo lọ́dí rí

0: ni Olorun ni ninu ibere ka ma se Olorun baba Saturday amoni ba tin da wa si ojo gbe ni baba dagbe so awa ni ese ti koya ke ka ti fi aye pade ni ese alejo be o ti ni olanla e da wa se je ka ti lanfani ati pade ara wa ni ese alejo be wa ke ke ma ka se ni mo ko le ni o bi ti bi wa tin ba de so wa bonde fairness ti je fine kan ya se mo bi la wa shi ni ko ti ni bala gba fun pe o se ta fe mi o se aye ni ma je fun wa a ni le ba ni je ni ese yi lagbara ni o ba ema bo abo lori lori eto alejo boy abi ti mu alejo wa gbe bi ise wa lala awon olufe wa ti n ba wa n da sefe wa ni la ti mu wale ebi ni o ki se aye fun oluko alejo wa ebe wa daruko n fawon wa ni
1: orukọ tẹmẹ ni anna fi kola oni abdulrasaq lati korodu
0: anna fi razak lawa ti ẹni wo ti lori eto awon oluse boyd fm ti won le se won ma ba da sefe wa pelu orukọ yen se ti wa ri pe oju ni alejo wa won ki se aye fun oluko baba wa anna fi razak ọmọ bíbí ìlú ìlọrin
1: ọmọ bíbí ìlú ìlọrin ni ní kwara state
0: ọmọ bíbí ìlú ìlọrin nípínlẹ̀ kwara ni àlejò wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìlọrin àti girama
1: ó lọ sí òkèlè primary school bó dẹ̀ tó lọ sí òkèlè secondary school ìlọrin
0: lẹ́yìn tẹ́ ṣe ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlọrin tẹ́ tí ṣe ti girama ní ìlọrin jẹ́ láǹfààní àti tẹ̀síwájú lórí ètò ẹ̀kọ́
1: yìí mo ní àǹfààní àti tẹ̀síwájú ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ agbófinró sí òpin wa ṣiṣẹ́ díẹ̀ ni máa tún tẹ̀síwájú mo lọ sí iléèwé college of education ìlàràn kan bẹ̀rẹ̀ ni mo ti wá parí
0: lẹ́yìn tẹ parí ètò ẹ̀kọ́ yín ẹ fẹ́ pé lẹ́yìn tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ agbófinró ṣe kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ ti àwọn agbófinró ni àbí ẹ rò pé ìgbà tẹ lọ lóye kẹtí iṣẹ́ agbófinró ni òun ló ṣe lọ ṣe sí tẹ̀síwájú lórí
1: ẹ. Mo ti wà lẹ́nu iṣẹ́ ní kí n tó wá lọ sí ilé ẹ̀kọ́ gíga mo ti wà lẹ́nu iṣẹ́ mo ti fi school start mi bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó di pé mo ká rò pé kí n tó tẹ̀síwájú mo ṣá lọ sí college of education ìlànà kan.
0: Báwo lẹ ṣe máa ń fà ní àti darapọ̀ mọ ilé iṣẹ́ agbófinró.
1: Gbà tí mo wà ní ilé nígbà yẹn a ní àwọn òǹkù kan tó jẹ́ pé wọ́n advice ọ̀hún dẹ̀gbà níyànjú pé ká mọ̀ sí iṣẹ́ agbófinró gẹ́gẹ́ bí àwọn ṣe rí pé iṣẹ́ tó ní ọjọ́ iwájú ni tó dẹ̀ lẹ́yìn so dáa náà dẹ̀ rí àwọn ipa tí àwọn ènìyàn náà ń kó lẹ́nu yẹn so bá náà sì gbà wọlé nìyẹn láti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn.
0: Lẹ́yìn ìgbà tí wá kú o ṣé ìlú ìlọrin ilẹ̀ tí wá wá àbí iṣẹ́ ló gbóyún lórí oko báà lọ ṣe bẹni tó ń padà wá síbi.
1: Iṣẹ́ ló gbóyún dé sí ìlú oko mi tiẹ̀ ṣiṣẹ́ nílọrin rárá mo kàn wọ́ṣẹ́ nílọrin ni mo kọ́kọ́ ṣiṣẹ́ ní òṣogbo àtòṣogbo mo lọ sí mọ́ya àti mọ́ya mo ṣàpadà wá sí Èkó kí n tó máa gbọ́ bọ́ndì ẹ̀fẹ̀mù ní Èkó gbàtí mi padà dé. Mo ń gbádùn ètò gbọ́ndẹ̀ fẹ́ mu gan-an gbogbo ètò tí mo máa gbọ́ ń bẹ̀ kò sí àṣàdà ló ń bẹ̀ ṣé kókó ní ìròyìn lábẹ́ sọ ni àbí gbogbo àwọn ètò mílíọ̀nù kan ṣe bí gbẹdẹmukẹ bí àlàyé bàbá ọ̀rọ̀ so oríṣiríṣi tó bá yẹn gíláàdì tó bá máa ń gbọ́ ní alẹ́ ọjọ́ friday so mo ń gbádùn kò sí àyọ̀dànù ní gbogbo ètò yìí tẹ̀sí níbí.
0: A
1: ti gbé ọdún mẹ́fà sí méje báyìí mo ti gbádùn bọ́ọ̀dẹ̀ ẹ̀fẹ̀.
0: Bí àwọn ètò aṣọ wa pọ̀ sí i, àwọn kan ń lọ lérò pé bí a tẹ bá gbà wá lámòràn àbẹ bá láǹfààní àti bá wa sọ̀rọ̀ pẹ̀lú òpin àkúyẹ kó máa fa àwọn ọkọ̀ yìí fún àwọn ìtàbẹ̀rẹ̀ lọ nílẹ̀ ni pé wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ wá gbọ́ mú àwọn lọ lérò pé a lè fi kú bí ètò àbí bí àmọ̀.
1: Gẹ́gẹ́ bí màrá ti ní ètò tí wọ́n rí pé ẹ tún lè fi kún àwọn ètò yìí ni pé bóyá kí ẹ máa ṣe ìwádìí bí ìlú kọ̀ọ̀kan ṣe ṣẹ̀ so nǹkan tó fà á àti àwọn oríṣiríṣi nǹkan tó bá jẹ́ nǹkan mìíràn tó wà níbẹ̀ tó ká tó máa gbọ́ yìí náà kan ní ètò yìí kì bá da púpọ̀ jù ṣùgbọ́n kò sí àyọkúrò kankan nínú gbogbo ìfẹ̀sí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: ìfẹsíwájú ọmọ bíbí ìlú ìlọrin nípínlẹ̀ kwara oúnjẹ ilẹ̀ ló fi àtìmọ́jẹ.
1: Bọ́láàkì àmàlà wa àmàlà náà ní ìjọ ló wa àmàlà ni Bọ́láàkì jù àti olúdú.
0: Bí àwọn olórin ṣe pọ̀ tó lórí ilẹ̀ ló fi àtìmọ́jẹ.
1: Onífẹ́ sí alájú wa sí ìwà ìdíkẹ́ wa.
0: Àmàlà ní orin alájú wa sí àìdíkẹ́ wa ọ̀tí ìtàmọ́lọ́mọ́ wa tá bá ti padà dé àtẹ̀síwájú ní ètò àlejò bẹ́ẹ̀.

0: kaabo pada si eto alejo bo ni ise bonde fm 92.9 alejo wa pataki fun ti osan yi o na ni alagba anu fira zak lati ile ikorodu awon la ngba lalejo losan yi ori eto alejo bo gege bi o se je agbofuro te se sise labe ijoba amo le fe fun awon odo iwe pa pa julo lori bideko egbegele
1: imara bi o le fa odo ni pe ki won ma ru ojo waju because bi o ni se ri ola ma daju be lo so kan ma ru ojo waju kan ma je ken body olu won fun iwa janduku so ka no ro pe awon tan lu awon yen bo se da fun yen ta na ba te pa ma se tan na lojo la o le da fun awon na ju be lo mo na se mi ni won den kan ogunloro ma de ni lu ti won mo na kan o jawo ni be because ko si bi to le gun ade to le da so kan jawo ni be imara mi si won ni
0: ki wa ni amoye te fe gba ijoba orile ede
1: emara mi fe gba ijoba ni pe kan jo nto ologun kan ba wa se fun awon odo awon odo kan ba tiraka na tawon bi won na tiraka kan ba kawe kan je kan ma ri kankan si ifu ti o ba ti se fun won gan ba so owo kankan ya soto kan ma fi empower won so kan no le da do lori owo won imara mi si ijoba ni
0: bi adugbo o se wa wa nkan won ni ife te fe ki ijoba se fun ladugbo
1: nkan ta ni fe ni pe ki akoko na gbogbo titi ọna ọdọ wa kan bá wa tún gbogbo ẹ sí ṣáìdì olú olúwa kẹmi ni èmi ti wá olúwa kẹmi ní ìkòròdú bí wọn tá ìná pẹlú gbogbo títí kan ṣe síbẹ náà ṣùgbọn síbẹ náà kan sì bá tún wọn ṣe àwọn kan sí wa nídìí omi níbẹ yẹn kan bá wa ṣe omi ká máa rí omi lù dáadáa gẹgẹ bí ìmọràn mi sí ìjọba nìyẹn.
0: ìjọba náà ti ń bọ kí wàá ní ọmọ rẹ fún iléeṣẹ bọndẹ.
1: ìmọràn mi ni pé fún iléeṣẹ bọndẹ mi ni pé bẹẹ ṣe sí náà ni kí ẹ máa sí lọ because gbogbo àwọn ètò tí ẹ ń gbà tá à ń tẹ̀ ń ṣe à ń gbádùn ẹ àti ìmọràn tẹ̀ máa fún ìlú àti tẹ̀ máa fún individual so ọ̀nà wà pẹ̀lú ẹ̀dẹ̀ níwájú láéláé.
0: bí a ṣe wá ń lọ lórí ètò àlejò bond lọ́sàn-án ni mo fẹ́ kẹ́ gbàdúrà fún iléeṣẹ́ bond fm láti orí ọ̀gá pátápátá dé gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ yìí ká máa tẹ̀síwájú létí dáadáa.
1: àdúrà mi ni pé bí ẹ̀ ṣe ń tẹ̀síwájú ìlágbára náà wájú náà lẹ́mọ̀lẹ́ ní wẹ́yìn àti gbogbo àti ọ̀gá láti orí ọ̀gá lókè títí dé ìsàlẹ̀ gbogbo ní pátápátá lágbára náà ọlọ́run máa fún yín sí ọwọ́ yín lẹ́dẹ̀ fi gba ẹ̀tọ́ yín. agbára ọlọrun lè sẹyìn kò ní jóná o lọlá àhàlọ ọlá kọwọta ìlà àbílà ìlàsí wàrà fanáhù mankana àdéyà.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àlejò wa lọ́sàn-án ní alàgbà anna firazak mo lérò pé tabá pè nígbà mìíràn tún jẹ wa.
1: bẹ́ẹ̀ ni a jẹ inshàlá.
0: ojújọ lọkẹtì ẹ jẹ wa lágbára ọlọ́run ọba a rí lùjù báyìí lọ lórí ètò àlejò bọ́ọ̀ ní ọ̀sẹ̀ bọ́ndẹ fm 92.9 tó bá tuntun ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tuntun wa máa mú wa fún yín ní orí ètò yìí lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà pàápàá jùlọ ní ọ̀sẹ̀ bọ́ndẹ fm lórúkọ olóòtú gbẹ́mígà ní àtẹnubílẹ̀ ayáṣúrò fún gbàgbé òfin pé ó dìgbà kan lọ mú ìgbàgbé àwọn ọlọ́wọ́ bọ́ tí èèyàn tó bá jẹ́ pé ọlọ́run wá nífẹ̀ẹ́ àti dá sí ètò àlejò bọ́ọ̀ tó fẹ́ ká fọ̀rọ̀ wá nílẹ̀ nìyẹn ẹ pè mí sórí nọ́mbà yìí 0708749218 0708749218 ẹ ṣé púpọ̀ tẹ̀ ń tẹ̀ ti tiwa ayọ̀ àtàláfíà láti pàdé iye rẹ̀.

ṣẹṣẹ bond fm 92.9 a ni gbọdọ labala ẹkẹ ede yoruba a ma gbe fun awọn ẹkẹ ede igbo ti wọn ma tẹsiwaju pẹlu awọn eto alarinrin ti wọn na ago mẹrin abọ ni kẹtu pade awọn eyan wa labala ẹka ede yoruba laruko gbogbo awọn alaṣakọṣe ileṣẹ bond 92.9 lafi n dupẹ lọwọ yin pe ṣe 1030 siwa bilikis ayepola ibrahim lorukọ tèmi lẹgbàgbọ olufunke adisa kájọ tún pa àwọn eto wa láti ìdájí títí di àkókò yìí ẹ ṣe o ṣe 1030 siwa ileṣẹ bond fm 92.9.

Y que nos llama.

agwakwana m na m enweghị nke isonye ya.

FM 92.9 Bond FM Igirigindo.

0: 92.9.
1: Bond FM, Igligindo.

ẹ̀yìnwó tún dá jà wọ́n kọ́ sọ̀jà wọ́n kọ́ lọ. Àwọn tó ọjọ́ bẹ̀rẹ̀ jẹ́nárì. Gbogbo àdúgbò ẹ, ònú ìjọ. Ilé ìwé tó wà ń kọ́. Ó sọ̀jà wọ́n kọ́ lọ́sẹ̀. Àárín àárín àárín gbogbo wọ́n wà. Bond FM 92.9 ọ̀rọ̀ ṣípayáre o. Bọ́lá ń bá wá bùkún ẹ, bọ́lá ń bọ̀rọ̀ ẹ lọ́wọ́ dákùnjọ́ àsìkò tá a wà yìí, ìwọ náà ṣàánú fáwọn kan. Ohun tó bá ṣe lé ní ìtọ̀ ní lọ́la o. Ṣé nítorí àwọn.

0: bá kó ma ṣe ma mọ̀ pé fúra màálùú ló ń ti lọ síbi tí wọ́n ti pa á.
1: aláwùdúlà
0: àbùkù. ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí.
1: aláwùdúlà.
0: ẹsẹ̀ ò ní tiẹ̀ lọ síbi tí wọ́n ti pa o. ẹsẹ̀ ni ò ní gbẹ̀mí lọ ni wọ́n ti pa ní. ibi ẹgbẹ́ mi bá ti ń náwó èmi ò ní bá wọn ná gidi o.
1: bí bàtà bá lọ.
0: bẹ́ẹ̀ gbọ́.
1: aláwùdúlà.

0: ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Gbogbo ọjọ́ Èkú Sọ́ndè ní dédé aago márùn-ún títí di aago mẹ́fà ku ìṣẹ́jú márùndínlógún.
0: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣolúgbọ́ ìwé ètò yìí.

0: bẹni o e kaabo si ori eto pataki ti a pe ni iwosan irora okan eyi ti egbe bibeli ti nigeria ati ajosepo egbe bibeli ti america se agbateru eto yi ilese ta ti gbo safefe ta wa yi ni bond fm 92.9 to wa ni onigbongbo kingdom gra ikeja leko ni ladipo bus stop oruko mi ni michael oluwafemi adesina jp mr bible pẹlú mi ṣiṣẹ́ lọ́jọ́ tòní bishop ẹ̀dárúkọ ifá ọmọ nàìjíríà o.
1: a kú ilé lọ́dẹ o ẹsẹ̀ kú ìsinmi èní o ìsinmi ológo ọlọ́run a fún ajẹ́ka àjọṣe o ẹ̀dẹ̀ kú ìtẹ́tí sí wa orúkọ mi ò yípadà àlùfáà àti ọ̀jọ̀gbọ́n bishop adéyẹmí jacob sunday tí ó jẹ́ àwọn tí ó ń facilitate fún ẹgbẹ́ bíbélì nàìjíríà ló ń se kò kárí fún ẹgbẹ́ bíbélì ti nàìjíríà lórí ètò ìrora ọkàn.
0: ìwòsàn ìrora ọkàn ẹsẹ̀ ogun ní ìjẹ́jọ́ nígbàtí bíṣọ́ọ̀bù àti pásítọ̀ àìsáyà tí wọ́n wà níta jọ wà níbí mo sọ fún wọn pé àlejò wa pàtàkì síbẹ̀ náà wọn kì í ṣe àlejò.
1: òdú ni wọn.
0: a gbọ́dọ̀ pọ̀ olóògùn ìrántí ọlọ́mà ni wọn òdú bá wù. ìrántí ọlọ́mà àlàyé ni wọ́n wọ́n sí òdú. pé a máa gbé wọn wá sórí ètò yìí wọ́n ti wà níkàlẹ̀ wọ́n máa dárúkọ yín fún wọn fún àwọn ọmọ nàìjíríà ká tó kọlu agbami níta bá wá ṣe lọ́jọ́ tèmi.
2: ẹ kú ilé o gbogbo ilé a kú ìsinmi òní o àfi ọlọ́run ni yóò máa gbogbo wa gbé o. orúkọ mi ni àlùfáà táyọ ọládòkun láti ìjọ onítẹ̀bọ mi sálẹ̀ baptist church ní ìlú àjùbọ̀tì ẹdí ọ̀kan lára àwọn tí ń ṣe kò kárí ìwòsàn ìrora ọkàn ti ẹgbẹ́ bíbélì àti àwọn akẹ́jẹgbẹ́ wọn jọ ṣe kò kárí.
0: àwọn olóyìnbó wọn lọ wọ́bọ̀ nínú àkọlé àforí tọjọ́ tèmi kí á rìn fọ kí á gbéfà nígbàtí yorùbá wa túmọ̀ rẹ̀ sí àwọn olùtọ́jú ènìyàn ìdojúkọ tí wọ́n máa ń ní àti nǹkan tó máa ń jẹ́ ìró tó jẹ́ ìrora ọkàn fáwọn náà ó ní àwọn bàbá wa máa bá fọ pẹ́rẹ́pẹ́rẹ́ lénìí bíṣọ́ọ̀bù ó yà àwọn bàbá ti wà nígbàlẹ̀ kí lẹ ní fún wọn.
1: ẹ káàbọ̀ o bàbá wa nínú olúwa.
0: ẹ bá wà bínú bàbá ti ń bá ètò lọ kọ́kọ́rọ́ wà tá a máa fi sílẹ̀kùn lénìí àwọn bàbá náà máa dáhùn àwọn ìbéèrè yín o 09124131367 09124131367 tẹ bá ti pè wá ó máa wọlé nígbà tí àwọn ìbéèrè bá ń lọ sáwọn bàbá wa.
1: gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé àkòrí ohun tí a fẹ́ gbé yẹ̀wò a dẹ̀ rí pé ó jẹ́ nǹkan tó lù mọ́ àwọn olùṣàgùntàn pé títọ́jú àwọn olùtọ́jú ènìyàn kí á fọ̀dí kí á gíbà kí àwọn wo là ń pè ní olùtọ́jú ènìyàn àti ìbéèrè mi máa gbọ́ mọ̀pọ̀ ẹ̀dẹ̀ ń kí ni ọ̀nà tí a lè gbà ràn wọ́n lọ́wọ́.
2: ẹ ṣe àwọn tí a ń pè ní olùtọ́jú àwọn ènìyàn pupa púpọ̀ ni wọ́n pín sí fún àpẹẹrẹ oníṣègùn tó ń tọ́jú àwọn aláìsàn ó wà lára àwọn tó ń tọ́jú ẹni tó ní ìṣòro olùṣọ́àgùtàn lórí ìjọ.

0: náà jẹ́ olùtọ́jú kan nípa àti ti ẹ̀mí olùkọ́ nílé ẹ̀kọ́ òun náà wà lára àwọn tó ń tọ́jú àwọn tí ń gbani níyànjú olóyìnbó ń pè ní kánsẹ́lọ̀ àwọn náà wà lára àwọn tí ta kó gbà papọ̀ dáàbò wọn ní olùtọ́jú àwọn ènìyàn so ó pọ̀ káàkiri káàkiri gbogbo àwọn tó bá ṣáàtì ń ṣe ìrànlọ́wọ́ fún ọmọ nìkejì rẹ̀ pàápàá jùlọ nígbà tán bá wà nínú ìṣòro tàbí ìpọnjú olùtọ́jú ni wọn.
1: lọ́nà kan sí méjì wọ́n ń tọ́jú ènìyàn náà.
0: So ìbéèrè kejì ni pé bóò la ṣe wá lè ràn wọ́n lọ́wọ́ nítorí àwọn fúnra wọn ènìyàn ni wọ́n ẹ̀jẹ̀ ni wọ́n lò wọ́n ní omi ara wọn ní ẹ̀jẹ̀ so àwọn náà lè ní ìdojúkọ tí àwọn tí tó ń tọ́jú lè dojúkọ so ọ̀nà tí a fi lè ràn wọ́n lọ́wọ́ òun ni nọmba wà kákọ́ gbàgbọ́ pé èèyàn ni wọ́n pé wọ́n ṣe machine wọ́n ṣe irinṣẹ́ tí ò
1: lè
0: wọ́n sì ṣe áńgẹ́lì tí ò lè rẹ̀ so ó ń re àwọn náà ká kọ́kọ́ gbà bẹ́ẹ̀ ọ̀nà kejì òun náà ni pé ká máa ṣe ìrànlọ́wọ́ fún wọn ká mọ̀ wípé àwọn náà ẹrù tí wọ́n ń gbé a lè bá wọn gbé díẹ̀ ń bẹ́ a lè rè
2: ẹsẹ̀ bíbélì lè gàlákẹ́
0: orí kẹ kẹfà ẹsẹ̀ kejì
1: ó ní ẹrù ẹrù ọmọ ní kejì wa ká sì bẹ́ẹ̀ mú òfin kristi ṣe sẹ́
2: òfin kristi ni
1: bẹ́ẹ̀ òfin kristi
0: òfin kristi pé tí ara rẹ̀ bá lé ó tún sọ nìkan ní àwọn tí ara wọn lé kọ́ mọ ran àwọn tí wọ́n
1: jẹ́ aláìlera lọ́wọ́
0: tó pé lónìí ara rẹ̀ lé ó lè di lọ́la kó rí kó rẹ̀hún náà ṣùgbọ́n nígbà tí bàbá ti ṣe ìrànlọ́wọ́ àti ìtọ́jú tó yẹ kó o ṣe ó ti mú òfin kristi sẹ́yìn
2: ẹ ṣe ìbéèrè kejì tàbí kẹta torí
1: ẹ̀dẹ́ọ̀tí lẹ́mìkì pọ̀
2: ó ní àwọn àmì wo àwọn àmì wo ó ń lálé mọ̀ pé ẹrù ti wọ àwọn olùtọ́jú lọ́rùn
0: ẹ ṣe àmì pọ̀ tí a lè rí tí a fi mọ̀ wípé ọkùnrin yìí o tàbí obìnrin yìí o ẹrù tó ń gbé ó ti fẹ́ kọjá agbára rẹ̀ nọmba wà ọ̀nà àkọ́kọ́ ó ní pé àárẹ̀ tí kò ń tètè tán ta bá nótìsì pé tá à ń ṣe àkíyèsí pé ọ̀gbẹ́ni yìí o àárẹ̀ tàbí ìrẹ̀wẹ̀sì tó mú yìí kìí ṣe tó tètè bọ̀ ó jẹ́ ọ̀nà kan èkejì ìgbà míì ẹni ó mọ bínú láì nídìí tàbí kó máa kanra tó pé ẹrù tó ń rù ó ti pọ̀ ju agbára rẹ̀ lọ ọ̀nà míì ni pé òun fúnra rẹ̀ ó lè ní ìṣòro láti dojú kọ ohun tí ẹni tí à ń tọ́jú tàbí kó má lè ronú dáadáa
2: torí tó ti
0: wọ lọ́rùn yẹn
2: ọpọlọ gan
0: ti ó ti gbé ẹrù tó lọ so àti ronú jinlẹ̀ àti ronú dáadáa yóò jẹ́ ìṣòro ọ̀nà míì ni kó lè yára rẹ̀ sọ́tọ̀ tí ó withdraw gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó tí ó fara rẹ̀ sẹ́yìn kó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tàbí àwọn tán jọ jẹ́ ṣàwáwù tó nígbà bá ti kíyèsí pé eléyìí o ṣe ọ̀gbẹ́ni yìí kò ń ṣe báyìí o ó bẹ̀rẹ̀ ayẹ́pọ̀ ti ru ẹrù tó wúwo jùlọ nìyẹn so àwọn ọ̀nà tí a fi lè
1: ẹ̀yin tẹ̀ wá nlé ọ̀rọ̀ náà sókàn yín rẹ̀ láti gbọ́ dá bàbá ti ń tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ̀ ẹ̀yin náà lè dá sí ètò 091-28-34-1367 091-28-34-1367
2: ọ̀nà wo òun ni olùtọ́jú èèyàn ṣe lè mọ ìyàtọ̀ tó wà láàrin pé èèyàn ti fara ẹ̀ ṣiṣẹ́ jù ìdààmú ojoojúmọ́ dá stress àti burnout ìyẹn ni pé kí nǹkan pìyàn lọ ẹ̀mí àbí kí ni ìyàtọ̀ sí olùtọ́jú èèyàn tó fi lè mọ̀ nítorí tó máa ń gbọ́ wa nílé wọ́n á lè mọ̀ pé
0: ẹsẹ̀ ń tà ń pè ní ìdààmú ojoojúmọ́ ìdàmú ọkàn àbí ìrẹ̀wẹ̀sì ọkàn ojoojúmọ́ nígbàtí èèyàn bá tọ́jú ẹ̀ ó mọ dínkù tàbí nígbà míì tí èèyàn bá sinmi.
2: ṣé ìrẹ̀wẹ̀sì ni ká pè nígbà tí èèyàn ó ṣiṣẹ́ ju bó ṣe yẹ
0: stress
2: rí ara
0: ó ti rí ara rẹ̀
2: nígbà tó ó ti rí ara rẹ̀
0: àárẹ̀
2: ara tó lórí pé èèyàn ṣiṣẹ́ jù
0: bẹ́ẹ̀ni tẹ̀lẹ́jẹ́ ni yẹn bá lo tó bá ṣe ìtọ́jú ara rẹ̀ àárẹ̀ yẹn yóò dínkù ṣùgbọ́n tó bá jẹ́ ìtí à ń pè ní burnout tó jẹ́ ìdààmú ọkàn ẹni olùtọ́jú òun ètètè lọ ìgbà mi bẹ́ẹ̀ lo oògùn ẹ tí ẹ nímọ̀ pé lo
1: orí ọ̀rọ̀ tí máa máa gbé wá
0: bẹ́ẹ̀ni
1: tó bá lè sọ orí wá lè máa máa
0: orí yẹn ọkàn yẹn ti ru ẹrù tó pọ̀ jù
1: bẹ́ẹ̀ni
0: so ọ̀nà míì ni pé ní nígbà tí ẹni èèyàn bá sinmi tó bá jẹ́ pé àárẹ̀ ara lásán ni tó bá ti ṣe tó wẹ̀ tó gba bí ọ̀fìdè ọjọ́ kan ọjọ́ méjì tó fún rẹ̀ ń sinmi ènìyàn ó tún
1: adìde
0: padà bọ̀ ẹni tí ó bá ní bọ́nà tá à ń pè ní ìrẹ̀wẹ̀sì olùtọ́jú kò rí sí àti kò rọrùn láti tètè dìde àfi tá a bá gbé ẹrù tó wà lórí ẹ̀ fún tí ò bá sì wà mọ̀ pé ẹrù lòún rù ó máa pẹ́ nínú situation
2: tó bá dẹ̀ pẹ́ yẹn ìtàmínú padà
0: tó mọ̀ dà ni pé ó lè fàárẹ̀ wọ́n sì lọ ṣe ìyẹ̀wò dókítà ó ní à kò sí nǹkan kan tí ń ṣe ẹ́ òun sì mọ̀ pé mẹ́wàá ń ṣeun
1: ṣé kò lè tilẹ̀ ní kí wọ́n pè ní bp ní yóò
0: bẹ̀
1: ẹ̀jẹ̀ rírì
0: nígbà tó wá
1: torí tó tó ti rú
0: ó ti rù tí ò rẹ̀ gbà rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ lè mọ̀ rù
2: nígbà tí ò sinmi ìsinmi nígbà tó bá yẹ kó sinmi tí ò sinmi kò yẹra tí ò yẹra tó sàn fi
0: gbogbo ara
2: sí pé so olùtọ́jú gan máa mọ̀ wípé yes ara fẹ́ kọsẹ́ ara yìí kò lè gbé ẹrù.
1: mọ̀rọ̀ ti ìgbè kan oníwàásù orí kejìlá ẹsẹ̀ kejìlá ó ní nípa kíka ìwé tó pọ̀ jù àárẹ̀ ara máa mú yàn bí ẹ bá ń kàwé jù ó máa rẹ̀ ẹ tó dẹ̀sọ̀ rẹ̀ gẹ̀ẹ́nì ọ̀jọ̀gbọ́n ló náà pé solomon ẹ tẹ̀síwájú.
2: ó ní adia physical symptoms that often point to caregiver overload kárí àwọn
0: àmì
2: àìlera tó ń farahàn
0: tó sábà máa farahàn bí
2: ẹrù ti pọ̀ jù
0: ẹ wà dáadáa tẹ́rì wọ́n pọ̀ ṣùgbọ́n ó dàpọ̀ díẹ̀ náà ọ̀kan lára rẹ̀ ni àárẹ̀ tí kò tètè lọ
2: ìyẹn kọ́ la pé ń burn out
0: bẹ́ẹ̀
2: àkọ́ńkọ́
0: sẹ́ẹ̀rì àárẹ̀ yẹn tí ó mú ẹ̀kọ́ ẹ mọ̀ pé kínní náà jọra wọn ó wọnú ara wọn ní àlè fàtúwà àlè ìrìnàjò lẹ́ẹ̀bí kọ́ gbogbo ènìyàn àwọnú ara wa ní lẹ́mìí lára àlè pin sẹ́ẹ̀rì tí èèyàn bá rí ẹrù tó pọ̀ jù orí fífọ́ tí ò nídìí tí àwọn dókítà máa tí ó mọ̀ gbá ẹgbẹ́ ìgbájú kan ó kàn máa sán mi ní ẹrù tó rù pọ̀ jù ìgbà mí àìsùn dáadáa kò ní lè sùn kò ní bí ìgbà tí èèyàn ń sì ràn káàkiri lójú ohun tí ó kàn máa dàbí ètò tán náà pọ̀ pa tó ti rí ẹrù tó kọjá agbára rẹ̀ ẹlòmíì ò ní lè jẹun bẹ́ẹ̀ni oúnjẹ ò ní wù jẹ ó ti máa kó tó máa kó rọ́ọ̀sìn fún tẹ́lẹ̀ káwájú káwájú ẹ̀ yóò máa wù sùn ní ìgbà tí malaria ti gbà mú tó gbóúnjẹ lẹ́nu ọ̀ kìí ṣe pé malaria mú ẹrù tó rù ló fà olóòtú wá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní sí kò lè fẹ̀ jẹ̀ rí wọ́n fẹ̀ jẹ̀ rí wọ́n wà lára rẹ̀ so ìgbà míì ń bẹ tó yẹ pé ara lè máa ró ara ríro tí ò nídìí so ó wà lára àwọn àmì tí èèyàn lè rí pé ẹrù tí mo rí o.
2: ìgbà míì gan-an ó lè wọ̀n ju ìwọ̀n tó yẹ kó wọ̀n ó sì lè dín ìyẹn ni pé ó lè weight o si le add to weight to je pe ara won ami yen yen to je pe en ti weight e to je pe ko to nkan bayi tele o le di ndan to awon to ti o ti ja to ba to ba igba mi de ni ti se lomi o le je iwon ya a don duro
0: ti a ba ti ri awon nkan ta to ka si lori ran ki o fowo kan ikimi wa ba se ni kidi si igba mi o si le je aisan to sele lera lera lera eyan boju to ologun o lo die o tun pada wa o tun lo die o tun pada wa so awon onimo yi won wo ka se oro mi e je ka wo o won wa pe awon to je psychology pe a ti ba wa wo ogbeni ogun fe sise nu aye nitori eru to ru yen to ru e ke se to ogun lewu
1: e se eyin te wa le gege bi n te n gbo nje ru e ti e sele seyin na tabe eni eniyan lodo to n sele si to ti wa fe di irora okan fun a lo soke lo ngba ta ba pada de mo ti fun wa ni kokoro le kan sugbon o ye ka ti ri pe keyin na ke pe wa ke da si
3: 09128341367 lowo lowo bayi egbe bibili ti Nigeria ti se itumo bibili ti awon ega bibili metadinlogun 27 languages ni egbegbeta onila adota ede 550 languages ti o wa ni orilede Nigeria bakana a n sise lori itumo ati atunse itumo si ede mefun lowo lowo okere tan ₦1,100,000 ₦120,000,000 ni mo wa lati pari itumo bibili si ede kan iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ nítorí náà ẹgbẹ́ bíbélì ti nàìjíríà ń pè ọ́ láti bá ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí nínú orílẹ̀-èdè nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà bóyá báyìí fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ránṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyìí àwọn àkọsíṣe wa lọ́wọ́ ẹ lè fẹ̀bi ránṣẹ́ sọ́sìn ìfowópamọ́ sí yìí orúkọ The Bible Society of Nigeria Zenith Bank Account Number 10101109 50 lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria Zenith Bank 10101109 50 ẹni ìkan sí wa lórí ìfìránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org fún ẹ̀yẹ lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08159094126 08159094126 BSN àmúrò ọlọ́run wà ní àrọ́tọ́.
1: Ẹ káàbọ̀ padà sí orí ètò ìwòsàn rọ́rọ́ ọkàn Bond FM náà ní 92.9 09128341367 Bíṣọ̀bù kí ló wà ń lẹ́ o.
2: Ẹ jẹ́ ká tún gbé eré ìwò kí ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtọ́jú àwọn ènìyàn wọ́n máa ń ní ẹ̀bi ọkàn tó máa fẹ́ kọ́kọ́ yanjú ìṣòro tara wọn tán pa ti àwọn tán ń tọ́jú tì kí ló fà á.
0: Ẹ ṣe olóòtú ọ̀pọ̀ àwọn olùtọ́jú yẹn gbà pé táwọn bá kọ́kọ́ bójú tó àgbà ara wọn táwọn fi ara wọn sí ipò àkọ́kọ́ tó àwọn kò wọn ò mójú tó ò ṣiṣẹ́ tán gbé láwọn lọ dáadáa ó jẹ́ ìṣòro tí àwọn olùtọ́jú máa ń dojú kọ fẹ́ tí n bá kọ́kọ́ tọ́jú ara mi àwọn èèyàn ó lè pé mo jẹ́ onímọ̀ta ara ẹni and two ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ni ò ràn wá lọ́wọ́ ló mọ ṣe wọ́n mọ òpin tí èèyàn bá fi ra rẹ̀ rúbọ tó fi ara rẹ̀ ṣe báwọn èèyàn àwọn máa gbé
2: pọn
0: wọ́n pọn lé dáadáa so àwọn yẹn náà wà wípé inú àwùjọ tá a wà wọ́n gbàgbé pé yorùbá bọ̀ ó ní tíná bá ń jó ni tó ń jọ mẹ́ni
1: káàrin ní àkọ́kọ́
0: gbọ́n ẹni tí yorùbá gbọ́n káàrin ẹ̀nù kò lè ṣe ìrànlọ́wọ́ fún ẹlòmíì so o mo je ki awon eyan won ti won titira won kan patara won ti eh kan mu telomi igbo titi obi wa di soro nla mo won lowo
1: eyan agbara
2: ari doctor kan ti omo eku o de wa nlo lati ran elomi lowo ti o ni wa emergency o ti mo pe to n ti ku so bet igba ta won wa de wa ni be sin pa wi be yan be sin pa ja
0: o ti peju
2: won mo nkan to la koja
1: o no la koja
2: o de fit ele o de wa gbo ti emergency pe ko n do la
1: mi ta won yan wa le debi to ba ni nkan to sele ni pe omo to no e wo e ko o tun bu
2: won
1: le won le
2: bo ti ku leyin ba tan ti bu tan se pe ngba tan wa gbo nkan ti o sele si ah ni awon kan na ah to ba je won gan ni awon oni fi ti awon le
0: iwe ma gan ti e wa je ri si ngba ro ni wasu ni soro ninu iwe ori solomon ni ori kini ese kefa o ni awon omo iya mi won mu mi binu won mu mi toju agbajara awon ologbajara elomi o ni sugbon agbajara temi fun ara mi ni na ni
1: be ni so je ko e tin boju to fun ara
0: re o ti wo sakun bi nkan tin lo pe nígbà tí gìrìgìrì bá wà lórí èèyàn èèyàn lè bójú tó ọgbà ọlọ́gbà omi ọgbà àti ọ̀pá rẹ̀ lẹ̀ sọ bíbélì rẹ̀ fọwọ́ sí i òun náà kérora ni ẹgbẹ́
1: ó kérora
2: ẹ jẹ́ kí n tún ẹtún bá yànnà ní eléyìí ìbéèrè kẹrin ní ọ̀nà wo òun ni àṣà tàbí ìbáṣepọ̀ nínú ẹbí tó ṣe lè fi ìkúnlẹ̀kúnrẹ́
1: ìkúnlẹ̀kúnrẹ́rẹ́
2: ẹ̀kún ojúṣe olùtọ́jú
0: àṣà ṣe pàtàkì
1: ṣe dáàdì ṣe yóò bá tí wọ́n sọ èso yéyí dáadáa torí yóò bá tí wọ́n sọ yóò ti wọnú àgbọ́dọ̀ ṣèwé fún yẹn lọ́tọ̀
2: ìkúnlẹ̀kúnrẹ́rẹ́ ẹni àbí
0: àṣà àka àṣà olùtọ́jú sí ojúṣe ẹbí nínú àṣà wọn mọ̀ wò pé lágbájá ló yẹ kó ṣe ìtọ́jú yìí ní òbí bá ṣìnkì gbogbo àṣà ti gbà pé àwọn ọmọ ni wọn ó ṣe ìtọ́jú ẹbí so ibi àkọ́kọ́ nìyẹn àti sí fi ọwọ́ síta bíbèrè fún ìrànlọ́wọ́ gbà mí tàbí fún àìnífaradà ó mọ̀ ṣe ìdíwọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìtọ́jú tó yẹ kéèyàn rí so ìgbà míì tí a bá pín ojúṣe yẹn ní dọ́gbandọ́gba tó lùtọ́jú wá tó yẹ pé wọ́n pọ̀ díẹ̀ bí irú òbí tó sì kìíní tó yẹ pé nìkan náà ló ń ṣe olùtọ́jú táwọn yòókù ọ̀nà ní ẹ̀ kò sígbà tí ò ní rẹ olùtọ́jú
1: bẹ́ẹ̀ ni
2: ẹ jẹ́ kí n tún
1: wọ́n yìn dáhùn lọ́wọ́
2: ok ṣe ń dáhùn
0: so nígbà yẹn ṣe tabaduwari àríyànjiyàn ti ń lọ nínú ẹbí nípa ta ló yẹ kó ṣojú ṣe yìí a ti mọ̀ wípé yóò ṣe ìdíwọ́ fún ìkúnrẹ́rẹ́ àtìpalára fún ìtọ́jú tó yẹ kí ẹni orí
2: ẹ ṣe ẹ jẹ́ ká tún wo ìbéèrè karùn-ún yìí báwo ni àìní owó tàbí àìní àwọn ohun èlò tó péye kí ló ṣe lè ní ìmọ̀lára bí ìpalára fún olùtọ́jú
0: ìbéèrè gidi lẹ béèrè owó nígbà tó wọn bá ti sí nlé kẹ́nìkan ni ó mọ́ sí pàdé lẹ́yìn òun torí tán bá sì pàdé yẹn tó wọn bá padà dé wọn ó tún pàdé sí tí ò bá sí owó lọ́wọ́ ẹni tí ń tọ́jú èèyàn ara yóò nira gidi ló mú dání o nọmba wà yóò máa lo okun rẹ̀ àti agbára rẹ̀ yóò máa lowó tó wá jẹ́ àwọn tí wọ́n gbé lọ sílé ìṣègùn tí wọ́n sì tọ́jú tó ń lọ yóò bá ń gbà mí yóò ní ẹni tó ṣàìsàn ẹni tó ń ṣàárẹ̀ gan kọ́la láàárẹ̀ ẹni tí ń tọ́jú ẹ̀ láàárẹ̀ so tí ò bá ti wá sówó lọ́wọ́ ó máa fa ìnira ọ̀pọ̀ àwọn olùtọ́jú òun ló sì máa dé àkókò tí wọ́n kò tí wọn ò tún nílè mójú tó sẹ́ òjọ́ wọn so nígbà tí wọn bá lọ bí iṣẹ́ tí wọn ò ráyè mójú tó sẹ́ òjọ́ tí wọ́n sì ná èyí tó wà nílẹ̀ wọ́n pé olùṣe sí ìná òtòwó nígbà tówó bá ti dínkù ikara lo ma ba de
2: tibukata si
0: eh tibukata n fe juicy beli si so nu we oni waasu ori kewa ese kokandilogun oni owo oni dahun gogo
1: be
0: owo oni dahun kesi ni olohun ni di won wa
1: amen o
0: ehn idolu toju ajo en ti o toju are fun are gan oni lowo
1: lowo
2: do ti o ba lowo gan o na ni le ya si bi ti o ton ti toju e
0: le toju e ni to nilo toju
2: bo du toju gan ajaja ko je alufa ti bukata po nle ero yen lo ro ti je kan ko wa la ti e wa okan ibi bi o du fe yanju isoro ile o n lo ma wa lokan
0: so o wu se pataki
1: e yan ara le oro na ko yin o awon baba wa reti awon ipe yin won fe da awon won bere ipapo e ojise oluwa te n bo wa kini awon idojuko eyin na nipa beyin na si je olutoju eniyan te le pe wa si 0912834 1367 ti e ba la ipenija tabi isoro to ti nu okan yin wa e nilo enikan lati ba soro e le kan si ilese egbe bibeli ti Nigeria to wa ni arowo to yin tabi fun alaye lekun rere e le ti atejise yin si ori ero ibanisoro WhatsApp line yi WhatsApp ni won kin pe o 090 26 33 99 45 090 26 33 99 45 nibe ni o ti ri ona bayo si isoro to nti inu okan yin wa e ja duke lohun a n pada bo
4: Bond FM

0: bẹ́ẹ̀ni o díje ìwòsàn olówó kan ló ń lọ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ sọ pé ìdíje àṣírí òta ti sọ àti parí ìdíje jáde ẹ̀kọ́ ímeèlì ní àárọ̀ ara ń tàṣọ ní bí a bá ti ń kàwé bì nǹkan mi ló máa ń mú wá kọ́lọ́ sí àná.
1: àbí ìdíje ti ìwọ́ kan fún mi ìyẹn náà lè bá ti tágbá sílé ń
0: sè
1: kí alẹ́ ni.
0: ẹ̀yin ẹ̀yàn wa tẹ́ wà ní ọ̀rọ̀ náà kàn yín o a nílò ìpè yín láti bá wa dá sí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ 091-28-34-1367 oya bishop kọ́kàn yín o.
1: ok o ẹ kú iṣẹ́ náà bàbá wa ẹ kú atótónu alẹ́ kan sí ní ìbéèrè kẹfà kí ni ipa àìní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tàbí àìní ìtìlẹ́yìn láwùjọ nínú ìṣòro tí àwọn olùtọ́jú tó ń kojú.
2: ìbéèrè kù ni olóòtú wa béèrè tí èèyàn bá ní ìbáṣepọ̀ tó yẹ kó ní àyóò ní ipa tí ò dá lórí ayé ẹni tí ń tọ́jú èèyàn òun náà nílò olùtọ́jú bí wọ́n ti ní gbogbo olùṣọ́ àgùntàn ló nílò olùṣọ́ àgùntàn tí ó mójútó wọn tí èèyàn bá wá yẹ̀ sẹ́yìn kò láàrin agbo yẹn tí ò fara mọ́ àwọn tó lè ràn lọ́wọ́ tí ò wá sí àtìlẹ́yìn fún ó lè mú kí ó ní ìmọ̀lára pé ẹrù iṣẹ́ yẹn pọ̀ ju òun lọ ẹrù yẹn ó wọ̀ lọ́rùn olóyìnbó ní ẹrù tá a bá jọ pín ìṣòro tá a bá jọ pín ó dínkù so nígbà tí èèyàn bá ti fà sẹ́yìn wàhálà èkejì tí ò láì sí àtìlẹyìn ìmọ̀lára tàbí ìrànlọ́wọ́ nínú iṣẹ́ ojoojúmọ́ ìdààmú ọkàn yóò wọlé o tí ò sẹ́yìn tó ń gbé àwọn ẹrù yẹn kù lọ́kàn rẹ̀ tí ò sẹ́yìn tó ń ràn lọ́wọ́ pé ẹ̀dí àṣẹ báyìí ẹ̀yin náà ẹ̀sìnmi báyìí ẹ̀yin náà ẹgbẹ́lé báyìí ètí tó ń pè ní stress ìrẹ̀wẹ̀sì tàbí
0: àárẹ̀
2: ara yóò mú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn òun ló ń fúnni láǹfààní láti pín ìrírí wa nígbà wá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ tó ní kí wọ́n mọ pàdé ẹni báyìí ó mọ̀ nírú ìṣòro báyìí ó mọ̀ la bí báyìí kọjá yóò rẹ lómi tó pé báyìí là á ṣe nígbà tèmi náà nírú nǹkan ọ̀nà báyìí ni mo gbé gbà yóò mú kí ìtọ́jú yẹn kó yá ṣùgbọ́n tó bá ti fà sẹ́yìn àpẹẹrẹ pé ẹrù tó rù ó ti pọ̀ jù lọ.
1: ẹ ṣe wọ́n dà pé nine torí a ti dá àwọn èyí tí ó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ok ṣé àwọn àmì àìlera ara kan wà tó sábà máa ń fi hàn pé ojúṣe ìtọ́jú ti pọ̀ jù fún olùtọ́jú.
2: ó wà ní olóòtú àwọn àmì yẹn sì pọ̀ díẹ̀
1: ẹ bá yànnà náà wọn.
2: number one àárẹ̀ tí kò tètè lọ ló máa mú yàn àdẹ̀sọ́lẹ̀ kan pé orí fífọ́ náà lè dé
1: tó lè
2: fara ìrora ó mọ fa ara lè mọ tàbí kí iṣan máa fa yànró olóyìnbó ń pè ní muscle tension bí àwọn tí ń gbá bọ́ọ̀lù tí iṣan wọn fà
1: wọ́n
2: tí ó kàn tí wọ́n tí ó mọ̀ tí wọ́n nílò kán sẹ̀sẹ̀ fọwọ́ra kó tó di pé fọwọ́lẹ̀ nígbà tí èèyàn bá ti nọ́tíìsì rẹ̀ èèyàn ti mọ̀ wípé ẹrù tí mo rò yóò pọ̀ ìgbà mi ò lè mọ́ lè jẹun dáadáa ó sì lè mọ́ lè sùn dáadáa bó ti ó lè mọ́ ṣe bí ẹni tí ó ń ṣèrànràn tàbí tí ń lálà tí ò tó dẹ́rùbà tí ó kàn mọ́ dàrún pa bí ẹni ìjò tí wọ́n náà pọ̀ pa so àwọn àmì yìí òun ló fi hàn pé ẹrù tí olùtọ́jú èrù ó ti wọ̀ lọ́rùn nígbà tá a wà lóko téèyàn bá lọ sóko tó bá ru ẹrù tó kọjá agbára rẹ bo lara re o se mo se ara re o mo gbo ti ti o ba ti ese ru to le danu le ti ti won fi gbe ko laran re bi o se mo ti o ti ti o ra mo ko le
1: bi o mo gbo bi ade en ko le
2: so awon nkan ti a le ri niyan ta fi mo pe eru ti o lutoju ru o wo lo mo
1: e se e je ka wo eleyi na awon yipada imalara tabi iwasiwo won ni ebi ati awon ore ye ki won ma sora fun ninu olutoju
2: nta so niyan pe gbogbo wa na la loju se ati en tin toju eyan ati ta toju gbogbo wa en to je olutoju awon to je ebi re ara re atore re won loju se won ni awon kan ta awon lo mo chakiesi ninu aye re ko ma wa di pe yo de rule patapata okan lara re ni pe ti o ba nkanra lo ti ese be tele jo kan kara lai nidi o ye ko fun wa ni ifura pe ogbe ni yi fi ese bayi kilu le sele tabi nigbati iye pada ese si hu wa si e ba se nkan ti ese tele to ba bere si ni se a ti kiesi o ye ka na kiesi pe wala kale eketa oni aniyan oloyinbo npe ni anxiety yo bere si ni se aniyan yo bere si ni ku awon akoleya akoleya oni yo ba npe nigbati o ba ni ibanuje tabi irewesi oloyinbo npe ni moody to asan ri pe ayo kan ka wo mo ra do de se be o ya sa kesi pe nkan kan ti o ti yin bi eninu aye ran okunrin so awon nkan ta le kesi niyan tabi nkan to nife si ti nse tele ti o se mo ti o de ni di ti o fi ye ko se o di awon abi ta fi le mo pe okunrin nilo
1: I want to be a little bit of a oni pe kan na mo se akiyesi awon ihuwasi mi ti ko jeyo ninu aye eni to ntoju eniyan ibaje onisegun oyinbo ni o ibaje pastor ni o ibaje awon nurse ni o ibaje awon to ntoju awon warder ni awon warder to ntoju awon elewon ni o olutoju na ni gbugbu awon yen na
3: ben
1: aha tori en to ku boarding telomi mara gege bi ese yanana ni akoko so
2: je nigba mi ti en ba to be si ni yara re so to ku lodo awon egbe atore a mo pe nkan kan ti a se pari eto lera yewo lera ni nu church wa na onisegun to wa da wa leko o wa fira re si apere fun wa pe ko se en ti o ti o le ti o le ti o le saisan bo won fura ohun yi ohun ni ohun moju ta wa laisan pe gba to hun o yaju ni ICU ni tesi ojo meta lo ti lo nbe o lohun ti o sise to n lo si dimoto lo kan mo bo se dibo ni le ni en sare ro se ohun ojo keta lo to yaju so awon to je olutoju niyan
3: awon na ni nkan na deju ko
1: be ai saki si awon ara ile abi awon ore
2: awon to wa lo
1: awon to sun to wa
2: pa je je staff re e pe ah oga isi se bayi o ti ba je po olodun to sanu e a ba se padanu
1: ba padanu
3: ati pe ro mu tun wo kini kan o ma nsoro lati tun le sakiesi fun awon doctor yan wa ni ti bo ga ni o ro e ko mo tun se si e e be e to be do be ni o ma ni ah
2: e to re na la fi wa
3: se awon yan wa le ke pa so ke pa so joko nsi ko so pe ori n foro na plate ni so yen loju awa e ke gbo lori ke kan ma ni e awon ko mi o se mo wa ko julu yo lojiji ni ni ko de lo be o ye ke awon to ba lati se daddy se ti en lo hospital wo ni so e wa so ba ya ri ko le e ki le wa lo hospital e gbo lori yi pari o de e
2: na ni Bible Society wa bi se apekale to yi lati
3: le
2: loye
3: be ni
2: en tin toju eyan o na ni
3: loye o ni loju
2: ka ma ba padanu e ni
3: akoko
2: ti o ti to
3: be ni
2: e ba to ba je onisegun yi wa ma so pe o ye ko mo ti o do
3: eh
2: o ye ko mo to to sugbon wahala to ru o le mo je o ke
3: o lo lo be
2: kuro awa la wa pa kesi e si pe to kini bayi e kesi
1: to de ma nfa lọpọ igba ni pe awon to ntoju eyan wa ro pe laisi emi ko si elomi to le yanju soro yen
3: won
1: wa ko gogo
3: re
1: gogo e mara aro na la se yi o na la so nise to ye ko pin ise fun awon eyan
2: especially lori le de ta wa e ko lo nsa nu wa gogo awon onisegun bo won ti fe ja patan lati le de awon omo wa ise to ye kiyan be wa o si bo eyan be re lo nkun si
3: Ben, ya ti wo
2: Olorun ti wa wo won Olorun mo lo si le segun jo kan lo be yawo asa re en ti o dan lo awon binu si doctor ta ba ni a atale ana lo n ti de 24 hours lo won lo ngba to won se ma se se ko ni re
1: o mo
2: to won je e fe ko ko de gbolu le
3: ke to wa so pe a ngba to re yin kile te ilu o se wa ma lo le o mi rawo ya to ri so
2: ben ko de se ni ti o gba se lo ti o ba pe 24 hours so awon olutoju awon na nilo itoju ka ba le gbadun itoju won pe so ka de o ma sora wa lowo ka de o ma sora wa lese papa da to je bi won ti o kan gbogbogbon ka ma so pe o ye ko mo ti
3: o ye mo ko mo to ye ko se fun ra re
2: ka ka ran lowo
1: ko be yen le mo ti o se ti
2: tokan
1: le mo pe mi godo fi awon ile ile a ma wo pe mi tin ba fun
3: ba bele awon ta lo fe ya awon lo mi wa be doctor tun le si
1: o ko isoro won lere
3: lori ita re lo
1: tori gebi a so le kan pe tori pa won yen ma n pa won to ba si be le ani a mo respect won pe mo se lo kun kon do
3: la fun eyi te wa le oro le ti gbo yi o to tun ninu ijo mejo a tun a baba wo tun wa a tun yan lo loju bayi lo eyi te wa le le la nfani lati tun pe wa lori eto bishop e agbe lori eto
1: e se o e ku eti gbo loni a de ri pe e gbadun eto bi e ti e pe sugbon a mo pe ohun ti a so o wo yin lara o de e de se ki e se lati moju to ara yin e je ka moju to ara wa o emi o laaro
3: dadi wa
2: e se o a ki gbogbo eyin ara le o eyin la ma ba ni gbogbo gba ta ba nwa o itoju wa e ma ja fi sere
3: a ma fi tafa lawo
2: e ka ma fi tafa ra awon to si itoju wa na e boju to e ma gbadua fun won e de ma ran won lowo olorun yo si toju gbogbo wa
3: to ba tun ni ojo mejo pelu ase olorun bi christ ba fa ibo re seyin a tun pade lori eto iwosan rorokan iwosan rorokan yi christ yo la ko wa koja yo si gboro to ra si oju ogbe wa o dabo loruko christ

Ahora, vamos a la última, dime. No solo el gusto con el...

Oh,

Ọlọ́run Gbẹ́ta, Ọlọ́run Ana, ó ti wà láàyè síbẹ̀. Yeah.

0: getting to the flame.
1: Fẹ́lá ni tẹ́ pẹ́.
2: O ti aso la fẹ́.
1: Hip hop ni tẹ́ pẹ́ jọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò ń tẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ anu ijó alẹ́ yìí. Ẹ dá yànmọ́.
1: Ọbẹ̀ lẹ́ o. Kí ló fa tó kún mi?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá ìgbà tẹ́ ní dọ́jú lójú ń ṣe.

0: sí 08068216859. Dóró nkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: Gbogbo apáta la mọ̀ wí pé àlàáfíà orin ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò yìí ní bàbá wa. Ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tẹnu bẹ́ẹ̀dì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń ṣe rí àti gbósọmọ ará ilé rẹ̀. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí ọ̀rọ̀ tó ní àwọn káàbì arúmọlé ibi mo ní kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ṣe rìn tásì ní gbogbo omi pé ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò yìí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti orin kí ó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀nà níwọ̀n tó bá tó ní àpẹẹrẹ gbogbo ara romi apariwo ẹsẹ̀ kíkan ẹnu ní ó máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́ tó bá tó láwọn àpẹẹrẹ tètè mọ̀ nígbà àìsàn tàbí àrùn ló ń bọ̀ lọ́wọ́ àgbọ̀ ara rẹ̀ yẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bọ́ sọ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyàdó ó máa jáde ẹlòmí apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgbọ̀ rẹ̀ tó bá tó láwọn nǹkan láì.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road, Ìkọ̀tún. Ibi ibi tó bá ti ń bọ̀ tó bá ti dé kọ̀tọ̀ roundabout. Ẹ̀wọ̀ márùn-ún tó ń lọ sí Abárajọ Road. Tàbí tó bá ń gbọ́kọ̀ bọ̀ Abárajọ Road ni kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop, apá ọ̀tún rẹ̀ lọ́yà sí. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road ní ìlú Ìkọ̀tún. Mo kò ní.
3: Bàbá àgbà tó níbẹ̀ dúró ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín lọ. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tó níbẹ̀ lójú ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road ní ìlú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ fi pè mí.
2: 08068216859
0: àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́gbọ́n ti ilé tó ọgbà tó ń dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀bá wa dé màní nàláìnà má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló gbé bá ti dé nígbà kan máa fún ẹ tó bá ti lò ó àgbo ara mo lóògùn kò sí sí òsín bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
0: 08068216859. Ìwọ́n bá ti rí gbogbo fún bóyá ọ̀run ìwọ̀nkú wọ́nkú ọ̀run ìrùn tẹ̀kùn ní bá ẹlòmí etí ẹ̀ máa máa pariwo ni ẹlòmí ìbí ṣẹ́rìn lójú ọ̀nà ni ó máa jókòó ìbí ṣẹ́rìn ni ó máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di omi yẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọwọ ẹ kú abẹ́mẹ́ka ara kú tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tewé kegbò.
2: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road, Ìkọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn ìwọ̀nkú wọ́gú ọ̀rìn ọ̀rìn tẹ̀kùnùbà àti ìrìn di ọ̀rọ̀ fún wọn ìwọ́n gbẹ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ náà kọ́ báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ di bẹ́ẹ̀ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ fẹ́bọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Abárajọ Road, Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
0: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí gbèsè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni tẹ́lọ̀mí tí máa bọ́lọ̀ ṣàánú wa tó bá gbọ́ wa gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni pẹ̀sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ lè bá sọ̀rọ̀ nítorí tẹ́lọ̀mí ò lè náwó ṣáàjọ rẹ̀ àfi oríṣi kò sí sani kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgbo ara ṣe pàtàkì láti tọjú ẹ jáde báyìí jáde kẹ máa bọ̀ gbogbo ẹyin dẹ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹẹ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa ṣe kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa Olorun tin gbadura ati mo pe adura ti gba ko to gbara le ni to ba ti rapere bi Olorun ni but am bo lese re e a se nko paja paja lowo lese ati ere gbogbo apa ro ni egbe kara ro ni ati gbora gan baba ni pati aye ni lo odi ni mo gba omo ni Olorun ni ja ro gbo ni sugbe ni to agbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to ni Olorun bi je keri sugbon adura la so ro ju ka gbe igbese ego to wo di Olorun to nbe gbogbo ona ti so kan si keji ba ti wa lagu are to flasi tete ma bo
2: si number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
0: no no baba agba ti lo gbeji
2: ero banisoro wa 08068216859 08068216859
0: e tete ko le te ba gbo lale e jide be ndaji te ba gbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imara atalaye ati ona abayo lori tewe tebe ti o mu kara ni o se kede kede sagbade marugo takede lodo baba agba te ni be gileju imu maka oni se gbe bile to n gori atebe so mara ni lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi bi ta ba lo ta ba service e mo pe le ta ku joju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu to n gbadu to si jo toju ara eri tan ma wa soro pe bye bye le ra wa o ti waju do iro na ma pa ma ba so be o baba agba te ni be gbe gbogbo bi ti mo n de pata adua na ma se se ni pe ya gbogbo ara lo te ni ara yin o ni owo kan ni eh pe kara ro ni to ba ti wa ri awon apere kan ogbono gbe igbese lati wa toju ara
2: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun ero banisoro wa 08068216859 08068216859 baba gba te ni begi loju opo lo ti lowo lowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun to lo mi ma so pe ikotun jina o
3: baba gba te ni begi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera fine bye pe ikotun ya lodo baba gba te ni begi loju
0: ki won do la mu kini won ti nawo nawo nawo le ai sa gba mi lowo olorun ma ja ri ogun wahala ya n lu pipi ayin to ejo be n le te gbo gbogbo ti mo so pata wa ni abi o so gbo be ni gbogbo to ko to be ni mi ta so yo sugba won to ba wa wo bi olorun to nbe lo na to light san kan si keji mu agbara iwo kan si baba agba te be bileji ona abayo olorun lo se to ba ti de lori gbogbo kan gba le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun to ba ti bimo ma bo si
2: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
0: tete ma bo ko ma bo mo se soro yi lokun lo do won ma de lagba olorun o ni so wa de en to ma tiro a to se a fi wa se ye sugbon kankan lo se oko fai te ba ti ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa ki sara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fati won titi ma bo sagbade we marugo ta gbe lodo baba agba te ni gbogbo to ba ti bebe won ni ah baba won ni towo la ma do re ah ki ngo kere ma du do re te ba je be la be kuta loni to ba ngbe lu oko abibada ijo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin wa ti fo ro iye ko ko loju eyin o gbiyanju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi ba yen gide fia e ma bo pe ah o be je ti wa e mu gbagbo yin lowo te ba tin bo sọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ gbogbo
2: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun.
0: Ẹ wá kí wá jàǹfààní ìwé àti gbogbo ẹni láfíjì ẹ̀yìn náà dìdì kẹwàá bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu? Wàhálà àti ìdààmú wo ló wà nínú àgbà rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kúta ìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bùn òní jẹ́ ká wá rúbi ọfà. Ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá. Oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀. Ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́ chairman tó bá ti gbé ẹ̀yìn náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà kí léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ní àbí nígbà tẹ́ ẹ̀ lọ ní ìkẹ́kẹ́ bá ń pì tẹ́ ẹ̀ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́ tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà ti dẹ́ tó máa ń bara jẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó mọ̀ bá mi ara ní ẹ̀jẹ̀ ní ogógó ọlọ́ọ̀ lè jẹ́ ká rí ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
2: Ní number 20 Amoka Street Délé ara bus stop off Abara Jere Ikotun.
3: Mẹ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dúró ní wa.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
0: Ẹ má lẹ ti náwó abẹ ti débì kan yẹn, mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà bá tán lásọ, ẹ̀jẹ̀ ìtàn lè kan mọ́. Ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi nílé tẹ́ bá ti dúró ẹ̀. Ogun àti wàhálà àtàìsàn tó ń láìláàmù kò ti ṣe. Lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gidi ọjàmọ́ lókè bóyá àwọn kọ̀ pẹ̀lú ọjàmọ́ ẹlòmíì máa lásìdẹ̀ntì fún mọ́tò bí ọdún mẹ́rin márùn-ún kò ní mọ̀ bóyá òun forí àbí fi nǹkan kan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara nígbà tó bá dọjọ́ wájú bí ẹ tó rẹ́yìn bó ṣe máa rí yẹn tí yorùbá wa mọ̀ a wá di àrùn sílé iṣan sílé egungun sílé omi ara sílé ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká ìmí wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó máa lo tó lè jẹ́ pé ọ̀fà tó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jere Road Ikotun. Iye ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Kọ̀tún Underground. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abara Jere Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ́ Abara Jere Road ní kẹ́gbèrè. Ẹ bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jere Road ní ìlú Ikotun. Mo kò ní.
0: Ibẹ̀ ń bàbá àgbà wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
3: 08068216859.
4: Ha, ẹ jẹ́ ro wa ra ni ẹ.
5: I'm a born a profession.
4: Ó da, ṣé o lórí bó ṣe ń rìn ni? Orí kan tẹ kòlòbà, ó tún rìn wọ́n kú wọ́n kú.
5: Níjọ́ òní máa ń dàbáyì. Ha, nǹkan kan máa ń bá ẹni yìí fa.
6: Má jẹ́ kí ọkọ̀ ọjọ́ pípẹ́ tàbí àwọn àìsàn tó lè fa kí àti dápá dẹ́sẹ̀ ó dìnira da owó lẹ̀. Oríkèéríkèé ara ń roni, àbí ń wú ara títa, ara ń já ni jẹ. Kó ló máa gbá yẹ, ó lè rùkú ì.

0: 9.
1: Lọ́nà bẹ́ẹ̀ sọ ẹlẹ́sìn náà lẹ́yìn.

àwọn tèmi tó dáwọn mọ àwọn tèmi tí mo mọ àwọn tèmi tó mọ mi wọn ti ń kọ sára sí mi lórí ọrọ pé olúmarí tì mí jẹrìí kí pétọ nínú ṣókè mọ fún atọ wíkẹndì báyìí ra òkín jẹ ká tiẹ ní kankan tá a rò rárá nínú ọkọ ọlọrun ọba ni ẹ ṣe lọpọlọpọ àjọṣepọ níbàjẹ o ṣé ń tì mí lẹyìn ọlọrun ọba yóò máa tẹyìn náà lẹyìn ṣe ń gbà mí lámọ ọlọrun ọba yóò máa gbà yín lámọ.

0: sannin aduma faraba wɔnɛ tifiya aduma ju wɔnɛ insha allah talu suri kɔ wɔre baba wani alayeluwa babari duwa nunai aki olu de force olowe ko baba fuwa kɔnɔ wɔ ba na padi sɔn yɛ sɔn lóru ko si jɛ kɛ ɛmi didu ati alaafiya ko bani jɛ ti mɔ ɛ ma padi awon afa ti o ma ba wa sɔrɔ nipa ɔrɔ ɛsɛ islam ɛkɔ alukɔ ad ati sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ati dupɛ lɔwɔ awon alahyɛ pese redio ijɔba apapɔ ile iṣẹ redio bond fm 92.9 ati gbogbo awon alakoso ti o fi aye silẹ fun akoto eto naa fun alaye lẹkunrẹrẹ ẹ pe 0802 848 3735 0802 848 3735 ọrọ ìdodo ẹ máa tẹtí lókè mọ àṣàlà.
1: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أبدا فعلا بعلا توتن شنيور فعلا توتن عدوا يوري أفوتو إتوا إتوا أوري بيبي يوتي أوان باباوا أنا يلوا أبا ربوان الله أرينو أكي نبي كست أبا أف نوبوس تيوان Shouni do more ni ikani ti e ti nbe wa yi bond fm 92.9 adupe pupo adolo oba ala o tubo mo ba wa kun wa lowo be ne ni gbogbo awon alase ati olidari ile ise radio yi adolo oba o tubo mo ba wa kun wa lowo oko oba ada oba ile ise ni lese ore ti olo oba ma nse fun iran ise re lowo bayi adolo oba ala o tubo se fun olugbowo eto yi ni aye bi ati ni oje gbende alapeana mateola oyedo kun na ni oruko mi ile mi afi ki wa kaabo si ori akotun eto wa fun ti temi abiola oba ala ko mosala ise ti ni na ni iro fun wa gege bi se wa mo wa pelu awon olumo wa fodela ti sheikh yakub abo abdallah leni iti yo mo je akure ti a ma fi se iranu leti funra wa ina ni awon mojemu to ma mu ki ise eba ko je atewoba iwaju olorun ba ala fani atafadol mashkura ya sheikh
2: alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallim adukwa fun olorun
1: alhamdulillah
2: fi asalatu fun nabi muhammad sallallahu alaihi wasallam adukwa fola oba to tun fun olorun sani ti atun pade lori akutun to yi eto wa oro ododo aki olugbawo eto na aki awon ti n gbeto na kale aki awa ti a se fun ara wa pese ni aki papa julo en te gbo wa kuna ba subhanahu wa ta'ala ku je ka bani bitulori
1: amin
2: la ilaha illallah ise olore ati majem tin je ki se lo je itawogba meje julo se pataki ni eyan tun mo si dede won
1: na
2: idi ni pe ise olore fun ara e o ni ijuri awon majem ti a je ki se lori na je itawogba na ni ijuri
1: na
2: imana ar mal salihat ti lan ko ni se olore كل ما يطالع عليه لا بالخير فهو عمل صالح بالبرتماتي خاصوا يبقى دا داني كني إيش يقولون ناني أو من عبادة أو من معاملات ولا ولا ترى أس يلون وبا كاكيم كداوي كاي زكاة كلو سهاج بلون بقبو كاي شيء صدق كاشي سارة ودي شيء إيش يقولون
1: ناني
2: إنه عبادة نية يتوقع إنه معاملات la ko papo pe an gbele aye o an lo loju titi ara yen kan lowo an lo loju titi ari to le se yan ni sita amuko nbe an wa ninu le ari awon ara dugo wa ka se dada si won ari nkan to se awon yen lanfani awan je saba bi e ki ni esele ko ma se awon lanfani ari ni ari bi to kerede ara ni lu sesi to pe ni smiling ise olori na ni gbogbo le lona mejeji لله الله سبحانه وتعالى يسبين فمن كان يبدل كوى عرب فليعمل عملا صالحا انت عمل كوبو سيوا سيني اي لجوكم اباك اي اوائي ما نوسي واقبا ديولو مباري فليعمل عملا صالحا ما عشيشي دادا يعني بمتو ما تجي دادا كما عشي يسيو لوريني انا كيجي بوكو شاتا وانسوي سي ايبو قني وانو ديولو مباري راراو يدانا جاياتي اواني dara ja kokan ni pele kokan ni an kan wa ti je pe amalo salha wajib ise olore ni amoro yan ni gboro ma se bii irun kiki bii awe nida bii zaka iyo ati bii hajj taba ti ni kapa a kode ma se omose lori won
3: now
2: bese ni a kan wa ti won je amalul salih ghayra wajib ise lori ni amon ki soran yen amon la da po fun won daada ti en ba se awon yen ka sadaqat ni ka se sara ti se da ko ma se sara o to ma ni se sara ki se dadan ama la da po ti en ba se sara ninu la da bi apere anabi ni as-sadaqatu tutful al-maytatu as-sayya iku gbono ti en ba se sara dara ko ni ko gbono so to ba ti se olorun ba ma se kini a fi di nkan fe amo bo se ko kan olorun ba ben olorun ba si le ma be ro pe o ti e se sara o ti e re ni siyan o ti olorun ba le pe o se wa ni le ji ka kiri gbugbu adugo bayi won yi mo se mo se gbe laye ti en ko se se be ni ko ni gba la dani a to wa tan je le keta mubah ni won se dada be de ni won wa recommended pe e ma se won amo ti o ba kan se won agba dada la da lori e bi apere kariyan kariyan mo se siyan kariyan mo se kariyan assalamu alaikum kaki
3: naam
2: ti se ko so pe o ya ma lo ki yan ma lo re ni sare mi kaki e ma lo re ni kaki amo to ba se pe o wa ninu adamu ti e o ko ni pe ma ki yan sa ni le ba na so pe yi ma ki mi yi ma fa ni mo ra ni to ni e ka ro o ni assalamu alaikum ki ni lo ni wa bi ti lo mo lo bi gbo e mo lo bi tan so nbe yen gbo ki yan lo ki mo se wa ni o se o ni mo se ara bi se lo ni papata ati to do ran yen ati ni to je ise atewo do re ti en ka ma se ati ni to je ise ti ki se se won ni ka ma se ta kon se
3: na
2: bi papata ma je bi to je ro mo ti a fi ni ori opolopo la danbe to lo won ba fi tewo gba won ta fi ma ri to ye ki ori nbe bi apere eyin o kiki bi ro ki se se pataki yen
3: na
2: to je pe ohun lọwọ ma kọkọ bi lọwọ lọjọ kiyama dadan ni agbodo ki to ba se a je dadan yen ma je bu kan to je pe olorun ba ma fi gba tori to ba ki to ba ki be to olorun mo ba gba iya le ni ma ba nbe
3: na
2: a ma je mu yen leta na ni
3: na
2: i to je bi se lada ta na bi e ma se te ba se lada wa mbe o bi ka se omora bi ka yen ma se la o wa tun ni ma je mu yen to wa pe ni ma je mu pe olorun ba ti so pe to iṣẹ́ tó fi yẹn gbà ó ní lẹ́yìn tó bá ṣe ń múra àlẹ́ òmùrọ̀ tí ilẹ̀ àlẹ́ òmùrọ̀ tí ká sáàrọ̀ tí mo bá yìí lọ́pọ̀ mọ́ ó ṣe òmùrọ̀ kan ó ti ṣe òmùrọ̀ mi ó ti ṣe òmùrọ̀ mi àwọn ẹ̀ṣẹ́ tó bá ṣẹ̀ níbẹ̀ ọlọ́rọ̀ máa ṣàforíjì àwọn ẹ̀ṣẹ́ yẹn fún ẹni bẹ́ẹ̀ kì í ṣe dandan àmọ́ kó lọ́ọ̀ bá tó lè gbà kó tó lè jẹ́ pé a ṣe múra a ṣe ìbáàdà ayọ̀mẹ́ fílà yóò sọ nínú gbogbo ẹ̀kọ́ tí ẹ̀wọ́n ti wá já àti ẹ̀mọ́ bí bá ṣe gbọ́ ẹ̀ sí kò yẹ ẹ wò pé kí ló fa tó fi rí bẹ́ẹ̀ dàfà sì sọ pé ṣòro tó kù bó lè àmàlì àmájẹmú tọ́lọ̀ bá fi máa ń gbaṣẹ́ sàlááfà mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe pẹ́lú àwọn bá sọ náà ìpínlẹ̀ pé májẹmú àkọ́kọ́ májẹmú ẹ̀kẹ́ májẹmú ẹlẹ́kẹ̀ta àwọn afáà fàyọ látara gbólóhùn wọn lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi jẹ́ ká mọ̀ pé nǹkan tọ́lọ̀ bá sọ nígbà ni pé ọlọ́wọ́ bá fẹ́ gbaṣẹ́ àbó ti fi májẹmú sí fún fúrúùtù kan tó fi sí yẹn ẹ̀dẹ́ ká wò ó fúrúùtù àkọ́kọ́ májẹmú àkọ́kọ́ tábà ka súrẹ́tù káf tàbá ti wá kàdé lẹ̀ ayé àti gbẹ̀yìn ọlọ́run bá subhanahu wa ta'ala nípa rí ayé àyà òní fọmọkánà yẹn ju ìkọ àwọn bìí fẹlẹ yẹ ẹmọlù ẹmọlẹ sọọlẹ ha ó gba ẹgbẹ ẹgbẹ ọkàn wá pàdé ọlọ́run ọba tó bá fà pàdé ọlọ́run ọba ètò fẹ́ kọ́ ọlọ́run ọba yọnu sí ẹ nǹkan kan ní wàá gbé lọ sọ́dọ̀ ọlọ́run ọba kí ni kíni náà a máa lè sọ iṣẹ́ dáadáa ni ọlọ́run ọba wò ní ká wáyé wá sí nǹkan kan tí kàkàn wá ṣiṣẹ́ olórí lọ tá a bá ṣe iṣẹ́ sí bẹ́ẹ̀ la sì máa pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn afẹ́ pàdé ọlọ́run ọba lọ́jà kìyàmọ̀ ìpín tọ́ ọlọ́run ọba mo ti dé o torí pé wọn àmọ́ pọ̀ lójú ká wáyé ó sì ní wàhálà kan láti lè dín ìwà lẹ̀ ẹ̀yìnṣẹ́ ìlú àbí àbúdó dín bí ẹni kẹ́ lọ ṣeré láàyò ẹ lọ sí nínú ìwà wá sẹ́yìn wá sí inú ọba sísọ náà ọba tó sẹ́yìn náà ọba iṣẹ́ ilé orí mi àwọn májèmọ́ àkọ́kọ́ tó kọ́ àmì pé fàyíyàmọ̀ àmàlà sọ̀lá wàhálà yíṣẹ́ kìlọ̀ ìbáàdà ti rọ́bì yìí àhàdà má jẹ́ kí àníyàn tó fi ṣiṣẹ́ yẹn èrò ń gbà tá a fi ṣiṣẹ́ má jẹ́ kó wà pẹ̀lú kó fẹ́ ṣe fún nǹkan mi àbí fún ẹlòmíì àbí torí ìdí mi ẹ ń sáwò ẹ ń tó lọ mọ́ṣáláṣí tó fẹ́ lọ kírun ó fẹ́ lọ kírun pé tọ́ a lọ sí mọ́ṣáláṣí a lọ kírun ó wá wọ ní mọ́ṣáláṣí ó wá ṣe ìkọ́ọ́mà lẹ́yìn tó gbé kọ́ọ́mà tó wá ṣe allah akbar وبعد كسرة الفاتحة الحمد
1: لله رب العالمين الرحمن الرحيم
2: بتي كان يبي في مكان كاي
1: نعم
2: وان كان واتي بطا وكان ولي في المشال عشي أما سؤال ربما بني واركوا أنت ولي يوني كيولا ولي يو ولي ما كيولي نسي تو مفي في أدابي mofi marika sika lo ba yi pada pe alhamdulillah rabbi lo ba fe gbogbo lo su leyi lo ba lo su leyi so awon to wa be wa so pe ah sibe ti pa ti pa awon to wa ni ah ah as if he saw thing jemi
1: allah
2: ori o wa fa yen fine gan
1: o ta fa yi ko bi pile ko niyan
2: o to fi pile ko niyan igba to ti mo ti won wole e fi yi pada pe
1: ko mi ba pe
2: ira fa le mi na
1: ah ah
2: awon lo si mo ma ira ah aye esi na jama si
1: Allah
2: ana so san so pe se ni bi to ki o de yen ko to yi ohun pada yen ibe ni lada yen titan gbogbo to ku to ti ki kawo yen si ri yen
1: lada lori ara mu si ko ma
2: Allah to ri pe o yi ohun yen pada to yi awon ti o se wole be ni to ni kan yen zaka to ni gbogbo ata n se to pe agbowole e ma lo se agbowole e ma lo se eri baba wa ki ni won e ba pe ni pe program ye ba mo ba se se lona
1: da bon
2: be de ni won so pe lana won da ko bi dada
1: won
2: da ka mo re ko to ma gbe to dada ta so pe ah e ti si baba fuad si to won like ko ba pe baba fuad ah ti si loni baba pe wa ri pe aiwa e ma fi akeli the first e ma fi ko ma le mo pe ni baba so be to ri pe awon gba pe ka ma se lona ni won si ma gbo dada
1: na
2: wọ́n sì máa ń mọ́nítọ̀ ọmọ tó ń tẹ̀lé ọtún máa ń pín káàkiri káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ but àníyàn tí wọ́n làwọn gbé yẹn báníyàn bá fi wá lè lọ fọ́lẹ́ àwọn tó bẹ̀ láì kọ́ lọ́ọ́ máa jẹ kó wá sí wọn lọ́kàn ipe ẹ̀wà àwọn tẹ́ ń lò yẹn àfáà yẹn dà mọ́ ẹ lọ bá mi gbé àfáà ṣì kìtì wá láti ìlú kan kórúkọ mi lè kó lè pọ́pù láti gbogbo nàìjíríà kọ́ lè mọ̀ pé ẹni mo ṣe program ìfúnadámọ̀ àbí ẹni tó náwó pé ẹgbà owó mi wá ní alhamdulilayi kọlọkọ bá san ilẹ̀sán jẹ́sẹ́kù láfẹ́ra ó bá dọjọ́ kí n bá pè ń gbé wá ẹ dárúkọ mi lórí rédíò lánàá náà kí ló fẹ́ fa gbogbo yẹn mo gbowó lé àdúrà owó yẹn ẹ wá dárúkọ mi káwọn yẹn báwọn àyè sí rómọ ìpè mò ń ṣe ó ti ṣiṣẹ́ ó ti gbà ládá lórí ẹ̀ ọlọ́run bá ní wọn láyè tó bẹ̀ kó má ṣe tẹ̀lé the money wa aza ó ti wá fi money ìyògùn ó ti fi si torí pé wọn ò dárúkọ pé òun ló gbé owó kalẹ̀ àwọn náà wà ní ọba bínú sa ìjọ episode yẹn máa túnṣe tábà túnṣe adárúkọ yín lè hẹ dárúkọ mi tábà rẹ fẹ dárúkọ mi máa sẹ́ndì ilé sí máa torí kọ mi fún yín
1: torí wọn náà jẹ kúrò ní ìdórí
2: ó ti di pé torí pé kán lè bá mọ̀ pé mi níwẹ̀ níwẹ̀
1: dárúkọ ni
2: nígbà tí ẹ ń ṣe program àwọn yẹn lè bá jàǹfààní àmọ́ kò ní gbalada torí pé ó ṣe torí kán lè dárúkọ ẹ ni wọ́n sì ti dárúkọ ẹ ó sì kí ni kò ní ládá kẹkẹ.
1: bí ìwò wa ni pé kán dárúkọ ẹ dẹ́rẹ̀ bá ṣe lé
2: rẹ. náà sọlá sọlá
1: sọlá sọlá.
2: nígbà tó náà wọn bá sọ pé ẹ tún bí sọdá kóòtù kan tó fòkò tẹ ẹ bá sọ pé nǹkan tẹ ẹ ṣe ẹ pamọ ẹ ṣe lábẹ àbí ẹ sọ kí gbogbo aráyé mọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ma kò sábúrú bẹ́ẹ̀ ọlọ́run bá ní kò sábúrú bẹ́ẹ̀ àdébí wọn sọ pé àmọ́ akọ́fù mẹ́ kí ni ọbọ kékeré tí sì máa bàṣẹ jẹ àríyá oníkárí mi. nígbà tí wọn fẹ ṣe nǹkan káwọn yẹn lè rí
1: pẹlú ìwé ipa wà la ṣe.
2: ilé ìbá sọ pé thin line àlàfo tó wà láàrin mò ń ṣe torí tẹ náà ọba àti mò ń ṣe torí ayé àlàfo kékeré ni o. ṣètò ọ̀nà máa wá bẹ̀rẹ̀ kan pé ṣọ́ ti dárúkọ dárúkọ dáadáa náà ni. lẹ́kàn tún sọ sókè dáadáa kan láòdì ẹ̀ dáadáa ṣàtọ̀ ti lọ so májèmú àkọkọ nìyẹn ibẹ náà sì ni májèmú tí nìkan tí kọkọ ń bàjẹ ọgbọlọpọ ń ṣiṣẹ olóore a ní à ń lọ lójú títì a rí òkúta tó lè ṣe àwọn ẹlẹ ṣe abágbèkú bẹ
1: ìgbà
2: tó wá dé wá síwájú ó ti gbalada wá dé wáyé wá rìkẹ wá àwọn tó ń bá bẹyìn hàn kí n ṣe yorùbá náà mọ àwọn kí lọrọ ṣe yorùbá wò ẹ lọ dókítà padà sílẹ jàre torí tìmọ dáadáa bá bàjẹ gbogbo ètò ìṣiṣẹ yìí náà ó ti bàjẹ.
1: mo ti pa rẹkọọdù yẹn.
2: ó ti rò pé ó tún ti fi ẹlẹ́yàmẹ́yà ó ti fi
1: sí. ẹ̀sìn wá yàtọ̀ sẹ́sìn.
2: ó ti fi sí.
1: jẹ̀mọ́ wa yàtọ̀ sí ti.
2: àdúgbò ni jẹ̀mọ́ ti àjẹmọ́ ti wà kankan náà ni ẹgbẹ́ ti wà tẹ́gbẹ́ ti kò ń ṣe kankan náà ṣe ń jẹ́ ká mọ́ ó ti dọ̀rọ̀ ẹgbẹ́. ki se tolo ba
3: so iso olore be ti ku nto
2: lo je ti baje ko si la da ma la ta si ko to ba re ni kan baje je ka mo da ba tu me ni pe o je ti amo tan ba gbe wese bayi pe ikra ke ti aba ka kafa
3: ni na to se ka
2: o ya ni to gbe la je aba ka o wa kan ri oni ba be ni to ba ni so baje ki se pe o baje popolo da wu abi kan fe se yan rara
3: wa sha fe ku e
2: sha fe ku a kan si we a kan ni london ni gba ti mo wa number kan te ti pe pupo ni gba e wa telephone ye wa ti ri phone kilo fa o storage ni lori storage ye won store si be mo ti baje to
3: pa re nbe
2: je ma kokko ni
3: on ti odi
2: dilu o se ti ti da won ti je ko nbe tori pe aniyan ta fi se yen ti sa aniyan to lo ba aniyan ti wa ni la ko ton lori ma je
3: wo do run yen lati lo gbe so
2: la ko ton lori e so hadith ta sa yen anabi sallallahu alaihi wa sallam ya wa la al qiyama olorun ba o se lori lopolopo mo se pe to bayi ni bi o ke ni ka zihid bi o ke ni se lo mo se arabi ani ka zabuta awon meteta en to ni la kaye en to na wo e aten to fi asiko e le fun si se bi la fun tolorun ba meteta yin mo ma wa mo ba ni anabi ani olorun ba se ka zabuta ko won ni
3: oro en to roro to na wo to
2: ani gbogbo e to ni ton ba ni yin ni o si ti ni baba kini
3: kan baba rere baba ke
2: alaji kini kan o ti ni
3: anaye mo wo be
2: o nlada kan si lo ko bi ti ko mo ko slada kan be mo bo wa nbe ni ni ana so so so pe
3: sallallahu alaihi wasallam
2: ko mo tari ko ma wo kan wo inna allah la yanzur ila suwarikum wala siyabukum jera so ta wo ati ye ta ni ko kan sa lo ba mo fa to pe en to not 2020 naira fi se bi like o le ni lajare to ni 1 million naira lo
3: allah
2: o le be kini wa la ki yanzu ila kulubi wa amalikum ki lo fe wo o kan ta fi lowe lo fe wo so ki a so pe
3: o se pe ye ti mo na abi ye ti mo gbe kale
2: ka na pupo la da ma po ama pupo ni lo gba ani yan ta fi na pupo ni pe ah eye lo ni alaji kini file 20,000 Shama ni you know nkan kilo file 40,000 kilo kan ko ah bi gbono asi ni e be yen le e bi gbono ju won lo mi ona meji lo pisi o gbono ju won lo tori pe olorun ba bless ni o so ni fun ju won lo ta ba wa le bi kan ti ti ju olorun ba ni dada ni dada ni ame ko mi gbono ju
3: ori olorun ba
2: ka fi han izharu lo gina
3: na o ni de ko fe lo mi to lo so e be fun ko na se ru e
2: ka se ru e nla ti baba so pe ka ma se program e meji lose wa aska yin ma jafa ni e to so ni si awon baba ki ti se
3: na
2: ni awon ori amun mo ro ni ni asoro me gbesi ni radio mi kan kan ti se ni ni awon ti se le ko bayi ki elomina ti so pe e ma ba se bayi na e ma ba se bayi na wa bawo le se se ni eh ti ri nkan ti e ba ki ni se ni o ti lead by example
3: e ka
2: na wa se ru e ko
3: sabu
2: yes
3: saba bi dada
2: saba bi dada
3: ori nkan be
2: je amun ko so pe ah won o fe bere program ah ba o gbo pe akiri ti bere ni iwo ba bere pe sojo ni iwo gbo ma bere ti leko lo se logun state e ni kan mo leko iwo ni be lada yin ti baje but awon la ni be
3: na
2: tori ta gbo pe leyin ti won bere eni kan ma bere ni ni fe daruko oruko ori monde fe ni bi ta lo ni soki e la ni e ni pe ani yan godo wa pelu pe olorun ba na fe se fun ni ni pe okan wa ati se ta se olorun ba fe wo
3: ni o fi ni ari ni rede
2: o wa ni o ba si ni okan o ko to lo ba le gbe nkan kan pa mo fun ko si bo se le ko mo da na bi so pe to n ba o leru fun ju ni to ko yin lo wa ngba to se iwo lo mo kan abi na to fi se
3: ere kan
2: lo fa to je pe gbogbo wa ta ba fe sise o ni ni o ke ni o to bi ka ma ba e ni wa ja pelu se bon inu se to na e jere mi ba ni adam mo je ri dam e si ma ba wa ko ni o e je bere ba ni mo ba ba ipo e wa nto so ni wa ko je ko je kan mo da kaye mo ani yan ti baje ta yan ba si ti baje ise ti baje ni
3: gbo ni ala mo so ani
2: a ma so ni
3: bi o se ni baje
2: e ba ti se baby kan ti o ba ti wa si ni lokan bi wa to je pe ah nte se e se ko je ko lo bayi
3: kan mo
2: kan mo
3: je kan feel e
2: he je ko mo pe ni ko da se lo mo se la se lo kinu gan e ah mo lo mo se la mo ma ti po so bayi kan gan lo mo ki mo ti de so irin to ni lo mo se la si ati lo ati bo la dani anabi ni se ti
3: lo ma ti
2: ko dada fun wa
3: sallallahu alaihi wasallam
2: e salafia wa ma fi pa isere ba sin lo mashalashi awon to ba ti le duro pe mo fe lo show won ni mashalashi ni ati lo ati bo ko se la dani iwo ye ni ko le gba la dani lori
3: na
2: amu go won la da to tele irin ajo yen dada yen ti bo yo tori pe o ti debe o ti show won won si ti like e won si ti ye dada ti tan
3: o ti pari
2: to ama baja ni seton le gbe wa fun wa lokan pe o se se wa tun dress o ni dada ko le dun dada ti won ba te dress e bayen pelu pe mo pe ti ma se dada o ma tun wa wa je ka niyan wa pe fe yi pada ko le tun da kawon yin le tun like e fun isin ko le sanfani ki se tori pe ko le yin ni ki se tori pe ko le mo do yin ni do yin ni du rara ko fe ko le kawon mere jafani ko le dun mo because n gba mi na agboro gba kesu ba se mo wa lo je mo wa lowo
3: ko mo je ara se mi o se o le
2: eh a se se
3: je ko fe lo mi
2: fe lo mi abi bi apere tarawe a fe ka samu
4: now
2: awon gba pe a fe ka samu yen ko tun du ni tun da wa ru pe ti ba lo fa ko bu nisin wa le so pe ba mu sa ko ni je kina ti na kula ara ka kan pa iwo na ma ti se yen awon na sa to sa to mu tutu je gaba lori e lati je
3: awon eyan to ma fi janfani de kan je
2: san te kan je so won wa ma pa se to ni je pe rara o mu fe lo insha Allah lati lo ki ko bu to ki na dale po nbe so sa ti ona ma gbe pe to ba nkalo na la ma ba afun a don so sa pe isi I ma ni la ro na da da mo ni bi eje sin ni ba se sise lo na lo n ba wa po ko o sa se ba se mo je ni pe tori po ti so lojo kini ana nigba ti olorun ba ko ipe ki gbigba oleyi o ami ni fi olorun le a je po ni olorun ba ti ma je illa ibadillahi salihin ibi to wa se ni mukhlisin asa won eri mi ti won je ni re ti won se nkan to ri temi o le ri won lele o to de sori esin o le ri won yi lokan pada be se o le ba se o je mu je mo elekeji owo ma je mo elekeji se ni gbogbo se ta fe se ta de fe gba dada lori e na o gbogbo wa mo wa ti ko bil kitab wa sunna olorun gbogbo so be ni sunna na gbogbo so o je oran yen mi o o je se

0: Akele the first. Imoku Baba Fuad, Oba of Lagos, Akinwa, Aluwalogwene, Fun Ibu Ejuwa, Nuri Tesi Waju Ituni, Adolo Waba Ala, Ki Utulo Mamba Wakunwa Lowo. Mwini Akoko Tiwa, Ikundara, Ikundu, Kuntoru Toma, Kuntoru Nita Nijo, Ayidu Ma, Olo Niki Shade Wofuwa, Olo Waba Atubo Mamba Wakunwa Lowo. Ore Ti Amani, Nini Nire Nishi Olo Waba Lowo Bae, Olo Waba Kulo Fidua, Ni Ayidu, Ati Nyojo Nini Alake Ama. Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ rédíò tí wọ́n gbà wá láyè nítorí mo máa tẹ̀síwájú abẹ́ọ̀lọ́ ọba àlá kó túbọ̀ mọ̀ bá wà pẹ̀lú wọn. Títí di ìgbà mẹ́rin tí a tún máa pàdé wa ilé ọmọ ìyá yín mo tẹ́ wọn là óyédè kún ní ìlú dágbére pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Tabaraka alladhi bi

aago méje alẹ́ ti lò ẹ̀ka alẹ́ àsìkò fàájì òpin ọ̀sẹ̀ mo gbà lọ́dún àtẹ̀mí kò ní jáde mọ́ wa o ìròyìn àgbáyé la wá fún láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sínú onígbòǹgbò gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń ròyìn síwájú náà ẹjẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ṣúyọ nínú àwọn ìròyìn ọ̀hún náà òjíṣẹ́ olúwa kan ó ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ aṣojú rere fún àyípadà ọ̀tún ni o igbákejì ààrẹ ilẹ̀ yìí kà sí ìṣẹ̀lẹ̀ tí màá ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè sierra leone fún ìpàdé ecowasi kọkàndínláàádọ́rin rẹ̀ ìjọba pa ti kẹ̀yìn sí owó kan tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ pé káwọn èèyàn máa lọ forúkọ lẹ̀ wọ́n ní irọ́ ni o wá kìlọ̀ fáwọn ọmọ ilẹ̀ yìí láti máa kíyèsára lọ́dọ̀ ìka èèyàn ìjà ogun ó ti gbọ̀nà inú ìyá o láàrin ilẹ̀ amẹ́ríkà àti ilẹ̀ iran ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ olúmọ̀ọ́dọ́ ọ̀làmẹ́rẹ́ lóníròyìn ìgbẹ́ kan ti lọ sétí gbogbo olùgbé orílẹ̀-èdè yìí láti kọ́ bí a ṣe ń fi pọnì àti láti kọ́ bí a ṣe ń dápadà sọ́dọ̀ adẹ́dàwà òjíṣẹ́ olúwa kan reverend father simon peter zungbe ló pọ̀rọ̀wà náà nínú ìwọ́sí tó ṣe nínú ìjọ st john the evangelist catholic church lónìí tó wà nílàdí ipò òṣèlú lẹ́kọ̀ọ́ ẹni ọ̀wọ̀ reverend father zungbe ó sọ pé gbogbo wa ní ẹ̀yinjú olódùmarè ohun èlò ayọ̀ fún ọlọ́run ó sì lè pè wá ránṣẹ́ ní ìgbàkúgbà tó bá wù ú onírú èèyàn bẹ́ẹ̀ lè jẹ́ ọ̀nà àbáyọ fún ìran nítorí ẹ̀ ló fi ṣe pàtàkì láti jẹ́ ìránṣẹ́ àti ẹni tó mú iṣẹ́ ọlọ́run ń bàbàrà fún ìdí èyí wá rọ àwọn adarí wa gbogbo láti gbé ìgbésẹ̀ akàn nípa wíwá ojú ìtùú sí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́.

òṣèlú All Progressive Congress APC ẹkùn tìlú àgbàrárìgì ti gbìlẹ̀ ètò parí èyíkéyìí ìkùnsínú èyí tó ti ń fa ìyapa tẹ́lẹ̀ pẹ̀lú àti ìṣọ̀kan yóò fi wà kó tó di ọdún tó ń bọ̀ tí ìdìbò gbogbogbò yóò wáyé sọ̀ọ́sọ̀ọ́ àdíje ojú ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni onílùúdé olùṣègùn adẹniyan tó fẹ́ du ipò ọmọ ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀gbẹ́ni joseph gbẹ́nu ẹnugbé joseph òun náà fẹ́ du ipò ẹkùn bọ̀dágì ìkíní pẹ̀lú ọ̀gbẹ́ni ọlátúndé ọládìde àdíje fún ipò ẹkùn bọ̀dágì ìkejì àwọn olùrànwọ́ bẹ̀rẹ̀ sáwọn adarí ẹgbẹ́ láti wá ọ̀nà tí wọ́n á fi parí èyíkéyìí ìkùnsínú tó ń bẹ láàrin ẹkùn ọ̀hún fún àǹfààní ẹgbẹ́ APC nígbà tó ń bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ APC Apex leader Antonyan Joseph Bangbose Olóyè Ọlátúndé Joseph pẹ̀lú Olóyè Moses Ògúnbíyí ló kéde wípé gbogbo ìkùnsínú pátá ni àwọn ti yanjú ó sì ní ìṣọ̀kan ìrẹ́pọ̀ àti ìfẹ́ ti kú wà nínú ẹgbẹ́ APC lẹ́kùn àgbàdárìgì òwò àrà ọmọ ẹgbẹ́ láti fọwọ́ sowọ́pọ̀ lọ́nà tí àṣeyọrí yóò fi gba ẹgbẹ́ APC níbi ìdìbò nínú ọ̀rọ̀ tiwọn alága ìjọba ìbílẹ̀ bàdágìrì ọ̀gbẹ́ni babatunde òpẹ́yẹ alága ìjọba ìbílẹ̀ ọlọ́ọ̀dá SCDA ọ̀gbẹ́ni àjẹsẹ̀ peter kumayon pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ bàdágìrì west SCDA ọ̀gbẹ́ni ibrahim yemaren òun ló ní láti ẹsẹ̀ kúkú wá làwọn yóò ti bẹ̀rẹ̀ ìpolongo ó sì ní ó kéré tán ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún làwọn yóò wá ìbò fún adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC fún ipò ààrẹ ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu pẹ̀lú dókítà babafẹ́mi hamzat gẹ́gẹ́ bí gómìnà èkó lọ́dún 2027 tó ń bọ̀ bákan náà wẹ̀ kọmíṣọ́nà ọ̀dọ́ àti iṣẹ́ àgbéga ìlú nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni mobolaji ogunlende pẹ̀lú kọmíṣọ́nà tascom alhaja abimbola idowu wọ́n pè fún ọ̀nà táwọn ọ̀dọ́ àti obìnrin yóò ṣe gbárùkù ti ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn gan ni òpó ti ẹgbẹ́ èdè pẹ̀lú kọmíṣọ́nà tascom alhaja abimbola idowu wọ́n pè fún ọ̀nà táwọn ọ̀dọ́ àti obìnrin yóò ṣe gbárùkù ti ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn gan ni òpó ti ẹgbẹ́ APC dìrọ̀ mọ́ ìpàdé náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó lọ wọ́ọ́rọ́wọ́ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ àjọ tó rí sí bí a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ńlẹ̀ yìí national broadcasting commission NBC láìpẹ́ láì jìnà olóhùn á ṣètò ìlànà ìgbóhùn sáfẹ́fẹ́ tuntun ọ̀ṣàrà láti fi máa kojú ìṣòro tó so mọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà látara ìṣàmúlò ẹ̀rọ àti tẹkinọ́lọ́jì ọ̀gá àgbà àjọ ọ̀hún ọ̀gbẹ́ni charles ibode òun ló ṣàlàyé ìgbésẹ̀ náà nílùú àbújá ó ní ìṣọwọ́ tí ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti ìgbóhùn sáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ṣe ń gbilẹ̀ sí i ó ní ó ti ń jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn ẹ̀yà ṣùgbọ́n ó ṣe láàyè pé àbá tíjọba àpapọ̀ gbé kalẹ̀ láti jẹ́ kí iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ rinlẹ̀ dáadáa pàápàá jùlọ láwọn orílẹ̀-èdè tó ń gbáradì fún ètò ìdìbò lọ́jọ́ iwájú ó ní yóò jẹ́ kí ìpínyà wà lórí ìṣàmúlò ẹ̀rọ ọ̀hún nítorí ìdí èyí ọ̀gbẹ́ni ibude wá rọ àwọn agbóhùn sáfẹ́fẹ́ láti túbọ̀ máa tẹ̀lé ìlànà ètò ìgbóhùn sáfẹ́fẹ́ tó wà nílẹ̀ ó sì kìlọ̀ pé táwọn èèyàn bá kọ̀ láti máa tẹ̀lé ìlànà náà ó ní yóò ní ìpanara ìjìyà ó sì wà fún lọ ẹni bẹ́ẹ̀ iléeṣẹ́ bẹ́ẹ̀ ara ìjìyà ọ̀hún ni lẹ́tà ìkìlọ̀ àti kíkọ̀ sáwọn alẹ́ náà ìlú ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ láìpẹ́ jọjọ iléeṣẹ́ àjọ NDC yóò ṣàyẹ̀wò sáwọn ìlànà tó rọ̀ mọ́ òfin ìgbóhùn sáfẹ́fẹ́ ó sì ní òun á tún bá wọn alẹ́ náà ṣe ìpàdé lẹ́ẹ̀kan sí láti jíròrò lórí àbá náà kó tó di pé ó lọ síwájú mínísítà tó rí sí ọ̀rọ̀ ìròyìn àti ìṣinilétí inú fún bíbọwọ́lù ẹgbẹ́ agbẹjọ́rò ńlẹ̀ yìí the nigerian bar association ó ti dìbò yan agbẹjọ́rò àgbà senior advocate of nigeria oyetosola badejo okusola gẹ́gẹ́ bí ààrẹ wọn titun ọ̀ṣàrà arábìnrin badejo okusola ló jáwé olúborí o lẹ́yìn tó ní ìbò tó lọ bí ẹgbẹ̀rún 12-2 ó sì fẹ̀yìn akẹgbẹ́ tó gba takọ̀ǹgbọ̀n 2 yókùn nílẹ̀ yakata níbi ètò ìdìbò orí ẹ̀rọ tó tó wákàtí 24 àgbẹ̀pẹ́

ẹkún ìtọ́ni sí wa ìròyìn náà ń tẹ̀síwájú ìgbákejì ààrẹ ilẹ̀ yìí kashim shettima ó ti gbúlẹ̀ bàjẹ́ sílùú lọ́ngí tí í ṣe orílẹ̀-èdè sierra leone láti lọ kópa níbi ìpàdé àpérò ẹlẹ́kọ̀kọ̀dínláàádọ́rin irú ẹ̀ tó ní í ṣe pẹ̀lú gbogbo olórí orílẹ̀-èdè pátá àtijọba tó ń rí sí ọ̀rọ̀ oko ìwà gbègbè ilẹ̀ adúláwọ̀ ecowas shettima ni wọ́n tọ́wọ́ gbà ní ibùdókọ̀ ọkọ̀ òfurufú ilẹ̀ sierra leone látọ̀dọ̀ igbákejì ààrẹ wọn dókítà mohammed jalo ti mínísítà tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè fún orílẹ̀-èdè nàìjíríà náà ìyẹn aṣojú bianca odumegu ojukwu bákan náà mínísítà ọ̀rọ̀ ìpínlẹ̀ nílẹ̀ òkèrè aṣojú ṣọlá ẹnìkan òlàyé àtàwọn ọ̀gá alága lẹ́nu iṣẹ́ ìjọba ní nàìjíríà ló lọ ṣàyẹ̀sí igbákejì ààrẹ wa ní ibùdókọ̀ ọkọ̀ òfurufú wọn ìpàdé àpérò yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ yóò fa àyè lẹ̀ fún àwọn olórí orílẹ̀-èdè ládọ́wọ̀ ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba aṣojú kọ̀ọ̀kan àtàwọn tó mú àgbéga bá ààtò ìlú wọn á jọ jíròrò lórí ọ̀nà tí àlàáfíà yóò fi padà jọba lẹ́sẹ̀kùkú wa àti ọ̀nà tí ètò ààbò náà yóò fi fẹsẹ̀ múlẹ̀ ṣiṣẹ́ tí ètò okòwò wa náà yóò fi máa gbòòrò sí i. ilé iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ọmọnìyàn lábẹ́jọba papọ̀ tó tún ń ṣètò ilé iléeṣẹ́ lùgbẹ́ ti kẹ̀ sí ìròyìn kan tó ń jà laburabu ní ìgboro lórí ètò ìforúkọlẹ̀ fún owó kan tó tó ₦50,000 tó jẹ́ owó ìrànwọ́ fún national support allowance ní orí ẹ̀rọ ayélujára tó jẹ́ ti ìkànnì iléeṣẹ́ náà ni wọ́n ti ṣàlàyé pé gbogbo àtẹ̀jíṣẹ́ ìlànà ààtọ̀ àti ìkànnì tó sọ nípa báwọn èèyàn ṣe lè lọ darapọ̀ mọ́ ètò náà ló ní kò kí ń ṣe látọ̀dọ̀ owó bí kò ṣe látọ̀dọ̀ àwọn ọ̀bàyẹ́jẹ́ àìdá àtàwọn oríjẹ gúdú jẹrá ẹ̀dá àwọn náà ló fẹ́ lu ará ìlú ń jìbìtì wọn nígbájú ẹ̀ ni wọn o nítorí ìdí èyí ó wá rọ gbogbo ọmọ nàìjíríà pátá láti kọ etí ikú sí i ó ṣe àfikún pé tí irú ètò bẹ́ẹ̀ bá máa wáyé orí ìkànnì iléeṣẹ́ yìí ni àwọn á fi ìròyìn náà dìde sí i ìdí tí iléeṣẹ́ náà fi tètè kígbètò ni bí ìròyìn náà ṣe ń tàn ká orí ẹ̀rọ àti lórí ìwé tó ṣàfihàn ètò ọ̀hún tá a mọ̀ sí flyer pé ètò náà wáyé lábẹ́ ìdarí ààrẹ bọ́lá ahmed tinubu báyìí ẹ̀wẹ̀ ó ti wá rọ ará ìlú láti máa kíyèsára lórí èyíkéyìí ìròyìn tó ń jáde lórí ẹ̀rọ ayélujára ó ní gbogbo ẹ̀kọ́ ló jẹ́ ojúlówó. àjọ tó ń kojú sí ìwà àjẹbánu àtàwọn ìwà àfọwọ́rá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ jákèjádò orílẹ̀-èdè yacpc ó ti parí gbogbo ètò tó níṣe tán o pẹ̀lú gbígbẹ́sẹ̀ lé owó kan tó kù díẹ̀ fún pé ₦100,000,000 ₦942,000,000 owó tí wọ́n ní ojọ́ ti àwọn òṣìṣẹ́ tó ń gbowó lọ́wọ́ ìjọba aláìsí lẹ́nu iṣẹ́ àti pé àwọn míì ti di òkú wọ́n pè wọ́n ní ghost worker wọ́n gba owó náà láti inú ìlànà sísanwó oṣù tá a mọ̀ sí ippis ní báyìí adájọ́ binta nyako ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú àbújá ló pàṣẹ pé gbogbo owó náà ni kí wọ́n gbẹ́sẹ̀ lé pátá látàrí ẹjọ́ kan tí àjọ ippis pè lórúkọ ìjọba àpapọ̀ àjọ náà sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ ń pẹrẹwu lórí ẹ̀ lẹ́yìn agbẹjọ́rò ìlànà ọdún 2023 ibẹ̀ ni wọ́n ti wú àwọn kùdìẹ̀kudiẹ náà jáde nínú ìlànà sísan owó oṣù òṣìṣẹ́ tuntun tá a mọ̀ sí ippis tí wọ́n ń san owó fáwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ìjọba ẹ̀ka kọ̀ọ̀kan àtàwọn àjọlájọ sí àwọn tí ò fara wọn sìnì tí wọ́n ti ń san bọ̀ láti ọdúnmọ́dún wa sínú àpò ìkówósí àwọn èèyàn kan àti ilé iṣẹ́ tí ò lórúkọ èyí ló fà á tí agbẹjọ́rò àgbà justice nyako tó fi pa àṣẹ pé gbogbo owó náà kújọ́ ti ìjọba àpapọ̀ ó sì ní dájọ́ òun ó wà fún láti dẹ́kun ìwà àjẹbánu àti láti dáàbò bo owó tó wà fún ará ìlú ni o. ìròyìn láti ilẹ̀ òkèèrè wàhálà ìjà ogun tún ti bẹ̀rẹ̀ padà ó láàrin àwọn orílẹ̀-èdè ńlá méjì tá a mọ̀ iran àti ilẹ̀ amẹ́ríkà látàrí ìkọlù kan tí wọ́n ṣe sílùú jordan láìpẹ́ yìí tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ amẹ́ríkà méjì sì gbẹ́mímì lójú ẹsẹ̀ ẹnìkan ń pòórá o àti gbọ́ pé èèyàn mẹ́rin míì ó tún ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn
ṣùgbọ́n àwọn aláṣẹ orílẹ̀-èdè Iran wọ́n sọ pé ó kéré pin 50 èèyàn 50 ló fi kú ikú òjijì nígbà tí èèyàn tó lé 500 tó farapa yánnayànna níbi ìkọlù èyí tí ilẹ̀ Amẹ́ríkà tó ṣe ṣe nínú ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n Iran kò tí ì lè ṣèpàtó iye dúkìá àtòhun èlò oníṣẹ́ tó pàdánù sínú ìkọlù náà tó jẹ́ ọjọ́ keje ọjọ́ kẹjọ tí ìjà ogun náà parí tán yanyan ní Strait of Hormuz tó jẹ́ ẹnu àlà odi ìlú náà tó kún fún wàràwàrà àti fún òòlì tó ó tọ́lá ni ṣùgbọ́n kò ń kùn kí n tó dáńdúró ẹni tó farabalẹ̀ gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i òjíṣẹ́ olúwa kan ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ aṣojú rere fún àyípadà ọ̀tún igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ó ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Sierra Leone bákan náà amòhafin fún ìpàdé ECOWAS ìkọ̀ọ̀kọ̀ dínà àádọ́rin irú ẹ̀ bákan náà ìjọba àpapọ̀ ti kẹ̀yìn sí owó kan tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ pé káwọn èèyàn kan máa lọ forúkọ lẹ̀ àjọ yìí ní irọ́ ni o ó wá kìlọ̀ fún àwọn ọmọ ilẹ̀ yìí láti máa kíyèsára lọ́wọ́ àwọn ìka èèyàn wọn gbájú ẹ̀ ìjà ogun ó tún ti gbọ̀nà ìmí ìyọ̀ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran tó mo dúpẹ́ lọ́wọ́ Taiwo Sadiq pẹ̀lú Mutiu Abdullahi tó jẹ́ olóòtú ìròyìn àgbáyé lẹ́ọ̀ní Olúmide Ọlálérè lórúkọ tèmi ẹ ṣeun ṣeun tẹ́ǹgbọ́n lè ṣe Bon FM 92.9 àjọṣe wa ò ní bàjẹ́ o.

Okay.

ẹ̀ ń tàlàbá ní ìbejì bí mo ṣe máa ń sọ mo ní máa ń sọ pé iṣẹ́ kọ́ lowó èmi máa ń bẹ ọlọ́run pé ọlọ́run bá àlùbáríkà ń kó fi ṣiṣẹ́ tèmi o. Wọ́n kọ́ ń bèèrè iṣẹ́ mo ní nínú. Wọ́n bá ti ṣe kálùbáríkà wọ̀ ọ́.

àti Argentina aago mẹ́jọ alẹ́ yìí ní final World Cup o. Ó fẹ́ ṣẹlẹ̀ gan-an. Olófẹ́ jáwèrú borí láàrin Spain àti Argentina. Àwọn tó ń play betting wá ti da ẹgbẹ̀rún báyìí. Ẹlòmí ìgógó ọlọ́lọ́ 2.2 kíni. Mi ò kí ń ta news níta. Mo ń tẹ́lẹ̀ mọ́ mọ̀ jẹ́ kò kí ń pa lórí.

wọ́n ti bẹ̀rẹ̀ sí ní to láyìn wá díẹ̀ spain láyìn díẹ̀ díẹ̀ báyìí final spain àbí àti argentina kọ́ á gbé nǹkan wá ní lálẹ́ yìí.

Ọmọ ọgbẹ́ Alhaji Dauda Akọ̀mọ́ epo àkàlẹ̀ ń gbọ́yìn Ìbàdàn. Òròpé ńgbà tó ń ṣàwórí inú téèpù lọ́wọ́ àwọn ọlọ́tún rìmíìtì ni.

mọ̀ pé àṣà ó ti ń gbé pẹpẹ ọmọ pẹpẹ yẹn báyìí ní kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ti ń ṣẹlẹ̀ o. Wọn àṣà tó ń bẹ lóde yìí àwọn ilé ìtú ya mùrá o wọ́n dúró ní ẹ̀lókùn kan máa gbọ́ mu ìyọ̀bá yà ní irú ẹ̀ o. Ó ti ń gbé ọmọ pẹpẹ yẹn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ní pípẹ́ ẹ bímọ ti ẹ̀ ń kó wájú ẹ̀jẹ̀ bímọ ti ẹ̀ ń kó ẹ̀yìn lẹ́sẹ̀. Tó bá di aago mẹ́jọ màá yè bá fún bí ọdún fọlọ́ṣọ́. Fún ìwọ tó bá fẹ́ mọ̀ kó tó di pé jáde kó o lé lọ́jọ́ Monday sọ́jọ́ Ẹtì Friday. Kó o tó kó o lé kó o lè bá a mọ bó ṣe fẹ́ rìn àjọ. Ó dá akẹ́yọ̀ gbọ́ Bond FM o. Ẹtí pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò àwọn kan. Olúmìndé ọlá lérò ẹmọ̀ sí Olúmáìtì. Lọ́wọ́ aago márùn-ún ìdájí ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀. 5:25 a.m. ìdájí Monday to Friday. Ẹ lè mọ̀ bẹ́ ṣe fẹ́ rìn àjò yín ẹ̀yin tẹ́ ń bọ̀ sí ìpínlẹ̀ Èkó ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ ajé ẹ̀yin tẹ́ fẹ́ lọ gba kọ́ńtráàtì. Ẹ̀yin tẹ́ ń lọ́ bí iṣẹ́ ẹ̀ka mọ́ ń bẹ̀rẹ̀ bá nínú àbúradà àbíkẹ́ wọṣọ òtútù.

àkàlẹ̀bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jú tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni Kataglanco tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọ níbi tá ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tọba rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08 02 948 1838 tàbí 0704 886 6422 0704 886 6422. Ẹsẹ̀ láǹfààní àti yọjú sínú ilé iṣẹ́ wọn. Nọmba 9 Ajishafe Close, Council Bus Stop, Power Line Road, Ìdílé Lagos. Kẹ̀lé mojú ajé kò ní sọ. Egbèje àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mú ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbogbo. Bẹ́ẹ̀ni, ẹ ti gbọ́ mi dáadáa. Àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò. Ẹ tútù mọ̀ pé èdè òní ti yàtọ̀ síta ní ọjọ́ sí. Láyé àwọn bàbá ńlá wa, àwọn kì í jẹ̀jẹ̀kújẹ, bẹ́ẹ̀ ni wọn kì í nìmú kú mu. Oúnjẹ òòjọ́ ni tiwọn, ewébẹ̀ òòjọ́ ni, ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀bùtì tàbí ti gbórógbó, kódà títí dé ní omi odò tàbí tìbùlẹ̀. Ohun gbogbo ìjọ ni láyé àwọn bàbá ńlá wa. Yàtọ̀ sí èyí, onírúurú egbògi pẹ̀lú àgúnmu ni tiwọn láti gbàdégbà. Ọ̀tọ̀ la gbé ìdájí, ọ̀tọ̀ la gbé ọ̀sán, ọ̀tọ̀ ni kalẹ́ pátápátá. Èyí ló mú wọn mọ́ ọgùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé borí kodòdó lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí ti ṣe lóore. Egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́, kì í jẹ̀fi, kì í jẹ̀bẹ̀, kì í sẹ́ni dákúrẹ́ pẹ̀lú ìgbà kankan torí pé eré àkejì ìbílẹ̀ pọ́n ń délé ni. Ó sì lóǹjú ó ní nílò fẹ́ni kì í fi í lò kọjá bó ṣe yẹ. Torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀. Kò sì lọ́tí ní rárá eré àkejì ló ń délé ni. Gbogbo òjẹkújẹ òde òní wọ́n ń ṣàkóbá fún bàbá àbejì. Gbogbo ònukúnu àkókò yìí lélẹ̀ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe nílẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa. Ó wà lórí igbá káàkiri ọjà, ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan, ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbogbo. Kò sígbà tá a lè mú nígbàkúùgbà tó ló bá deré orí pápá ká lè takọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò. Kò sì rán rárá, owó rẹ̀ ò fani lápẹ̀yà. Ọkùnrin ìwò ẹ̀mí àtakéré ìyọ̀ dùn ni ẹni ìfà òtọ́ sí ní ìpínlẹ̀ àràmù. Ẹni tí ọ̀gá wọn débẹ̀ kò lè mú bó ṣe lọ. Àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run. Ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ tó bá di tọ̀pọ̀ ènìyàn ó dòdòdò ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà. Ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá. Ẹ gbìyànjú ẹ̀ wò lónìí bẹ́ẹ̀ lè já mi rọ́. Torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà. Ṣé ẹ rántí pé kókó leegun ní? Ṣé ẹ gbàgbé pé ṣùkú leegun àgbàdo? Ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn. Àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture. Egbògi kejì ni wọ́n pè ní Tamil Prostate. Wọ́n sọ lórúkọ Gẹ̀ẹ́sì ó lè nítumọ̀ sí gbogbo ènìyàn. Tòyìnbó ti Yíbò pẹ̀lú Haúsá. Ojú kékeré lọ̀pọ̀ ènìyàn fi ń wò ó. Ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń bí wọn pé nǹkan ńlá ni. Ìtọ̀títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n ń dó lọ́rọ̀ tiẹ̀. Tó bá lókè tán ní bú yàyàyà. Ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń bí ọ̀.

ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀meje láàrin ìlú ìpínlẹ̀ ọ̀hún tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì. Bíkọ̀ bá ń dé ènìyàn níbi kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé lóòótọ́ àkíyèsí ṣe pàtàkì. Bíkọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí.

laminate frosty. Wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀gbà. Wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyé-láyé. Ìjọba ò ní lù ú lóǹtẹ̀. Gbogbo àlàyé lílò rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀. Egbògi ìsìnkọ̀, ètò àtọ́jú, atọ́kùn wàhálà ìlera. Laminate prostate, egbògi ìbílẹ̀, egbògi tiwantiwa. Ìka ò ní pọ̀ lápọ̀jù, bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata. Ìbójúmu kéèyàn ó tàn tán kíkọ̀ ó fún ọrí sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni. Kò dáa rárá kíkọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata. Ìbójúmu kíkọ̀ ènìyàn ó máa kú sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìtọ̀ ò gbọdọ̀ náà jáde ṣeré-ṣeré. Kọ́ máa dáwọ́ dúró, ọ gbọ́dọ̀ náà da ìyá ni. Ìtọ̀ ò gbọdọ̀ náà kìlọ̀ kọ̀ tì bí orí tàbí ẹlẹ́rìn dòdò. Bẹ́ẹ̀ ni ìtọ̀ ò gbọdọ̀ ní àwọ̀ mìíràn. Yàtọ̀ sí ìlú bọ̀ lókè, ọ ń bọ̀ lódò. Àwọn ládẹ́dẹ́ ẹ tètè yan Laminate prostate láàyè lónìí. Kẹ́ ẹ gbọ́ṣẹ́ rò, kẹ́ ẹ lè já mi nírọ́. Ẹ mọ́ gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà. RSK The Rock Venture. Atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajéṣafẹ́ Close, Council, Powerline Road, Ìdínú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí ni 0802-948-1838. Lẹ́ẹ̀kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422. 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde ilé iṣẹ́ ara yìí ni Kata Glanco. Èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ níbi ká ń wọlé tàbí kógòdé ọ̀sán lọ́wọ́ ẹni. Ọlọ́run dákun ní sọ wá sóòkun ayé. Ẹkú túmọ̀ pé ojú lọ bá ara. Ojúlẹ̀ ṣọ́ ara. Gbogbo bá rí léde ní káàrí pé èyí ló ti jẹ́ pé ọ ń bọ̀ lókè, ọ ń bọ̀ lódò. Àfiká tètè dé àwọn ìdè. Àfiká múra sí ìtọ́jú ojú wa kó lè bá a wà kalẹ̀. Ojú ọ̀gbọ̀dọ̀ náà bímọ pèpèpè nígbà kankan. Bọ́ bá ń bẹ́ẹ̀ ó nílò àbójútó. Ojú ọ̀gbọ̀dọ̀ náà ṣó ní yàlàyé lò ní gbogbo ìgbà. Bọ́ bá ń bẹ́ẹ̀ ó nílò àbójútó. Ojú ọ̀gbọ̀dọ̀ náà ronú gbórógbó. Tọ́ bá wọnú tàbí awo òòrùn. Tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o. Ojú ọ̀gbọ̀dọ̀ náà ṣe pin ní gbogbo ìgbà. Tó bá ń rí bẹ́ẹ̀ ó ń pẹ́ àbójútó. Ojú tó ṣàdédé lẹ̀pọ̀ máa bá jí lójú oorun. Àbójútó ló ń béèrè. Ìlànà lílo Kata Glanco náà wà nínú orin páálí rẹ̀. Máa bá ti sàá gẹ́gẹ́ ní orílẹ̀-èdè. Gẹ́gẹ́ ni kó ṣe dídùn fún mi. Ẹ̀mí gbàgbé Kata Glanco àbójú ló wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí egbògi lọ́wọ́ ẹni. Àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀. Kò sì yọ ẹnì kankan sílẹ̀ tọmọdé tàgbà. Tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtinúdán ló wà fún. Ẹ máa rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láǹwù tó lè ṣàkóbá ojú wa. Bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì ìlèbánilójújẹ́. Kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀mpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ. Kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀mpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀. Kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò. Ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì nínú ojú wa. Èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ Kata Glanco. Ẹ̀mọ́ gbàgbé òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo. Àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀nyí ń bẹ ní gbogbo ọjà. Ó wà lórí àtẹ ẹ̀sìn láǹfààní àti ràwọ́n tààrà kà jáde nínú iṣẹ́ wọn. RSK The Rock Venture ní nọmba 9 Ajéṣafẹ́ Close ní wàhálà. Ó ṣèdásí ìdákọ́lẹ̀ ojora ni arúgbìnrínkú àbíṣẹ́ ẹ̀kùnsùn lọ ẹ lọ fọkàn balẹ̀. Èkejì ní Laminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀mejì.

lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú ìtọ́ ń ta ni níbi bí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀mọ́ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkànbalẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú ìlú tí ń ṣòjòjì tó fẹ́ re lóde ni 9481838 0802 948 1838 tàbí 0704 886 6422 0704 886 6422 nílùú alágbàtà jákèjádò ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802 948 1838 tàbí 0704 886 6422 ìlú yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ ilé iṣẹ́ rsk the rock ní kí ni pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

I'm gonna go to the hospital.

0: Tábì ń ṣe orúkọ tí ẹnìkan kọ̀ jí ní òwúrọ̀ kan tí ó kọ̀ sọ ọmọ rẹ̀ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán. Rárá o, orúkọ pàtàkì tá ń ronú ìjìnlẹ̀ ká tó fún ọmọ ẹni ni Àdìsá ń ṣe. Kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ Àdìsá. Ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni nítorí Àdìsá cannot be held bound. No body, no situation, nothing at all can hold Àdìsá prisoner against his will. That is why his name is Àdìsá. Not an oriki for babies, but for men. And wherever you find a baby bearing the name Àdìsá, be sure that agbalagba omode lomo naa nse, that baby was born a full grown man. Àdìsá, omo ti ota re oni le ri di mole la nso ni Àdìsá. Omo to je pe ta ba so mole yi pada sa mo wa lowo naa ni. Omo riro niwaju iya e, koranjọ́gbọ́n niwaju ota. Alagidi l'Àdìsá n se, sugbon agidi tire, agidi to ni itumo ni o. Àdìsá ki iba wo ni agidi aini itumo ti awon aláìmòye ń bá kí olóògbé òní. That oriki is a name filled with positive prophecies. A child who will never be held a prisoner by any situation. No matter what he faces, he will always come out triumphant. Àdìsá might get tied down, but in the end, he will run and escape danger. Bẹ́ẹ̀ ni ó sì rí nítorí orúkọ ọmọ ní Romo. Àdìsá ọmọ ológun ribiribi. Ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀. Ẹni ewu ò tó mú lẹ́rú. Àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nìdí. Ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀. Kọranjọ́gbọ́n níwájú aṣíbí. Ẹ kírà f'Àdìsá. Ẹ tẹ aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀ gùn. Alágbèsá ọmọ ọba ní í ṣe wàá ṣeré.
1: Yàrá bímọ Àdìsá fún wa ó, mọ Àdìsá ó.

tó. Ǹjẹ́ fínífíní báyìí ni wọ́n jó lóde fínífínífíní ni wọ́n jó lóde fíní. Ègùn bàbá ló gbára mí ìgbé tí wọ́n fi ń gbé àgbàdà gbogbo lójú omi. Ojú olókùn ń gbẹ́gi tọ̀nà gbàlọ̀ yàkù gírèwọ̀ abiáfólókùn sẹ̀ní ajé àgbódò ìjọba. Ìjọ tí gbogbo oníparapọ̀ tí wọ́n láwọn òbólókùn ṣe mọ́. Ó tọ́ bá jẹ́ bíi tèmi àti yín. Ewé àṣeṣeré ló ní kí wọ́n bá wa ṣe. Èkó olóṣè ló ní kí wọ́n bá wa ṣe. Àtomi àtàgbàrá ni wọ́n forí balẹ̀ fólókùn torí pé òkun làyàbà omi. Ó gbọ́ ọ̀tá wa pátá ni ọmọ tẹríba níwájú wa. Ẹ káalẹ́, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà. Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun. Omi tún mi ṣe ń lètò, ètò ni omi tún mi ṣe. Adúpẹ́ o, àdúpẹ́ o. Mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 fm tọ́kalẹ̀ sí number 1 Adékúnlé Fájú Road Ìkẹjà GRA nílùú Èkó. Mo kí wa lórúkọ gbogbo ikọ̀ ètò omi tún mi ṣe bẹ̀rẹ̀ látòrí Mayowa Adédèmbò Ghana Boy lórúkọ Títílayọ̀ Elúbiní ẹni ìtàn Adégbòyìn Àbíkẹ́ Akéwì Àbíkẹ́ Oníbàtá lórúkọ Abọ́láńlé Ọlámìkan ìyá gómìnà àjọ ibẹ̀ ni àgbàrá lálẹ́ yìí. Ọtún bá bá a sọ̀rọ̀ bẹ́wàjí Adékúnlé lórúkọ tèmi. Onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ìyá wa yèyí ọ̀sun àsùnkẹ́ Fágbèmí ti fàṣẹ tí mo báyé mọ̀ sí yèyí omi tún mi ṣe. Àwọn ọlọ́run ọba Elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògbólóńtó Nìkòròdú orí bólà ẹgbọ́ o. Ìyá ọ̀sun póríṣiríṣi o. Àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògbólóńtó pé kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́. Ẹ sọ fún wọn pé ọ̀dọ́ yèyí ọ̀sun àsùnkẹ́ onítúnmíṣe tó wà lórí bólà ìyọ̀nyọ̀ ẹmẹ́jẹ wọn tàn yín jẹ o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ lè fi bá ìyá ọ̀sun àsùnkẹ́ onítúnmíṣe sọ̀rọ̀. Ẹ̀mídàrọ̀ àtìwé kẹ́ẹ̀kọ́ 080-371-491-30 ẹgbọ́ dàgbà 080-371-491-30 yèyí ọ̀sun àsùnkẹ́ onítúnmíṣe. Tọkùnrin bá gbé ẹfọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o. Ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ tí ọ̀nà ìṣẹ̀ṣe.

orí ayé àbọ̀ṣọgbọ́n fúta lẹ́yìn lórí ètò mi. Ojoojúmọ́ nílẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ lóríṣiríṣi ìṣẹ̀lẹ̀. Ilé ayé sì rèé, ó ń lọ à ń tọ̀. Èyí ọ̀rọ̀ ilé ayé, ìgbà kan ò lọ ilé ayé gbé. Àwọn kan sọ̀rọ̀ kan lẹ́nu jẹ́ mẹ́ta.

lójú ni tí nǹkan kan ju pé kílẹ̀ ò súkílẹ̀ ò mọ lọ àwọn kan gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn kan ò sì gbàgbọ́ bẹ́ẹ̀. Ọ̀nà mẹ́ta ẹ̀sìn mẹ́ta ló gbajúmọ̀ nílẹ̀ yìí ní Nàìjíríà àbí kí n sọ pé láwọn ìkọ̀ kan bẹ́ẹ̀ náà nílẹ̀ Adúláwọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn àbáláyé ọlọ́run kan náà sì ni gbogbo àgbáyé ń sìn. Ọ̀nà tó ní kálukú fi ń sìn ní ló yàtọ̀ eré ayé àgbọ́sọgbọ́n talẹ́ yìí ó ní ṣe pẹ̀lú kéèyàn ó bá láàánú pàdé ẹgbẹ́ o ó ní ṣe pẹ̀lú kéèyàn ó gbólóore pàdé ṣùgbọ́n báwo lèèyàn ṣe ń dá olóore mọ̀ báwo lèèyàn ṣe ń dá láàánú tọ́lọ́run ṣe mọ̀ èmi kálukú ló ń tọrọ ló ń gbàdúrà ló ń gbèrè kódà kéèyàn má lọ ṣọ́ọ̀ṣì kọ́ mọ́ kírun kọ́ mọ́ bọ̀rì ṣà wọ́n ṣàmọ̀ ní kọ́lọ́run ó gbá láàánú pàdé òun ṣùgbọ́n tó bá gbé pàdé rẹ sí id card wo ló fi dá mọ̀ pé ẹni tọ́lọ́run ṣe ni aláàánú lélẹ́yìí ìpele mélòó la láàánú gan wà sójẹyọ kan lọ àbẹyọ kan ṣo ni.

0: ìbánisọ̀rọ̀ tẹ lè fi bá ìyá ọ̀ṣun àsùnkẹ́ omi tún ìṣe sọ̀rọ̀ onídàrọ̀ àtìrìkẹ́ ẹ̀kọ́ 080-371-491-30 ẹgbọ́ dáadáa 080-371-491-30 ẹ̀rù ìyá ọ̀ṣun àsùnkẹ́ omi tún ìṣe tọkùnrin bá gbé ẹfọkànrin balẹ̀ mánéjà àwọn ni ẹ pè wọ́n wọ́n dà ní lóhùn tó bá ti jẹ́ tí ọ̀nà ìṣẹ̀ṣe
1: ọ̀rọ̀ arábìnrin kan òun ni mo wá
0: lálẹ́ ni wọ́n kọ́kọ́ kìí sì ṣe gbogbo single mother tó wà ń ta náà láìgbọ́n nílé kúrò nílé ọkọ àbí ká sọ pé wà nílé kúrò nílé ọkọ àwọn kan wà tó jẹ́ pé sábà bí ikú àìrò tẹ́lẹ̀ ló pa ọkọ tó sọ ìyàwó di single mother gbogbo ẹni tó láǹfààní àti máa gbọ́ ètò ńlá lẹ́yìn

Thank you.

2019 lọkọ kú ó dọdọ àǹtí ẹ ní 2020 lásìkò coronavirus lásìkò nsars ó wà níbẹ̀ ó manage ó ń ṣiṣẹ́ nílé oúnjẹ kan ilé oúnjẹ tó ti ń ṣiṣẹ́ owó tó rí ọ̀ndàjọ nígbà tó ṣiṣẹ́ ń bẹ̀ wọ 2021 àjọ yìí tó gbalé ó gbalé ó ṣe tẹ̀síwájú nínú iṣẹ́ yìí náà ṣùgbọ́n nígbà tó di 2022 ẹni tó ni rẹ́stọ́ràǹtì tí ti ń ṣiṣẹ́.

tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣin ẹ gbọ́ àwa tí a bá jẹ́ gbajúmọ̀ tàbí à ń lọ sóde à ń lọ sí patí òkú àná òkú àgbà ìgbéyàwó ọjọ́ ìbí ìṣúná ìkómọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o lè jíjẹ tá a wá fẹ́ fi owó tuntun tá a fẹ́ fi yẹ onínáwó sí àṣírí kan bẹ tí a gbọ́ látẹnu arábìnrin àìkẹ́ aṣẹ́wó nígbà tó ń ṣiṣẹ́ yìí kò ṣiṣẹ́ yẹn mọ́ o ṣùgbọ́n

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbànú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyọlẹ́nu ó gbà fún 2025 gbogbo tí wọ́n fi fẹ́ra wọn kò ju bí ọ̀sẹ̀ bí kò ju bí ábí ká sọ pé oṣù kan ó lè pé àríkẹ́ yìí lòun lóyún oyún yẹn ló tú wọn ká nìyẹn ti ń yẹ pé òun níyàwó lè òun ò sọ fúnyàwó òun kò ti ṣe fẹ́ tó fẹ́ fẹ́yàwó kejì ọ̀sẹ̀ òun tá à ń sọ yìí ìyẹn ló tú wọn ká àríkẹ́ sì bá yáwó ọba yá bíi 200,000 níbi tó ti ń gbọjà kí mọ́ fọ̀rọ̀ gùn gbà tí ó fi di inú oṣù kọkànlá tí wọ́n sanwó yẹn tán ní 2025 nǹkan wa lágbára ọlágbára ó wá ń lọ ó jáde sọ́rọ̀ ara rẹ̀ ni wọ́n wá jẹ́ kó yẹ pé aláàánú ẹ̀yọ́nú aláàánú ló nílò ẹ̀yọ́nú ló nílò pé ẹlẹ́dàá rẹ̀ ò sìn rí ẹlẹ́dàá rẹ̀ ò ṣẹ̀rí ẹlẹ́dàá rẹ̀ ò sìn yàn pé kó bá láàánú pàdé tí wọ́n ṣàánú rẹ̀ tó inú ó fi dá dúró wọ́n níṣẹ́ kí ló kọ́ ó níṣẹ́ àwọn tó ń ta building materials lòún kọ́ tóun sì mọ́ dáadáa ó ṣùgbọ́n gbà tí òun délé ọkọ òun sọ pé òun ó fún un lówó tóun ó fi máa tajà ó ṣùgbọ́n ọjà yẹn kì í ṣe ọjà téèyàn lè fowó kékeré tà èèyàn tiẹ̀ wá lówó rárá tó fẹ́ bẹ̀rẹ̀ tí ò mọ owó ṣọ́ọ̀bù ńbẹ̀ yóò ní 500,000 lọ́wọ́ pé ọ̀fẹ́ máa ta pọnpọ́n ọ̀fẹ́ máa ta ṣọ́vẹ́lì ọ̀fẹ́ máa ta wíbarò ọ̀fẹ́ máa ta kinní kan building material ìyẹn ní ó kéré jù ìyẹn lọ́kọ̀ òun lòun àtọkọ òun jọ ń sọ

agbẹrù agbọ̀rọ̀gbìn alábàárù kọ ọba pàdé nígbà tó di ní oṣù kejì ọdún 2026 kò tẹ̀tì láti máa jáde kò tẹ̀tì níbi tí ń lọ ó múra sí i ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ síbòmíì torí pé àdúrà ò tètè gbà kò ní lọ bẹ̀ mọ́ ibi mélòó lọ fẹ́ sá fún nígbà tọ́lọ́run ó gbé ṣe ẹ̀dé ní oṣù kẹta ọdún 2026 tá a wà yìí special advisor to honorable honorable wá sí patí yẹn ó lọ ṣẹ́wó ńbẹ̀ náà ni yẹn ṣe yẹn lórí pé ṣe mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n dá obìnrin tó bá rẹwà mọ̀ ṣùgbọ́n torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ pé tẹ́lẹ̀ táwọn bá náwó fún ẹwà rẹ̀ ó jáde aláàánú tí àdúrà yẹn bá gbà aláàánú ò rí mẹ́rí yẹn ẹ ṣe èyí ló pe àríkẹ́pẹ́ fún mi nọ́mbà ó rò pọ̀ fẹ́ máa ṣẹ́wó ọ̀nà pé ọlọ́run máa ṣe é ẹni nàìjíríà mo ti ń bá yín sọ̀rọ̀ ọlọ́run máa ṣe ó fún mi òye kódà orí fífẹ́ ni wọ́n jọ wà wọ́n ti gbẹ̀yẹ bí sáà ìgbé ara wọn ẹ̀yìn àti jáde ẹ̀ ó ti gbé ṣe àṣẹ́wó iṣẹ́ ṣẹ́wó-ṣẹ́wó ó ti gbé e lẹ̀ ẹ wò ó onídùúrà ìlọ̀ fún tàlẹ́ ò lórí ètò yìí ó kó ojú mi mú wá lálẹ́ ìlú pé

0: wọn ni igi danigbo ọdawọ tẹ egun lójú adé afúwásílẹ ọmọbìnrin ìtẹkù pátápátá legun daṣọ borí àbòtán lò ṣàbòjú ìgbín àṣẹwélé tẹrútọ ọmọ ní rúpa kàlàṣọ ẹka alẹ gbogbo ọmọ nàìjíríà gẹgẹ bí ìṣe wa mo tún ti láǹfààní láti gbé ìlú ọ̀ṣun àṣùkọ ìfàgbèrè ti fàṣẹ onítúnú ṣe láyé mọ̀ wọ́n sí. Ìyá ń bẹ ń bí àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta tí gbogbo ọmọ nàìjíríà tó ti ní kí n bèèrè lọ́wọ́ ìyá ọ̀ṣun onítúnú ṣe máa bí wọ́n lálẹ́ yìí àmọ́ ká tó tẹ̀ wájú èyí. Ẹ máa ń dárúkọ yín kọ́lé mọ̀ pé ilẹ̀ wà níbí fún àwọn Nàìjíríà.
1: Ẹ kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Èyí Ọ̀sun Omitúnmisẹ Àtúnfẹ́ ti fàṣẹ ti fàgbèmí.
0: Èyí Ọlọ́run ti ń fi lókun àtagbára látọdún yẹn wá. Tẹ́ ẹ fi ń dàbí ọmọdé tẹ́ ẹ fi ń dàbí ọmọ gbogbo. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn o. Àwọn ọmọ Nàìjíríà ní kí n bèrè lọ́wọ́ yín pé kí ni wọ́n ń pè ní ṣàwárí táyé mọ̀ yín sí tẹ́ ẹ bá ti wà lórí agbágbé rédíò báyìí. Ẹ mọ̀ sọ pé kí wọ́n ṣàwárí ara wọn. Kí lẹ rò bẹ́ẹ̀?
1: Ìtumọ̀ ṣàwárí mo ní kíkà ló kọ́ ṣàwárí ara rẹ̀. Ẹ rí eégún kan ní bẹ́ẹ̀lẹ̀ yìí ni tí wọ́n ti patì. Ọgọ́rùn-ún ro àrọ́ ọmọdọ́mọ tí ò ní jẹ́ ọlọ́nà lọ. Ṣùgbọ́n tá a bá ṣàwárí débẹ̀ tá a bá bọ àbọ̀ eégún yẹn, ó ṣe ṣe kẹ́ni náà mọ gòkè lọ. Orí lásán ló fẹ́ bọ ni tó yẹ kó bọ. Ẹlòmíì a lè fà gbogbo níbi kan tó yẹ pé agbó nìkan lọ́yẹ kó fi bọ yàrá àdùn tó sì rọ̀ náà lọ. Nínú ìtumọ̀ ṣàwárí òṣàkan ní bẹ́ẹ̀lẹ̀ yẹn bàbá yín ni tí wọn ò tiẹ̀ sì mọ̀ rárá. A máa ru ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá ṣàwárí ara rẹ̀ níbẹ̀ tá a bá bá kọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà lọ.
0: Ó túmọ̀ sí pé nílànà ti ṣẹ̀ṣe tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí kí wọ́n fi ṣàwárí ara rẹ̀ torí pé ẹlòmíì ní owó àná dànù síta ọ̀tọ̀ ni tó yẹ kó ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe é fún. Ìyá Yèyé Ọ̀sun Àṣùkẹ́ Onítúnmisẹ fi mọ́ ń tẹnu mọ̀ pé ṣàwárí ara rẹ̀ ó ṣeéṣe kọ́ jẹ́ pé o nílò láti ná òbítíbitì owó ó lè jẹ́ àádùn ó lè jẹ́ àtàrí ó lè jẹ́.

0: kukupa ni nto nilu lati se ni ya so o e tun wa je nbere bayi yeye ilu ta wa yi ole de Nigeria owo iwo ana mana ye oni kan ku ni wa lojojumo kini won pe ni sise aje kini won pe ni osole iwo so possible so se se ke won se aje sinu ile
1: beni gbogbo ma Nigeria ke yo ni aje ko ji laaro aje da ko ni suna omo Nigeria ni gbogbo bi ko ba ti wa to ji to ba je ni mara aje bi ni so ti ri pe lomi o ti ri ta je se o odigba to ba fun lenu aje gbeje iyan aje gba nkan kan gbogbo ti ba nje mo bi eyan in to ba le emi ye yomi to mi se ni ti ba won se o ṣugbọn to ba nla je na o fun yi ko gbe ko fi sadura laaro beni o sule te wa bere ona na lo sule ko to ma so le na koko wo di danu o so le wa teyan le se teyan si ma ri se ti o ni owo ti o le se nu ti o ni kan kan ti o danu rara rara ta ti se fun yan ti o mo lo olotin wa olose wa o ni gbogbo nkan wa teyan o mo lo
0: lori ta je se
1: lori ta je se ti o
0: tona orba
1: tona la to ko le gbere
0: oda e je nkan wa bere bayi awon eyan ma nso pe odo yi ni osun asoka eni ti mi se owo ti ma po ju teyan ba lo be eyin ri ya iwon ni geyan ori ojo wo asiko wo lawon eyan le lanfani ati riyan
1: ni ojo tuesday gbogbo eyin mo ma nda lo ojo monday ko sise tori pe eyan gboro ni sin fun okan re
0: ojo wo wa lojo ose
1: ojo ose ojo wednesday ni obi ti bi tero ma nwa
0: se lojo wednesday yen lomi nbo o fe sose o ti fe ri yiye won le ri yin
1: be ni
0: ago melo na se ma bere lojo wednesday
1: ago la ago mokanla ta ago mejila tori awon ti mo kokko fe da loan te ba te tete ni ti ma je bi ago mejila ka to bere se en ti o po se o wa gbadura nu gbogbo awon orisa elomi ma bo gbogbo orisa yen yi kan je ose ton mi o si si fun
0: eje ka to tesi waju ero ba ni soro tawon yen le pe si egbo gbogbo mo Nigeria ni yo osun asunke omi ti mo se nbe ni ori ibola ni ogolo nto ni korobi ibi kibi te ti ngbo wa kaakiri agbaye te ba ti wo mi korobi bayi e de se bo ni won pe logolo nto e ba ti dogolo nto e so pe e lo sodo ni yo osun asunke omi ti mo se ya e je bi bayi e ba npe ero ba ni soro yin na
1: number mi ni 08037149130
0: e ya mi le kan si
1: 08037149130
0: àwọn kan fẹ́ kọ́ṣẹ́ ọ̀sùn wọ́n fẹ́ fi ìkòkò lélẹ̀ àwọn èèyàn fẹ́ máa dálégbò lẹ́yìn wọ́n ti jíṣẹ́ fún wọn káàkiri káàkiri ṣé ẹ sì ń kọ́ àwọn èèyàn níṣẹ́ ọ̀sùn.
1: èrò pọ̀ rẹpẹtẹ tó ń kọ́ṣẹ́.
0: ok lọ́wọ́ báyìí.
1: lọ́wọ́ báyìí.
0: àwọn èèyàn tún lè wá.
1: bẹ́ẹ̀ ni.
0: tí ẹ sì ṣe pé ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún.
1: yóò fi sùúrù ṣe o. kìí ṣe akọsẹ lọsùn mẹfà téèyàn bá kọsẹ lọdún mẹta a mọ kó ń gbàṣẹ téèyàn bá kọsẹ lọdún méjì a mọ kó ń rí sẹsẹ.
0: ìyá wa àwọn òòsà kan wà tó dé bíbọ orí bíbọ ọba àkàlà bíbọ ògùn bíbọ ọya bíbọ sàngó bíbọ. àwọn tó bá fẹ́ bọrí ṣé kán máa bọ̀ àwọn tó bá fẹ́ tẹfá ṣé kán máa bọ̀.
1: wọ́n mọ̀ bọ́ bí tí ẹ bá jẹ mọ́rí bíbọ a ní pé kò bọ̀ sí bí tí ẹ bá jẹ mọ́sùn a ní pé kò bọ̀ ọba àtàlà. ọba àtàlà wa bíbọ sí ni ìdajì là mọ́ ń bọ tó bá jẹ́ pé ọba àtàlà lásán lọ fẹ́ bọ ìdajì mi báyẹn kó ní yẹn lọ fẹ́ bọ tí ò lè kó tí ò níyọ tí ò ní àtijọ́ tijọ́ tijọ́ àbọ̀ fún ọ tọ́nà ó sì là fún ọ gẹ́gẹ́.
0: ìyá àbá jẹ kí ẹsẹ̀ gbìngbìngbìngbìng báyìí ló pọ̀ tó báyìí ó dàbí pé ìṣẹ̀ṣe yẹn ó yí inú dùn ẹ̀yìn máa ń lọ inú ẹ̀ gangan ẹgbọ́n tẹ́ ẹ sọ ní ìsìn ẹjẹ́ wa bèrè báyìí orí bíbọ ajé ṣiṣẹ́ àti kéèyàn fẹ́ fìkòkò ẹgbẹ́ nílẹ̀ ṣé kì í ṣe fẹ́ máa bèrè owó ńláńlá gọbọi.
1: níwọ̀nba níwọ̀nba nítorí pé tí mo bá lé ni iṣẹ́ ìyá mi babaláwo ni bàbá mi.
0: kì í ṣe fẹ́ máa bèrè mílíọ̀n mílíọ̀n.
1: rárárá.
0: ìyá nípa ti ṣàwárí ara rẹ àwọn kan wà tó jẹ pé wọn ò mọ̀nà àbáyọ wọn ń rí ṣùgbọ́n àìsàn kan àti kejì ẹ̀jẹ̀ ni wọ́n gbádùn ṣé wọ́n lè wá.
1: wọ́n lè wà orúkọ ọlọ́run náà lápè á sì bẹ̀rẹ̀ lọ́wọ́ fá torí ọlọ́run ló ní ká máa dáfá.
0: ìyá wa ó ní tá a sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́jọ́ sí àwọn èèyàn ti wá ń rà á kódà wọ́n ti ń rà á ránṣẹ́ sókè òkun ẹgbẹ́ méjì péré ni nígbà míì péré pé bọ́ sásìkò ọdún àwọn èèyàn wá sọ pé ẹṣẹ́ gbàmọ́ ṣẹ́gbẹ̀rún méjì náà wọ́n tún wá tà báyìí ni èmi sì ti bá ń sọ̀rọ̀ pé ẹlẹ́gbẹ̀ẹ́ kọjá ẹgbẹ̀ márùn káàdì táwọn èèyàn fi rí ni kí wọ́n lè mọ iye tí wọ́n mọ̀ lọ́wọ́ tí wọ́n bá ń bọ̀ káàdì yẹn di ẹgbẹ̀rún méjì torí pé kawu ta fo ka fo kawu gbogbo nkan lo ti gbo lori eyin ti ri e yi ti e ro lati ri kia kia baun e ti fi die mo le pe card ti won fi ri ye ti won kokoroba o di 2000 egberun meji
1: beni card egberun meji koda latodun no to ti lo lati nsin egberun meji owo owo se egberun meji sugbon omi te fe nu kan yi
0: eni ka ma soro re mo ni e ja soro re lawa to fe da anfani e po
1: won ra ran se soke okun awon eyan ko ketiketi ni ti won ti ri pe ibi ti
0: e omi atura yi
1: omi atura yi ibi ta wo rokun mi e ko le si se de o si se ko jade
0: ya wa awon eyan fe pe yi e ba n pe number yi
1: number mi ni 080-371-491-30
0: that number n pe lekan si
1: 080-371-491-30 te ba pe mi tokunrin ba gbe pe mi lo gbe
0: e fokan yin balẹ pe tokunrin ba gbe pe e sun mo bi oya e pe number yen ke si tun pe number mi ti won le pe
1: 090-72-84-3484
0: eya ni lekan si
1: 090-72-84-3484
0: eyin mo nigeria ile loko lodo leyin odi e ti gbo o won le lu ni kan lati gbo pon eyan lefa lati jo mota ni yo osun afunke oni tuni se ti ro ba lo logun odun ojo kan soso bayi lo to ba ninu isese awon wonyi ti pe ti soro ogun odun ti soro gbogbo odun abere to loku ibi ni ko opolo yo osun asuke ni kini se wa ni ile bola ebi ni kini korobi namba yi ni ke pe ke ba nlo emu egberun meji lowo te ti gba kaadi e si gbiyanju owo lowo ko ma ba deti ti ba ye lo ye bo ti an ye wo ti an ba ni ke se e le rowo te fi deposit iye ni ofin ni deti o ma sanwo lo o yato si 2000 egberun meji owo kaadi namba yi ni ke pe 080-371-491-30 le ti ba won so omi atura iwo na ba won ni tori pe awon ti won ra o mo ti won ri aje ki ma fe leyi ka ma fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle lori ko ti ni ko gba won ta jo se ti ta leyi mo tin ti wa pe e ku kale o ri lasun

0: Remember to what you doing.
1: Come on, this will not be an intern.

0: ayé ayé yóò tún lọ ṣiṣẹ́ títí ayé ayé.
1: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọ̀fà ara ṣé ayé àtijọ́ nìkan lọ́fà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọ̀fà ara gan.
0: Olóòtú ọ̀fà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú ń pò lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mìíràn ṣùgbọ́n ẹ dé ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣeé ṣe kí a fi fura pé ọ̀fà ara rèé alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀ dá èèyàn ibi tó bá ṣì rìn dé ò kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni ó mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bó ní tó ń bá ní kò ń fẹsẹ̀ tẹlẹ̀ kí ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀fún ó fẹsẹ̀ lérí ìgò tàbí wọ́n da ta sí lára nítorí ọ̀fà ara yìí èyí mọ wọ́nà láti gba inú ẹ̀jẹ̀ dé àti inú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakojú sí rírì ni pé kò kò fẹ́ súngbà míì nígbà míì sì rèé a máa ṣeni láyà tí ó lọ ṣeni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ já pàpàpàpà ẹsìn tó bá ti rí báyìí wàhálà ti bá ní kí n bí ọkàn ní ọ̀fà ara ní kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọ́kùnrin àmọ́ ọ̀ṣọ́bìnrin àmọ́ ọ̀ṣọ́mọdé a sì mọ́ ẹ̀ṣẹ̀ àgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fà ara o mo bá wọ́ bẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀ kára ó ní ẹni tó bá ṣe ni ìgbọ́ pẹ̀lú ìwé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní ògbò gbàgbé tẹni tí ń ṣe ìṣeun tí ó padà dẹni tó lálàáfíà.
1: bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàtà báyìí àwọn ìtọ́jú kọ inú ara wo nìka gbà yín pé yóò dùn àfisẹ́yìn tí kì í fi ṣọ.
0: ẹ dé ń kọ́kọ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07031445626 07031445626.
0: ẹlòmíì àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ yóò mọ̀ pé kóun gbéra kóun wá lókù torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò lè gbóògùn látòrí tẹlifóònù o kẹ́ẹ̀rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá san ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé san ara wa dàbí wáyà tí ń múná láti ibìkan síbi kan ni bí san ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege bí san ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yẹ ojú bí san ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin èyí ò ní fà tẹ́lò ní ìfi lọ orí ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́pọ̀ yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni ewé àtegbò tán bàbá wa lò tí wọn fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọn sì ṣojú ṣe bí ọba tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta ìkan tó ọba nínú ọgbọ́dọ̀ jù ú mọ̀ pé ọkọlọkọ òun nílẹ̀ yorùbá tá a wà yìí arọ́bà aládé tó ti ní mẹ́rin àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tá a sì gbọ́ rí pé kò ṣe déédé ṣé ẹ rí àìlèṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni àìlè rìn dáadáa tó kàbúrú ni a sì mọ ọfà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà ìyàtọ̀ òun àtọ̀fà ara a mọ jẹ́ kó dúró fẹ́ mọ òun bàìbàì a sì mọ ọfà kí apá kan rí kò mọ ọfẹ́ fọyàn yẹ ẹ́ nígbà míì sí wà tó ṣe pẹ́lòmíì báyìí kò ní rí oorun sùn ọwọ́ rẹ̀ kan ní kọ̀kọ́ kú rírí bí ipò ṣẹ́gẹ̀ ń bẹ ẹlòmíì sì rí ẹsẹ̀ rẹ̀ kan ní kú rírí bí ipò ṣẹ́gẹ̀ ń bẹ ẹlòmíì ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì ìwé òkùnrin rírí bí ipò ṣẹ́gẹ̀ ń bẹ ṣé ẹ mọ̀ pá àwa gbọdọ̀ dákẹ́ ká mọ irú èèyàn mìíràn ìta a sì ṣe lọ́rùn ìwé àtegbò kì í ṣe páṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá ibi tá a ti níwé àtegbò náà là wà ṣíṣe rẹ àti lílò rẹ ló ṣe pàtàkì nígbà bá ṣàyẹ̀wò tán táyẹ̀wò dúró ta àwọn ohun tó ń ṣe wọn á wàá ṣe kínní á wàá gbégbèsè lórí ẹ béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní èlò kò ní ṣòro dandan ni kó ṣiṣẹ bó ṣe yẹ kó ṣiṣẹ bàbá gbin tọ́lọ̀ ń gbé olóòtú ọ̀fà ara tí ẹ fi ń pè mí lólóòtú ọ̀fà ara ni náà bọ̀ báyìí.
2: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíjì ẹlẹ́sẹ̀.
0: ibẹ̀ ni ó kalẹ̀ sí sì mọ́ ọ̀gbá mi láago ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n ojú amọ̀ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìyọ́nà orí pé èrè lolúwa.
2: 070 0703144562607 0703144562607. Bàbá wà ní ilé bá wọn.
0: Àwọn nǹkan tí lọkùnrin mọ́ lè gbé pápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn tí mú kí ọkọ láyọ̀ náà jìjà ilé ìṣọ́ta kọmọkùnrin mọ́ lè ṣe bí ọkùnrin àtàwọn tí sọ ní darúgbó kàǹgẹ́ kàǹgẹ́ ẹlòmíì wọ́n ń fà wọ́n dáńtó wọ́n ń gbé gọ̀kadà wọ́n ń gbé sọ̀kalẹ̀ ni mẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sì bá gbé kejì ni wọ́n fà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀. Àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ tó lọ́wọ́ tó ọmọ kọ rẹ̀ ìwọ́pẹ̀lú lórí tẹlifóònù

0: kìí ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára ìdí nìyẹn tá a fi pọ́n lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹlẹ̀ lẹ́nu ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú mukúmu kó mú àmupara fọ́nrán abita kò fẹ́ kí ìwọ tó mú òun kó wá di ìdàkudà torí pé òun fọ́nrán abita ìgbádùn ni fọ́nrán abita wà fún kódà kà ní fọ́nrán abita kò dìgbà tó wọ́n bá mú fọ́nrán abita tó wá dùn tó wá ń ṣe kíni tó wá ń ṣojú bàlàbàlà tó ń bijú tó ń lajú tó wá ń tàbí tó ń ṣubú tó wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ta ló jẹ bàtà mi mọ́tò mi kí ló jẹ ẹgbẹ́ mi àwọn ìbéèrè òdì ìbéèrè tí ò bá gbà mu ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu fọ́nrán abita ìwọ́n tí o bá mu o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń pe oníkùmùsù rárá o fọ́nrán abita sàfẹ́rú ẹ̀ fọ́nrán abita wà fún àwọn tó ń mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹra wa sí afẹ́fẹ́ tó gbádùn kó o sùn gbolólùfẹ́ bá wà tòsí láì fipá mu kẹsẹ̀rẹ́ fẹ́ kó gbádùn ẹ̀kọ́ tẹ̀ kílé èkejì ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹrin ẹ̀kẹta ẹ̀kẹjẹ fọ́nrán abita fún mi ẹni bá mu fọ́nrán abita kò yẹ kó máa wá sọ pé mo lánàá yẹn mọ́tò fẹ́ gbá òun tó wọn sí rárá fọ́nrán abita sùn sí fún yẹn o fọ́nrán abita o gbọ́dọ̀ mú fọ́nrán abita kí wọ́n bá inú kòtò dá mi nínú gọ́tà rárá o kì í ṣe ẹni tó jẹ́ olólùfẹ́ fọ́nrán abita nìyẹn fọ́nrán abita tó fàyè gbá pé kó mú òun tó bá máa wakọ̀ tó bá ti mú fọ́nrán abita fún awakọ̀ tó bá máa wakọ̀ máa mú fọ́nrán abita torí pé fọ́nrán abita fẹ́ gbéyà fọ́nrán abita fẹ́ àlàáfíà fọ́nrán abita fẹ́ ààbò fọ́nrán abita wọ́n fẹ́ ìwà nípò tó da pàápàá yes class láwọn èèyàn gidi fọ́nrán abita nìyẹn jọ̀ọ́ mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ ìwọ tó bá mu fọ́nrán abita fi ìlákàyè ni wọ́n fi ọpọlọ mú mo mọ níwọ̀n kó o lè bá rí tọ̀la mu mo tèmi mọ níwọ̀n kó o má bàá tẹ́ kó o lè bá mú tọ̀la nínú ìyẹn gan nínú ìyẹn fọ́nrán abita ẹni tó bá mu kò ní lọ sọmọ òpónà o tàbí ẹ̀rọ amúnáwá transformer o àfọlọ́ǹbẹ fọ́nrán abita sọ fẹ́ o àfẹ́ni tí ó máa dúró owúrẹ́ kiri o rárá fọ́nrán abita kò fẹ́ ẹ jọ ẹni fọ́nrán abita mọ níwọ̀n ní pẹ̀lú làákàyè ní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mo ní ibi tó jẹ́ pé ìwọ̀gbọ́n lè mú yangàn pé mo mú fọ́nrán abita ó ṣiṣẹ́ tó dà lápò lára mi torí náà fọ́nrán abita ní gbogbo sí torí náà fọ́nrán abita ní ayé fẹ́ mo sì fẹ́ kó máa mú fọ́nrán abita lórí kó wá ilé ìtajà káàkiri tó ìgbà tí pé ọdún méjìdínlógún náà ní fọ́nrán abita kò sì sí fún aláboyún tó ní fọ́nrán abita ó ní ọtí nínú àmọ́ gbogbo ọkùnrin àtòbìnrin tó fẹ́ ìṣìkiri tó fẹ́ dúró dúdú fọ́nrán abita lójú àbùkẹ́ máa mú fọ́nrán abita mú pẹ̀lú ọpọlọ mú wọn níwọ̀n kò sì ní pẹ̀lú làákàyè pẹ̀lú.
1: Happy and 92.9 Band FM 92.9 Emma Lembe de Gaye Lefewa Lige Kibiki Afefe Ikanu Yifebe Adibu Oniro Yayo Ina Lekebe Ere Yayo Ni Ilimo Tide Kaimane Pe Peti Beleje Pe Peti Beya Wero Awa Yoba Ni Wosote Eme Kio Bamana Kida Pade Pade kama ba wa bo so wa lagbeda mo oni le ise tin ba ni gba eto eni lowo apowo lagbani leji ba mo si egbani enaja media network to wa ro wa lati gbeyanju pelu eni jomo na tin ba ni roko ati tepe leti lati lo ma gbe kaye sise tabi se pe leyi ke yori aide leke eke ni bayi won ti wa mu da wa leji wipe lẹ́yìn ìwádìí fínífíní gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n gbé dání wọ́n ní bestart travels and tours international ni wọ́n lè bá lè ṣètò káyọ̀rìn àjò láì ní kọ́lé ikọ̀ nínú ká sì sọ̀kalẹ̀ tí èyíkéyìí orílẹ̀-èdè tó bá wù wá lọ́nà ìrọ̀rùn ìwà tó tẹ̀síwájú ẹ̀yẹ tí ẹ̀ kọ́kọ́ gba lẹ́yìn báyìí sílẹ̀ náà kọ́ ọ ti pamọ́ ni o wípé yóò ṣòro láǹfààní tó pọ̀ 08051085852

wípé Vestas Travels and Tours International tó fi mọ́ ìfọwọ́sowọ́pọ̀ ọba ní ẹlàgà Media Network lọ́mọ ojú méjà ẹ̀ lórí ọ̀rọ̀ ìrìn àjò sókè òkun. Wọ́n kì í ṣe alágbèédá. Wọ́n á bá yín ṣètò visa sẹ́yìnkéyìn orílẹ̀-èdè tẹ́ ẹ fẹ́ lọ. Ìrọ̀rùn ìsinmi tíkẹ́ẹ̀tì pẹ̀lú accommodation lọ́dọ̀ wọn. Wọ́n ṣètò admission fáwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ kàwé láwọn universities lókè òkun. Ọ̀pọ̀ ló sì ti tipa fọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀-èdè bí America, Canada, Australia, United Kingdom àti ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ Sheldon countries láì ní wàhálà nínú fẹ́ wá gbọ́ o. Àwọn èèyàn sọ pé gbìdìgbà sílẹ̀kùn àfọlù ọba ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ló fi jẹ́ pé láti gúnlẹ̀ sí èyíkéyìí orílẹ̀-èdè tó wuni lọ́kàn. Vestas Travels and Tours International pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbani-ẹlàjà Media Network ni kẹ́ ẹ rẹ̀ dẹ̀kílé fọ́ọ̀mù N10,000 péré lẹ́ẹ̀kọ́kọ́ gbà gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ẹ̀ kí o tó bẹ̀rẹ̀ sí ní báyìí pé bẹ́ẹ̀ ṣe ń fẹ́. Nọ́mbà tí ẹ máa pèlè yìí 080-5108-5852 080-5108-5852 ẹ sì wá nìkan sí wọn ọtí sí wọn èyí tí ń bẹ mọ́ bùjẹ́ tó wà ní nọmba 76 Greenhouse Transformer Bus Stop Adjacent Total Filling Station Sagamu Ikorodu Ojijo. Ẹ má gbàgbé o pé abẹ́rẹ́ tó bá ti lókun níbi ni kì í sọnu. Ilé-iṣẹ́ ẹgbani-ẹlàjà Media Network ti rí wọn tán kí o tó fọwọ́ wọn sọ̀yà. Wọ́n ní Vestas Travels and Tours kì í fòlù nìkan o. Wọn kì í fi tọ́rọ́ bo kọ́bọ̀ méjì bó ti rí gan-an ni wọ́n sọ. Nọ́mbà àwọn náà tó rèé lẹ́ẹ̀kan sí 080-5108-5852. Bẹ́ẹ̀ wọ́n ní bí a bá ti rẹ́ni báyìí ọ̀là tètè yá kankan ni. Mo fi jẹ́ pé ìrìn àjò ayé ẹni àmínú oyè ọ̀lọ́wọ́ kan ṣoṣo tí ó ti nígbélé ọ̀là Vestas Travels and Tours International àti ìfọwọ́sọ̀yà wọn nípasẹ̀ ẹgbani-ẹlàjà Media Network. Nìkẹ́ gbọ́kànlé.

0: FACC kéde pàtàkì ẹgbẹ́ Patrick Bimo tìjọ St. John the Evangelist Catholic Church Ládépọ̀ Oṣòdì Lẹ́kọ̀ọ́ tí a sọ kí Reverend Father Vincent Ezeweke fààyè àjọ̀dún ọdún kẹrin tí wọ́n di fada ní ìjọ àgùdà. Wọ́n wá gbà ládùúrà pé Ọlọ́run yóò túbọ̀ máa ró wọn lágbára títí dé òpin ìrìn àjò àmì. Tí bàbá wa Reverend Father Vincent Ezeweke bá ń gbọ́ ẹgbẹ́ Patrick Mímọ́ tìjọ St. John the Evangelist Catholic Church Ládépọ̀ Oṣòdì Lẹ́kọ̀ọ́ lọ kí fún ayẹ ọdún kẹrin lórí àpè. Ní báyìí ẹ wá lọ sí orí ètò ẹ̀ pé tẹ́sí àtúnṣe àfọ̀mọ́.
1: السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. أبي تسأل الله بعد شني رفع. لا تفادي يوري تفسي على الناس مني. أبي جت فاضي لا تكفر من دي أسلمت يا فما أنوا. لا تأني شك ذكر الله شافي. أبي لا نيل أمير كتب شد هذا فاون شك يا نيا أتني أجر جنب الكلام.
2: اللهم آمين. Bẹ́ẹ̀ náà ni a ń fi àṣẹ tọ àlékún oore fún àwọn onígbọ̀wé òkú tí ṣe mọ́ṣáláṣí onírò ìgbéga àwọn ọlọ́ba ọlọ́ba tó bẹ̀rẹ̀ tí ó fi ń sílẹ̀ ní ìgbà kankan. Oore tí èèyàn máa ń rí nínú oríran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí ti ọlọ́run ọba kí ó mọ̀ pé dèé ni ayé ń dùn àti ní gbàǹgbà ọjọ́ ìgbéde àríyànà àláwọn àárín nígbà ẹjẹ́ kí a farabalẹ̀ láti tó darapọ̀ mọ́ àwọn ṣèkọ́ ọ̀fọ́dún láti ṣe ìgbọ̀tọ̀ láì ṣàfihàn.

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته وسلم سنته واهتدى بهدى إلى يوم الدين ما بعد ọpẹ fún ọlọ́run bọ́bọ́ ọlọ́ adúpẹ́ ní ẹ̀ka sí àtọrọ ìkẹ́ ìgbẹ̀ fún aṣíwájú anábíọ́ muhammad ọlọ́run bá ní kẹ́ bá ní gẹ́ gbọ́n anábí ọlọ́run tí wọ́n yọ lọ́síwájú anábá ní kẹ́ bá ní gẹ́ gbọ́n sàábé bá ní yọnu súnmọ́ ìyọnu ọlọ́run jó kódóra kódóre àwọn arámọ́dọ́mọ́ wa akíríkú àbàgbàgbọ́ ààbọ̀ sí ìdí ìpín ètò wa testcat nerves corruption of the soul ìsí àfọ̀mẹ́ẹ̀mí ìjọ náà bọ̀ ọlọ́ tí wọ́n fọ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yìí àmọ́ káàfi rí ojúrí rẹ̀ mọ́sá ìsà fún mẹ́mí wa èyí tó wọ́n fẹ́ sọ lẹ́nu àtẹ́ntí ọ̀sọ́ àtẹ́ntí ọgbọ́ dáadáa kí a sọ̀rọ̀ ọlọ́run dáadáa kí a gbọ́rọ̀ ọlọ́run ọlọ́mọdé àládá náà gẹ́gẹ́ bí a sì mọ̀ pé bí tí a wà òun náà ni àkọlé pàtàkì kan òun náà ni torí ìkùlẹ̀ àkọ́ ọ̀nà àlìkíámà ní abẹ́ àkọlé ìwárí ó ti ní àwọn àkọlé kan ní abẹ́ rẹ̀ àkọlé àkọ́kọ́ lábẹ́ náà ni àmíyàtúlẹ̀ àkọ́ fi ìtẹ̀sọ́rù ìsìlámí pàtàkì àlìkíámà nínú àríwú ti islam tí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí eléyìí ẹlẹ́ẹ̀kejì ń bẹ náà ni akíkọ́tulẹ̀ àkọ́ wáṣàrù ha fi nọ́ọ̀sìlẹ̀ ìsàníyà pápápá àlìkíámà àti orí pa rẹ̀ nínú ẹ̀mí ọmọnìyàn ẹlẹ́ẹ̀kẹta kúdàtò láàhí ìrẹ̀lẹ̀ àyáàdì òkúra agbára ọlọ́run láti mú ìsẹ̀mí mi wá lẹ́yìn ìsẹ̀mí tá à ń sí lọ́wọ́ ẹ̀ òun ni pé láti dá padà sáyé lẹ́ẹ̀kan sí nígbà tá a bá kú tán agbára ọlọ́run bá lórí ilé àwọn kókó mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àkọlé tí bẹ ní abẹ kọrẹ́kọlẹ̀ àkàrà kó tó kan àwọn àkọlé mi ní agbègbè eléyìí wọ́n wà tí aláǹfààní àti máa gbọ́ wa àti jẹ́ ká máa ń tá à ń pè ní àmíyàtúlẹ̀ àkàrà fi ìtẹ̀sọ́rù ìsìlámì pàtàkì àlìkíámà nínú àríwòye ti islam àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé lórí àgàgà nígbà tá a tẹ́ wa tó ń sọ àsìkò tí ń bẹ láàrin ìgbàgbọ́nú àlìkíámà àti ìgbàgbọ́nú ọlọ́run àlẹ́ aláàkọ́tù bẹ́ẹ̀ náà lè máà níbi láàhì wà lè máà níbi yóò mẹ́rin àhùn àsìkò tí bẹ láàrin ká gbọ́ náà bá gbọ́ ká sì gbàlè ká mọ̀ gbọ́ àti ṣe àlàyé tó pọ̀ lé lórí táàjì ìpínlẹ̀ pé kò ṣe é yà lọ́tọ̀ọ̀tọ̀ ni láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ bọ́ máa lẹ́pọ̀ mọ́ ìgbàgbọ́ ní olú àti àlìkíámà àwọn ọ̀pọ̀lọpọ̀ àlámọ̀ inú ọ̀rọ̀ ẹ̀sìn tí ànábì wa máa so ìgbàgbọ́ nínú ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ inú àlìkíámà tí wọ́n fi rìnlẹ̀ fún mùsùlùmí kò gbọ́dọ̀ fi ìgbàgbọ́ àlìkíámà ṣeré àjíǹde lẹ́yìn ikú tá a sì sọ àwọn ayé àtàwọn hadith tó ń fi rìnlẹ̀ pé ẹni tí ọba nígbàgbọ́ inú àlìkíámà aláìgbàgbọ́ rárá ni kìfèrè ni kò sì lè ní àtúbọ̀tán rere níwájú ọlọ́run agbègbè ń gbà tí à ń tú àwọn àyà kan fún ẹnu súràtù nìsà tọ́rọ ń kó àwọn àgbàgbọ́ oríṣiríṣi papọ̀ síbẹ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ ọlọ́run kó díẹ̀ síbẹ̀ òun náà ni Ayah 136 Quran chapter 4 verse 136
Olori ya yo le bi na manu. Won ra pe nti egbo na ba gbo ni gbagbo tododo. Aminu billahi wa rasulihi. E je ki gbagbo yin tun da si. Igbagbo yin so na jo da si. Wa rasulihi e tun ni gbagbo to da si ni po ojise re. Wal kitab. Bakana eni gbagbo si awon iwe mimo. Lebi nazala la rasulihi. Ito lo baso kalefu nshere jizalu kwa ni kerim. Walikidami lebi ansala minkobu. Ati awa uwe ito lo nso kale. Siwa juwa lu Qur'an. So tuka nabi dode. Egebi taura. Ijil. Zabur. Sufi Ibrahim. Mba awa uwe iti alu kwa ni son kare. Egbo ni bagbo si awa uwe ina kuyoloni. Waman yakbu billahi on gbe bale en gbe ni to bale se kebere so ron ba Allah wa malaikatihi to se kebere si awon malaika Olorun wa kutubihi to se kebere si awon ago Olorun wa rusulihi to se kebere to sa igbagbo sawon ojise Olorun wa li yawmil akhir to sa ni igbagbo sa li kiyama Olorun ni wa qadalla dola lam baida Olorun eni be je sonu ni sonu to jina tebe tebe ko si to si la na Olorun rara ipe o sala igbagbo sawon kan ta kai tubu na na ni igbagbo ni ojo gbe ndali ke amo wa tori de lei lo wa bi pe ele ni o fele fun wa pataki igbagbo na ni kiamo awon enti a fe ye wo le ni jagbe gbeteli ona ni haqiqatul akhira wa atharuha fi nafs al insan papa pa ni kiamo ati ori pa re ninu isemi o maniya pare o se ni omo ni o se pataki ben ama sa ko dumo Allah o mi mi se la ile so ipe ma aqsal hayat ad-dunya wa ma adafwa ina taizu nafs al-insaniya انها لا تتسم بحياه سواها قولي كني فيل كني في كريجلا انو سمي لي اي اي نيغبا تو اي بي امي اومو نيا با تي نفيل ني بي كوسي سمي مي جو سمي الي لو كوسي سمي مي you say me dance lowo lowo ilo oni iwe mi be ah o ma kuna o odori pe wala tatmau fi ghairi anfasin wa sa'at ala ghad mahduda odori eni be ni dance yi kuni inka kanu emi eko tama kanu emi e jo awon mi lo le mi loke ta mi lo loke laye bi atawon asiko ta nlo laye kile ma kile su kile ma kile su o se pe isemi yi re mi lo le mi loke wa yi o ni won aba to ma ma du dani ni ti olorun ba ma ye ni ni mi to me de yin mi laye Olorun ma ye to ati mi gbeyin bayi ko mi mimo waka yi to ma ye de yin o lo laye yen lawon asiko saat to ma ye de yin o lo laye o ti ni yonka to ba yi ti pe o ti pari ko le leku ko le deku
computer ni 30-30 years ko buy o gboro dara buy but that's go your dara yen ni eh o ma so ba nu suratu arab verse chapter 7 ayah 34 olorun wa le ko le ummatin ajalun on gbogbo ojo kankan lo lasiko e ti o lo bayina ja ajaluhum ti asiko won ba di wa to tastakhiruna sa'a olorun ko ni leti fun seju kan wala yastakidimu usniya swaju seju kan pelu wakati kan ko le de wakati ko le wakati kan وَإِذَا جَاءَكُمْ أَنبَاءٌ مِّنَ الْغَيْبِ لَا يَسْتَخِفُّونَ السَّاعَةَ وَيَقُولُونَ وَلَا يَسْتَكْبِرُونَ وَلَيْتَ وَقَتِكَ كُسِيَا وَلَكَ كَغُلَ بَجَايُ أَغُمَجُ أَجُ مَنْدِي أُسْبَاي دَلَّ بَجَايُكُ كُنِي كُلَ أَغُمَجِ كُنِي كُلَ أَغُمَسِ asgo gele nan kusin kusin to le ma se lowo ti asgo ba ti le to awon ti olorun ba fi si di eto pagba mi wa deni buju ese ko le lara won la leeni bi muslimi se ma lule aye eh tawo so adu lhije oloba allah o do so so wan be inu sura yi niru to be jo man to so fun aye unani chapter 15 tabawu aya 24 gbo lo ba run ya re olorun ni wa laqad alimuna almustaqdimina minkum wa laqad alimuna almustaqiri olorun ni awon olorun ama awon oni ko nbo wa bawo olorun asima awoni ope kan to wa awoni ope wa awoni ope bela ona ba mo ere onon ni la busu waju aya 23 when la nanu nuri wa numi ron la wala npa awala je kan ma se lo na la npa won eyan wala nan warithu ana la si jogun aye ati tin bembe ma mi lo ki ni lo le omo ni olorun la wa la ni ko dake ana la ni awana la si gbe yin gbogbo nkan wa akuba eh wa dori de le ina li imana bil hayat al akhirah taraju ni gbagbo si semi alikiyama ni matun ore ni o ah mo ke musumi o ki kori re gbogbo en te ni gbagbo salike ama ori la ma ni ke olorun ma ni de olorun ma ni ko se fura ke an gba palike ama nbe ko gba pe ile aye ko ni opinrin ajo nima ore ni nima tu yafidu al iman al qalb nbi la ti wa ma mo ore yi oni pe gbagbo da ni e yo wa je ki ore yen ma benu okan yo afi sinu okan mu ni yo fi ore yen sinu okan mu ni iyan pe ni fo kan bale ni emi bi n ba ti ri mi alaye alika mo nbo bi n ba di waju olorun ma lori ise ti mo n se yo gbe idamu ti mo n damu yo gbe esan be lohun ni ma tun ye
yahabu Allahu lifadli fani ebuni urini kolo ma bu manya jota eri alfadli fani manya jota la bulabu alimahdud alajal alwazl amal omo du sey pe asiko ti o ku laye ni yi ni won ba omo du sey pe erongba mo fe da mo fe da fe lo afi igbagbo inu alike amo ke yo mo pe yo le musa mura sise ndi mo wa yi ko ma ni ko bi egombe mo fe da yo le ko ba mi je ndeku eri wani wa ma yaglibu ahadu ala nafsi hadha move illa al-hulut wani gwene kenni toba le dinna igbagbo mare ti o si paye mi e si gbagbo alike amo yi o ti dinna ona abayo mare gbere gbere eri wa illa wa fudul hayat في رؤيه ناقصة أو متنوصة ولو أني باء أسيبي بابا بابا سمية نينو أمية يسمي أبوني حياة ناقصة يسمي تيوكي أو متنوصة تبي يسمي تي أتي باري كاتي بين كاتي بومالي ولو أتباليمان بالآخرة وانا يلو ما كويك بابونو علي كامي فوق أنه إيمان بعدل الله مطلق وجزائه الأوفى وني يتتواجب بويلوني كوي وني بغوصي بيدي اللون وبوني بيدي فتا فتا بيدي تيو لابلا وبيلي سنتو كوي ندو لاتي ما اللي كاماني لاتي ما بيدي اللون هو ذاته جلالة على فيد النفس الهوية وان يواري فارغا اما جيكي ويوم يوماني اما سمي دادا كو جسل كو اري وعلى امتلاب الحياة لا يكفو عند حدود الابت وان باكنا نيدولوري وانبا اسميو نيدولوري اسميوري اللي نكا نو اما نو انما يتجاوزها الى البقات قليل اما يقول اكو جابي سمي كم بلون سمي بيري كم والدي الذي لا يعلم الا الله مداء يسمي بيري كوزنتو ما بابا فجلو باتو دالو اري tori pe isemi lo bona ba pade ni wale ti ko bil akhira ni gba gbo sali ki ama ise wadi dawra ul asasi won ninu akoko dada re o ma niyan nu emi to je ti ipile gangan o na ni fi ba adoti salam ala rul mu'min ima da alafia sino kan mumini aje kan kumini kuni alafia damuda po daruda po nu emi olohun ko fun wa alami bakana isele aye ti ba nse lowo amadi ko alafia wa nafi alqalq yuliku ni emi emi mumini awon adamu okan wa sakht ati awon ibinu walikunu ati awon ija kamuna ti en luso eni ke o le ni gbagbo nu alike ama ko aso ko ran lo kun fe lo bunuku kun fe lo pokoso kun fe bi nkan je la gbogbo ija kamuna ni jebe alikunu to le yas ti en luso bi wa ba o ma lo gbe nkan je o ma lo koso ni o ma pokoso o ma po osemu omo gure ni nkan omo yire ni ba tan pe ni alintihar binuku
le ka mo ni je ke yan ro debe to da ro da ro to wa debe yen igbese le ka mo pe ah e san be lohun mo ba ke da mu la yi bayi ah ore olohun ba nbe o le ni awon atibotan rere eh odo e ni awon daada pe si Dada yele mumini wa mawa ni mawo Uyo maro Kupu ntu nle niye Levi Batala nro yi Ninu Surato Alimran Ti soro li aye Adan yu li aye Kono wa akpariye pelu dada todo ti taba wa ya lekenila oloni zuyina linnas hubu shawati minan nisa'i runa silo so sinu emi omo ni awon adun agaga awon okunrin adun awon obinrin abisan lemi be la gadun awon okunrin san awon obinrin lemi be la adun awon obinrin be lemi awon okunrin walibani bakana afisi okan maniyan ka fe bi omokun walakana tire mon kotara min azab wal fidda be la fisi okan maniyan ife kaluwo o beli beli beli o golu o zilifa ngba te ko pe na ni njo njo na lohun ninni o fe ko ni dollar ko ni pound ko ni ko naira ati be be lo wale khil musawwama bakana awon kan agun ni jo ese ti lami lara ta samisi ya onulele onulele imam o ifere man be no komo ni wala ni be na la we asin bi rakumi lagbaja lo ni ogun rakumi olo ni rakumi 1000 olo ni malu 2000 olo lagudan lo le wure eri wala ari bena loko ah oko bi rere oko koko ere oko dabedun ere oko kaju ere oko su ere oko pake ere oko ru edu ere olorun ni fe awon kan wo yin be lokan maniya asilo soso kan maniya olorun ni dalika matawle hayati dunya bugo da so ipada igbadun le aye ni o wallahu indahu usun maabi bọlọn ọba ni awọn daada to pọ mbẹlọdẹ daada gbe dọna lo wa olon kol ya ni sofara ye awuna bi ogun bi khairi min dalikum se n so fun yin ni to lore ju gbogbo n da kaale lo to ju gbogbo n da kaale lo je ki n fun iro rẹ lilladhina taqaw on be fun ati ba pa ye lohun ba won ti an fi le aye won se rere eh inda rabbihim janna on be le do lohun ba won jannatu awon gba dera tajri min ta jala ni ha kan wa kirmadu ti san la bere odo yi mbembe odo wara on bembe odo jesus isi odo ni odo lohun odo oti oti tolohun tiki payan tiki kiri hun tiki ba se yan je onbe nbe lona khalidina fiha won mo bayo ni gbere wa zawajun mutahhara bakana awon okunrin a tun si awon aya mimo fun won ninu alijanna awon aya ti ile aye nbi je baba won sin lohun awon o wa janna pelu won a tun wa sayami awon okunrin ninu alijanna wàdíwánu mìíràn lọ́hìí fagandúlẹ̀ fún alọ́dọ̀ ọlọ́run yọnu ọlọ́run wọláhù bàṣírọ̀ ń belé báàdì ọlọ́run ní ọlọ́run ọba òun wà ní gbogbo àwọn ẹrù òkúta alẹ́bí ní yakúlù náà rọ́bà náà ọlọ́run ní àwọn tí ó tilẹ̀ yọ̀tọ̀ sí àwọn orin náà láti máa sọ pé ọlọ́run bá wa ìnana àmàna dáradjú àgbẹ̀gbọ́ àgbà àwọn òṣè agba won gbo adira anigba muhammad anigba gbo si
fakifu ilana zonu bana panifuru bubu ese wajua wakina adhabana kusla kunu yana asabiri nolo natanso asabiri nolo yuwa ume nuni suru niwa wasadiki uwe yankulu duniwa wale koni tina nuni kwe niwa wale mumfiki na nuni yankulu na uniwa wanfakivirina bila asahar bakana wa ma tora furiji dodo lo ni daji kutu beyi kiyamu lili batasuma bambo wa ma tora furiji dodo lo bambo mkilo jori be ina isaba li khitami leza viyadhi l'artu wana ya musulori ima kwe ilas akatabiliti isiru ugbeyi isiru ulenya tinseo isiru ugbeyi fomani ya ule kona tinshe bakana wali jazali aufa leza vihadhi la ajila bae nasi ni esato kwe kwere kwere uri ile kaju kaju ikono tinshe ibo kono tinshe la la la la la la la la Kisi uturi lembi. Eri. Nalisaba le khitami unaka. Kiyo mania. Kisuru. Last accountability. Kisuru bayi. Ohononi. Non lowa. Odolom. Wala adala tu mutulaka. De tiyo lelekbe. Madimuna tum. Kada lisaba. Imbenu siru beyi owa garanti kutole kwe beye kusipe ena lo ya kan kolo bribe wa adajo kusinti jebe kutole kwe lo obana lo ba adajo jona lo kusakbe joro ka Allah akbar kusakbe joro ka omani ena ni akbe joro pura adare Eri. Nga lo ba unya likiyama wana tolongi unye po. Tia ba unu swadu yasi. Unso. Unyo mani yonsi sila likiyama. Oloti mboro nalo. Laya 65. Oloni aliyoma. Lojo tuniti lojo ajinde le yuku. Nibangba likiyama. Nwa adama ojo ni kwe nakhtimu ala afuwa ihim adyenu ubwelenu adipa tenu watese libili ayye kujin li so esaji arujo ye kujin usuli utini defeat yo opposition wa koloni adyenu yekpa wadukallimna aidihim itenu wa amase a transfer so do wo kala agba afogba nkan mu olo lo won ma soro kali kiyama dipo en wadashi adwa rijuluhum ese na ma jeri si ese leleri en ben eni yi arakuni olemi njo ba en lo ji nkan ni ba ti won wa ese ani ben so nbe emi na lo fe na lo be owo ni mi do fi mu owo ma soro ese ma jerisi won ti pe ma kanu yaksibu won si ni paro owo a de to ni paro momo niyan ite asin na ni so isiru dede on be lohu yo mani ya ma fi sere Ombe lon Pakana Katu bwanta lon baso Ninu Suratu Fuslat Eri Tabawu Lati aya 19 Koloni wa yawma yusharu Ada ula ilan
ọlọ́lẹ́rí ní bàbá parí ìṣirò ọmọ ìrẹ́lẹ́ ọgbẹ́ndẹ́ alìkíámà àwọn tẹ́bá wá já yáṣẹ́ ọ̀tà ọlọ́run tí wọ́n fi lé ayé wọn sábúrú tí wọ́n ṣe aláìgbọ̀nsọ́lọ́wọ́ bá lẹ́nu gbogbo aburú tọ́lọ́ ní wọ́n mọ́sẹ́ ni wọ́n ń ṣe ọlọ́run ní ó kọ́ alìkíámà ni pé ìhùmọ̀ ada ọláhì àwọn ọ̀tà ọlọ́run lọ́mọ bẹ́ wọ́n sì wá ní ọ̀tà ọlọ́run wọ́n tó dáa kó àwọn ọ̀tọ́ ọlọ́run bá jọ ìlànà sínú ńlá fáwọn yóòzàn òun àmọ́ wá tiwọn lọ́pọ̀pọ̀n àmọ́ tiwọn lọ́pọ̀pọ̀n wọn ni fẹ́ lọ bí ẹran tá a fẹ́ lọ mú pa múdi fẹ́ẹ́ lọ́mọ àmọ́lẹ́kọ́ máa tiwọn àtàyèdàmà jà òhà títí tí wọ́n bá débi nánà ká tó wọná ọlọ́ni ṣẹ́yìndà lè ń sọmọ òun. Eti wọn máa jẹ́rìí lé wọn lórí a máa jẹ́rìí takò wọn etí ni a fi ń gbọ́ràn a máa sọ̀rọ̀ a máa jẹ́rìí takò wọn wá àbò sọ̀rọ̀ òhun ojú wọn tí wọn fẹ́ rí na yóò máa jẹ́rìí takò wọn wọ́jú lóòdò òhun bákan náà awọ ara wọn tọ́lọ́ fi bo egun ara wọn yóò máa jẹ́rìí takò wọn ìmọ̀ kánú yà á máa lu lórí ìdí àṣẹ láyé níbi tí ọ̀dà ló lọ pààyàn yóò lọ sí ìtì. Iwọ ló di iwọ lọ sá ẹ gbogbo ohun tí a ṣe pátá iná máa sọ wà kọ́ lu ọlọ́run láwọn tá a wá sọ wà dáhùn wọn wà sọ báyìí pé lójú ló di hin fún àwọn ẹ̀ka ara wọn ìmọ̀ aṣọ tó ń gbáàlè iná kí ló tẹ̀ wá ń jẹ́rìí takò wà lẹ́nu ìwé ojú wa ìwé ti wa pé ara wa kí ló tẹ̀ wá ń jẹ́rìí takò wà lẹ́nu kọlu àwọn ẹ̀kára náà wà dáhùn à ń tọkọ náà ń lọ lẹ́bi à ń tọkọ kò láṣẹ ìhìn àwọn náà kọ o ẹni tí máa sọ pé kí gbogbo nǹkan máa sọ̀rọ̀ oníkà máa sọ̀rọ̀ náà lọ́lọ́ à ń tọkọ náà ń lọ àwọn ọlọ́ba ọlọ́ ló fọ̀rọ̀ sí alẹ́nu lẹ́bi à ń tọkọ kò láṣẹ ìhìn ọba tí máa jẹ́ kí gbogbo afẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ọ̀kadàkọ̀kan wà lámà rúra òun ló sì dá yín lákọ̀ọ́kọ́ ìgbà sílẹ̀ ayé yín wọ́n ilé ìtòrújà o ẹgbọ́dọ̀ lẹ́ padà sí wà máa kó ń tún tẹ́sẹ̀ tẹ̀ ro na ayé ẹ̀ṣẹ́ àdàlẹ́ kò sámú kún ẹ̀ lágbára láti dáàbò tó kí ẹ ti yín máa jẹ́ ilé lórílẹ̀ ní wà láàbò sọ̀rọ̀ kún ẹ̀ lágbára tó kí ojú máa jẹ́ ìtakùn ilé ní wà láàjú lóòdò kún ẹ lágbára kí àwọn awọ ara yín máa jẹ kí wọn máa jẹ ìtakò yín lẹni wàlá kí ń lọ náà ń tún mẹrò gbẹmẹlẹ ayé yín àna ọlọha fọlọba ọlọ láàyè alamọkẹ sí rami mma tá a máa lu ẹrù pọpọlọpọ ohun tẹ ẹ ń ṣe lọwọ ma ẹ wá rò pé àṣegbèsèsè níwájú ọlọrun wàlá ẹlẹgùn lọ nínú kún lẹni lọ náà ń dúró rọbì kún èròǹgbà yín tẹ ẹ rò sọlọ wọn báyìí pé àà tòmídà wá sí lọwọ àwọn abíálé rẹ ni ọlọrun ní irúgbà burú tẹ ẹrù sọlọ ọba àrídàkún lọba tí ń jẹ lẹni àrídàkún lọ páyínú lẹni àrídàkún lọsọ ìdẹyìn pẹrẹ lẹni fàṣìbà tún yìnbọn lọ fà sírí torí díẹ ẹlẹfẹdẹ ní òfò lẹni fàyà síbìrù bẹẹ bí wọn bá ṣe sùúrù àwọn tá à ń sọ yìí fàná rù má sí wàhálà hún iná ń lé wọn. Bí wọ́n bá ṣe sùn nínú wọn. Wọ́n yẹ ṣe àtibú kódà bí wọ́n bá ń wọ́nà àbáyọ báwọn ọ̀fẹ́ wọ́nà wọ́n ń wà wọ́nà àbáyọ wọ́n ń bẹ̀bẹ̀ kàmáhùn nínú ẹ̀nà ọ̀tẹ́ bí ànígbẹ̀bẹ̀ wọn. Ànígbẹ̀bẹ̀ wọn. Wọ́n kọ ìyẹn dáadáa fún kùrọ̀ náà à gbogbo láyé ń bí agbé tí wọ́n àwọn ọ̀rẹ́ burú alábàárín burú àwọn gáàgì burú pàṣẹ ìyẹnu láhùn má bẹ̀yìnà ìdí wọn máa kálífà hùn àwọn náà ní wọn ń ṣiṣẹ aburú wọn lọsọọ fún wọn iṣẹ tí wọn kọ ṣe jẹ ṣe gbẹnú iṣẹ ẹni ń ṣe lọsọọ fún wọn pé kò tó burú yẹn lè mutí yẹn lè jalè yẹn lè pààyàn yẹn lè ṣe gbájú ẹ lè máa ṣe yahoo yahoo ẹ lè lọ ṣẹ so ẹ lè lọ ẹ lọ ẹ kókó ṣe dáradára báyìí wọn máa ṣe lọsọọ fún wọn. Ọlọ́ni wà á kọ́ àlẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́run wá sí wọn lórí fẹ́ni ọba sọ́ra dáadáa láyé àní ọ̀jẹ̀ lọ́rùn ìhun mọ́mi kọ́dékọ́ láti bí nkọ́bìnrin hin mìíràn jẹ́ ni wàlẹ́ ń sí. Bákan náà irú ń tọ́ sẹ̀lẹ̀ bí wọ́n ti sẹ̀lẹ̀ sí àwọn kan àti àṣìwájú wọn
inu awon eda kan to siwaju won na lawon eda alijanu atawon eyan tan ti lo siwaju won awon na bi an se si palapala re innahum kanu khasirin gbogbo pata na ni aje ni ofo gbogbo na je ni ofo gbogbo awon kan tan ka final ko ani ni ni si ma gboru awon oro yi ti ni wa rere Kyo ni la pale miye. Eri. Isi ro beyinu. Kisori le yo. Adolan no. Eri. Motori de leyi. Fala anedama la kheri wa jari vise bele. Mwani. Eni keni wa ashiriri. Tisa pasu juo na rire yi. Kone kabama. Kusaba mafu. Kusaba mafu. Yemi dedu ni ayo seke seke ni eri idha alam yada hakak rather arts kama se yikwe awanse dada towase yi tabi sakpaye sojiyo na dada yi to se kware se la ye kure se la ye walam yalko jazauhu kure se la ye wani fala khalaq ala al ajr idhan yuwaffa fi hadhihi al ajila wa bakana kunini lenye nyigi nipe uri esan se to si laye mbi uri esan ke akambe bini ke yasin nas gege bi sun omania to pe mo to ba ti se ofe ri sote laye mbi kusi sote la yembi koron ni ese wa eri turu je basoba yu afahu bimizani la oloba alikola ya wakbala wakwe sanyefu kulu suwa olong kusuwa dede wala kunudu na adit wanturi je kusija kamunanka dede olong iza tuwazaat alhudhu fi wilati al-qasira kuda kama kwe awan kan awan dada fangin la ye mbi diye diya ye yajo kikire nyo ala gere man yurit kuda kwe kwe inti wakwe fun la ye o telon tabena dajo ka fun la ye ko telon kusi problem kuda gamara kubo kambale kukunaka adalatu arrobaniya al-mutlaka imbelon de di olon ti o lelegbe for adil won de de dan ba yin soro re re muslim to ngbo da budda wa ke o ko se meji me yo sele aye ko lo wa wa tori di awon yen le yen yen je gbe laye won le bi aje gbe laye won le yen je ki an ti e ma le ko lo se won laye pai mo yodun goro o liku sinu e ko gbe o won promote eni o o gbe ga lodo olorun ni lawon eni olorun ta de o ba kan won o gba pan gboye ni awon ti an ba ni ma jele awon to mo won wi la ah le ba te dagbada ti ju ni lo ah emi o wa ti maleri ore eni ti lu sunet ta lati male nitori ko ji se olohun allah akbar ti ko jule dodo allah akbar ti ko ko se baje allah akbar ah o ti ju mi lo eh wa ma yuridu allah dhulma lil ibad olohun ni won olohun o gba lero fawon eru ma busi e ja wa wo die nínú ọlọ́run ṣe ń sọ̀rọ̀ òsùn ọlọ́run tí ń fi déédéé ọlọ́run bá hàn wá fún àpẹẹrẹ ẹjẹ́ àwọn sùúrọ̀tù yunus yáyà 54 sọ́tù làǹbíyá yáyà 47 ẹjẹ́ àgbọn tí ọlọ́ọ̀bọ̀ ọ̀bọ̀lá ọba onídéédéé kí ọlọ́run bá ń sọ fún wa
ọmọ ká ti ara ẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ mùsùlùmí ọlọ́ba ti ń bọ̀rọ̀ náà lọ ọlọ́ni wàlọ́ annalikuli náà fi ń dọ́la mati máa fi lọ ardi lọ́ftàdà bíi wáṣọ̀rọ̀ nà dáamádà lámà ráwùlẹ̀ àdáàbà wàkúdà bẹ́ẹ̀ náà bẹ̀lẹ̀ kristi wáhùn láàrínlámù ọlọ́ni wáṣọ̀rọ̀ bá ń bẹ́ fún ọmọ nìyẹn tó ṣe àbòsí lórílẹ̀ ayé ń bì ní àwọn nǹkan tó jẹ́ sí olóore tó lè fi rárẹ̀ ẹlẹ́ lọ́jọ́ gbéǹde àlìkíámà ọ̀tàdà tó gbé tó bá gbé kalẹ̀ bọ́ọ̀n sí rèé mo fẹ́ gbùgbà lẹ́nu wọ́n bá ń bẹ́ fọ́mọ nìyẹn tó ṣàbòsí lórí ilé ayé àwọn sí olóore tó fi lè ṣe pààrọ̀ ìyà lálìkíámà tó bá gbé kalẹ̀ ọlọ́nùgbọ̀ wá sí pé àlìkíámà ti dé kò sí ohun tó fẹ́ fi ṣe pààrọ̀ ọlọ́ni wá sáàrù nàdáàmà lámà ràúlà àdáàbà ọlọ́ni wọ́n wá fi ọgbà tí wọ́n rí yà wọ́n wá fi àdá wọ́n wá fi àbámà wọ́n wá fi sínú ọkàwé ní ọkàn wọn gbọ́ kò sí sọjáde oníyọ̀ọ̀dà o ọlọ́ni wà kúrẹ́ abẹ́rẹ́ náà ń belò kristi àwọn ọlọ́wọ́ bá sì á ti dájọ́ déédéé láàrin ọmọnìyàn wàhúnlá ìdúlámù àwọn ọlọ́ọ̀bà ọlọ́ àṣàbòsíṣẹ́ nìkan kà ìdí kárikó sí lọ́gbà lẹ́sàn-án àdé àdáàlàtò ìlàhíyà alimutolaka ilé náà ń dé bí ọlọ́ọ̀lọ́ni wà kúrẹ́ abẹ́rẹ́ náà belò kristi wàhúnlá ìdúlámù àṣìdájọ́ déédéé láàrin wọn àṣàbòsí wọn ẹ̀rí sọ́tù yunus 1:10:54 táwọn wá lọ sínú sọ́tù nàìjíríà ká tún gbọ́ ohun tí ọlọ́ba ọ̀la tó ń sọ fún wa ní àyà 47 ọlọ́ni wọnádọ̀ọ́ lima wá zí iná alikista lèyẹ omílẹ̀ kíyàmàtì ọlọ́láwọ̀ ọlọ́ọ̀bá gbé kalẹ̀ àwọn òsùn wọn déédéé lọ́jọ́ gbé ní alikẹ́mà gbé kalẹ̀ pàlà tútúlámù náà sùn ṣe sì ní sàbòsẹ́ nìkan ní jàǹbá ẹ̀mí kankan lórí kankan wọ́n ká námẹ́tíkọ́lá abájẹ́ mi náà kárí dálìn kódà tọ́pẹ́ díndín àṣẹ ní dáadáa ó kébé ọmọ náà gún tàbí ìdí àṣẹ láìdá ó kébé ọmọ náà gún ọlọ́ni àtẹ̀yìnà bí ha amúwá sínú sùn wá sí ń tàn kódà tẹ́tí pé èèyàn rìn lọ ẹnìkan wá sàṣọ aṣọ ìwà rébọ àwa bá mú aṣọ ẹ sórí ibi tó sá sí owó ń tà sí lásán amẹ̀ríkà college wọn college ṣe lóore tó bá dàlìkẹ́ àmà rẹ̀ tí wọ́n ti di gbàgbé àtẹ̀yìnà bí ha amúwá amúwá bó ń tọ̀hún yọba ní oṣù wọn ṣe rẹ̀ tọ́gbé ṣe rí ni abá ní oṣù wọn ṣe rí rẹ̀ tọ́gbé ṣe bí ni abá ní oṣù wọn ṣe bí rẹ̀ ẹ̀rí wọ́ká fàbínà ha sí bí ọlọ́ọ̀bá àlékọ́lá ó ní a ti tó ní olùsòsòrò ẹ̀rí wọn náà bá tó ní olùsòsòrò allah akbar bákan náà tádó wọnú sọ́dọ̀ káàdì àárín ìgbàdọ́lọ́wọ́n tó ń ròyìn òṣùwọ̀n yìí ní ọjọ́ gbéǹde àlìkíámà ní àyà 49 ọlọ́ni owó rí àlìkíta bò ọlọ́ni àgbẹ̀jẹ́ akálukú sí wájú báyìí ìrẹ́lágbájá tí ààrẹ rè é ìrẹ́lákásẹ̀gbẹ̀ tí ààrẹ rè é ìwọ́dọ́ọ̀là tí ààrẹ rè é ìwúṣẹ́ rẹ̀ rè é ìrẹ́ ọkùnrin ìrẹ́ obìnrin ìrẹ́ olówó ìrẹ́ tálákà ìrẹ́ olórí ìrẹ́ ọmọlẹ́yìn ìrẹ́ àfáà ìrẹ́ ìjàmá
talmujirimi olani ira anabi muhammad sallam iro omaniya o wa ri awon alaigbagbo awon criminals awon odaran awon apayan awon ajinigbe awon kidnappers ajinigbe sogun ajinigbe mo adun edun lori ara eni awon yawo yawo awon gbogun gbogun oloro awon alaikirun awon alaigbagbo awon elebo gbogbo awon radarada ta won se laye o ko to lo npo ni mujirimi criminals atari mujirimi wo wa ri awon odaran isfikina mimma fi to ma damu nu jamba nu wese won won ma damu da ma ba won inu jamba pa ri nu wese won wo ya kulu won wa paru sida ya wailatana o ma se wale ni o ya wailatana ori wale ni o ya wailatana agbele ni ma li hadha alkitab iru ti awo lele iru ti awo na gbe so waju yi la yughadiru saghiratan wala kabiratan illa asaha ti o ti ese nkankan ku inu ta se eto kere inu ta se eto tobi inu ta se gbogbo e lo kojo olorun wa jadu ma amilu hadira olorun ni be ni won se ri nkan se to wa waju won biyan bayi to do se waju bayi ise re ise gbiriye ise to se re omani olorun ni wala yadhrubuka ahada olorun ba re o ya nabi olorun ba re omani ko sabo se nikan kan mana amira nsolia fa nafsi wa mana asaf aliha wa ma rabbuka bidhallam lil abin emba sisere una lole san sere emba ise bi una lole san bi olorun ba allah ki se labo se awon ede wa ma rabbuka bidhallam lil abid olorun ba ise labo se awon eru re o obo ni dede ni obo ni dede ni de leyi ni a ma fe le fun wa to ba to wo aya surat al imran ne 108 surat al gaf aya 31 a tun ri nbe to lo nfi deede re rinle fun wa ebi surat al gaf ni aya 31 one alon so be pe o ti bo na lo olonu wa ma allah yuridu dhulman lil ibad wa ma allah yuridu dhulman lil ibad olonu olon ba o lero ngba bo si sawon eru hu o lero ngba bo si si awon eru hu ni pe nke se alabosi si awon eru ibi obo ni deede ni deede re yen wa re ibi ta ti ri deede na ni alikiama la ti ri deede olohun alikiama la ti ri deede olohun tabo surati ali imran aya 108 olohun tilika ayatullahi olohun lele na ni awon oro olohun natiluha alayka bil haqqi tan kafuri anabi sallallahu alaihi wasallam tadun kafuri omani abai ji wona tun gbo bolon se kafa nabi tan bina kafaraye ibu wa maula yuridu zuliman lil alamin ko lo bo ni run gba si gbo aye o gbo agbaye o le run gba bo si si gbo agbaye obo ni de ni

wọ́n láàrin pé ha ìzùn kàdáàlì kàdúnà sọ̀rọ̀ ìlú ìdìnnú alìmhàmú ọjẹ́ gàgá òun náà ni gàgá bàríà lórí rògbòdìyàn rògbòdìyàn tí èèyàn bá sọ́ra tí ó fẹ́ yá àyàn wèrè tó ṣe yí pé yí máa gba gbogbo rògbòdìyàn yí máa ń gba gbogbo nǹkan tó jẹ́ dáadáa lọ́wọ́ ẹni láyé ń bí tí ẹ̀mí ẹni ọ̀fẹ́ máa dà wá láàmú láti kọlu mádébí ọlọ́run tá a ní gbèkítà ẹ̀rì gbogbo tá a ń pè ní kíam gbogbo tá a ń pè ní values human values religious values àwọn ohun dáadáa tí ẹ sì kàkún tí ẹ sì gbọ́lá fún tí ẹ̀mí ọmọnìyàn ọ̀bá nígbàgbọ́ nú àlèkè àmà yọ máa rọlù ṣùgbọ́n àlèkè àmà ni ọjẹ́ bàríà mi ò gbọdọ̀ débẹ̀ mi ò gbọdọ̀ débẹ̀ wọn bọ nǹkan mọ́dé olè wọn kọ nǹkan mọ́dé màdàrú wọn gbọdọ̀ yíwèé bẹ́ẹ̀rẹ̀ ló jẹ́ bàríà gbogbo rumad àwọn ìwọ ọmọnìyàn ìwọ ọmọlábí ìtàlù ọmọnìyàn bí ó ṣe tọ́ ni máa tú àṣírí àwọn èèyàn kan ìgbàgbọ́ nú àlèkè àmà náà ni yóò máa kọjú wa káàjọ máa fà á pẹ̀lú ẹ̀mí wa anádìrín gbogbo ẹnikẹ́ni tó bá ń tú àṣírí ẹnìkan láyé ọlọ́run bá tú àṣírí ẹnìkan gbangba àlèkè àmà oṣù gbogbo ayé torí díẹ̀ ìgbàgbọ́ nú àlèkè àmà ó pọ̀ orí rẹ̀ pọ̀ nù ọkàn yẹ láàfin máa jọ wàyà àjà inú ẹ̀mí tó mi ò ní ṣàbúrú ìgbàgbọ́ láàrín kíámà ni torí pé ìjọba sí gbàgbọ́ nú àlè kíámà kò ní sí tìjú láti ṣàbúrú kò ní sí nkìlá láti máa ṣe ń tí ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ rí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá wọn ń di rádaràda ìgbàgbọ́ nú àlè kíámà ni mo fẹ́ di iwájú ọlọ́ọ̀bá mi irú ẹrù mo fẹ́ lọ tún wájú ọlọ́ọ̀bá mi torí pé òun náà kálẹ̀ àkàrà tó bẹ́ẹ̀lì kí a máa tá à ń sọ yìí tá à ń lọ bá pàdé yìí bí àtọ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀bùn ọlọ́run gbọ́ ọlọ́run bẹ́ẹ̀ wà fi gínà ọmọ bẹ́ẹ̀ ìrọ̀rọ̀ ọlọ́run wàfíà ìwà àmàyàfò ìmọ̀ ń bẹ lọ́hùn pàṣípààrọ̀ lọ́hùn ló ń tọ́bọ́ máa láyé ń bì owó bá ìbọmọ ẹ̀rọ ń bì ọ̀yà òfìlè ìbàlùjẹ́rẹ̀ dípò fún ẹ ọmọ rẹ tó kú láyé ìyàwó rẹ tó kú láyé ọkọ rẹ tó kú láyé gbà ìbàlùjẹ́rẹ̀ dípò fún ìwà àmàyàfò tùfẹ́ àti dúnìyà.

0: yàwó ẹ̀ tó kú láyé ọkọ̀ ẹ̀ tó kú láyé gbà mo bàjẹ́ náà tó gbogbo.
1: ìwà a máa yà fún òtù bí a ṣe dúnìyà.
0: lọ́wọ́ amóhùnìyàn ti lè sálápá ń tètè ṣe olóore èmi jù ẹ ìwọ́ jù mí èmi jù ẹ ìwọ́ jù mí mo ò ní jẹ́ kó jù mí lọ lálékè àmà àmì ò ní gbà torí pé a mọ̀ pé òun lẹ̀sán wà. ìpínlẹ̀ ayé tá a wà yìí ìyá fúrúsọ́tùlù wàhídà alimutaha òun náà ni àǹfààní kan tó lọ́n fọmọnìyà only opportunity èmi tí mo bá yín sọ̀rọ̀ èyí tẹ́ ń gbọ́ mi ká máa sùn ká máa jí ká máa lẹ́lẹ́ ká máa mọ́jú tá à ń ṣe yìí òun ni opportunity lọ́n fún wa tá a bá ti sílò ọ̀parí ni. It's one sense. There is no second sense. I'm panicking. When you are first of all, you have the umur, the consular mahadud. Una ni amfani ojo oritolo ndafo alaye 1B to si lo di wan. To ni o di wan. Eri. Want to read there. Amari inu alukwani kere. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí alukuran tó ń fi sí ọkàn mọ́nìyàn kó lè mọ̀ yí pé òhun ẹni àfihàn ló ní. Àrùn ló ń jẹ́ gbogbo nǹkan tó a ní àrùn àjẹ gbogbo ńgbà tó bá yá tó ní nǹkan bá fẹ́ gbà á gbà lọ́wọ́ wa. Amúhakúnbẹ̀ àfẹ́ akọ. Ọlọ́run bá jẹ́ àmọ̀ yìí pé àrólé la jẹ́ lórí ilẹ̀ ayé o àrólé ni wá lórí ilẹ̀ ayé ń bí ẹni a bá sì fi rólé ń jọ ẹni òfin rólé bá ṣe tán bí mo kún bẹ́ẹ̀ ló ń sọ pé ìmọ̀jáde náà kún kàlá ìfàbílà ard lọ́nlẹ́yìn náà a ṣe ní àrò lórí ilẹ̀ ayé ń bá di hin lẹ́yìn àwọn kan tí wọ́n ti lọ iná ń dùrò kẹ́rífàtà mọ́nú afẹ́ wo bẹ́yìn náà tẹ́ǹbẹ́ láyé gbọ́dọ̀ fẹ́ ṣayé yín ìmìtà tó dúró sílẹ̀ àtẹ́ńtọ́ sọ àtẹ́ńtọ́ gbọ́ dáadáa kí á sọ àkàgbọ́ ọlọ́mọdé àdàlù sọ bá nàkàlà ọ̀ṣẹ́dá láàyè.

0: ẹ̀ka alẹ́ gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ibi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ mi fi ta lálẹ́. Ìjẹ́ Ọlọ́run ọba mo kí ọ gẹ́gẹ́ bí ṣe ní ọba kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tán. Alágbára ńlá ọba tó ni gbogbo gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Àrí ìró àlá, ọba Kàràdìtì, ọba tí gbé mi ga lójú ẹlẹ́dùn. Ìwọ lọba tí ń jagun tógun kì í jà, mo kí ọ fún ta lẹ́yìn gẹ́gẹ́ bí ṣe ní ìkókó ohun ìgbà mi. Moses Ejolo ń lo ọkọ mi. Bẹ́ẹ̀ bá rí ìròyìn tó ń gbé lórí omi. Èmi náà mọ̀ ní ìkà tí ń lò fún ọ̀nà. Ta wá lọ nílò tó ń lò fún ìròyìn ètò. Ẹ fi láǹfààní tẹ̀ ń gbọ́ ẹgbẹ́rẹ́dẹ̀. Òun náà ni ẹni tọ́lọ́run fi ṣẹ́ rán. Nípa ìṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé. Kolak Apps Nigeria Limited. Ilé-iṣẹ́ wọn ìròyìn tó ń lò fún ètò tẹ́ fi láǹfààní tẹ̀ gbọ́. Ẹnájà gbàgbé ló bá kó àwọn kùdìẹ̀kudiẹ lágbo ara wa. Ẹja tètè múra sí o ká lọ ṣàyẹ̀wò. Àràgbélayé náà la pètò. Ètò náà sì ràràgbélayé. Ètò tó ń sọ nípa bọ́ọ̀ la ṣe lè ráyé gbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò máa wò pé bọ́ọ̀ la ṣe kí la fẹ́ fi ráyé gbé. Mọ́mì, iṣẹ́ ọwọ́ yín lónìí. Òun yóò rà lé ayé gbé ọmọ yín lẹ́yìn náà. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa, ọmọ yóò gbà dáadáa lọ́la. Bẹ́ẹ̀ bá sì ṣèdà kejì, ọmọ yóò kó la ṣe ní ẹja fìwà ráyé gbé. Ẹnu rẹ̀ tí ó mọ jáde lẹ́nu rẹ̀ kò lè fi ráyé gbé fáwọn ọmọ tiẹ̀. Ibo là ń lọ lórí ètò fún tọ̀sẹ̀ yìí? Níbo là ń lọ? Kí ni wọ́n pè ní èrò? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti àwọn ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n gbàgbọ́ pé sàsàlẹ̀ orí tuntun kan láwọn orí ìrìn tí kò wá ti jáde tí ò ní àwọn ṣe mọ́ṣẹ́. Àwọn ìdílé kan wà báyìí wọn gbọ́dọ̀ gbogbo. Kódà àwọn ìlú kan wà wọn gbọ́dọ̀ pa ibẹ̀ nílé ti. Kí lè èrò tó ń bọ nípìnlẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òní? Ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin ìpín tí wọ́n ń pè ní Abdullahi. Ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ni. Níjọba àbílẹ̀ tí wọ́n ń pè ní Asa. Gbogbo ẹ̀dá tó bá láǹfààní tó ń bẹ lábẹ́ èmi, ẹ jẹ́ ká wá pèrè ká fi tẹ̀. Torí pé ọgbọ́n ọlọ́gbọ́n là á fi sọgbọ́n ká mọ̀ bá àgbásíkò tọ̀ ọ̀nàbọ̀. Bàbá òkodoro a máa sọ̀rọ̀ kan á ní bó o bá ti dójú agbo bí wọ́n bá ti ń kì ọ́ lórí kì í lé bàbá rẹ̀ torí ẹ̀ bá ti ń mú omi pè. Gbogbo tó yìí kó o lè dà láyé lọ́mọ̀ jẹ́ ìrọ́nú rẹ̀ bí yìí. Torí pé ẹ̀jẹ̀ ni ilé ẹ̀jẹ̀ ló yà. Má jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ni ohun tí wọ́n bá ti pèlé rẹ̀ ní pété ìrìn mọ̀ ṣe. Ibi wàhálà wá wà láyé ta wà yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé òde òní wọ́n ní òwò nínú ẹ̀yẹ́ bí omi.
1: Ǹjẹ́ ń gbọ́ fọ́nrán wọn? Olúwayé King Wàsíù Àyìndé ó jẹ́rìí sí ẹ̀ràgbó lọ́wọ́ ọkùn láàkì kára gbá yagiyagi òǹdà gbókè lọ́hùn.
2: Yeah. Maybe we can get out of here.

0: ẹ̀ka àbọ̀padà sórí ètò tá a pè ní aragbélayé. Ẹ mọ́ gbàgbé pé ilé iṣẹ́ kòláàkì wà ní number one kòláàk bọ́tọ̀ dé ìrọ́rò òjòdì dàgbà nípínlẹ̀ Èkó lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ lọ́mọ lókè òkun bí Amẹ́ríkà, New York, ẹ ní àǹfààní lọ́wọ́lọ́wọ́ báyìí láti máa ra gbogbo gbòógì tó jáde nílé iṣẹ́ kòláàkì.
1: Pàápàá jùlọ àwọn tí ń wojú Ọlọ́run fún ọmọdé bí. Ẹ̀yin tẹ́ ẹ̀ rọ́kọ fẹ́, tẹ́ ẹ̀ rí ìyàwó fẹ́, àwọn nǹkan kan tó máa fà á mo ti sọ́rí lórí ètò yìí nígbà kan. Ẹlòmíì ò ní rọ́mọ bí yóò máa wò pé kí ló fà á. Kò sí obìnrin láyè yìí torí n tí wọ́n ń pè ní ìbálòpọ̀ èmi a máa sọ nǹkan àṣírí lẹ́lẹ́dàá wa fi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ní ìdádúró mo forúkọ Ọlọ́run tọrọ fún yín. Láti alẹ́ yìí lọ ọlẹ́ ayọ̀ ó sọ nínú yín. Ẹ̀yin tẹ́ ẹ wá bí rárá Ọlọ́run mo mọ̀ bẹ́ẹ̀ o. Pẹ̀lú agbára rẹ pẹ̀lú àánú tó fi dáyé àtọ̀ mi. Ọlọ́run ó bá mi ṣínà ayọ̀ fún yín ẹ̀yin náà dọlọ́run ẹ ní dàbí ẹjọ́ tó kọjá lórí àpáta tí ò nípa. Ọlọ́run ó ṣàánú yín ẹ̀yin náà gbé akọ àbíró ẹ bá bu àbúyè láṣẹ Ọlọ́run ẹlẹ́dùnmọ́ ni lọ́la àwọn tó mẹlẹ̀ àwọn tọ́lọ́run fayé fún. Ẹ̀yin tẹ́ ẹlẹ́fẹ́ wá tẹ̀ fẹnu ẹnu sọ ọ̀nà àlàáfíà ẹ mọ̀jọ́ jìnà ayélabáṣẹ́ ayélabówó wọ́n náwó lọ ká tó dé bá a bá tún lọ tán wọ́n tún máa náwó lọ oníṣẹ́ ò sì máa ṣiṣẹ́ lọ. Wáyè àlàáfíà wáyè fúnra rẹ láti lè ní àlàáfíà tó péye gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi fún talẹ́ yìí. Ìwọ náà mọ́ fìgbà làdọ́la. Ẹ̀yin tẹ́ ẹ wá re gbòógì lọ́dọ̀ wa bá a ṣe ní ẹ mọ́ lò ní ẹ mọ́ lò ó ohun tá a ní ẹ mọ́ jẹ ohun tá a ní ẹ mọ́ mu ẹ mọ́ mu o ẹ bá a máa lo àwọn oògùn yín ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ sì ra egbòógì wa tẹ́ ẹ ti lò ó tóhun tó sì ń ṣe yín nínú àgọ́ ara yín sì fi yín lẹ̀ tó lọ kò ní padà wá mọ́ láṣẹ lẹ́dùnmarè. Ẹ̀yin tẹ́ ẹ ti ra àwọn egbòógì wa tẹ́ ẹ ń lò lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní tí lo egbòógì débì kan tán bá ti lálàáfíà díẹ̀ wọ́n fẹ́ pàtì. Àwọn oògùn tẹ́ ẹ rà nílé iṣẹ́ wa ẹ rí pé ẹ lò wọ́n tán ẹ sì ń lò wọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ pé kẹ́ ẹ máa lò wọ́n. Ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ ń fò ní dọ̀la bó bá dọ̀la yín lọ bó bá tún dọ̀la yín lọ ìwọ náà tètè dìde wúyà kó mọ lọ sí àgbàlá Kolak Apps Limited nítorí pé ó ṣe àlàáfíà ara ẹni ó ṣe pàtàkì púpọ̀. Òun ṣe ń sọ fún ọ náà lálẹ́ yìí pé 08023093598 ẹ̀yin alálàákàlà ẹlòmíì kó mọ̀ tí ìdíjú ni gbogbo bá ṣe ń le lóró ó mọ̀ le lójú òun. Ìwọ tó ní ìbálòpọ̀ lójú àlá ẹlòmíì ìgbín ni ó mọ yìnbọn mọ́ lójú àlá ẹlòmíì ti ń rí lójú àlá ọmọ tó ń wá lójú ayé kò rí yóò bá ti dojú àlá yóò mọ̀ pọnmu. Ó ti lọ́wọ́ jọkan jà kan àmọ́ ogun tọ́lọ́run ò le ṣe kò tí ì sí. Ọmọ ṣe ń sọ pé ẹja súnmọ́dọ̀ àwọn tọ́lọ́run pè ìkànnì bàbá wa Kolak International oníṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé. Ìwọ náà kàn sí iléeṣẹ́ Kolak Ọlọ́run ó dá olóhùn ìwọ náà ó sì gbégbá ọpẹ́. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó ń lé ẹ rí i pé mo tẹnu mọ́ bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àti ilégún bí ẹnu ọ̀nà wọn báyìí wọ́n fàtẹ̀mọ́ nínú tí wọ́n fọwọ́ mórí nítorí pé eékún àgbà ẹni tó bá ní grandma grandpa ìwọ kàn sí iléeṣẹ́ Kolak bí o bá débẹ̀ ìwọ náà ó ní Ọlọ́run lógun.
0: Káàkì ìrìn ìjìnlẹ̀ nípa àlàáfíà ni ìṣòro tá a ní láyé òde òní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ò mọ ohun tí wọ́n ń pè lóòwò ìdílé ẹyìn kọ̀ọ̀kan bí a ti jáde. Arákùnrin tá a pè lábùláì tí mo pè lọ́mọ bíbí ìpínlẹ̀ Kwara níjọba àbílẹ̀ kan tí wọ́n ń pè láàṣà ìdí ìgbé ayé ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years. Iṣẹ́ káràkátà ká máa ra àgbàdo nígbà tó bá pọ̀ ká máa kó pamọ́ sínú ṣọ́ọ̀ bó bá wọn ká kó jáde káta ọwọ́ rẹ̀ sì já sí ó lówó lọ́wọ́ ń bẹ̀ ó ra mọ́tò ńlá àwọn mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́fà ìlàjì tirẹ́là ó ní ó sì ní káà tó ń lò. Ìgbà tó wá dá kókò kan nǹkan wá ń dàrú fún nǹkan ń dàrú fún ó dàrú fún débi pé àti ìyá àti ni ó dìbò yìí bí ọmọ bá ṣe ń sàárẹ̀ tí kò ń bọ́ kò lọ́wọ́ àárẹ̀ ìyún ó tún gbé ó di pé ń ta mọ́tò ó ń ta lé ó tún padà ṣe sàárọ̀ padà ìwọ tó láǹfààní tó ń gbé mi ó mú rógbìn ìyá padà sẹ́yìn láṣọ náà o pada seyin ko ni nkan mo isoro de ba ati waju itemi kile wole baba ti e ti won je to si mi to n pada mi fun iru fe to n sele sokuni se mo pe ko ni pe ikan je ewo ni to le la le se ile baba yi o le la le se oro bayi ni won se oro bayi ni won se eni to ti ni tele o wa de ni to n pada toroje o wa pada lo si abule won o lo ni dapo ile aye ta wa ni ogun ni o isoro ba gogo e de duru bi ese ti lo ori nkan kan ni mo o de ni ogo bo ba da ko mi la won fe ran je ko ma tu je ko e mo sa fe ke bi ma pa ori titi o wa o na ba yo pe ki lo nfa ru nkan bayi ogun ti ta ya ati baba e ni o ka bo lo ni o se da laja ye abela e ri da ni itun o ti o bo si tosi gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀mí dojú rú kí ló ń ṣòro náà tó ń gbọ́ ni nígbà tó wọ̀ ní èkó yìí gbogbo nǹkan ló ń gbọ́ máa ń fún wọn ìwọ tó jẹ́ pé bó o bá ti wà nígbà kan ni gbogbo ọkùnrin ó mú un rẹ̀ wọ́n mú un náwó fún ọ ó wá dẹni àríṣá bí odò ìgbà náà ìrọmọ bí mi tẹlẹ ní ìgbé bá ti jẹ ìrọlẹ bàbá ẹ tán ẹlòmíà sì jẹ ìwọ tán yóò jẹ ń bá sì láti gba físà tó fẹ́ lọ ní èdè kò sì wọ́n rọgbà nígbà tó dùn ti dé wọn bá ní amúkan rẹ ọwọ yóò ní òkèlè nílò ọrọ ìsàlẹ àràgbélayé náà la tètè ẹjẹ ká délé iṣẹ pàákì níbi bàbá tọlọ ń fi ṣe nípa egbòogi ìbílẹ àwọn tí wọn gbé sọnà ìgbàlódé àwọn ọmọ sí ìtẹlẹ fi yẹra ní òbúgbẹ níbẹńbẹ nígbà níbẹńbẹ a ní ladies harmony àwọn oríṣiríṣi egbòogi tó ń sara lóore oúnjẹ lọtọọ ẹjẹ ká dé àgbàlá wọn.
2: ókè ẹ̀rọ̀gbọ́n lọ́wọ́ ọ̀kọ́lá kẹbí sọ́dún ẹ̀rọ̀gbọ́n lọ́wọ́ ọ̀kọ́lá kẹbí tó gbogbo bọ̀ sí ara bàbá bá ti pẹ́ o kò bẹ̀ sí mọ́ gbogbo kìíní kìíní a máa ṣiṣẹ́ lọ a ṣiṣẹ́ déédéé ẹ̀yìn ọkùnrin ẹ̀yìn obìnrin.

0: 0802-309-3598. Ecolash ló wà ní number one Colash bus stop. Bẹ́ẹ̀ road, Ògbòdú Bàdàn nípínlẹ̀ Èkó lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́jà tara wa jẹ́ Ọlọ́run fẹ́ni tó ṣe gbọ́n kan. Àgùntàn ló ń sunkún. Nípò wo lóyún, ìrìnàjò wa ń sunkún ẹ̀rọ tẹ̀lé tiẹ̀. Ẹ wo ṣé Ọlọ́run ọba. Ògbójò gbóló o. Ọgbọ́n sì gbogbo lọ, agbára ajagbára lọ bí ìṣe náà wà ní. Ọ̀gá ni iléeṣẹ́ Colac tó wà ní Colac number one Colac bus stop. Ní Bẹ́ẹ̀ road, Ògbòdú Bàdàn nípínlẹ̀ Èkó lórílẹ̀-èdè Nàìjíríà. Níbi tá a wà yìí, tẹ̀ ti láǹfààní, tẹ̀ ti ń gbọ́ wa. Gbogbo àwọn egbòogi wa lóríṣiríṣi ló wà. Fún títà gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ lókè òkun, egbòogi ìbílẹ̀ tá a ti ṣe sọ́nà ìgbàlódé. Bóyá Amẹ́ríkà lẹ̀yìn lọ́mọ sí, New York, London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ náà pe nọ́mbà 0803777-1188. Kò láàkì, ìmọ̀ ìjìnlẹ̀ nípa àlàáfíà ara nì. Ọlọ́run ló fún wọn ṣe kì í ṣe èèyàn. Àbúláì wa ń bá ìdààmú káàkiri, ó ń wójútùú sọ́rùn ara rẹ̀. Ó rìn. Ó bẹ̀rẹ̀ ohun tí wọ́n ń pè lóòótọ́, ó sì lóòótọ́. Ìwọ tó gbọ́ mi lákòókò yìí lóòótọ́, wọ́n mọ̀ sọ pé irọ́. Àwọn oníṣègùn ìbílẹ̀ wọ́n ní ìgbàlódé onírọ́ pọ̀ nínú wọn fún ìwà yẹn ìbọn ńbẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ìbá ara rán, òótọ́ ló ti ra rọ́ rí, òótọ́ ló dé yìí. Tó o bá láǹfààní tó gbọ́ mi. Ó rìn káàkiri, bàbá ẹ ṣàánú ìwé, ogun ìwé ló ń jà mí. Wọ́n náà pe 08037-77-1188 lọ́wọ́lọ́wọ́ pàṣẹ ń sọ̀rọ̀ yìí. Aláàánú lọ lọ́hùn-ún, ó ti gbé ọkọ̀ aláwo orin tó o ṣe láǹfààní tó gbọ́ mi. Lórí òkúta pè ní àrùnmọ́wálé. Ogun tó jà yá àti bàbá tiẹ̀ tó fẹ́ máa jàwọ́ náà bá ọ̀bá múra kó o tètè parẹ́. Àwọn ọmọ tiẹ̀ náà ó gbọ̀. Àsìkò orí ọ̀fẹ́ ló wà. Wọ́n wá gbọ́ ohun wọ́n ṣèbéèrè lórí ọ̀rọ̀ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ètò tá à ń ṣe lápá. Wọ́n ṣèbéèrè ìrìn tó ti lówó orí tó ti nílé tẹ̀lé. Ó padà sóko lọ dáko. Ó wá ṣègbèrè Èkó. Ó tún wá ń gun márúwó ń gbọ̀ kadà síbẹ̀síbẹ̀ náà gbèsè ló ń gbọ. Bó o ṣe ń gbọ́ mi nínú mi náà gbọ̀. Wọ́n ṣèbéèrè nípa ọ̀rọ̀. Wọ́n ní kó lọ bẹ̀rẹ̀ ohun tí wọ́n ń pè léèrè nílé bàbá tó gbé lọ́run. Ibi wàhálà àti ìṣòro wà ní. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọ̀nà. Èèyàn ilé yín ni wọ́n ń jẹ torí pé àwọn àgbààgbà tí ó sọ fún yín bí ọ̀pọ̀lọpọ̀ ti kú. Ẹ sì mọ̀ pé òòsà tá a bá ń bọ tá a bá fi mọ ọmọ ẹni òòsà náà ó padà pa. Kí ni ìbàmú àti ìṣòro tó gbọ́ ọmọkùnrin tá a rí? Kí ni wọ́n sọ pé ohun tó ń jẹ́ ohun èèyàn nílé wọn? Bàbá kan wá ń bẹ lábúlé kan. Ìlú yìí bẹ níwájú ìwé tí wọ́n ń pè ní Gbẹ̀gídá nípínlẹ̀ Kwara. Àgbàlagbà lé wọn ni. Bàbá yìí nìkan ló kù ṣùgbọ́n nígbà tí wàhálà àti ìdààmú pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ń kú nínú ilé arákùnrin tá a pè lápèlá yìí. Àwọn tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ń ṣe àìsàn wọ́n sì ń kú. Kí ló fa àìsàn? Èèwọ̀ ilé tiwọn tí wọ́n ń ṣe àìsàn ló fà wá. Ẹni tó tẹ̀lé tí ẹ lè mú fa àìsàn wá. Ó lè jẹ́ pé bó bá ṣiṣẹ́ yóò rówó àmọ́ kò ní mọ̀nà tí ó náwó rù sí. Èèwọ̀ dúlé ní jíjẹ nígbà yìí. Bẹ́ẹ̀ ni bá múra sọ́rọ̀ ara ẹ̀. Ó lè jẹ́ pé bó bá ti dé oríta àti ṣoríire báyìí gbogbo ẹ̀ ó sì dàrú. Yóò máa bá ogun promise and fail. Bí kò ti pàdé ọkùnrin kó ní yóò fi ọ sílé ṣùgbọ́n tó bá yẹ ọkùnrin náà ó sì lọ. Ṣé kì í ṣe pé èèwọ̀ ilé bàbá ti pa ìlú rẹ̀? Ó gbọ̀dọ̀ bàbá ìlọ nígbà ó débẹ̀. Ó wá ní bàbá ẹgbọ́. Kí ni ohun tá a gbọdọ̀ ṣe nínú ìdílé wa? Bàbá wa ní ààyè gba fún ìwà rẹ̀. Ohun tá a gbọdọ̀ ṣe nínú ìdílé yín ni tó mú mi padà wá jẹ̀kó sóko yìí. Gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi. Bàbá náà wá sọ fún pé ní ìran bàbá ẹ̀. Níbi táwọn ti sìn wá. Wọ́n ní ogun ló lé àwọn láti ìlú kan débì kan. Ó tún wá dọjọ́ kan. Ogun tún wá sí lọ́sàn-án gangan. Àwọn wá ń sá lọ àtàwọn ọmọ. Àwọn wá dé tí odò kan. Àwọn kó sínú omi ìlú àwọn kọjá àwọn gòkè odò. Igi kan tí wọ́n ń pè ní igi ìrókò. Ṣé ń gbọ́ mi? Igi tí wọ́n ń pè ní igi ìrókò. Ó ń bẹ ní bèbè odò nígbà tí wọ́n fẹ́ gòkè sóhun. Wọ́n wá gòkè tán. Gbogbo wọn kọjá tí igi wá ya sí méjì. Ó wá ya dé etí omi. Gbogbo àwọn ọ̀tá àtàwọn ogun tó ń lé wọn pọ̀. o ya ni mo be o da gbogbo won si ni odo baba wa so pe lati jo na ni awon baba baba to bi awon mo ti so itun na ba wi pe gbogbo apoti tabi papo ti won ba ti fi igi oko pe awon igbogbo saba ma do pe se ri pe ewo ni lagbara bo lati dani baba de lo yibo igi na won sa fi se ku ti ti ata fi do pe awon aye ti laju ni si se mo pe ni to ba ti mo le wo re se a omirin ni o se sinu ni e awon ti gbalode wa omi ma je pe le gbogbo ti won ba n pe ni apoti eyi ta fi di se eyi to je ewo igi le won ni pe namba ni iwo na so ni ile fun ta le iwo na tete lo discount n lo lowo lori gbogbo egbogi won lowo lowo bayi nile ise kolak won wa ni kolak street kolak bus stop nbe ni ke ti bole ni ojo gbegba ke wa pe number 0802-309-3598 number to pe si agbala kolak ni baba na ni o gbe nkan
1: je ngo fona won oluaye king wasiwa inde o jerisi era gbo lowo kolak tara

0: 0807771188. Lẹ́ẹ̀kan sí 08037771188.
1: Happy on the 92.9.
2: Not FM. 92.9.

ọdọọdún làárọ rẹgbẹ ọdọọdún làárọ rùsá ọdọọdún làárọ mọdì lórí àtẹ bọdúbá kọdún òrùgbọn amúlù tó pọ wá sílé ayé akíwà pé akú ọdún o akú ìyẹdún àwa tá a kójú sọdún tọdún ti ètò rẹ bí ẹlòmíì tiẹ wà tá a jọ sí kérésì ní ti 2025 àmọ́ kádàrá láti bá a ṣe mú yẹ àfihàn lọ́rùn àfi dúpẹ́ fún ọlọ́run ọba ni orí tí ọlọ́run ò ṣe di fún talẹ̀ yìí ní bẹ́ẹ̀bẹ̀fẹ̀ nílùú èkó ẹja kíra wa pé àdúpẹ́ o ká sì lọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣẹ̀dá yàtọ̀ èmi bára mi dúpẹ́ mo sì bẹ́yìn tí ń gbọ́ mi náà dúpẹ́ ẹja bára wa dúpẹ́ nítorí ẹ̀yin ni mo dágbére fún yíjẹ̀jọ ní 2025 ẹ̀yin ni mo bá lónìí ní 2026 ẹ̀rí pọ́nà wa tọ́pẹ́ ọpẹ́ ló là á mọ̀ ṣe nílùú ààrẹ dr kọlá ọlátúnjì ọmọ olójúde lẹ́sẹ̀ ní kírun àgùnbẹ́ lókọ̀ mi ni ò tí yóò kọ padà orí ti ọlọ́run òṣèlú mẹ́rin àwà gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìjọba láti wọ́n fi la àwọn aráyé lọ́yẹ̀ lórí ọ̀nà tá a fi gbé ayé tí ayé fi rọrùn fún mi tí sọ̀rọ̀ tí fi di àfìsẹ́yìn bí ẹ̀ ń fi sọ bí tébú fi sọ adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun kí láwọn bẹ́ẹ̀ lórí ètò ọlọ́run ṣe bí lónìí àwọn àwọn ogun.

善的啊，丈夫明无下，无下，啊我丈夫无下，一出来呢，啊我天善的啊，要多三万给灭我，你这灭我灭呢，不灭心心心。阿弥尊下达不为不遮那拉我那遮阿弥无下吉瓦罗瓦因这点事所不能一边阿弥阿修珠阿弥罗布罗布罗里阿弥无下赞布不如这一边乌斯库莫布罗里勒那拉我们罗那让我们小姑那让我们欧家那让我们欧巴扎拉一发我们的爸爸给你你阿奇贝贝了你让我阿奇贝了我真的你把我当的阿奇把我就给你的妈妈都写到我你也把看我是我傻我能让死阿甘罗无下阿甘罗无一些是不是马里尼都是你拿过这卡住这样你心里也可以就这你都是下达大部无下我你阿们自阿比给我安达都可以要做什么可以拉出去了lára àwọn ni àwọn ìbejì táyé pínde ìbìnú àlàbá ìbìgbé bẹ́ẹ̀ ni àwọn ìwọ̀n kẹta nínú àwọn tó ń ṣàdá ní ó bọ̀ lórí wọn àlàbí òun bàbá sẹ́yìn ni fẹ́ rí ìwọ̀n rẹ̀ fún wa gbogbo ẹ̀yìn tẹ́ ìrìn àjò lọ sí ìwọ́ba tẹ́ ẹ dé nàìjíríà ìkí ń káàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá wọ́n wo pé ibi gbogbo ní kí n yà sí torí ìtọ́jú ara lẹ́nu nínú fi wá láti ní ọba ẹlòmísìrè ilẹ̀ nàìjíríà ní ìlú wà àmọ́ ó bí tó rọ jàjàjà láti ìrọjọ́ yìí tí 2025 ti parí nítorí ó bọ̀ parí 2026 tàwà yìí ó bí o tí ẹ̀ ní ìjàwó ní iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀mọ́ dédé alàbí ẹ̀ náà bá àṣẹyìn ní jẹ́ kó yẹ́ ní pé ó bí tí mò ń rí ìjà ogun tó bí rẹ̀ fi kọ lọ́rùn ní tó ń rò sí mọ̀ ìfẹ́ àfẹ́jù a mọ́ ẹ jẹ́ kí òbí gba ògo ẹ̀gbọ́n fáfábúrò ìfẹ́ àfẹ́jù a mọ́ ẹ jẹ́ kó bí ó gba ogbo àbúrò fún ogbo àwọn àbúrò fẹ́ gbọ́n òun máa lu ọlá lọ àmọ́ tí àwọn tí wọ́n gba ògo wọn yìí táwọn mìíràn bá jẹyẹ kan bá tán bá débi ibi àwọn kan tí wọ́n ní ìkáláwóore wọn a máa rúgbò wọn gbà padà ìwọ tí wọ́n á gbògbò fún ọ̀ wàá ṣe bí ayé ń ṣe ẹnu ó ṣe é ṣe kó jẹ́ pé gbogbo tó ọba dé wọn alẹ́gbọ̀n rẹ̀ ló gbogbo rẹ̀ rárá o àwọn ògùn bàbá àṣẹyìn àwọn ìwádìí owó tí ó wù tégbòtégbò ìwọ tí ogun báyìí bá ń jà rọ́lọ́rọ̀ àbí ògùn bàbá àṣẹyìn ohun ti rí kéyìn ó jẹ́ ọmọ ìlú amẹ́ríkà fódìdì ọdún mẹ́tàdínlógún kó mọ̀ ríṣẹ́ ṣe kó mọ̀ lọ tọrọ oúnjẹ ní ọ̀dọ̀ àwọn ìjọba tó ní ìwé ìgbóhùn lọ́wọ́ tó jẹ́ ọmọ tó jẹ́ citizen ní tó fa ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni irú olóṣè déédé lọ́dọ̀ obìnrin ti ẹni ẹni ẹlẹ́ni nílò sáfíìsì ẹ̀ àdúrà tó ojúbìnrin iyì kan oṣù rẹ̀ ńlá ni àbí nǹkan kan dì sí ẹ níkò tí òjò rẹ̀ ń ṣe ọmọ tí ẹ̀ ní wọ́n bí tí ń dà ọ́ láàmú bí tí ń lù kú ní lónìí ló lù kú ní wọ́n gbé wọlé lọ́la ọmọ obìnrin ẹ̀ lòmíì ó lù kú ní jẹ́ mọ́ lọ
ayé fi dàn la mi ni ọlọ́run ṣe bi èèyàn ní ẹgbẹ́ ọgbọ́n ọkùnrin ètò mọ ti ẹ bá sùn lọ́jọ́ kan nílẹ̀ ọ̀la bá ti mọ ọmọ lọ sọ́dọ̀ àlàbí òbúra bá sẹ́yìn àyẹ̀wò ni ó kọ́kọ́ ṣe fún ọ lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ àbí ntọ́ bá mú wá ìtọ́rọ̀ rẹ bá sì jẹ mọ́ bó jẹ́ tutù mi bó jẹ́ àdúrà mi bó jẹ́ kìlọ̀ mi tọ́rọ̀ àlàbí òbúra bá sẹ́yìn àmọ́ ìkìlọ̀ fẹ́lẹ̀ mi pé ẹnu rẹ ní kó bọ́ aṣọ fóbi ò ní ìpínlẹ tẹríba fọkọ rẹ gbogbo ìṣòro tó ní ní ó dàbí sẹyìn gbogbo fi sọ a sì ní ìkìlọ fún ọkùnrin ní pé ìyàwó rẹ tó tọjú ní àìtọjú rẹ ní dọlọ wọn fìyà jẹ ọ alẹ lò ní tiẹ ti ra ó kọlé kò rí parí láti bí ogún ọdún àlàbí ògún bàbá àsẹyìn ó sì lọ ọbẹ yóò bá a ṣàdúrà yóò sì lè parí olóṣèlú wa nìyẹn ni tí wọn ti gbá ọrún ti tàn án bọ́rọ̀ rẹ bá ṣe rí àlàbí ògún bàbá àsẹyìn ó sọ fún ọ ó kòrò lára rẹ ó dùn lára rẹ ni yóò sọ fún ọ ó jókòó yóò dìgbà náà nílé ọ̀la bá wá ti ń mú ìwọ tọ́rọ̀ rẹ bá jọ mọ́ gbogbo tí mo ti sọ yìí nílé ọ̀la bá ti ń mú mọ́ gbogbo àlàbí ògún bàbá àsẹyìn lọ ní nọ́mbà 11 níbi ìrẹ mayor street alásù bus stop ọlá olúwa along ait road ní kọlá bus stop alágbàdo nílùú èkó nọmba 11 níbi ìrẹ mayor street alásù bus stop ọlá olúwa along ait road kọlá bus stop alágbàdo nílùú èkó nọmba tó ń mú pè wọ́n sílẹ̀ 08 42 19 50 bẹ́lẹ̀ yìí bá lọ àdéhùn pọ̀ lórí ẹ̀ ní ipò yìí 08 77 88 49 65 1 08 77 88 49 65 ọdọ àlàbí ògún bàbá àsẹyìn ló jà.

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́lẹ́wọ́ ní mọ̀nà wá àràbí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Ẹlẹ́dì àlójogbó ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń lé fún kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ sì lálàáfíà pípé bọ́jú ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí-ín àràbí ògún. Bàbá àsẹ́yìn lọ kà sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Rábànibẹ̀ náà ń kámi táyé fi sí ni láàrọ̀ ó sì kúrò lọ́gẹ́. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ mi fún rere. Iṣẹ́ alájẹ asínà ọ̀la. Bẹ́ẹ̀ dàbí bẹ́gbẹ́ pẹ́ gbàgbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Ìbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tí wọn ẹni tí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọ́mbà 11 Bíbíire Mayẹ̀ street, Aláṣọ Boston, Ọlọ́olúwa along AIT road, Kọ́lá Boston, Alágbàdo Lagos. Telephone 08104219570 tàbí 08077884965.
1: Lẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa, Bóńdẹ́fẹ̀ láwà nílé Èkó lórí ètò tá a pè ní Ọlọ́run ò ṣebi. Ẹgbọ́ sọ́lọ́run ò ṣebi lóòótọ́. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò ṣebi èèyàn ní ẹ̀bẹ̀. Ìtàǹgbẹ́ lórí ètò Ọlọ́run ò ṣebi fún talẹ́ ni àwọn tó ń ṣàdá tá a pè ní òòṣà. Èmi ń jẹ́ kó yẹ wa wípé àwọn ọ̀rọ̀ kan wà tí bàbá Àlàdé Ògún bàbá àsẹ́yìn ṣàlàyé fún wa tí wọ́n jẹ́ ẹni tó ń ṣàdá. À máa rí wọn nínú ìdílé olówó ìdílé ọlọ́lá. Irú àwọn tá à ń sọ yìí tẹ ibi tẹ́ ẹ bá ti rí wọn ilé ọlá là á ti máa rí wọn. Àlàdé Ògún bàbá àsẹ́yìn ni yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé ayé ló fọwọ́ bà wọ́n tàbá fọwọ́ fà o. Ṣùgbọ́n àwọn àkàndá kan wà tó jẹ́ pé ẹni tó ń ṣàdá ni wọ́n tá a máa rí wọn ní ọlọ́. Àwọn ìwọ̀n ni a máa rí wọn bíi adéhùn tí àwọn olóyìnbó ń pè ní imbecile. A máa rí wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àbùké. Ẹlòmíì wà tó jẹ́ pé ara ara ni. Ẹlòmíì sì wà tó jẹ́ wípé àfihàn ààrẹ lòmíì tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ kan rọ tàbí kó máa fìdí wọ́. Àlàdé Ògún ní tá a bá wo ìrìn àwọn ìrìn yìí ilé tó ló kọ ilé ọlá ni wọ́n ti wá. Àlàdé Ògún wá jẹ́ kó yẹ wá wípé irú àwọn irúfẹ́ wọ̀nyí ni a máa fi owó ribiribi wá ọkọ àbí kan fi kan wá àyà fún. Àlàdé Ògún ní irú àwọn wọ̀nyí ń bẹ lára wọn àwọn ẹ̀mí tí ń bá wọn ṣe. A máa wò wọ́n gbà míì pé wọ́n jura wọn lọ. Ọkùnrin ló déwájú wọn kán ní ọ̀run òfẹ́rú eléyìí kò ga tó kò wá sọ̀rọ̀ tó. Àwọn ò mọ̀ fi wọ́n rẹ́rìn ẹ̀mí tí ń bá wọn gbé náà ní sọ̀rọ̀. Irúfẹ́ àwọn wọ̀nyí àwọn ọlọ́lá kan wà tọ́tún wà báyìí tí wọ́n ní wọn ò le. Àmọ́ àwọn tó bá sunu wọn ni wọ́n mọ̀ ìwọ ò ní mọ̀ tó bá sunu wọn. Wọ́n máa dá yàrá ní fún wọn. Ọmọ kóòtù òjìrì òòṣà inú ìdílé wọn rèé tó jẹ́ wípé bí ò bá sí òun bàbá rẹ̀ tó tẹ̀lé wáyé tó tẹlókọ̀ rẹ̀ wáyé kò ní dépò tó dé. Bí ò bá sí pé wọ́n bí ìyá rẹ̀ tó jẹ́ business tycoon tí lọ Dubai tí lọ China a Ọlọ́run ò ní dé. Irúfẹ́ irú àwọn ọmọ báyìí ló jẹ́ wípé aṣọ ọgbà aṣọ ọyì ní tí wọ́n bá fẹ́ góòlù alárànbarà bàtà alárànbarà lẹ́ẹ̀mọ bá lára wọn tẹ́ bá wọnú ilé wọn. Kò sí nítorí bákan nítorí ẹ̀mí tí ń bá wọn gbé. Àkàndá ni wọ́n ẹni oríṣàdá ni wọ́n àfi kí wọ́n sì tọ́jú wọn. Ọmọ kóòtù òjòrò ẹlòmíì àmọ́ dọ́dọ́ Àlàdé Ògún bàbá àsẹ́yìn tí ó sì jáde síbẹ̀ wípé ta lẹ ń pè lábẹ́ òní ìrìn tẹ́ ẹ ti patì ẹ lọ tọ́jú ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ náà gbọ́dọ̀ kò gbòògùn alabi ibu aba se yin si so fun be omo ko to oji e je aso nka n ba aso mu ile aye ta n gbe ni ile aye emi ni ibi te mi o si sasi ti kaluku wo ti na ko eleju aluma mo se n so fun re to gbo ni ogbon ori egbu oro ile aye ati ko si saye wo mo se juwe alabi ibu aba se yin fun o ẹni ẹ bá rí ẹbí tá a bá ń sọ̀rọ̀ ọdẹ nílẹ̀ adúláwọ̀ àbí kí n sọ pé gbogbo àgbáyé àwọn ogun alágbára èyí tí àjọ̀lẹ́ fún wọn àjà amúnigbẹ́ lè ní ìlọ tí ó gbagbára bọ̀ èyí tó gbèrò tí ó fún wọn àní mo tiẹ̀ rẹ́ nìkan ní ilé àlàbí ògún bàbá àsẹ́yìn mo ní mo fura sẹ́yìn yìí alàbí sì bu ẹ̀rìn ó lẹ́nu ìgboro ni mo ká ọmọ ní mo ti pa yìí ẹ wò ó ẹni bá léyìn ètò nǹkan ìwọ̀nba tí ò fìtàn nínú ìlú fún un alàbí ògún bàbá àsẹ́yìn àní mo kó bẹ́rí ọwọ́ fún ọ mo kàn sára fẹ́mi ọlọ́run gbà fún bàbá ìyá máa sọ pé iṣẹ́ tẹ́lẹ́bí àbá ti parí ni kó mú ẹyà dọ̀ọ̀rún ibi afẹ́ni tó lọ sọ́dọ̀ àlàbí ògún bàbá àsẹ́yìn ìṣòro ńláńlá ní gbẹ́bọ̀ bí n bá sọ̀rọ̀ tó ti wá ẹ̀rọ báyìí ló bá débẹ̀ ló bá rólógbò tó kọjá ló bá bẹ́ jáde ó lóun ò ṣiṣẹ́ mọ́ òun ti rólógbò ológbò wá àlàbí ògún ni wọ́n fi tẹ̀lé ọ débì kò sí ohun tá a sọ tán ọmọ ọmọ ìyá rí ó nítorí pé ó ti rólógbò òun rọlé àlàbí ògún bàbá àsẹ́yìn ni mo dúpẹ́ o elédùà àníṣẹ́ tó ọba ti parí ni ọjọ́ náà yàdọ̀ mi nínú kí wọ́n ní ṣèwọ́ lágbo ara ọtí níwọ́ ọ̀rọ̀ náà àbáyọ para rẹ ń sọ kúlúkúlú bí ṣe ń sọ kúlúkúlú léjìká rẹ ni ó mọ sọ kúlúkúlú níkò ara rẹ ó mọ gbóná fò àtẹlẹsẹ rẹ ó mọ sí jẹǹjẹǹ

2026 or any. A judge just submitting him on the judge of one hour. He was just to go back over the old matter being the worry. Ability a lap of a pony, let them know what to do. And it's a time you're learning or I, Pada. No fit on a bullet to win, no doubt I do not by saying. Ìbálòpọ̀ ojú oorun ní ìdàwọ́ láàmú àbí wọ́n bá ti ẹ̀ ti lóyún kódà bó jóyún oṣù mẹ́jọ bó wọ́n bá ti lálàpọ̀ rẹ̀ jẹ́ àbọ̀ orí nǹkan pupa orí o sì wálẹ̀ kí lè tó ná ọmọ pọ́lọ́run ò ṣe bi èèyàn ní ẹ̀bẹ̀ ilé ayé ẹ̀mí náà dé bí wọ́n bá ti sùn yíyọ làwọn ọlọ́pàá ń gbé ọ lójú oorun ẹlẹ̀ ní ọmọ ìrìn sáà lójú orunkù ní ìrìn náà ní ó rìn ìrìn tí lè fi mọ́tò fi jí awámọ̀ làágùn ìjọ̀bọ̀ ọ̀sìn náà sí nǹkan nínú ọ̀la bá ti mọ́ máa gbọ̀dọ̀ àlàjò bí bàbá sẹ́yìn lọ ó dáni lójú wípé ọ̀ọ̀ní kábàámọ̀ àyẹ̀wò làlàjò òbúrò kọ́kọ́ ṣe fún ọ nítorọ̀ rẹ̀ bá jẹ mọ́ náà sì lè fi kojú ẹ̀ Aladio Guma Ba Seyi Wa Ni Mamba 11, Bibi Ode Maya Street. Alasun Bus Stop. Ola Oluwa, along AIT Road, Nikola Bus Stop, Alagba Doniwe Eko. Mamba 11, Bibi Ode Maya Street. Alasun Bus Stop. Ola Oluwa, along AIT Road, Nikola Bus Stop, Alagba Doniwe Eko. Number 3 to Baba Siri 08 1 08 42 1950 Tabi 080 77 88 4965 080 77 88 4965 Alabi Ogun Baba Seyi Movie.

0: máa bọ̀. Jàǹkárí ìwọ̀lórúkọ wọn lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ní kọjá rú ọba ti sùn ọmọ bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò kẹ́hìn náà. Wọ́n tó ń gbé ọmọ jẹ́ lójú orun tó ń òsì bí lára rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ Àlàbí Òkú bàbá àṣẹ yìí. Oníṣẹ́ ọwọ́ ni ẹni ìbámu ti ẹ̀tọ́ tọ́kọ́jà rẹ máa bàbà wá. Máa bọ̀ wá sọ́dọ̀ Àlàbí Òkú bàbá àṣẹ yìí. Ẹ̀yin kọ̀ǹtátọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ipò kan ẹ̀dọ́ inú ayé tó yàn. Irọ́ máa ń lọ nínú ayé ń bẹ lọ́wọ́ bàbá. Bẹ́ẹ̀ni ó sì dìde jẹ́ èèyàn nínú ayé. Àǹfààní wà fún wọn náà láti rí Àlàbí Òkú bàbá àṣẹ yìí. Máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaya Street, Alasu Bus Stop, Olóoluwa, Alok AIT Road, Kọ́lá Bus Stop, Alágbàdo Lagos, Telephone 0814-214-950 tàbí 080-7788-4965.
1: Àlàbí Òkú lẹni re sórí Bẹ́mi dé.
2: Orí mi jẹ́ ńlá, mọ́ jẹ́ ńkú, ẹlẹ́dàá mi mọ́ jẹ́ ńkú jẹ́ ńlá. Orí ẹni ní gbẹni tá a fi dájú owó, orí ẹni ní gbẹni tá a fi lòjì gbàrà lẹ́kẹ̀. Lọ́wọ́ ń gbọ́sọ ọgbà, ń jẹun ọgbà, kò mọ̀ pé nǹkan ti ṣeun. Ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrì ti ń gbọ́ ni, ẹ já sọ mú ká má bàa sọ nù ilé ayé ilé ayé ògbò. Ẹ já máa pèlú sí lọ lórí ètò Ọlọ́run ṣebi fún ta lẹ́yìn. Irọ́ tó wọ́n bá rápẹrẹ gbogbo tí a dákọ̀ yìí nínú ìgbésí ayé rẹ àbẹ́nìkan súnmọ́ tọ́ rárú àpẹrẹ bẹ́ẹ̀ tètè máa lọ sọ́dọ̀ Àlàbí Òkú bàbá àṣẹyìn nọmba 11 nílùú Remaya Street, Alasu Bus Stop, Ọláoluwa, Along AIT Road, ní Kọ́lá Bus Stop, Alágbàdo nílùú Èkó. Káyé rẹ ó mọ́ bá rí bákan náà 2025 ti kọjá 2026 tá a wà yìí. January la sì wà ẹja àjọṣe kó lè dá. Nọ́mbà tó pe Àlàbí Òkú bàbá àṣẹyìn sílẹ̀ 08108421950.

0: 070-31-44-5626. 070-31-44-5626.
1: Ẹlòmí àmọ́ fẹ́ báyẹn sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù. Nígbà bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀, yóò mọ̀ pé kóun gbéra kóun wá lókùú torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù. Kò ní gbòògùn látòrí tẹlifóònù o. Ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni? Bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò ba ṣan ọmọlúàbí jẹ́. Ẹ ṣàpá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe lọ gbé. Bí ṣe ò bá sì ṣí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin. Èyí ò ní fà tẹ́lòmíì fi mọ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn. Yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ tó rẹ́rù ó mọ̀ bá ni. Ewé àtegbò tán bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe. Bí ọba tiẹ̀ lágbára àti níyàwó méjì mẹ́ta, ìkan tó ọba nínú ọ̀ gbọ́dọ̀ bí ó mọ̀ pé ọkọlọkọ òun. Ilẹ̀ Yorùbá tá a wà yìí, àrọ́bà aládé tó ti lé lẹ́ni àádọ́rin ọdún tó sì níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tá a sì gbẹ̀rú pé kò ṣe déédé. Ṣé ẹ rí àìleṣe déédé ọmọkùnrin nǹkan aburú ni? Àìlérè dáadáa nǹkan aburú ni? A sì mọ ọfà tí kòkòrò inú ẹ̀jẹ̀ ìbá gbìnà yàtọ̀ òun àtọ̀ fara. A máa ń jẹ́ kó dúró fẹ́ mọ́ yorùbá ìbàyìí. A sì mọ ọfà kí apá kan rí. Kò mọ ọ̀fẹ́ fọyàn yẹ́. Nígbà míì sí wà tó ṣe pẹ́ lòmíì báyìí kò ní rú oṣù. Ọwọ́ rẹ̀ kan ní kọ̀ọ̀kan kú rírí bí kò ṣẹ́jẹ̀ ń bẹ. Ẹ̀lọ́ orí èèyàn ò ní ràn. Tá a sì ṣe lọ́rọ̀ ìwé àtegbò kì í ṣe pàṣẹ lọ ìlú òyìnbó lọ rí ìwé àtegbò wá. Ibi tá a ti níwé àtegbò náà là wà ẹ̀. Ṣíṣe rẹ̀ àti lílò rẹ̀ ló ṣe pàtàkì. Nígbà bá ṣàyẹ̀wò tán, táyẹ̀wò dúró, tá a wò tó ń ṣèyàn. A wà ṣe kíni, a wà gbégbèsè lórí ẹ̀. Béèyàn bá ti lo oògùn bí ẹ ṣe ní òòlù, kò ní ṣòro. Dandan ni kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bàbá gbin tọ́lọ̀ ń gbé olóòtú ọ̀fà ara. Ìṣe ẹ fi pè mí lólóòtú ọ̀fà ara ni. Mọ́ ọ̀bọ̀ báyìí.
0: Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
1: Ibẹ̀ ni ká lè sí. Sì náà gbá mi láàgó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ojú àmọ́ ti sọ̀rọ̀ lórí tẹlifóònù. Nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóríṣiríṣi ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí pé rere lolúwa.
0: 070-31-44-5626 070-31-44-5626 Bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀. Gbogbo bíríjì ọba tó ń bọ̀ sáà ti pè fóònù rẹ̀.
1: Àwọn tí mo kí ọláyọ̀ náà jìjà ilé ìṣọ́ ta kọmọkùnrin ó mọ́lẹ̀ ṣe bí ọkùnrin àtàwọn tí sọ ní darúgbó kàngẹ́kàngẹ́ ẹlòmíì wọ́n ń fà á wọ dáńfó wọ́n ń gbé ìkọ̀kadà wọ́n ń gbé ìṣọ̀kalẹ̀ ni. Lẹ́lòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni. Ọfà ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì náà da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀.
2: Ó dé! Bàbá ìdí tọ́lọ́run pè ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara. Àwọn ọlọ́run kò bẹ̀rẹ̀ lọ́wọ́ ògùn ọfà ara mi. Ìyá àbábá ti ń tàlẹ̀ lọ́nà àbáàdì. Bí ọwọ́ àbí ẹsẹ̀ ní gbòtigbò ti yẹ. Ká máa rìn sójú òṣù bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan. Bàbá rẹ̀lẹ̀ kó tàbí ra ògiri mú. Àwọn àtẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu. Gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn. Fún àwọn ká làgùnlagùn sọ́ọ̀gù sọ́ọ̀gù tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́. Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà ló dẹ́kun ó tì bílẹ̀ lákọ̀ọ́. Àti wá fún ilé àkẹ́kọ̀ọ́ tó ń gbọ́dọ̀ bí ìmọ̀lẹ̀ wá kojú ẹ pè wá kájọ ṣe mọ̀nà pápọ̀ 08054-17-0401. Ọkọ̀ ara ò ṣe dúró wò ìgbọ́ náà máa sùn.
3: Bàbá mú gbọ́ tí ẹ mẹ́nu gba iṣan ara ní ìsinyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá ló ti gbìyànjú ṣùgbọ́n ó gbé ìgbìyànjú wọn náà kọ̀ sọ̀rọ̀ ní ń bọ́ sí. Bóò ló ti rí bàbá?
1: Olóòtú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú ọ̀dọ́ ni wọ́n ní ayé ìkálá ṣe kùkùrú iṣẹ́. Ẹ̀yin bá ṣe kù tí ò ṣe tán ayé ìkíkù iṣẹ́. Èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni. Sọ rí béèyàn bá dààmú lóko dààmú lóko. Orí tí ó gbèrè àmọ́ gbá wo oroko ni. Wọ́n lòmí ń gbò bá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà ilé ìjọsìn. Ó gbàgà fún lọ́tọ̀ ni. Ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgà fún ọ? Bọ́ bá ti ẹ̀fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá àfáà ilé ìrántẹ̀. Bó bá ti dọ̀.

0: ìdíwọ̀ náà rí mi ń dà wọ́n fẹ́ wọnú ìlú ààyè ọdún tó fún àmì ni bọ́ọ̀lẹ̀ ní mọ́tò kì í ṣàìmọ́ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó báà náà fún àmì ni ojú sí ìdílé ní ogun ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n òfin gbà wá láàyè níwọ̀nba bí ọba tẹlifóònù mi wọ́n ní ìgbọ̀ iṣan là á fi ṣe ilé ayé bí ò bá ṣiṣan lára ẹ̀dá ẹ̀yìn àbí ṣe ò bá ṣe tó yẹ ó ṣe onítọ̀hún kàn dàbí òkú ibi tí ẹ̀gbọ́n ti ṣe gbẹ̀tọ̀ ni kòkòrò inú ẹ̀jẹ̀ àti mọ́ ọba ṣan jẹ́ gbogbo ohun tí gẹ́lò mi ò mọ ọwọ́ ọ̀kọ́ kó bí kíbi kòrókòrò tó gbogbo ọjọ́ ara ń ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni ẹlòmíín sì lè jí dára jẹni ní gbogbo ìgbà kò mọ ní ọkọ̀ kò mọ bí ìpàdé kò mọ lé báńkì yóò mọ já gbogbo ara jẹni bẹ́lòmíín bá wẹ̀ báyìí wàhálà ni bí ó wẹ̀ náà wàhálà ni àwọn tí kòkòrò inú ẹ̀jẹ̀ ń ṣe ó pọ̀ àyẹ̀wò lákọ̀ọ́kọ́ ṣe àwa náà ló gbà ló dé mọ́ ti aná à á fi béèrè ibi àìsàn lúgọ sí ewé tó bá táyé mu lè mọ́ bá kán ìdé mu ọ̀gbọ́ àwọn bàbá wa ní àṣà ní òjẹ́ ilé ìwé àtegbò àtẹ̀só àgbógi bá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀ láti bí ogójì ọdún ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ àti wà lẹ́nu ẹ̀ àti gbáwòsàn lọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ elédùn ọ̀kẹ́ ló fàṣẹ ṣe ń ta ṣe ṣùgbọ́n wádìí iṣẹ́ ìwé àtegbò bí ọtí ìlú gẹ́lẹ́ ewé táwa fúnra wa ralẹ̀ tá a gbìn tá a níṣẹ́ mọ́ fowó rà ewé téèyàn fi bíi òdìdí éka alẹ̀ kan gbìn lóríṣiríṣi ewé ìta àgbẹ̀ sí tí omi ìta àgbẹ̀ sínú ibi yẹ ìta àgbẹ̀ sí ibi bòjúwà lóríṣiríṣi tó yẹ pé ànímọ̀ ṣe wà káàkiri mọ́ ìta àti ṣẹlẹ̀ wà ńbẹ̀ ìwọ ní ọjà rẹ para ọwọ́ làáfíà fúnra rẹ bọ́ ọba ti lálàáfíà ẹ̀ tí ò tí ì kú ló ní gbókè yín tó ní gbókè ọ̀hún náà nọ́mbà mi rèé.
1: 0704 5626 0703144 5626. Ẹ wá báyìí ni bàbá Akintọ́lọ́run jù ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo bíríjì ọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wáre o ìwọ ló ò ní gbà àgbàrá òjò pé wọn ò ní lé wó ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ ọkọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ́n dànù bù ní èlùbọ́ o.
2: bàbá ẹkú àtótó mi ẹlẹ́kàn máa ń pe fóònù nọmba yìí lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mọ̀ pé ẹlòmíì ó lè má ráyè ṣùgbọ́n pé wọ́n ti mú fìyẹ̀ láti mọ àti ń gbó lẹ́wà gan àti bóòmí àti ìbá yìí sọ̀rọ̀.
1: bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo bíríjì ọba tó ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn 0703144 5626. gbọ́ mi dáadáa 0703144 5626. bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
0: ibẹ̀ ni ó kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
1: kẹ jáde wá o kẹ wá báyìí ni bàbá Akintọ́lọ́run jù ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wà ní Lagos Abeokuta Expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo bíríjì ọba tí ń bọ̀ sáà ti pe fóònù nọmba wọn.
0: ibi gbogbo ní ìṣọ̀kan kó òṣùpá ìdójúmọ́ ònilẹ̀ mọ́lọ́tún.
1: 0703144 5626 0703144 5626.
0: àmọ̀ retí yìí o.
2: ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ̀yìn èèyàn ṣe mọ̀ pé oríire yìí fẹ́ kéèyàn ṣeun báyìí ìwọ náà jára rẹ gbà lónìí àlàáfíà wa kò ní di fíafíà.
3: ó dé. bàbá ìdí tọ́lọ́rù ń gbìn ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara.
4: ìwọ náà kò tọ̀ lọ́wọ́ ogun ọfà ara ni.
5: ìyá arábá ti ń dàlẹ́ lọ́nà àbáàdì.
4: fi ọwọ́ àbí ẹsẹ̀ ní gbọ̀tí bó ti yẹ.
6: ká máa rìn sóṣù tó bí ẹni tẹ ẹ̀gúnmọ́lẹ̀.
7: ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
8: bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú.
9: àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu.
10: gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹyìn.
11: fún àwọn ká lagunlagun ṣọ́gunṣọ́gun tó lè máa ba omi tàbí èdè ara jẹ́.
12: ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà lóde tó ń tì ìbílẹ̀ lákọ̀ọ́kọ́.
13: a tún wá fún ilé àtẹ̀kọ̀ tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kojú ẹ pé wá kájọ ṣe mọ̀nà pápọ̀ 08054 7404
14: kọ́dáadáa 08054 7404.

pààyàn sórí ilé ẹni bẹ́ẹ̀ ò ní fi wàdùwàdù jẹ wọn ta ṣé kò ti sì jẹ bàbá tí ò jẹ á sì jẹ bàbá tí ò jẹ kí oúnjẹ òjọ wa kó wọn wa ó kò wọn wa bàbá tí ò jẹ kó di pé a jẹ dárun lójijì bàbá tí ò tí ẹ jẹ á jẹ dá wa ń rárá tẹ̀ ń bá wa ṣe tó ń gúrégé ayèwé o àṣẹ lọ́ba lórúkọ gbogbo ìdílé tí ń gbọ́ mi wákàtí àti àṣálẹ́ yìí à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ ṣé bàbá ẹ ṣé ọmọ ẹ̀mí mọ́ àdúpẹ́ lọ́wọ́ yìí o ẹ dákun ẹ tẹ́wọ́ kẹgbẹ́ ọpẹ́ wa ẹlẹ́yìn mo fi wọlé ní àṣálẹ́ lórí ètò ní ètò wa tá a mọ̀ sí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti iléeṣẹ́ bond.mytree.myfm tá a ń bẹ ní inú ọgbà ìjọba ìjíàrè kẹjà wa rán yìí láì gbàgbé àwọn tí wọ́n jẹ́ bí láńlọ́ọ̀dù wa ń bẹ̀ bàbá wa yé màmá wa ìyá àdẹ́ta ọmọbabìnrin adénìkẹ́ wúrọ̀lá adégòkè ọ̀já tẹ́ fi ń pa àwa àdẹ́ta náà kò ní já mọ́ in lọ́wọ́ ẹ máa mọ̀ ọ́ ṣe lágbára ìlédùnmọ́ rè láì gbàgbé bí wa lè fẹ́ wa yan aláàjì àlàdé akọ́ṣílẹ̀ ọlọ́run máa fún mọ́ padà lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa o àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ wa ní tọ̀sán tòru tẹ́ ẹ jẹ́ olóyún fẹ́ ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ́ lóore o bá a ṣe ń na ètò sórí afẹ́fẹ́ náà lẹ́ ń dá wa lóhùn láì wàá gbàgbé olóòtú ètò mi bí ọdún fọlọ́run sọ ọmọ ẹ̀gbọ́n ọlọ́sàbí agbègbè àgàlà agbègbè àkàlà ní ìyẹn abẹ́kúta lọ́hùn àti ìyálẹ́tò ẹ̀yìn ọlọ́lú ògùn náà ìpè ògbó orí ẹ̀fọn ṣáàjìlàjìlà nílùú ìbàdàn lọ́hùn gbogbo yín ló kí o àbí ti jẹ́ lálẹ́ tòní náà lò láàrin wájú awóde ni lèmi jẹ́ ọmọ nífẹ̀ẹ́ òní ọmọ nífẹ̀ẹ́ òní làgbébi tójúmọ́ lẹ́tí máa wá ẹja fẹsẹ̀ ìrajú ọpẹ́ náà mú bọ́

0: ma ku ojú ọpẹ́ o.
1: Orí ọpẹ́ ò ní tán lẹ́nu kọ̀ọ̀kan wa láéláé.
0: Ọ̀rọ̀ ọpẹ́ ò ní tán lẹ́nu kọ̀ọ̀kan wa láéláé o.
1: Gbogbo ìrìn àjò wa lágbára Elédùmarè yóò mọ̀ já sọpẹ́ ni.
0: Bá a bá ti ń lọ tá a bá ti ń bọ̀ yóò mọ̀ já sọpẹ́.
1: Ẹ̀yẹ tá àwọn pèkè ní kan sínú
0: nígbàkigbà tẹ bá so nkóhun.
1: Ẹ sáwọn sọ pé ó já sọpẹ́ ó já sọpẹ́ kó já sọpẹ́ kó já sọpẹ́ kó já sọpẹ́ kó.
0: Tẹ́ ẹ bá ti gbé yìí sí inú làákàyè yín ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe yóò já sọpẹ́ náà ni.
1: Torí ẹ̀ ń fi yé Ọlọ́run tó da yín wípé ẹ fẹ́ kí gbogbo nǹkan kó já sọpẹ́.
0: Ìrìn àjò ẹ̀dá bá sì ti rìn láyé tó bá ti já sọpẹ́ àbùsíbùsè
1: ẹ ti lọ.
0: Tó
1: ṣe é gbàgbé tí àgbéyẹ̀wò
0: arákùnrin tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé tí Ọlọ́run yọ̀ǹda ọmọ fún wọn.
1: Kìí ṣàkọ́bí o
0: kìí ṣe lẹ́ẹ̀kejì
1: bóyá ká pè lẹ́lẹ́ẹ̀kẹta àìkọmọ fọlọ́mọ.
0: Tí à ń tí ẹ̀ tó wá ń bá ṣètọ́jú ọmọ torí ọ̀tọ̀ lórìn lọmọ náà jẹ́.
1: Ṣé Yorùbá mi yé tí ń bá pọmọ lọ́tọ̀ lórìn?
0: Ẹ̀yin ò ní pé wọ́n ṣiṣẹ́ abẹ fún.
1: Ẹ̀gbẹ́ ẹ̀ tó wá jókòó tì í tó bá ṣètọ́jú ọmọ.
0: Èyí ò ti wà nílé ọkọ fún bí ọdún bíi méje mẹ́jọ
1: tí ò sì gbọ́ pátí ò gbọ́ pu.
0: Kò fọkọ rẹ̀ sílé wọn àtọ́kọ ẹ̀ òjá.

ja o ki se kura pe jade lo wa nba buwe toju omo bu se wa mo ba toju re na to lo na lo ku fun gege di iya iya won ti re bi agbare iya o se ku iya dagba to kini to wa sele omo eleketa to wa nba won toju yi oro ba otorin de ni won to lori agbare lejumare ipo la sinu ebi wa lagbare lejumare o soba nigba mi to ba ri bayi ta yiri e lotun ta yiri e losi a mo wi pe olorun mo so ri e de fun wa awon ore kan wa to jori e de ore ni o soba bi ti o ti lale wu yo fe pe ki lo fun eni to lo n so ri fun yen de be ki lo fun eni ti olorun so ri fun yen ki lo so ya re to je gban re yi o ti lo bi olorun fun bi odun bi meje mejo eyi ti won fenu so nu mo ya o ti to bi odun bi mewa sibe na to wa nba buwe toju omo keta leyi ti won fi se abebi to wa je pe yiri pe abi ko ko ti egbon yawo yi si oko abudo re bi oju ko ko ko o olorun ke ara dire yi ki se ni ti ya nje rara koda ni o toju bo ko wo re wo si bo n toko re yi bo se gege bi onje ojo to yi ni je bi pe gbogbo ogba ti o fi wa loda abudo re yi moto re gan wa ninu ogba flat tawon oko aburo ati aburo re bi o ki se ke boya ibi tabi ari le je abi tori pe bi okunrin na ri pe bawo lo se se olopun ile ina na o eja ko e ma ja tufu oni jade nbe n rara rara o tun pada se ni mo ni arakunrin a tufu oni jade sugbon kini kan lo ma sa asokunfa ki lo bayi wa iwo lo gbe igbese mi abi anti gbogbo ìgbésẹ̀ ọ̀nàdà kò wúrú kò mọ́ parọ́ fún mi ó ní owó ọmọ báwọn méjèèjì ṣe gbé ìgbésẹ̀ láàrin ara wọn ọ̀nà ìlọ́dẹ́ tó fẹ́ fún mi ní gbogbo sán tọ́jú wáyé pé ilé ìmọ̀ kan ṣe lálàyé nígbà tí tó ń wáyé lọ́sẹ̀ tó kọjá ẹni náà ti ẹ̀fẹ́ dá sí ara pé mo ti yanjú ẹ̀ fúnra ara mi àwọn ibi tá a sọ̀rọ̀ dénú ni o mo ní ìgbà làálẹ̀ bàtà ké lótú ìfẹ́ ọ̀nà ibi tójú wọn ti máa wá ni ọkùnrin nìyẹn mi ò nígbà mo wá jọ pẹ̀lú àwọn nǹkan kankan wà èmi ò gbọdọ̀ súnmọ́ ọ̀hún ẹ̀gbọ́n ìyàwó èèyàn èmi ò gbọdọ̀ súnmọ́ ọ̀hún tí wọ́n jẹ jẹ́ ìyá kan náà bàbá kan náà ó ní tí ìfẹ́ bá wá wà bẹ́ẹ̀ mo fẹ́ ìkúrò láti tó fẹ́ ní lẹ́yìn ìgbẹ́ tó máa mú ìfẹ́ ìbálòpọ̀ wáyé láàrin ẹ̀gbọ́n ìyàwó rẹ tàbí àbúrò ìyàwó rẹ onímọ̀lẹ́fẹ́ máa dájọ́ oníwọ̀n dájọ́ o àlàyé ni bàbá ọ̀rọ̀ bí àṣà ìtú ọmọ mi kan àlàyé ni mo ṣe o kíni tó fa sábà bí gan o ní mo ṣe ó ní lára àwọn oògùn tí ọmọbìnrin yẹn ń lò ìyẹn ìyàwó ni wọ́n tó bá ṣe àjò kan wá tó jẹ́ àjò oní ó ti jẹ́ yí tó ní kankan nínú ilé ní sọ pé àwọn àjò tó nífẹ̀ẹ́ mi dáa nú àbí mọ̀ ní dárúkọ rẹ̀ bí mo dárúkọ rẹ ilẹ ti ṣúná ṣùgbọn sọyà tó máa dáṣá ńlá kò mú kó lè yé dáadáa àwọn àgbòye jẹ àgbò ọlọtí ó ní kò sí tó bá tó ti mú àgbò yìí náà ó ní yóò sùn ó ní yóò wà fún pé gbogbo ẹjẹ tó bá kù lára kó má lè dì sí bìkà kí gbogbo ẹ kó lè jáde papọ̀ kára rẹ fúyẹ́ àwa tó ní wọn fi jẹ̀dí náà sí wọn fi wọn tà ní kábà pé ní gbogbo ìṣe tọ kí wá ló wá bí fá fún ọ ní tí ìyàwó bá ti mú ẹgbọn náà yóò mú galafe kan tàbí méjì òun ọjà sára wọn fún ọ níwọ jẹ wọn fún ọ níwọ jẹ o wọn ní pé bá ti ń lò fún ọ kébì náà máa lò bẹ tó àárín méjì jọ wá ń lò ó èmi náà bá ṣayẹ sábà bíi pé wọn ń lò lásìkò yìí láàárọ ọjọ yẹn lọdọ àbá ní tó ọkùnrin lo òun ní bá ń lo ẹyọ kan kẹyìn lò mo bá mú galafe méjì tó ló ń dá ya ẹ̀gbọ́n náà dà àbúrò náà dà ó ní sẹ́ni ìgbà gbogbo pé níbẹ̀ dúkìlàtì làwọn ń lò ẹ̀gbọ́n ní yàrá tiẹ̀ lọ́tọ̀ òun náà dẹ̀ ní yàrá tóun ó ní ẹ̀gbọ́n wá fi yàrá tiẹ̀ sílẹ̀ ó wá wá sí yàrá ibi tó ti ń tọ́jú àbúrò rẹ̀ ó ní sẹ́ni ìgbà yóò mú náà àgbọ̀yé dáadáa èmi tá a ti ń tọ́jú wá láti yàrá tiẹ̀ ó di yàrá méjì báyẹn yàrá kan tó kù ńkọ́ oníkọ̀ọ́sẹ́nì kankan fún wa ló ṣùgbọ́n bẹ́ẹ̀ bí wà ń bẹ̀ náà ni mo ń bọ̀ ẹ̀ ìjà fẹsẹ̀ lájọ́.

padà lẹ́yìn ìgbà tẹ́ fẹsẹ̀ rádíò torí mo máa fẹ́ máa fẹ́ mọ bó gan ni àṣìṣe yìí ti wá torí àṣìṣe nìyí kàkún kì í ṣe tí èmi rò pé yẹ kó wáyé tí ò bá yẹ kó wáyé tó bá wáyé àṣìṣe náà láàjù sí abẹ́ àṣìṣe ló wà ọlọ́run má jẹ́ àṣìṣe bẹ́ẹ̀ bá gbàgbé mo kàánú bíbélì igbó kan bẹ tí wọ́n pè ní igbó àṣìṣe níbẹ̀ ni níbẹ̀lì àkọ́bí jákọ́bí òmùgbà tó kí kánú àwọn ti dádì rẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n bàbá mọ́ òun bàbá ò sọ̀rọ̀ bíbélì jẹ́ káwọn pé inú igbó yẹn igbó àṣìṣe ni tí bí èèyàn bá wọ bẹ̀ láàrin wákàtí tó bá wọbẹ̀ tí ò bá bẹ lọ́run dáadáa tí ìgbésẹ̀ tí ó bá gbé tó bá kúrò ní igbó yìí láàrin àwọn èèyàn láàrin ẹranko ó máa ṣe ẹsẹ̀ gbé ta bá wá lọ sí genesis 50 ọ̀rọ̀ kẹyìn jákọ́bù sí àwọn ọmọ rẹ̀ ta mọ̀ sí ísírẹ́lì ẹ̀gbọ́n tó sọ ni àkọ́kọ́ rẹ̀ onírú bẹ́ẹ̀lì ìwọ àkọ́bí mi ẹni rírú bí omi ó kì í tó bá jẹ́ yorùbá ni kárí àkànjí àjàní àkànwó àkànwọ́ ó ní títayọ wọ kì yóò tayọ torí pé ìwọ gun orí àkété mi ìkan náà àwọn ìyàwó bàbá rẹ̀ lókè mọ́lẹ̀ mẹ́ o ló fi jẹ́ pé ọlọ́run má jẹ́ kéèyàn gbégbèsè àṣìṣe mọ́kàn fi yín òkè lẹ́yìn ni ó ní gbàrà tí òun náà ta sọ́ọ̀fù ńbẹ òun ò ṣe ní níṣe méjì òun rò pé òun ti dé yàrá tóun òun rò pé yàrá táǹtì ń sùn ló ń ta bíadíadíadíà lọ nígbà tó yẹ pé ṣé ara ń lòún ṣe nígbàkigbà tó bá wù mí lè débi iṣẹ́ ó ní tó òun sàbára lórí torí òun sábà mú òun gbọ òun òun lẹ́sìn ṣùgbọ́n wọ́n dàbí jẹ́ pé orí àtegbèdé wọn kì í tì í ṣe kí wọ́n gbogbo láti dé òòsà kan fáwọn kò jẹ́ kóun lòún rò pé ìdí ìyàwó nǹkan fún náà fún ara ríri náà ní orí àtegbò fún ìwòsàn ara wa ni oníbò ń ṣe jáde wo ó ní ó sáré pé yàrá lò yàrá tí àǹtí ìyàwó ń sùn lòún sáà nǹkan sílẹ̀kùn tó lòún wọlé àǹtí náà tóun náà máa fi dìde òun gbàgbọ́ pé àǹtí náà kò jẹ́ jẹ́ ẹyọkan ló mú kí àǹtí náà mọ̀ rí na bẹ́ẹ̀ àǹtí náà já lu ẹyọkan lọ ó ní kí ló máa rí pé àǹtí náà ń bọ̀ kàbàkàbà àǹtí bẹ́ẹ̀ rí na wọ yàrá tiẹ̀ gbàrà tá àǹtí dé yàrá yìí òun ò mọ̀ pé yẹn tiẹ̀ wà lórí bẹ́ẹ̀dì yẹn kàn palẹ̀kùn dé tiẹ̀ nílẹ̀ tí pé kò sáàsùn àsùn ahun dáadáa òun ti mọ̀ pé kábúrò náà tó jí á tó gbà báyìí ọmọ táwọn dẹ́ni tọ́jú náà ti sùn tó ọmọ wò ní pé kò wọ́n mọ̀ gbọ́ báǹtì náà ṣe wọlé tó palẹ̀kùn dé gbogbo aṣọ ló bọ́ ló kàn fẹ̀yìn lélẹ̀ ìṣùwọlé bọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé náà ni wọn káṣìṣì wọlé bí àǹtí ló gbọ́wọ́ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ó ní kí n mọ̀ túbẹ̀ ń pé òun ò lè sọ pé òun kọ́kọ́ gbògbésẹ̀ olùsùnmọ́ ń tó ń rí ni wípé obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ọwọ́ rẹ̀ ò dúró ibi tó yẹ kó wó dúró sí

kí ẹgbọn kú oríire pé a sẹri pé ẹni bá máa bímọ ayọ fọlọmọ wàhálà tẹ ń bá ń so lórí ọmọ kìíní ọmọ kejì tó lórí ọmọ kẹta yìí lọlọrun náà wá rò tó dẹyìn náà lóhùn ṣùgbọn ẹgbọn ò tí ì sọ pàtó ibi tí ọrọ yìí wá já sí ẹni tẹ wà lé ìbéèrè ni wá ní wípé ìrókò tí wá gbé sí ni ìrókò tí ó ti gbó sí ibi tí gbó sílé agbẹdó báyìí ìrókò tí gbó sílé agbẹdó àwọn agbẹdó wa jẹ mẹta báwo ni wọn ṣe jẹ ọdọ yìí tí wọn ṣe pé ọdọ náà wúlò fún ẹyẹ dúdú yóò wúlò fún ènìyàn dúdú yóò wúlò fún ẹdà títẹ àti àwọn nǹkan tá à ń fi ọdọ ṣe ọ̀nà wo làwọn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ gbèdà ọkọ àǹtí ti fi lélẹ̀ o báyọ̀ ọkọ àǹtí ti lọ pariwo pé ìyàwó òun ti lóyún fẹ́lẹ̀ mí àìmọ̀ ọkọ àbúrò náà ni kò tí ì lẹni tó fi sọ fún àrùn ìyàwó rẹ̀ pé àǹtí rẹ̀ lóyún fún mi o àǹtí náà tí ìmọ̀nà tí ó gbégbà láti kétò ọkọ rẹ̀ ti fún un lóyún o kí ẹ rò pé àwa ṣe láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí a ti wá dé oríta mẹ́ta tí ń dààmú àlejò báyìí wọ́n ní ó dààmú onílé ó dààmú àlejò ìta mẹ́ta ìkóríta mẹ́ta là á pè bẹ́ẹ̀ tí ń dààmú onílé tí ń dààmú àlejò òdòwò ni wọ́n wà dọ́run lásìkò 070-16-72-7426 070-16-72-7426 tàbí 0903 ẹgbọ́n mi dáadáa o ẹ tó gbọ́ lẹ́ẹ̀kan sí 0906-903-9418 ojú òpin méjèèjì tẹ́ fi dé ọ̀dọ̀ mi náà nù lè ńgbọ́ la fẹ́ yà sí báyìí tí ó fi tùbà tí ó fi jù sẹ àárín olóyìn rí ẹrù la fi ń dáàbò lọrọ ètò tí mo gbé jáde ní ọsẹ tí ó kọjá ó tún ti bí ọmọ méjì o ní èyí tó fara pẹ́ra wọn tó wà nílẹ̀ tẹ́ẹ̀ tó dá sí ń dàbá yanjú olóyìn ọ̀nà tí kálukú gbà wá sóde ayé mọ̀ yàtọ̀ lóòótọ́ àwọn kan la bíbẹ́ aṣẹ́ bí èèyàn ká dẹ ẹ̀jẹ̀ lé lórí àwọn kan la fi adẹ gbé jáde nínú ìlé àti bàbá wọn tó arípọ́nà méjì tẹ́yìn gbà wálé ayé náà nù ọ̀nà iná la sì mọ̀ dájú sáká ọ̀nà àti òde ọ̀run àwọmọ̀ pé yẹlẹyẹlẹ tí kálukú ọ̀mọ́ bí tó wọ́n gbà ọlọ́run kó jẹ́ ká dàgbà ká dògbó ká sì lọ láyọ̀ àtàlàáfíà kára wa ó pé kí ni kí ọkọ ìyàwó tó fàǹtí ìyàwó rẹ̀ lóyún kí ni kò ṣe kí ni káàǹtí tán fún lóyún kí ni kò ṣe kí ni ìyàwó gangan tán wá bá tọ́jú ọmọ tí oore kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ń fi wọlé ẹjá wà pé lóore báyìí kí lè kí wọ́n ṣe ẹ pè mí sójú òpó 070 lálẹ́ yìí náà ni o 16-72-7426 070-16-72-7426 tàbí 0906-903-9418 0906-903-9418 ẹja tó fẹsẹ̀ rajó pọ̀ ń bọ̀.